Báwo, bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ, sọ fún mi, báwo ló ṣe lè ṣe é ṣe? Kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún. Kí a máa lọ kí ìbùkún kí ó sáré tete kí ó bàlé wa. Kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa. Kí ó sì jẹ́ tiwa. Kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa. Kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé. Kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa. Báwo ló ṣe lè ṣe é ṣe? Èyí ni Ọlọ́run sọ fún wa. Wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn Olúwa Ọlọ́run wa. Wo orin Dáfídì. Orin Dáfídì. Orí kìíní. Láti ẹsẹ̀ ìkíní. Ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn-ín. Bí a bá ń sọ wípé ọkùnrin náà ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà Bíbélì, wípé kìí ṣe ọkùnrin nìkan ni Ọlọ́run sọ nípa rẹ̀. Èyí jẹ́ bí Bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin àti ọmọdé lọkùnrin lóbìnrin àti arúgbó lọkùnrin lóbìnrin, àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ nípa rẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà. Ọkùnrin wo? Ṣé ẹni tí ó mọ Bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kìí ṣe rárá? Ìbùkún ni fún ọkùnrin náà. Ta ni a sọ̀rọ̀ nípa rẹ̀ wípé yóò jẹ́ ẹni ìbùkún? Ṣé ẹni tí ó ń wá sí ilé ìsìn nígbà gbogbo, tí ó ń jókòó jẹ́ bí ọmọ Ọlọ́run, tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ, tí ó gbóná nínú ilé? Ṣé irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ wípé ìbùkún yóò wà fún? Rárá o. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò jókòó ní ìbòjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún. Jẹ́ kí a fara balẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ. Ó sọ fún wa wípé ìbùkún ò jìnà sí wa, ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa, sí ọkàn wa, sí ara wa, sí àwọn ọmọ wa, àti sí ìdílé wa, wípé o ní ohun tí a ní láti ṣe. Ó ní àwọn ohun àmúyẹ tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ wa. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣà alẹ́, àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà, wọ́n á gbé ìjókòó síta. Àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀, àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀. Èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́, àwọn obìnrin tí ó kù ní ilé, ó ṣe é ṣe nílé ìdáná, ó sì ṣe é ṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn, wọ́n á jókòó, wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn, wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́, wọ́n á máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ. Àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí, wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀. Wọ́n á máa sọ fún wọn wípé ìwọ ló ń gbàgbà kúgbà fọkùnrin yìí. Ọjọ́ kan tó bá ti bójú fún, ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe pẹ̀lú ẹ, wípé tó bá ti ṣe bẹ́ẹ̀, ọjọ́ kan ni ìbẹ̀rù tó ní fún ọkọ ẹ, ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀. Wọ́n sọ pé mo ṣe ṣe nìyẹn, ọkọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan mí lọ. Ìgbà tí mo ti bójú fún, tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀, wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́. Nísìn ó mọ̀ wọ́n ara ẹ o, wà ní ẹ̀ẹ́n. Àbí bẹ́ẹ̀ ni, ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́, o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú, àwa tí a jẹ́ ọkùnrin, ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi, bí a bá ti àwọn Anglican, àwọn Methodist àti àwọn Sẹ̀lẹ̀ oníkálukú tán bá ti ti ilé ìsìn wọn dé, bí ìwọ náà bí o bá ti ti ilé ìsìn dé, wọ́n á gbé àga ìjókòó, wọ́n á gbé jáde, wọ́n á gbé ayò, wọ́n á gbé sílẹ̀. Ibi tí a ti ń tayò, bí ẹni méjì bá ń tayò, àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn, àwọn ajókòó síbẹ̀, wọ́n á máa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà ti máa ẹ̀mú àtún wà, àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀. Ọ̀rọ̀ sísọ, ọ̀rọ̀ tí kò dára, ìmọ̀ràn tí kò dára, ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde. Ó ṣeéṣe ẹlòmíràn ìdílúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún, kò mọ̀ wípé à ń ka Bíbélì, kò mọ̀ wípé à ń gbàdúrà, kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn. Ìdílúdò, ìdí ayò ló máa jókòó sí. Ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tinú rẹ̀ jáde, ni wọ́n ti máa fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára. Ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí, ó ní ìbùkún ni fún ọkùnrin náà
ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o je esan die ni o de se ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani ohun ni ero ani oni nkan oni bon ba ti fi pa e lori o fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se ngba igororo tabi igori lowo enikeni o so fun won wipe oruko Jesu po ti to fun o bi a ba nfe ibokun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o sese ki o je pe wahala lo ni nibi ise o sese ki o je wipe boya oni ejo ni ile ni kotu ni awon elomi a so pe ah bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni kokunkun ni sogun omi na lo ma gbadura si bo ba si ti mu omi na lo n pomi na we eni to ba n ri o a ma re rin si o ni awon to ba ni nkan kan nu si o bo ba ti fomi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara je Jesu Kristi lowo re nigba ton ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tutun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu o ni eni ti ko duro le ona awon elese a ke ba won duro a ke ba won soro e ohun ti mo so ni wo pe a ke ba won wewe ki awon ma so fun a wi pe e baba se bayi ba ona ba se bayi o ni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma fi oro olorun se agalamasa ton ma so pe awon ko ri si oro olorun ibo joko elegan ni o ni awa ti aje omo olorun awa ti aje ni ton tele Jesu Kristi o ni a ko gbodo joko ni ibo joko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi onigbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le ejo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma npa won lerin to awon isokuso to ma nso ninu e awa ti aje onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun o ni lati ka oro olorun iba ase laaro iba ase losan iba ase ni asale ki a to sun o ni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti a fe fe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teriba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a didi duro
eje ke aba olorun soro eje ke a so fun olorun wi pe ore ofe lati gboran ore ofe lati se gege bi oro olorun ore ofe lati rin ye gege bi oro olorun ore ofe lati woso gege bi oro olorun ore ofe lati sin gege bi oro olorun ore ofe lati gbe igbese aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa labi oba ti ni igbala bi aba ti ni igbala ki ani ki olorun ki o so okan wa di mo bi aba ti ni isodi mo ki ani agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi aba se be odun yi o je odun ibokun alaafia olorun yo se wa ni igbese aye wa eje ki a didi duro eje ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibokun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbese aye re ko ese sile ko si ibokun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je tire titi o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibokun lodun yi o si fe je eni igbala ki ibokun olorun ki o le po ni igbese aye re

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìrere ti lúkù, orí ìkíní. Níwọ̀n bí ọ̀pọ̀ ènìyàn ti dáwọ́lé láti to ẹ̀yìn wọn níjọ lẹ́sẹẹsẹ, èyí tí ó ti gbilẹ̀ ṣinṣin láàrin wa, àní gẹ́gẹ́ bí àwọn tí ó ṣe ojú wọn láti bẹ̀rẹ̀ tí wọ́n sì já sí ìránṣẹ́ ọ̀rọ̀ náà ti fi lé wa lọ́wọ́, ó sì yẹ fún mi pẹ̀lú láti kọ̀wé sí ọ lẹ́sẹẹsẹ bí mo ti wádìí ohun gbogbo kínníkíní sí láti ìpilẹ̀ṣẹ̀ tí ó fìlù ọlọ́lá jùlọ, kí wọ kí ó lè mọ òtítọ́ ohun wọn ni tí a ti kọ́ ọ. Nígbà ọjọ́ Ẹrọ́dù ọba Jùdíà, àlùfáà kan wà ní ipa ti Abia, orúkọ rẹ̀ a máa jẹ́ Sakaráyà, aya rẹ̀ sì ṣe ọ̀kan nínú àwọn ọmọbìnrin Aaroni, orúkọ rẹ̀ a sì máa jẹ́ Elisabeti. Àwọn méjèèjì sì ṣe olódodo níwájú Ọlọ́run, wọ́n rìn ní gbogbo òfin ohun ìlànà Olúwa ní àìlẹ́gàn, ṣùgbọ́n wọn kò ní ọmọ nítorí tí Elisabeti yàgàn. Àwọn méjèèjì sì di arúgbó, ó sì ṣe nígbà tí ó ń ṣe iṣẹ́ àlùfáà níwájú Ọlọ́run ní ipa iṣẹ́ tirẹ̀ bí ìṣe àwọn àlùfáà. Ipa tirẹ̀ ni àti máa fi tùràrí jóná nígbà tí ó bá wọ inú tẹ́ḿpìlì Olúwa lọ. Gbogbo ìjọ àwọn ènìyàn sì ń gbàdúrà lóde ní àkókò sísun tùràrí. Áńgẹ́lì Olúwa kan sì fi ara hàn án, ó dúró ní apá ọ̀tún pẹpẹ tùràrí. Nígbà tí Sakaráyà sì rí orí rẹ̀ wúlé, ẹ̀rù sì bà á. Ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé má bẹ̀rù Sakaráyà, nítorí tí àdúrà rẹ̀ gbà, Elisabeti aya rẹ̀ yóò sì bí ọmọkùnrin kan fún ọ. Ìwọ sì sọ orúkọ rẹ̀ ní Jòhánù. Ìwọ sì ní ayọ̀ àti inú dídùn. Ènìyàn púpọ̀ yóò sì yọ̀ sí ìbí rẹ̀, nítorí òun ó pọ̀ níwájú Olúwa, kì yóò sì mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kì yóò sì mu ọtí líle, yóò sì kún fún ẹ̀mí mímọ́, àní láti inú ìyá rẹ̀ wá. Òun ó sì pa pípọ̀ dà nínú àwọn ọmọ Ísíráẹlì sí Olúwa Ọlọ́run wọn. Ẹ̀mí àti agbára Èlíjà ni òun ó sì fi ṣáájú rẹ̀ lọ láti pa ọkàn àwọn bàbá dà sí ti àwọn ọmọ àti ti àwọn aláìgbọràn sí ọgbọ́n àwọn olóòótọ́, kí ó lè pèsè ènìyàn tí a múra sílẹ̀ di Olúwa. Sakaráyà sì wí fún áńgẹ́lì náà pé, àmì wo ni èmi ó fi mọ èyí? Èmi ṣáàdé àgbà àti Elisabeti aya mi sì di arúgbó. Áńgẹ́lì náà sì dáhùn, ó wí fún un pé, èmi ni Gabrieli tí máa dúró níwájú Ọlọ́run, èmi ni aránwá láti sọ fún ọ àti láti mú ìyìn ayọ̀ wọ̀nyí fún ọ wá. Sì kíyèsí, ìwọ ó yadi, ìwọ kì yóò sì lè fọ̀ títí ọjọ́ náà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ, nítorí ìwọ kò gba ọ̀rọ̀ mi gbọ́ tí yóò ṣẹ ní àkókò wọn. Àwọn ènìyàn sì dúró de Sakaráyà, ẹnu sì yà wọ́n nítorí tí ó pẹ́ nínú tẹ́ḿpìlì. Nígbà tí ó sì jáde, kò lè fọ̀ sí wọn. Wọ́n sì wòye pé ó rí ìran nínú tẹ́ḿpìlì, nítorí tí ó ń ṣe àpẹẹrẹ sí wọn, ó sì yà odi. Ó sì ṣe nígbà tí ọjọ́ iṣẹ́ ìsìn rẹ̀ pé ó lọ sí ilé rẹ̀. Lẹ́yìn ọjọ́ wọ̀nyí ni Elisabeti aya rẹ̀ lóyún, ó sì fi ara rẹ̀ pamọ́ ní oṣù márùn-ún. Ó ní, báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tí ó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. Ní oṣù kẹfà, a sì ran áńgẹ́lì Gabrieli láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Galili tí à ń pè ní Nasareti, sí wúndíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì. Orúkọ wúndíá náà sì máa jẹ́ Màríà. Áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá. Ó ní, àlàáfíà, ìwọ ẹni tí a kọjú sí ṣe lé oore. Olúwa pẹ̀lú rẹ, alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin. Ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà. Ó sì rò nínú ara rẹ̀ pé irú kíkì kí ni èyí. Áńgẹ́lì náà sì wí fún un pé, má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ṣáàsì kíyèsí, ìwọ lóyún nínú rẹ, ìwọ sì bí ọmọkùnrin kan, ìwọ sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògojù lọ ni a ó sì máa pè é. Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Nígbà náà ni Màríà wí fún áńgẹ́lì náà pé, èyí yóò àti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tíì mọ ọkùnrin. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún un pé, ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gá ògo yóò ṣíji bù ọ́. Nítorí náà, ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Sì kíyèsí, Elisabeti ìbátan rẹ, òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan ní ògbólógbòó rẹ̀. Èyí sì ni oṣù kẹfà fún ẹni tí a ń pè ní àgàn. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, Màríà sì wí pé, wo ọmọ ọ̀dọ̀ Olúwa, kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ. Ní ìjọ wọ̀nyí ni Màríà sì dìde. Ó lọ kánkán sí ilé òkè sí ìlú kan ní Júdà. Ó sì wọ ilé Sakaráyà lọ, ó sì kí Elisabeti. Ó sì ṣe nígbà tí Elisabeti gbọ́ kíkí Màríà, ọlẹ̀ sọ nínú rẹ̀, Elisabeti sì kún fún ẹ̀mí mímọ́. Ó sì kéé ní ohun rárá, ó sì wí pé, alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin, alábùkún fún sì ni fún ọmọ inú rẹ. Níbo sì ni èyí ti wá bá mi tí ìyá Olúwa mi ìbá fi tọ̀ mí wá? Ṣáàwó bí ohun kíkì rẹ ti bọ́ sí mi ní etí, ọlẹ̀ sọ nínú mi fún ayọ̀. Alábùkún fún sì ni ẹni tí ó gbàgbọ́, nítorí nǹkan wọ̀nyí tí a ti sọ fún un láti ọ̀dọ̀ Olúwa wá yóò ṣẹ. Màríà sì dáhùn, ó ní, ọkàn mi yin Olúwa lógo. Ẹ̀mí mi sì yọ̀ sí Ọlọ́run olùgbàlà mi, nítorí tí ó ṣíjú wo ìwà ìrẹ̀lẹ̀ ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀. Ṣáàwó láti ìsinsìnyí lọ, gbogbo ìran ènìyàn ni yóò máa pè mí ní alábùkún fún, nítorí ẹni tí ó ní agbára ti ṣe ohun tí ó tóbi fún mi, mímọ́ sì ni orúkọ rẹ̀. àánú rẹ̀ sì ń bẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ láti ìrandíran. Ó ti fi agbára hàn ní apá rẹ̀, ó ti tú àwọn onírera ká ní ìrònú ọkàn wọn. Ó ti mú àwọn alágbára kúrò lórí ìtẹ́ wọn, ó sì gbé àwọn tálákà lékè. Ó ti fi ohun tí ó dára kún àwọn tí ebi ń pa, ó sì rán àwọn ọlọ́rọ̀ padà lọ́wọ́ òfo. Ó ti ran Ísíráẹ̀lì ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ní ìrántí àánú rẹ̀, bí ó ti sọ fún àwọn bàbá wa, fún Ábráhámù àti fún irú ọmọ rẹ̀ láéláé. Màríà sì bá jókòó níwọ̀n oṣù mẹ́ta, ó sì padà lọ sí ilé rẹ̀. Ọjọ́ Elisábẹ́tì pé wàyí tí yóò bí, ó sì bí ọmọkùnrin kan. Àti àwọn aládùúgbò àti àwọn ìbátan rẹ̀ gbọ́ bí Olúwa ti ṣe àánú ńlá fún un, wọ́n sì bá a yọ̀. Ó sì ṣe ní ijọ́ kẹjọ, wọ́n wá láti kọ ọmọ náà nílà, wọ́n sì sọ orúkọ rẹ̀ ní Sakaráyà gẹ́gẹ́ bí orúkọ bàbá rẹ̀. Ìyá rẹ̀ sì dáhùn, ó ní bẹ́ẹ̀ kọ́, bí kò ṣe Jòhánù ni a ó pè é. Wọ́n sì wí fún un pé kò sí ọ̀kan nínú àwọn ará rẹ̀ tí à ń pè ní orúkọ yìí. Wọ́n sì ṣe àpẹẹrẹ sí bàbá rẹ̀ bí ó ti ń fẹ́ kí a pè é. Ó sì béèrè wàhálà, ó kọ wípé Jòhánù lé orúkọ rẹ̀. Ẹnu sì ya gbogbo wọn, ẹnu rẹ̀ sì ṣí lọ́gán, okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀, ó sì yin Ọlọ́run. Ẹ̀rú sì ba gbogbo àwọn tí ń bẹ ní agbègbè wọn, a sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí ká gbogbo ilẹ̀ òkè Judea. Gbogbo àwọn tí ó gbọ́ sì tó sínú ọkàn wọn, wọ́n wípé irú ọmọ kí ni èyí yóò jẹ́. Ọwọ́ Olúwa sì wà pẹ̀lú rẹ̀. Sakaráyà bàbá rẹ̀ sì kún fún ẹ̀mí mímọ́, ó sì sọ tẹ́lẹ̀, ó ní, olùbùkún ni Olúwa Ọlọ́run Ísíráẹlì, nítorí tí ó ti bojúwò, tí ó sì ti dá àwọn ènìyàn rẹ̀ nídè. Ó sì ti gbé ìwé ìgbàlà sókè fún wa ní ilé Dáfídì ọmọ ọ̀dọ̀ rẹ̀, bí ó ti wí ní ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́, tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti sẹ̀, pé a ó gbà wàhálà lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórira wa, láti ṣe àánú tí ó ti lérí fún àwọn bàbá wa, àti láti rántí májẹ̀mú rẹ̀ mímọ́, ara tí ó ti bú fún Ábráhámù bàbá wa, pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa, kí àwa kí ó lè máa sìn láì fòyà, ní mímọ́ ìwà àti ní òdodo níwájú rẹ̀ ní ọjọ́ ayé wa gbogbo. Àti ìwọ, ọmọ, wòlíì ọ̀gá ògo ni a ó máa pè ọ́, nítorí ìwọ ni yóò ṣáájú Olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe, láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Nítorí ìyọnu Ọlọ́run wa, nípa èyí tí ìlà ọrùn láti òkè wá bojú wò wá, láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó ní òkùnkùn àti ní òjìji ikú, àti láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. Ọmọ náà sì dàgbà, ó sì lé ní ọkàn, ó sì wà ní ìjù títí ó fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísíráẹ̀lì.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí, nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wò kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú, wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa, kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, a ń wo ìwé wòlíì Isaiah, orí 40, láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah, orí 40, láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ tani ẹ̀yin ó ha fi mí wé, tàbí tali èmi ó bá dọ́gba, ni ẹni mímọ́ wí. Gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò, tali ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde, wa ni iye o npe gbogbo won le oroko nipa ti tobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ku e se ti iwo fi nwi iwo Jacobo ti iwo si nso iwo Israeli pe ona mi pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi iwo ko ti imo iwo ko ti igbo pe Olorun ayeraye Olowa eleda gbogbo ipekun aye ki share be ni are ki mu ko si awari oye re o nfi agbara fun ala re o si fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le sobo patapata sugbon awon ti o ba duro de Olowa yo tun agbara won se won fi yegun oke bidi won sare ki o si re won won rin are ki o si mu won loni mo fe ba wa soro lori diduro de Olowa diduro de Olowa bi o ba wa nihin ni ose ti o koja mo soro lori ayo Olorun e ti je agbara ati okun fun onigbagbo awon nkan wonyi ti Olorun se wa loju lati ri ti Olorun ko si wahala o kan aya wa won je awon nkan ti o je ki igbagbo wa ki o le ki o gbona ki o lagbara ju be lo won o je ki ayo wa ninu Olorun ati ife wa fun Olorun ati igbagbo lati duro ti ri pelu Olorun titi a o fi ri dahun si adura wa won o je ki won ki o le fi ese mule ju be lo nitori be ma to awon nkan wonyi si o kan aya re ma se je ki won ki o lo kuro ni okan re ni igba kan loni ni an soro lori diduro de Olowa diduro de Olowa kini eredi ti a fi duro de Olowa bawo ni a se le duro de Olowa kini awon abayori si awon ami ti o le wa ni igbesi aye wa wipe a je eni ti o ti duro de Olowa asi ti ri idahun eredi ti a fi duro de Olowa ati paapa akoko wo ni o ye ki a ma duro de Olowa ki awon ibere wonyi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye di duro de Olowa je kin tun ka ese ikokan le logbon le kan si o ni sugbon awon ti o ba duro de Olowa ki se awon ti o sare koja Olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wipe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Olowa awon ti o duro de Olowa o ni sugbon awon ti o duro de Olowa yo tun agbara won se won o si fi yegun oke bidi won o fi yegun oke bidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi a ba nso wipe awon wonyi won o tun agbara won se eyi nso wipe se iwo na mo awa ti a nlo moto lekookan bi a ba ti lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wipe o ye ki a gbe lo si odo awon mechanic wipe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daradara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be are se se ki o mu wa o se se ki o dabi eni wipe ade ikorita a o mo ibi ti a o gba o se se ki o dabi eni wipe oke ni o wa niwaju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o se se ki o je wipe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni iwaju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wepe bi abaduro de olowa wepe a o fi ye gun oke bi idi eni wepe oke ti o wa ni iwaju wa ti o da bi eni wepe ko si ohun ti o le si oke yi ni di bi abaduro de olowa olorun a fun wa ni iye bi ti idi nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bi idi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbese aye wa o ni a o sare ki yo si re wa bi abati wo awon omo wa ni ile iwe ti won ma nsare ije bi won ba tin dije a ma ri wipe awon omo miran won ma sare sare sare bi won ba de aarin meji lori papa won sobo lole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won ti nsare won sare yi won sare eje yi won ti gbianju sile bi won ba ti be si ni sare won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wipe a ko duro de oluwa a ko je ki emi wa ki o simi le oluwa o je wipe a ngbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba n duro de oluwa awa ni o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi abaje eni ti o ntaja ti a ngbe awon nkan ti a nta ti a ngbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni anfirin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won a gbe sokale won joko seba titi won ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won le ta awon nkan won yi fun awon ni bara awon awa ti o je pe aduro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a nlo lakoko ti o ye ki a debe eni o fi se pataki wipe ani lati duro de oluwa sugbon mo so tele tele wipe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni ani lati koko mo ye ki a wo lati ese ike dogbon lati ese ike dogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo we pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won dara dara o seese awon elomiran a ma wa si lesin won ma so wipe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon eyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won eni olorun fi nbi wa pe ki a tile tun so wipe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa o ni lakoko tani eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wipe olorun o ni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi o ni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wipe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe angeli michael angeli gabriel angeli uriah angeli bayi angeli tohun awon to ti sina awon ti o ye ihin rere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bo ba tin gbadura o ma so wi pe olorun lagbaja olorun temedu won fi olorun olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imure eni olorun fi wi pe ki atile to duro di oluwa ki a to so wi pe an lo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyin ni eni mimo israeli wi je ke wo exodu ori kejo ese ikewa exodu ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki ori bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wi pe ah opolopo isin lo wa wi pe bi o ba si ona nibi ohun tun ohun tun wa ona miran lo iyi nje wi pe won ro wi pe olorun miran tun wa nibo miran ibanuje awon tin to olorun miran leyin yo po awon elomiran won ma ro wi pe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wi pe boya nkan won yi o le gba won won ma ro wi pe bi awon ba wa si ilesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wi pe nkan ti awon reti ko ti awon lowo won so wi pe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo bolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa je ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli je ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wi pe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan sosho ni ninu exodu yi kan na ori kedogun ese ikokanla exodu ori kedogun ese ikokanla ta le o dabi iwo oluwa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wi pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun se nitori be je ki okan re ki o simi le oluwa ki o si mo wi pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wo pe ki o duro di oluwa so ni wahala ni shoulder bi eni wo pe o nsun ekun asunrin shoulder bi eni wo pe awon nkan ti o nwa o jina rere si o shoulder bi eni wo pe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe wo pe o fe mu olomi o dabi eni wo pe o ti jin sinu ofin ko seni ti o le yo jade o se duro di oluwa o se duro di oluwa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro di oluwa o ranti josefu aparomo ata si oko eru o lo si ewon wo iru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti fun tele tele se o je wi pe awon ileri won yi ti kuna ni se o je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josefu ti o duro de oluwa nigba yi ni aso agbara di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wi pe afowofa samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki o n lo pokun so ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de olowa oni olowa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de olowa be o ranti dafidi ni wahala popo ninu ebi ni o ranti igba ti omo re absalom ti o dide si tabi o ranti nigba ti oba saul nigba ti o dide si dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se o duro de olowa ni bi a ba wa sinu majemu titun se o ranti awon aposteli aso won sinu tubo Shoran ti awon apostili ana won legba aje won ni iya a fi opolopo nkan du won sugbon won duro de oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko jesu wo orin dafidi ikokan dini adorun ejo esan Orin Dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa le orun ti a le fi we olowa daun se angeli kan wa le orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran o ni tali o wa le orun ti a le fi we olowa je iru eni be wa rara tani ninu awon omo alagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a le fi we oluwa o tun wa so fun wa wipe ninu aye yi bakan na wipe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o sinmi le oluwa nigba ti o ti mo wipe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo we pe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijolo oto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wi pe won duro de o je ki a tun pada lo si iwe isaiah ori ogoji iwe isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bi giga Eni ohun ti Olorun so fun wa. O ni ki a gbe oju wa soke si ibi giga ki a mu oju wa kuro ninu awon orisa petele. Ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara. Eniyan ma nse ileri popo. O sese ki enikan ki o so pe ma se yonu. Ohun gbogbo to ba nfe ni ma fo. Ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele o ni ki a gbe oju wa soke si bi giga ki e se wo tali o da nkan won yi wa awon irawo tani o da won so fun mi be na ni olorun le o da won o ni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se katan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re loni ki a wo je ki a mo we pe awon nkan won yi won wa lati owo olowa oni ope gbogbo se gafara fun mi ope gbogbo won le oruko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbe oju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketa din logbon Yeshe ti iwo fi nwi iwo Jacobu ti iwo si nso iwo Israeli pe ona mi pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi eni ariti awon omo Israeli se ranti itan omo Israeli o se ni laanu we pe awon wonyi won gbagbe ore Olorun won gbagbe anu Olorun won gbagbe ileri Olorun won gbagbe ma jemu ti olorun ti ba won da on ti o se lanu ninu ni ti awon mo israeli ni wo pe se oranti lati akoko abrahamu ni olorun ti fun oni ileri ti o ti o se so wi pe lati odun de odun ni ibukun olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase abrahamu ati awon omo omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo olorun kokuna olorun ko ja fara ni akoko mose ni olorun pe mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye mose ni akoko ti o so wi pe ta le mi ti won lo doju ko farao olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o nka bibeli daadara o ri wi pe opolopo ise ami opolopo ise iyanu le olorun se titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wipe won ko ni agbara ti okunmo ti won so fun amo ise pe oya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ranti wipe bi won ti de bi bebe okun popa ti won be sin ro wipe aye fe pari ti won ro wipe o dabe ni pe iku ti de fun won nisinsin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun pa wa ni waju nbo ni ki agbegba be ni won ke pe Olowa ni Olorun so fun Mose pe ki o na pa re ni okun pupa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihin ni won wa so wi pe ona wa pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi e se ti Israel fi di afoju bayi ti ye won ra ti won ran ti awon ore Olorun won ran ti agbara Olorun won ran ti awon ileri Olorun won ran ti awon majemu ti Olorun ti ba won da sugbon ki a to ma da Israel lebi awa na nko nje awa na nigba ti a ba de ikorita awa na nigba ti o ba dabi eni wi pe omi poju oka fun wa tabi o poju gari fun wa nigba ti o ba dabi eni wi pe wahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori Olorun ati gbagbe awon eri ti an je tele tele wi pe nigba ti mo ti denu ijo yi nigba ti mo ti ba Jesu pade nigba ti mo ti ni igbala nigba ti Olorun ti la mi loju nigba ti mo ti kuro ninu iborisa nigba ti mo ti je wese ti mo ti ko sile wo nkan ti Olorun se fun mi awa ti a ti n jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to sunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko lo Olorun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta ti nbo bawo lo se ri bayi se orowe po Olorun ti gbagbe re ni e se ti iwo fi nwi wi pe ona mi wahala mi awon nkan to ndoju ko mi awon inu ni bi ni ti mo ndoju ko ti mo n ba pade wi pe Olorun ko mo nkan won yi mo awon nkan won yi pamo kuro lodo Oluwa e se ti a fi sunkun be ni ti o ni baba e se ti a fi kaakiri be ni ti o lo Olorun se Olorun wa ti ku ni se Olorun wa o si laaye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipase Jesu Christi nigba ti o ku lori ige agbelebo se awon nkan won yi ko tun ja mo nkan ni waju Olorun ni e se ti a wa fi so bi awon mo Israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo Olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo Olorun mi eni o wa fi bi wa ni ese ikeji di logbon iwo ko ti mo iwo ko ti gbo pe Olorun aye raye Olowa eleda gbogbo ipekun aye ki share be ni are ki mu ko si awari oye re ijile ni agbara Olorun awa maridi ni agbara Olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi abaje eni ti o mo Olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba Jesu Kristi bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo Olorun awa ti a ni igbala awa ni a ni imo Olorun awon elesin ti won kan sin awon o ni imo Olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo we pe a ni Olorun to ga le Orun Olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo we pe lati ese kokandinlogbon o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa o ti a se duro de olowa ni wo pe ki o le fun wa ni agbara ki o le fun wa ni okun wi pe nigba ti awon miran ti a jo nsare ire eje yi nigba ti won ba nsubu le ba ona nitori wo pe olorun ayeraye apa ayeraye ko je ibi sadi won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba nsubu le ba ona wi pe awa o ma sare ki yo si re wa a o ma rin wi pe are ki yo mu wa sugbon je kin bi o le re nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso wi pe bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso nipa di duro de olowa e je wi pe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo Olorun awon ti o dabi eni wi pe won ko mo Jesu Kristi gege bi olugbala won ti le ma gbianju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wi pe awon o mo ohun ti a n pe ni Jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo Olorun sugbon won ma n gbianju lati duro de olowa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti mo Jesu Kristi gege bi olugbala sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wi pe ohun fe lo gbadura ohun fe duro de olowa awon elomiran o se se nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu lai lai abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o se se ki o je ojo meta ki lo de ti o je wi pe awon wonyi ti won o mo igbala Jesu Kristi awon yi ti o je pe won ko ti ni idani loju idariji ese won ki lo de to je wi pe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe ti o ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe ohun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori ke dogbon orin dafidi ori ke dogbon ese ikarun simi le ona otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo nihin ni olorin dafidi lo ti nso fun wa wi pe ohun ni lati duro de oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de oluwa se o mo wi pe dafidi ti o korin dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to n gbo latotun latosi won tako ara won ko si mo eyi to je otito ti ohun le duro le ninu won o dabi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki ohun gba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be o fe duro de oluwa nigba miran ni igbesi aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi ni bi ise o de ikorita awon nkan ti o n gbo won takwara won ti bi aso ti bi to won so tohun awon nkan woyi ti won so ko bara won mu o si nfe mu ipinu awon nkan to fe mu ipinu le lori yi o ti mo otito ijinle otito nipa won iru akoko be nigba ti a mo we pe olorun mo ngbogbo awon nkan to pamo loju eniyan won si paya ni waju olorun nitori be o ye ki o le duro ti oluwa ki o duro de we pe olorun mo nwoju re olorun mo mo we pe gbogbo otito awon nkan woyi won o pamo fun o nitori be mu duro de o eni a fi duro de oluwa ni akoko ti a duro de oluwa yi a o ka bibeli a wo awon ileri olorun a wo awon ase olorun a wo awon nkan ti olorun pase fun wa lati se ti o da bi eni wi pe ati gboju foda tele tele nkan miran ti o ma nse wa lose gege bi eni ti o ja fafa ninu isin olorun ni wi pe awon akoledo isin awon agbekari esin won ki je ki a le raye lati duro de oluwa elomiran o sese ibi to ti fe ka bibeli won so we pe arakunrin kan bere re o fe ki won lo se jire okan nita atundide elomiran boyo fe gbadura lori nkan kan ni boyo duro de oluwa ni o si fe mo o fe mu ona re gun ni waju oluwa ah won ni won pe yin o e ko a lo si sise bayi o ko a lo se bayi nkan won yi ki je ki elomiran ki o le duro de oluwa je ki a wo rin dafidi ori keta din logbon ori dafidi ori keta din logbon lati ese keta la di ese kerin la sugbon emi ti gbagbo lati ri ire oluwa ni ile alaye duro de oluwa ki o si tujuka ki yo si mu ole ayale mu ni duro de oluwa yo si mu ole ayale e je wi pe nigba ti o ba dabi ni pe aje alaye lagbara nigba ti o ba dabi eni wo pe aje alailera yala nipa ti ara yala nipa ti emi o je wi pe okun tan ninu wa agbara tan ninu wa o je wi pe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wo pe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro sinsin ki a ma yese o dabi eni wo pe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki a duro de oluwa iru akoko be o ye ki a duro de oluwa pelu igbagbo

Thank you.

ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ gbógbóná. Mo gbàdúrà wípé kí Jésù kí ó fọwọ́ kàn yín, kí àwọn àìsàn, àwọn àrùn wọ̀nyí kí wọn kí ó pòórá lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn tí ó ní àrùn wárápá àti wèrè ní ìgbésí ayé wọn. Ìwọ ẹ̀mí kẹ̀mí tí ó ń dá àwọn ènìyàn wọ̀nyí lóró, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, nítorí wípé ò ní agbára láti jọba síbẹ̀, láti jókòó síbẹ̀, nígbà tí a bá ń dárúkọ Jésù. Ìwọ ẹ̀mí kẹ̀mí, ẹ̀mí èṣù, ẹ̀mí wárápá, ẹ̀mí ìsinwín, mo gbàdúrà ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí ń jó bí iná nínú orí, nínú ọpọlọ, nínú àgọ́ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú iṣan, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, àìsàn káìsàn tó bá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, ní ikùn ni, ní ẹ̀yìn ni, nínú egungun ni, nínú etí ni, nínú ọpọlọ ni, mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín, ọwọ́ agbára yín kí ó bàlé wọn, kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú, wọn ò ríran, nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù, kí ó kan ojú afọ́jú nísinsìnyí. Ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá jẹ́ tí ó mú ìfọ́jú yìí wá, mo gbàdúrà pé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí a ó mú wọn kúrò lórúkọ Jésù. Bí a ó ṣe parí àdúrà tí ó máa lajú, ẹ gba ìríran lórúkọ Jésù. Ìwọ tí ó wà níbẹ̀ tí ó jẹ́ wípé etí di, ò sì gbọ́ràn, mo ń gbàdúrà wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó bẹ owó nísinsìnyí, kí ọwọ́ Jésù kí ó kan etí rẹ. Ìdítí kí ó kúrò, àìlèsọ̀rọ̀ kí ó kúrò. Mo gbàdúrà wípé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí etí tí ó di ẹ̀là ní orúkọ Jésù. Ahọ́n tí a dè tí kò lè sọ̀rọ̀, ẹ gba ìtúsílẹ̀ kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórúkọ Jésù. Ǹjẹ́ mo gbàdúrà fún àwọn tí ó yarọ, bí ó bá jẹ́ wípé a bí ọ gẹ́gẹ́ bí arọ, àbí ó jẹ́ pé nígbà tí àìsàn kọlù ọ ni odi ẹni tí ó yarọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń gbàdúrà wípé kí agbára Ọlọ́run kí ó balẹ̀ ọ nísinsìnyí, nínú iṣan, nínú ìkọ̀rọ̀ ara rẹ, nínú egungun àti nínú ọpọlọ, kí àgọ́ ara rẹ kí ó gba ìmúláradá lórúkọ Jésù. Ìwọ tí ó yarọ, mo ń gbàdúrà wípé kí ọwọ́ Jésù, ọwọ́ tí tu ní sílẹ̀, ọwọ́ tí dani ní ìdè, kí ó kàn ọ́ nísinsìnyí, dìde kí orin lórúkọ Jésù. Gbogbo àrùn, gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara wọn, èyí tó sákàkiri, èyí tó fara pamọ́ níbikíbi, èyí tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí àwọn oníṣègùn sọ wípé kò sí àbáyọ, kò sí ìwòsàn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lójú kan náà, bí a bá ti dárúkọ Jésù, àìsàn ò lágbára mọ́, àrùn ò lágbára mọ́, iṣẹ́ ò lágbára mọ́, ẹ kúrò lórúkọ Jésù. Àwọn ègún ìdílé, àwọn ègún láti ọ̀dọ̀ àwọn arúgbó ilé, àwọn ègún tí ó jẹ́ wípé àwọn ayé ni wọ́n fi lé ọ lára, mo gbàdúrà wípé nísinsìnyí àwọn ègún wọ̀nyí kí wọ́n kí ó kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, ẹ̀yin ni Ọlọ́run alágbára. Ẹ sọ wípé bí a bá ti ń ké pè ilẹ̀ ọ máa dáhùn, ẹni kí a tilẹ̀ tó parí àdúrà ẹ fún wa ní ìbéèrè wa. Ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún, yálà adarọkọ wọn nìkọ̀ọ̀kan àbí ọ̀darakọ nìkọ̀ọ̀kan, àwọn tí ó ní àìsàn, àrùn, ègún ní ìgbésí ayé wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Kí wọn kí ó gba ìwòsàn wọn, kí wọn kí ó gba ìdáǹdè ìtúsílẹ̀ wọn. Ẹ ṣàánú fún oníkálukú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọwọ́ ìyanu, ọwọ́ agbára, ọwọ́ ìwòsàn, ọwọ́ ìdáǹdè kí ó kan ẹnì kọ̀ọ̀kan nísinsìnyí lórúkọ Jésù. Adúpẹ́ ìpẹ́ ti gbọ́ ti wá, adúpẹ́ ìpẹ́ ti ṣe é fún wa, adúpẹ́ ìpẹ́ ti fún wa ní iṣẹ́ ìyanu, a ó sì rí àmì rẹ̀ ní ìgbésí ayé wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí o ní láti yẹ ara rẹ wò, kí o wo ohun tí Ọlọ́run ti ṣe. Bí o bá sì ti rí wípé ohun tí ó wú sí ọ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀

pe ati le won jade won o si nibe mo o ma kigbe hallelujah a o si ma yo pelu re bi ba ri wo pe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo o ye ki o ke hallelujah ki a se yo pelu re andro de o ye ara re wo nitori wo pe ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o

Ọlọ́run bàbá wa àti bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní tí o fún wa láti yẹ ọ̀rọ̀ rẹ wò, ọ̀rọ̀ tí mú ni yè, ọ̀rọ̀ tí ó máa ń lé ikú padà lẹ́yìn ẹni, ọ̀rọ̀ tí ó sì ń ṣe àwòtán gbogbo àrùn pátápátá, àti ọ̀rọ̀ tí ó ń jẹ́ kí a ní ìgbàlà, tí ó sì ń jẹ́ ká bá ìwọ Ọlọ́run ẹlẹ́dàá wa lájà. A dúpẹ́ fún àǹfààní yìí, a ń bẹ̀ ọ́ wípé kí àǹfààní yìí kí ó má ṣe bọ́ lọ́wọ́ wa. Bí a sì ṣe ń yẹ ọ̀rọ̀ rẹ wò ní àṣálẹ̀ yìí, jẹ́ kí ìbùkún tí ó wà nínú kíkọ́, gbígbọ́ àti gbígba ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó bà lé wa, kí ó sì wà lórí àwọn ọmọ wa àti lórí àwọn ará ilé wa, kí ọ̀rọ̀ yìí kí ó sì ṣe ipasẹ̀ wa dé ọ̀dọ̀ rẹ ní ìkẹyìn, ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ó sọ̀rọ̀ lé ọ̀nà sí ìbùkún. Ọlọ́run tí ó fẹ́ wa, tí ó sì ń fẹ́ ire wa, ó ti ṣe ètò púpọ̀ fún ìgbésí ayé wa, tí ó jẹ́ wípé bí a bá farabalẹ̀, tí a sì tẹ́tí lélẹ̀, tí a gbọ́ ohun tí ẹni tí ó fẹ́ wa, tí ó sì ń ṣe àníyàn lórí wa, tí a bá wo ètò tí ó ní fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, ó dájú wípé ìbùkún tí a ń retí, èyí tí a ti ń fi ọkàn dá àníyàn nípa rẹ̀, ó dájú wípé yóò jẹ́ tiwa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀, nítorí wípé ìfọ́jú tí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan àti ẹ̀dá kọ̀ọ̀kan, ni a máa ń rò wípé Ọlọ́run ṣe bí ẹni pé a jẹ òní gbèsè, a sì máa ń sá fún Ọlọ́run bí Ọlọ́run bá kan ẹnu ilẹ̀kùn wa tí ó sọ pé òun bèèrè wa. A máa ń rò wípé ó ti mú kùmọ̀ dání, ó sì ti mú ìwé ìdájọ́ wa dání. A máa ń sá fún Ọlọ́run, a sì máa ń sọ fún àwọn tí ó wà nítòsí, pàtàkì àwọn tí ó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wa, tàbí àwọn tí wọ́n ń pè wá wípé kí a ká lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pé kí wọ́n sọ fún Ọlọ́run wípé a ò sí nílé. Nítorí pé a rò pé a ti jẹ ìgbèsè tó pọ̀, a ò sì mọ bí a ó ṣe san ìgbèsè náà. Bí a bá sì fojú kan Ọlọ́run, a ti rò wípé ìdájọ́ ni Ọlọ́run fẹ́ gbé kò wá lójú. Nítorí bẹ́ẹ̀, a máa ń sá fún Ọlọ́run, a sì máa ń káàkiri, a ń fẹ́ ìbùkún. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, èṣù ọ̀tá ẹ̀mí wa ló fọ wọn lójú, ó sì fọ wọn lójú sí ire àti àánú àti ìbùkún tí Ọlọ́run ní fún wọn. Ṣùgbọ́n àwa tí a ti sọ ara wa di ìsáǹsá kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a ń sá káàkiri, tí a sì ń wá ìbùkún, mo fi lọ̀ fún ọ lónìí wípé bí o bá ń fẹ́ ìbùkún tòótọ́, ọwọ́ Ọlọ́run ni ire rẹ àti àlàáfíà rẹ ni ó wà. Ìbùkún tí a sì ń fẹ́, ọwọ́ Ọlọ́run ni a fi pamọ́ sí. Bí ò bá dìgbà tí a bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, tí a sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìbùkún wádà, ó dájú wípé kò sí bí a ti lè sáré tó, tàbí tí a ti lè gbìyànjú tó, ìbùkún á jìnà sí wa. Ṣùgbọ́n fún àwa tí a fẹ́ jẹ́ elétí ọmọ, tí a fẹ́ gbọ́ràn, ni a ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé ọ̀nà sí ìbùkún wà.
mo je so fun o pe ibukun ti o nreti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi aba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa ni to si odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to sugbon bi o ba je wipe o mo bi a ti ri eni ti o nko iwe tabi eni ti o ma fun ni iwe so we dowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba a dabi eni wipe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o a dabi eni pe o jina si o pupo be na ni ibukun olorun o wa ni to si re bi a ba la o loju sugbon o jina si o bi a ba di o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun wa wipe ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro ti o si ilekun ti o si npe o wipe wa wole sugbon o daju pe ki o to wo ile ibukun olorun adena wa ni enu ona o nkan soso ti o si nwo ke se wipe boya o je omode tabi agba awon ile apeje wa ti a ma fun ni iwe bi o ba ti nfe wole a wo ibi ti o ti nbo oruko re tabi boya a fun ni iwe ipe lati ni anfani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba ti nfe wole a wo iru okiki tabi oye ti o ni ni adugbo re ke a to le gba o lati wole tabi o seese ni egbe omo ibile bi a ba ni ase papo kan ni a ti n wo awon ti a fi iwe pe won a si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won nse be na ni bi a ba fe wo ile ibukun olorun ni ati fi adena si enu ona kini adena yi si nfe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma fun ni ti a fi ma da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi o si tabi o ti e ma nse ojuse ti re ni inu ile esin eyi ko ni adena ti o ma n gba ni wole si ibi ibukun olorun ti o fe wo kini o n fe wo o n fe wo boya ohun ti a bi o bi abinibi iwa buburu ti o ti jinle ni inu re se iwo naa mo gege bi eni ti o dagba ti o si ni oye bi a ba bi omo awon eri
ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti asin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi ati fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abini bi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na simo wi pe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abini bi ti a gbe wa lati inu iya wa sinu aye be ni bi o ba di igba ti a we awon kan won yi kuro ona si ibukun koni si sile ini afi ma ri ti awon ti o ti pe ninu aye tan ma fi so fun wa wipe aye buru wipe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wipe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to ole ti wipe ona si ibukun wa bi abala oloju ti a si se ti re ti o si nfe gbo ti o nfe gba nitori woli ni ni olorun ran lati so fun wa wipe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na oni sugbon bi a ba ko oni ida ati idajo olorun li a o fi run wa sugbon bi o ba teti sile si ohun ti mo ni lati ba o so ti o si mu awon kan wonyi lo si ile lati mo loni we pe ona si ibukun wa o so fun wa ohun ti a de na yi ti o fe ri le owo wa ibukun li fu okunrin na ti ko rin ni imo imo ni a n pe ni imoran awon eniyan buburu ati ti ko duro li ona awon elese awon ti a n pe li elese o dabi eni ki a pe okunrin bi a ba so pe okunrin ede yi ni o ko gbogbo awon okunrin o koja olopa wa ninu awon okunrin awon alairise won wa ninu awon okunrin awon okawe won wa ninu awon okunrin agbe wa ninu awon okunrin nitori be bi a ba nso wipe elese elese yi ni o ko gbogbo opolopo awon eniyan papo omo ti wa ninu won apaniyan o wa ninu awon ti a n pe ni elese awon iwa temi o ti buruju koju ki n poro le kokan bi n ba fe bo sinu wahala o wa ninu awon elese awon aniyawo nile ki a tun ni ikan sita o wa ninu awon elese tabi akobirin jo meta mẹrin kò tí buruju fún wọn nínú ti ìyàwó wọn wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀ ó wá ń sọ fún wa wípé bí ó bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìṣẹ́ kò ní jù wá sílẹ̀ bí ó bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀ ó sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún ọlọ́run kò ní sí a lè gbàdúrà a lè gba àwẹ̀ a lè sọkún a lè sọ wípé a ti gbọ́ ìpè ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn a ó sì ṣí ilẹ̀kùn fún yín ẹ wá kiri ẹ ó sì rí ẹ béèrè a ó sì fi fún yín mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà a ti ń béèrè a ti ń wá kiri a sì ti ń kánlẹ̀kùn kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún ọlọ́run kò ṣí sílẹ̀.
èrèdí rẹ̀ ni wípé síbẹ̀ síbẹ̀ a máa rìn nínú ìmọ̀ ènìyàn búburú a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn àwọn tí ó gbé ní ìgbà ayé noah wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé noah àwọn tí noah tí ó wà àsù sí tí ó ń sọ fún wípé ìdájọ́ ń bọ̀ ìkú omi ń bọ̀ tí wọ́n sọ pé rárá kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni ọlọ́run pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀ tí a sì ń ṣe tinú wa tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé oríire tiwa yóò dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn bí noa ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wípé ẹ múra sílẹ̀ ìdájọ́ ń bọ̀ wọ́n ní rárá kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni ọlọ́run bí ó bá jẹ́ pé ìdájọ́ wà asáàtì ń dẹ̀ṣẹ̀ tipẹ́ ìdájọ́ ò ṣe dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn ọlọ́run wá ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn nítorí pé bí ọtí bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ ṣùgbọ́n ọtí ọ̀tọ̀ bí a bá mu ọtí kò dúró nínú ikùn ó máa ń lọ sí orí ó máa ń yí ohùn padà ó máa ń yí ojú padà ó máa ń yí ìwà pàápàá ó máa ń yí padà ibùjókò àwọn ọ̀mùtí ní ibùjókò àwọn ẹlẹ́gàn ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn ẹlẹ́gàn orí kẹta lé ní ogún ìwé òwe orí kẹta lé ní ogún ẹsẹ ìkọkàndínníọgbọ̀n tali ó lé òṣì tani ó ní ìbànújẹ́ tali ó ní ìjà tali ó ní asọ̀ tali ó ní ọgbẹ́ láìnídìí tali ó ní ìpọ́njú àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlùwò ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago tí a ń gbé mì tí ó ń dùn ní ìkẹyìn òun a buni ṣán bí ejò a sì buni jẹ bí paramọ́lẹ̀ ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́ ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀ ìwọ ó sì wí pé wọ́n lù mí kò dùn mí wọ́n lù mí èmi kò sì mọ̀ nígbà wo lè mi ó jí oorun ikú nìyẹn o nígbà wo lè mi ó jí èmi ó tún máa wá kiri bí a bá di ọ̀mùtí a máa ń di ẹlẹ́gàn bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa ọtí bí ó bá ti wọni lójú tí ó sì ti kó wọ agbárí ó máa ń sọni di aláìgbọ́ràn ní ìwé orin dáfídì orí kìíní tí a ń kà
le on ti je ki o ni mo fun a wi pe a de na ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wi pe iwo ko ri ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko le ona awon elese ati iwo ko joko iwo ko duro le ona awon elese iwo ko duro ni ibojoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wi pe ah mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o nse tele tele aronu ku ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wi pe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wi pe ati ninu oro re le o nse asaro le osan ati le oru ki o to gbe igbese boya o nfe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibokun to nfe ri ibokun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan woyi e ni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfe se asaro bawo ni kin se to omo yi oku lo kun fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro le osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibukun ohun ti o so fun wa o so wi pe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wi pe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wi pe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa le osan ati le oru ole ma roki ninu okan re ki o si ma je oleri wi pe abajo ti ibukun jina si mi nitori wi pe emi o mo pe o buru lati ma rin le ona awon elese ko wa sinu okan mi wi pe o je ohun ti o ma mu egun olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori ae mo kan be a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ke gbe joko sita ka ma jo se efe tele tele nko mo wi pe o buru emi ro wi pe a ma nsin olorun ni ojo isinmi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a sin esu die a jo fu esu die a lulu fu esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele nko mo pe o buru sugbon o nso fun wa pe
Èyí ni ó mú kí ọ̀run kí ó sé láìrọ òjò sí ilé wa. Èyí ni ó mú kí ìtànṣán oòrùn Ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa. Èyí ni ó mú kí ìbùkún Ọlọ́run kí ó má ṣe tú jáde sí agbolé wa àti sí orí wa. Ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà, bí a bá sọ fún Ọlọ́run wípé ó tó, ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́, lónìí a ń fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò daríjì ọ́, yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeéṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí, ìbùkún tí a ń wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyèsí gidigidi o. Ó sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní Olúwa, kò ní olùtọ́jú. Ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀. Èso orí rẹ̀ kò ṣe pàtàkì. Èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, agé igi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti ń hù lórí igi wọ̀nyí, kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ara ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan ń bọ̀, a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí. Ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́. Ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeéṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn. Ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́, bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá mú ọ kúrò
ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o tin da tele tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o sugbon nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronu po ada nigba ti o wi pe olorun o se mi lanu wi pe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi sugbon lati oni lo mo ronu po ada bo si fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi ojoko si ijoba olorun nibi ti owara ibukun nibi ti o gbe isan o so fun a wi pe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re awon ara ile re nje o ti ri awon aladugbo re ti omo won ku mo won loju ti won bi ti o nku ti won bi ti o nku bi won tin kunle ti won bi be ni aye ati esu ati iku be le o ngba le owo won ewe won re ni lai ti pe ojo a ngba ibukun won a ngba lowo won ohun ti o je ayo won o nlo omo won le oju kini ki a ti so awon ti won sise ti won ko owo wale sugbon sibe sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wipe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won eyi ti a n pe ni pe ewe igi nre niyen sugbon so fun a wipe nigba ti a ba si ilekun ibukun olorun fun o ti o si wole ibukun yi sugbon ranti wipe ade na wa le oju ona bi o ba tin fe wo inu ile ibukun ni ade na yi ye owo wipe bi o ba ni eru ole eru esu iwa ese ni igbesi aye re ni o nda pada wipe ki se fun iru ti re sugbon bi o ba ronu po ada bi o ba ko ese re sile ni enu ona ti o si bebe wipe ki eje Jesu Christi ti a ta sile le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo be awon eru jibiti ti o ti ko be ni o nda won pada awon eru ole ti o wa ni ile re be ni o nda won pada obinrin olobinrin iyawo oniyawo ti won tori e nsa si o o si gbadun obinrin na obinrin yo ko ye ja ninu ile bo bimo o sese ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obinrin yi obinrin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obinrin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ele oloju orun sugbon bi o ba tin ko awon wonyi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si so wi pe o fe wole ni bo ti so pe o fe wole ni emi olorun ni o wu o le o so wi pe je kin wo inu okan re je kin wo inu ero re je kin sin o dele je kin wo inu eru re bi emi olorun ti rin wi pe gbogbo ese patapata le o ti ko sile wi pe o si ti gba Jesu Christi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni o ba okan re jeri wi pe omo olorun ni o lo so pe ki o wole bi o ba si ti n wole ni olorun so wi pe iwole eni na ti a ti n reti iwo eni ibukun ni o so pe bere o si fi fun o pe kini o fe ni o be si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti ibukun orisirisi ni o fi han wi pe ewo ni o fe ninu re ni o so pe mo n fe yi mo n fe yi mo n fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni ibukun be ni o n je ti re
ai mo ona ibukun olohun ni a ko se ni ibukun ṣugbọn o so fun a wi pe ni ese iketa o ni lati igba na ti a ti ri ona ibukun yi o ni onkohun ti o se ni yo ma se dede o wa so fun a ni ese ikerin o ni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won dabi iyangbo ti afefe nfe lo afefe aisan o n gba won kaakiri afefe ase iri o n gba won kaakiri won dabi iyangbo bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro iku omi le de awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada bi iji ti le wu ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada won a ma tinu ibuku kan lo si inu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu ni ti won ori be o oni won adabi iyangbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba ti n gbadura gbọ ileri ti a se fun ni jakobo ori karun jakobo ori karun mo n ka ni ese ikerindinogun o ni ejewo ese yin fun ara yin eyi n so fun wa wipe bi o ba ti se iyawo re bi o ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyi n so fun nipa atunse ki o so fun oko re wipe o se olanu wipe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o n baja ki o ba won laja ejewo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ti adura olododo n se li agbara pupo ise ti adura olododo n se li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki opin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon omo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki Elija ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo n se li agbara pupo bi o ba je ki olorun ki o mo ona re gege bi olododo ti a fi eje Jesu Kristi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo Job ori ikokanla Job
ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa jobu ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife ku fe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa kiwa ki o wa ninu ago re nigba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shinshin iwo ki yo fi beru nitori pe iwo gbagbe osi re se bi ohun ti a nfe niyan abi a rí ẹni tó fẹ́ wa wọ́mọ̀ òṣì rẹ̀ ṣé ó wà ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ò dàbí òwúrọ̀ ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ ọlọ́run ó ṣó ń lé ọ ni tàbí àjẹ́ ń lé ọ tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀ tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ àìríṣẹ́ ṣe ni tàbí ó ń pawó sí ajáde àpò tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ ohunkóhun tí ó wù kí ó jẹ́ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀ bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn bí ayé bí ó bá ń lé wọn bí ìyá bá ń jẹ wọn wọ́n máa sá fún ọlọ́run wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀ àdá kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀ ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀ àdá kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀ má wo èyí nì dúró ti olúwa kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́ kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run tí ó ti dúró ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ mo sì mọ wípé ọ̀rọ̀ ọlọ́run kì í yẹ ìlérí rẹ kì í ṣàkí ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ò dàbí òwúrọ̀ ìwọ ò wà láì léwu èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ a máa sá ẹni tó wà láìléwu nìyẹn oṣù a máa rí ọ a máa sá ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo wọn ó sá ní ìgbà méje ó ní kìkì ojú rẹ ni wọn fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run tí ó sì ṣí i nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ìwọ ò wà lé àìléwu nítorí pé ìrètí wà fún ọ má ṣe sọ̀rètí nù kò sí ohun tí ó dé bá ọ tí ó dé bá ẹnìkankan rí kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso rárá bí ó tiẹ̀ ti múlẹ̀
pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronúpọ̀ àdà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Kí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi wá gba ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí, a lè sọ jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́ lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan o lè sọ jẹ́jẹ́ ni, gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú wọn a máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba, o kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pinṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì ríṣe o, o sọ bẹ́ẹ̀, o lọ sí fátìrì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi, a rí mi bí náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà, Ọlọ́run mọ èyí tó wá ṣe, bóyá o wá wòran ni Ọlọ́run o mọ, èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá o wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran, tí wọn kì í ṣe pọ́n wá wòran, gbà tó bá ń gbàdúrà tí wọ́n kí gbé Ọlọ́run ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, dáríjì mi, mo mú kọ́kọ́rọ́ ìrònúpọ̀ àdáda ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ. Gbà tó máa ń sọ bẹ́ẹ̀, bó o bá dákẹ́, o wá wòran ni. Ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá wá ojú mi, tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, ní ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá, èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Àlàáfíà súnmọ́ tòsí rẹ, àánú súnmọ́ tòsí rẹ.
ìdáríjì súnmọ́ tòsí rẹ ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ Jésù nípa agbára Ọlọ́run ó súnmọ́ tòsí rẹ gbogbo ìbùkún pátápátá láti ọ̀run torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ṣe tán láti ṣí fèrè sí ọ̀run láti da ìbùkún lé wa lórí ó kù sọ́wọ́ rẹ bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ tí ó fẹ́ kí o ní àǹfààní tí ó fẹ́ kí o ní ojú rere bó bá tún sìn ọ́ dé ibi àdúrà ó jẹ́ lé padà ó jẹ́ ní kúrò lẹ́yìn mi sàtánì mo fẹ́ gbàdúrà mo fẹ́ ké pe Ọlọ́run bí èṣù bá pa ẹnu ẹ mọ́ ó jẹ́ ya ẹnu ẹ bí èṣù bá ní kó má jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀ ẹ bá sọ pé alára mímọ́ ni ọ́ ó jẹ́ sọ pé rárá o mo fẹ́ lo kọ́kọ́rọ́ ìrònú pòwàdà láti wọ ojú Ọlọ́run ó kù sọ́wọ́ ẹ o bó o bá rí nǹkan gbà ọwọ́ ẹ ló wà ìrònú pòwàdà ni a fi ṣí ilẹ̀kùn ọ̀run rere èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀ ìrònú pòwàdà bí ẹ̀ṣẹ́ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ Ọlọ́run fẹ́ kí o kọ̀ ọ́ sílẹ̀ ké pe olúwa pé kí ó dáríjì ọ́ má ṣe àwáwí o ọ̀rẹ́ mi má ṣe àwáwí o sọ fún Ọlọ́run dáríjì mi yí ọkàn mi padà sọ mí di rere fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí

sí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronú pé wọ́dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

ó tí wọ́n ti kọ̀ sílẹ̀ á bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá jẹ rẹ ara wọn sílẹ̀, tí wọ́n sì gbàdúrà, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó daríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé, wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkú rẹ, wọ́n ń bèrè fún ìdáríjì, fún ìdáláre, fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu, tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́, a gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì. Ṣàánú. Kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. Adúpẹ́ wípé ó ti gbọ́. Adúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí, a bẹ̀ ọ́ wípé kí ẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́, a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí, a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé, tí kò lè sùn, tí ó làlákàlà, tí a ń dá lóró, tí a ń ṣẹ́ níṣẹ́, tí ayé náà, tí èṣù sì ń lé, tí àìsàn tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé, a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí, a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá. Mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn, a fi ẹ̀jẹ̀ rẹ, ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó máa ń pa iná ọfà ẹni bí ni, a fi sàmì sí oníkálukú wọn lára. A bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn, àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀, jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí, ewé wọn ó rẹ̀, ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́, wọ́n sì ń pàdánù owó wọn. A bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí báwa dá wọn dúró ní orúkọ Jésù. Adúpẹ́ pé ó ti ṣe. Adúpẹ́ pé ó ti gbọ́ tiwa. Adúpẹ́ pé láti àṣálẹ̀ yìí lọ, ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá. Ìbùkún rẹ sì jẹ tiwa láti àṣálẹ̀ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa, tí ó wà nínú ọkàn wa, tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́, tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́, láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. Adúpẹ́ pé ó ti gbọ́ tiwa. Adúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

inu owo iwa agbere atunmu ida mewa wa siwaju oluwa ani mo wa mo re oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife ku fe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun se ise niyan a si mo owo e wa siwaju oluwa ore asan ni tabi eni to lu awon elomiran ni jibiti awon to je wipe won gba ise lowo ijoba o sese ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to nda sile ko le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe gba ti owo iba tun jade atun mu idamewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wipe eri apere lagbaja ni awon ni opo mure ro ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oni wahala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo n lo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala gba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igba ni a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo sile isin kemi olohun ko tun do ti aso e ko to de kon ni mbo lo ti nbo o lo ja ni abe o lo lo se a ko ni emi olohun ni emi olohun ko yi ni awa ti wa nbe tele bí n bá ti ń lùlù àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè tí wọ́n ṣe panṣágà àti àwọn tí wọ́n kó obìnrin jọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn ni wọ́n ń fi orírun bẹ́ǹchì nínú léèsì mo rí ni o kì í ṣe tí wọ́n pa nítàn fún mi mo jókòó sáárín wọn ni àjọ ń gbọ́ àwẹ̀ ni àjọ ń ka sáàmù aago méjìlá aago mẹ́sàn-án lóru la ń gbàdúrà a lọ ń ṣe ìṣọ́ru pàápàá àjẹwọ́ bàtà bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀ bó bá kú o lọ sọ́run àpáàdì wo ẹsẹ ìkẹtàlá ó ń sọ fún wa pé tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ ìsinmi ìpè àjọ èmi kò lè rọjú gbà á ẹṣẹ ni àní àpéjọpọ ọwọ ni oṣù titun yín àti àjọ ìdásílẹ yín ọkàn mi kórira wọn já sí ìyọ lẹnu fún mi gbà tó ń gbàdúrà tọlọ ń sọ pé yéé yọ mí lẹnu o mọ pé irú èèyàn bẹẹ tẹ tó ń gbàdúrà tọ́lọ́ sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn ọmọ onínàkúnà wo ni ẹ tí ò padà wálé tó ń gbàdúrà tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà òun fẹ́ ìlera òun fẹ́ ìwòsàn yé yọ mí lẹ́nu bí ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu ó parí fún ẹ ṣùgbọ́n mo bá lè ronú pọ̀ àdà mo bá sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bó bá jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kó ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáání rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde
emi o pa oju mi mo fun yin ni tooto nigba ti eyin ba gba adura popo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma lagun oni bo ti e gba adura to lagun to da omi loju bo ba ju ese sile o so wi pe emi ki o gbo owo yin kun fun eje ṣugbọn ọlọrun wa fi wa sile be sori ọlọrun wa alaanu ni bi omo onina kuna bo tile rin jina si ile be ni okan ọlọrun lo npe wa wi pe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wi pe mo wa ni egbe awon ti won ma nwo aso funfun tele tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto eto isin la npe be awon ti o mo wi pe bi o ba la la bayi ko wa si wojo ko so pe eh mo la la o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe eh ala eyen agba samu bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri oso ati aje a ye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori oso mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba kobo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je ah bo ba n sise polo olorun a toju e a o se di ologbon ka so funra wi pe eyi ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi meji dinogun seyin leni kan so fun mi lo so pe ko sona mbi to wa yi ko koko ye mi mo ro wi pe o n fi mi se eleya ni oni arakunrin wa ti o n dari awon akorin wa nisisin yi o pe o ni ki wa gbo yin rere mo eyi ta wa na ni yi kan na ni yin rere na ni agbara papa wa lowo wa baba ti n gbadura ta n gba awe ta n fo soke ta n lulu be ni emi n ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo n ko ala si ni bi n ba ti ji laaro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo yin rere bo tile je wipe ori mi kokoko mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi n ba n gbawe laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma n kan mi ni sugbon inu ifoju yi ni mo wa lenikan so fun pe ona irere wa pe eyan ma nigba lani to si n bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa n ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe ki n kuro ninu isina ti mo wa mo bere si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon ele o mamadura gba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o janri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o farahan bi sugbon gba ti mo bere si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere o kuro lowo won ikobinrin jo ko lowo won lemi na wa n danu ara mi ro pe ko ma ye keyan ko bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa n lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo n be olorun wi pe ki ohun to n gbo lale ko le se ola anfani ni alẹ ọjọ yìí gan bí wọn ti ń sọrọ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màá máa mira ni ẹ̀mí ni o.
bi ba si wa ni lesin bo soro bo nwa su ma ti ma sori bayi tori ki na ati ma tami pa ko ma ti ma so pe we emi nde niyan asin lati jura le fun emi sugbon jo yi adura ti mo gba jona yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wu mi da tele tele awon ti mo ti ma n baja ti mi o kin ki nkan na wa na kan mi lati ma ki won lati dariji won mo abe si ni ko orin ere orin aye atijo pe baba fosoke a wo ori esumole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ohun ori mi mo mo lo le ri mi mo yi kuro ni waju oju mi da wo duro lati se buburu ko lati se rere wa idajo no awon eni ti ani lara lowo se idajo alai ni baba iyen so pe se eto fun won gba ejo po wi oluwa wi pe wa nisisin yi ola ko o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won o fun ju won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe te se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesiwaju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata to di onigbagbo eni ti a fi eje Jesu Christi we

Oluwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò LSC. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronúpó ọ̀dà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè nílé èsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá kékeré orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń wa rùnkì, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tirẹ̀. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, báwa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí í ṣe ìṣọ̀tá Ọlọ́run. Àfi ayé tí í ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ìjẹ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú pọ̀ àdá láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, tí omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n ń rìn lóru, tí wọ́n ń jẹ lóru,
awon ti won wa ninu egbe mere baba da won sile abe o we pe nigba te o ri oni ojo ikehin gbogbo on ton je ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo be la fe ri ni kokko a fe ma de se ni kokko nigba ti o se enikeni nigba ti o se lufa a o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se baba nbe o on ti o kin fe de se on ton korira ese on ton savo ese baba fi sinu okan won ni oruko jesu ni bi ki bi ta le wa ni bi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je ke ese kese ki o wa ni owo wa se wa ni omo olorun toto oro enu wa se ni oro otito iwa owo wa se ni iwa mimo ero enu okan wa je ki o je mimo adupe po ti gbo awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi wo won tan ni oruko jesu o so fun a wi pe aya yi o pa won alejo wo si fi eru sajade ni bi kolo fi won nje a pase fun yeyin aisan ni bi ki bi tele wa e jade ni oruko jesu nitori aduro ni abe ase olorun olodumare ati ni abe ojiji olodumare aduro ni inu ase je jesu kristi pelu oro olorun ati ileri re pelu eje ti a fira wo pada ni a pase fun gbogbo aisan patapata e jade ni oruko jesu baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le isan jade ni oruko jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun omo ti wa se ambe wo olorun ba se wa ninu imole ti oso le sunmo ti aje o le farakan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun ambe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti eso ogun aba agbara re je ni oruko jesu adupe po ti so wa di ominira aisan lo

èso náà tí wọ́n ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan tán nígbà eléyìí o bó bá san báyìí bó bá kà á yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀ elé ogun ni wọ́n ń sọ nípa rẹ̀ wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú kò mọ ọ̀nà ìjọba ọlọ́run bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀ bóyá wọn ò lè ka bíbélì ló ń dà wọ́n láàmú bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ ọlọ́run ló ń dà wọ́n láàmú rárá kì í ṣe bẹ́ẹ̀ bí a tilẹ̀ lè ka bíbélì bí ẹ̀mí ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà a kò lè mọ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe rí a kò lè mọ ọ̀nà sí ìyẹ́ nípẹ̀kún jẹ́ kí n kà á fún ọ láti inú Isaiah orí 29 Isaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12 ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà wípé èmi bẹ̀ ọ́ ka èyí tí ó sì wípé èmi kò lè ṣe é nítorí tí a dì í ìran ọ̀run ìran bíbélì ìran ìgbàlà ó dàbí èyí tí a gbé fún ẹni tí ó lè ka ìwé ṣùgbọ́n bíbélì ó jẹ́ ìwé tí a dì ìwé tí a fi èdì dídì tí kò sẹ́ni tí ó lè ṣí bí kì í bá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí ọlọ́run nígbà tí a sì gbé fún ẹni tí ó mọ ìwé kà tí a sọ wípé èmi bẹ́ẹ̀ ọ́ka èyí ó wípé èmi kò lè kà nítorí tí a dì í wẹ́sẹ̀ 12 a sì fi ìwé náà fún ẹnìkan tí kò mọ ìwé wípé èmi bẹ́ẹ̀ ọ́ ka èyí ó sì wípé èmi kò mọ ìwé ṣé o rí àti tó mọ ìwé kà àti èyí tí kò mọ ìwé kà ni a rí wípé ọ̀nà ìjọba ọ̀run ó dàbí èyí tí a fi èdìdì dí nínú agbára tiwa nínú ìṣe tiwa ìlàkàkà tiwa kò ṣeé ṣe láti rí ọlọ́run àwọn tí ó jẹ́ adarí nínú ẹ̀sìn wọ́n jẹ́ afọ́jú àwọn tí ó ń tẹ̀lé wọn pàápàá wọ́n jẹ́ afọ́jú ọkàn àti ẹ̀mí wọn ó ṣokùnkùn àfi orí ọ̀fẹ́ ọlọ́run nìkan nípa ìrànwọ́ ẹ̀mí ọlọ́run ni ó lè mú kí afọ́jú kí ó wá sọ̀dọ̀ ọlọ́run kí a sì làá lójú nípa ti ẹ̀mí jẹ́ kí n bí ọ léèrè kan kí tilẹ̀ ní àwọn nǹkan tí ó ń fa ìfọ́jú ọkàn kí ni àwọn ohun tí ó ń fa ìfọ́jú ọkàn wọ́n pọ̀ ìkíní a rí wípé ẹ̀ṣẹ̀ àbínibí gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí a ti jogún láti ọ̀dọ̀ ádámù nǹkan wọ̀nyí ó ń fa ìfọ́jú ọkàn nítorí bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan tí a bí nínú ara ẹnìkọ̀ọ̀kan tí a ti pàṣẹ obìnrin bí ẹnìkọ̀ọ̀kan tí ó wá sínú ayé yìí ó wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbínibí ó wá pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ ó wá pẹ̀lú ẹ̀dá ádámù nínú ọkàn rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó wá gẹ́gẹ́ bí afọ́jú nípa ti ẹ̀mí kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo àwọn ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ń dá láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan tí a ń ṣe tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan wọ̀nyí pàápàá wọn fọ wa lójú yẹ kí a wo Yohánù orí kẹsàn-án láti ẹsẹ̀ 39 Jésù sì wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí Jésù sì wí fún wọn pé ìbáṣepé ẹ̀yin fọ́jú ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ohun tí Jésù ń sọ ni wípé ìbáṣepé ẹ̀yin gbà wípé ẹ jẹ́ afọ́jú ìbáṣepé ẹ mọ̀ ẹ ní ìrírí wípé ẹ jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí ẹ ní ìfọ́jú ọkàn ẹ kò mọ ọ̀nà ìyè ẹ sì mọ̀ wípé Jésù Kristì ní olùgbàlà olùfúnni ní ìyè ó ní ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ àbá ti wọ ẹ̀ṣẹ̀ yín nù àbá ti mú ẹ̀ṣẹ̀ yín kúrò ó ní ṣùgbọ́n nísinsìnyí wípé àwa ríran nítorí bẹ́ẹ̀ nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ẹ̀ṣẹ̀ ni ó máa ń fa ìfọ́jú ọkàn ẹ̀ṣẹ̀ àbínibí lákọ̀ọ́kọ́ àti ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ti ń dá láti ìgbà tí a ti dé ayé èyí ni ó mú kí ọkàn wa kí ó ṣókùnkùn èyí ni ó ra wá níyè èyí ni ó fi jẹ́ wípé à ń ṣe ohun tí kò

0: tọ́ ohun tí kò tọ̀nà èyí ni ó fi jẹ́ wípé a ń rin ilẹ̀ àjèjì ọ̀nà àjèjì a ò mọbi tí à ń rè èyí ni ó fi jẹ́ wípé ọkùn òkùnkùn wa ẹkùn òmùgọ wa a mú ṣókùnkùn àfọ wa lójú nípa ti ẹ̀mí wo Sefanaya bí o bá wo májẹ̀mú láéláé ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé Sefanaya ó wà kí a tó dé Hagai Sefanaya orí kínní ẹsẹ̀ ìkẹtàdínlógún èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọ́n ó máa rìn bí afọ́jú nítorí wọ́n ti dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀jẹ̀ wọn lè ó tú jáde bí eruku àti ẹran ara wọn bí ìgbẹ́ ó ń sọ wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ afọ́jú tàbí wọ́n di afọ́jú nítorí wọ́n dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀ṣẹ̀ máa mú ìfọ́jú ọkàn wá àwọn nǹkan wọ̀nyí ni a là sílẹ̀ fún wa dáradára nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá jókòó sínú ẹ̀ṣẹ̀ àjòkò sínú ìfọ́jú ọkàn kí ó yé wa wípé ní àtètèkọ́ṣe satani ṣe ìlérí èṣù là ń pè bẹ́ẹ̀ lúsíférì ó ṣe ìlérí fún éfà wípé bí ó bá jẹ èso igi tí ọlọ́run ní kó má jẹ èso ìmọ̀ rere àti búburú wípé ojú rẹ̀ yóò là yóò mọ ìyàtọ̀ láàrin rere àti búburú wípé yóò di ọlọ́gbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan tí ó dàbí ọlọ́run gbà tí éfà tí ó gba ohun satani gbọ́ ohun èṣù gbọ́ tí ó jẹ ohun tí a ní kó má jẹ èyí ni ó fi di afọ́jú nípa ti ẹ̀mí èyí ni ìfọ́jú ọkàn ni ó fi bá gbogbo àwọn tí wọ́n ti inú ádámù àti éfà jáde kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá pàápàá gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àìgbọràn àbí ẹ̀ṣẹ̀ kí a ju ara wa lójú ẹ̀ṣẹ̀ mo tó tán ẹ̀ṣẹ̀ wípé a rò pé a jẹ́ ẹni rere fún ara wa ẹ̀ṣẹ̀ àìgbọràn ẹ̀ṣẹ̀ agídí àti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà àti ẹ̀ṣẹ̀ àgàbàgebè pẹ̀lú àìgbàgbọ́ pẹ̀lú ìmọtípara àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ìfọ́jú bá wa jẹ́ ká wo orin dáfídì orí 95 orin dáfídì orí 95 1:1-5 láti ẹsẹ̀ ìkẹrin fàdákà àti wúrà lè re wọn èyí jẹ́ òrìṣà wọn iṣẹ́ ọwọ́ ènìyàn wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú wọn kò lè ríran èyí ń sọ nípa òrìṣà wọn èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn wípé wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran ó ní wọ́n lé etí o ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà wọ́n ní imú ṣùgbọ́n wọn kò gbóòórùn wọ́n lé ọwọ́ ṣùgbọ́n wọn kò lò ó wọ́n lé ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí àti àwọn tí ń sìn wọ́n àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn ó jẹ́ afọ́jú bíi tiwọn àwọn tí ó ń sin òrìṣà wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn ìwọ náà wò ó dáradára ẹni tí ó ge igi nínú igbó tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí ọlọ́run tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó ń tara rẹ̀ jẹ tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò tí ó ń sọ wípé kí igi kí ó fún un lọ́mọ ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó gbé òkúta sílẹ̀ tí ó ta pòlé lórí tó ń jó káàkiri tí ó ń jó yíká òkúta yìí tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀ òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà wípé wọ́n sì ń sìn wọ́n wọ́n ń bọ wọ́n wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn wo ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ojú tí ó sín bàbá rẹ̀ jẹ, tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀, kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde, ọmọ ìdì a sì mú u jẹ. Àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ bíbélì, bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí bíbélì, ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹ̀kọ́ tí wọ́n ń kó àwọn ọmọ wọn gbé lé ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ. Ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí, nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé, ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé, ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ Ọlọ́run, ìyá ò kàwé ṣùgbọ́n ó ka bíbélì, ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà Japan tàbí kò mọ ọ̀nà ìlú England, ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere. Ìyá ò mọ ọba, kò mọ ìjòyè nínú ayé, ṣùgbọ́n ọmọ Jésù, ọba àwọn ọba, a sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, wọ́n máa sin bàbá wọn jẹ, wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn. Ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde, èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ní ọmọ ìdì ẹyẹ mìíràn nìyí ni èyí. Ó sọ wípé òní ó mú ojú wọn ni ó mú jẹ. Ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú, ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí, ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà, o ní àlùfáà, o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú Olúwa, ẹni tí ó ń fi ọ̀nà ìyè anípẹ̀kan hàn ọ́, ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó, aṣọ tí a ní láti wọ̀, ìrìn tí a ní láti rìn, ọ̀rọ̀ tí a ní láti sọ, ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe. Ó ń sọ fún wa, a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ, bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu bọ́n ṣe ń sọ nìyẹn, wọn ò mọ wàhálà tí mo ní, wọn ò mọ èyí tí mo ń dojúkọ. Bí o bá ń sin bàbá rẹ nínú Olúwa, bí o bá ń sin jẹ tí ó ń gan ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbọ́, ó ní ó di afọ́jú, nítorí wípé kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ jáde. Èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn, ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni, ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà, ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ, tàbí àìgbọràn tàbí àfojúdi. Ó ní irú ẹni bẹ́ẹ̀ ó di afọ́jú nípa ti ẹ̀mí. Ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn? Báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí? Báwo ni a ṣe lè mú kúrò? Jésù Kristì ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Òní gbanilà, òní mú ìfọ́jú ọkàn kúrò, òní lé òkùnkùn wa lọ, nítorí òun ni ìmọ́lẹ̀ ayé, òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa. Jẹ́ kí a wo Kọ́rìntì kejì orí kẹta, Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ní kíkà má jẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi ṣòrí, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi. Ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúùgbà tí a bá ń ka Mose, ìbòjú náà ń bẹ lé ọkàn wọn. Ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa, a ó mú ìbòjú náà kúrò. Ó ní a fi sọ wípé kí a tọ Ọlọ́run wá, ó ní a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀, ó ní a fi sọ wípé kí a ké pe Jésù Kristì, ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò. Ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́? Ṣé orí Bartimaeu afọ́jú, bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn, bí ó ti rí wípé nǹkan kan ṣẹlẹ̀, ó ń bi wọ́n wípé kí ló dé? Tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé Jésù Kristì ọmọ Dáfídì ló ń kọjá lọ, bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé Jésù Kristì ọmọ Dáfídì ṣàánú fún mi. Ni àwọn tí ó wà ní àyíká ìní wọn sọ wípé kí ó pa ẹnu mọ́. ṣùgbọ́n bí wọ́n ti ń da lẹ́kun bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi. A rí wípé bí Jésù ti ń sọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí Jerusalem láti kú fún ẹ̀ṣẹ̀ wa, bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí Calvary òun ló ń bá lọ, ó dẹsẹ̀ dúró. Bí ó ti dẹsẹ̀ dúró bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá. Bí wọ́n ti pè wá ni ó rí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ, ni ó sọ wípé òun fẹ́ ríran ni. Òun fẹ́ ríran ni, rántí wípé kò dákẹ́ o. Àwọn Yorùbá wọn a sọ fún wa pé bí a bá dákẹ́ tara ẹni a bá ni dákẹ́. Bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀, bí o bá dákẹ́ sínú àìṣòdodo, bí o bá dákẹ́ sínú àìṣòótọ́, bí o bá dákẹ́ sínú èké àti irọ́, bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn, tara rẹ àbá ò dákẹ́. Ṣùgbọ́n wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bí o bá ké tantan, bí o bá ké pé Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò. Ó ní nígbà tí o bá tọ Jésù Kristì wá, nígbà tí o bá yí padà sí Olúwa, ó ní yóò mú ìbòjú náà kúrò. Nítorí bẹ́ẹ̀ tọlọ́run wá lónìí, o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí ló tún dúró dè? O ti gbọ́ wípé Jésù Kristì nìkan ó ní ó rú ẹbọ fún wa, àrókún àti àrúdà. Jésù Kristì nìkan ó ní ó wá la ọ̀nà iyè fún wa. Ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti iyè, kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Gba tí ó ti mọ̀ wípé Jésù Kristì ní ọ̀nà iyè, ó ṣe dìde, ó ṣe sọ wípé èmi ó tọ Ọlọ́run lọ, ó ṣe sọ wípé èmi ó sọ fún Ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi, mi ò yẹ ilé ẹni tí àbá máa pèlé ọmọ rẹ. Ṣùgbọ́n dáríjì mi, fi àánú Jésù Kristì fi gbà mí là, fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí o fi wẹ̀ mí. Kí la tún dúró fún? Sọ fún Ọlọ́run, dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà, ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ, ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú ọ kúrò. Ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là, ó ń fẹ́ kí a ṣe ọ níyè, ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ìbáṣe ìmùtípa ni, ìbáṣe àìgbàgbọ́ ni, ìbáṣe ìbọ̀rìṣà ni, ìbáṣe àìkọ́ran ni, ìbáṣe àkàbàkébè, ìbáṣe wípé o jẹ́ olórí funfun, ẹni tí ń ṣe tinú rẹ̀, ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rége, o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùn kì. Sọ fún Ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà, mo fẹ́ kí Ọlọ́run mú un kúrò. Kí Ọlọ́run ó ṣe tán nísinsìnyí láti dáríjì ọ, láti gbà ọ́ là, láti mú ìfọ́jú ọkàn kúrò, láti jẹ́ kí o lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́. Bí ó bá lè jẹ́ ẹni tí a ṣí lójú tí yóò lè rí iyì àìní pẹ̀lú, bí o bá gbàdúrà, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́.
1: Ìrere ti Lúùkù orí ìkẹta. Ní ọdún 15 ìjọba Tiberiu Kesari, nígbà tí Pọ́ńtíù Pilátì jẹ baálẹ̀ Judea, tí Herodu sì jẹ tetraki Galilee, Filipi arákùnrin rẹ̀ sì jẹ tetraki Ituria àti ti Trakoniti, Lisania sì jẹ tetraki Abilene, tí Anna òun Kayafa ń ṣe olórí àwọn àlùfáà. Nígbà náà ni ọ̀rọ̀ Ọlọ́run tọ Jòhánù ọmọ Sakaraya wá ní ijù, ó sì wá sí gbogbo ilẹ̀ ìhà Jọ́dánì, ó ń wàásù baptisimu ìrònúpìwàdà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Bí a ti kọ́ nínú ìwé ọ̀rọ̀ Wòlíì Àìsáyà pé, ohun ẹni tí ń kígbe ní ijù, ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ mú ipa ọ̀nà rẹ̀ tọ́. Gbogbo ọ̀gbun ni a ó kún, gbogbo òkè ńlá àti òkè kékeré ni a ó tẹ́bẹ̀ rẹ, wíwọ́ ni a ó ṣe ní títọ́, àti ọ̀nà pálapàla ni a ó sọ di kíkúná. Gbogbo ènìyàn ni yóò sì rí ìgbàlà Ọlọ́run. Nígbà náà ni ó wí fún ọ̀pọ̀ àwọn ènìyàn tí ó wá láti baptisí lọ́dọ̀ rẹ̀ pé, ẹ̀yin ìran paramọ́lẹ̀, ta ni ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀? Nítorí náà, kí ẹ̀yin kí ó so èso tí ó yẹ fún ìrònúpìwàdà, kí ẹ má sì ṣe bẹ̀rẹ̀ sí wí nínú ara yín pé, àwa ni Abrahamu ni Bàbá. Kí èmi kí ó wí fún yín, Ọlọ́run lè gbé ọmọ dìde fún Abrahamu nínú òkúta wọ̀nyí, àti ní ìsinsìnyí pẹ̀lú, àti fi àáké lé gbòǹgbò igi náà, gbogbo igi tí kò bá so èso rere, a ké lulẹ̀, a sì wọ́ jù sínú iná. Àwọn ènìyàn sì ń bi pé, kí ni kí àwa kí ó wá ṣe? Ó dáhùn, ó sì wí fún wọn pé, ẹni tí ó bá ní ẹ̀wù méjì, kí ó fi ọ̀kan fún ẹni tí kò ní, ẹni tí ó bá sì ní oúnjẹ, kí ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Àwọn agbowó òde sì tọ̀ ọ́ wá láti baptisí lọ́dọ̀ rẹ̀, wọ́n sì bi pé, olùkọ́ni, kí ni àwa wá ṣe? Ó sì wí fún wọn pé, ẹ má ṣe fi agbára gbà ju bí a ti ran yín lọ mọ́. Àwọn ọmọ ogun sì béèrè lọ́dọ̀ rẹ̀ pé, àti àwa, kí ni àwa ó ṣe? ó sì wí fún wọn pé ẹ má ṣe hùwà ipá sí ẹnikẹ́ni kí ẹ má sì ṣe rẹ́ ẹnikẹ́ni jẹ kí owó oúnjẹ yín tó yín. Bí àwọn ènìyàn sì ti ń retí tí gbogbo wọn sì ń rò nínú ara wọn nítorí Jòhánù bí òun ni Kristi bí òun kọ́. Jòhánù dáhùn ó sì wí fún gbogbo wọn pé lóòótọ́ ni èmi ń fi omi baptisí yín ṣùgbọ́n ẹni tí ó lágbára jù mí lọ ń bọ̀ okùn bàtẹ ẹsẹ̀ ẹni tí èmi kò tó tú òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisí yín ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ láti gba ilẹ̀ ìpaka rẹ̀ mọ́ tótó kí ó sì kó àlìkámà rẹ̀ sínú àká ṣùgbọ́n ìyàbò ni yóò fi iná àjọ òkú sun. Ohun púpọ̀ pẹ̀lú ni ó sì wàásù fún àwọn ènìyàn ní ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ṣùgbọ́n Herodu tetraki tí ó bá wí nítorí Herodia aya Filipi arákùnrin rẹ̀ àti nítorí ohun búburú gbogbo tí Herodu ti ṣe ó fi èyí parí gbogbo rẹ̀ ní tí ó fi Jòhánù sínú túbú. Nígbà tí a sì baptisí àwọn ènìyàn gbogbo tán ó sì ṣe a baptisí Jésù pẹ̀lú bí ó ti ń gbàdúrà ọ̀run ṣí sílẹ̀ ẹ̀mí mímọ́ sì sọ̀kalẹ̀ sí orí rẹ̀ ní àwọ̀ àdàbà ohun kan sì ti ọ̀run wá tí ó wí pé ìwọ ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. Jésù ti kára rẹ̀ ń tó bí ẹni ìwọ̀n 30 ọdún ó jẹ́ bí a ti fi pè ọmọ Jósẹ́fù ti ṣe ọmọ Eli ti ṣe ọmọ Mátátì ti ṣe ọmọ Léfì ti ṣe ọmọ Mílkì ti ṣe ọmọ Jánà ti ṣe ọmọ Jósẹ́fù ti ṣe ọmọ Mátátáì ti ṣe ọmọ Ámósì ti ṣe ọmọ Náhùmù ti ṣe ọmọ Ésìlì ti ṣe ọmọ Nágàì ti ṣe ọmọ Máàtì ti ṣe ọmọ Mátátíà ti ṣe ọmọ Símèì ti ṣe ọmọ Jósẹ́fù ti ṣe ọmọ Júdà ti ṣe ọmọ Jóánà ti ṣe ọmọ Résà ti ṣe ọmọ Sorobábélì ti ṣe ọmọ Salatieli ti ṣe ọmọ Neri ti ṣe ọmọ Milki ti ṣe ọmọ Adi ti ṣe ọmọ Kosamu ti ṣe ọmọ Elmodamu ti ṣe ọmọ Eri ti ṣe ọmọ Jose ti ṣe ọmọ Eliezeri ti ṣe ọmọ Jorimu ti ṣe ọmọ Matati ti ṣe ọmọ Lefi ti ṣe ọmọ Simeoni ti ṣe ọmọ Juda ti ṣe ọmọ Josefu ti ṣe ọmọ Jonani ti ṣe ọmọ Eliakimu ti ṣe ọmọ Melia ti ṣe ọmọ Menani ti ṣe ọmọ Matata ti ṣe ọmọ Natani ti ṣe ọmọ Dafidi ti ṣe ọmọ Jese ti ṣe ọmọ Obedi ti ṣe ọmọ Buasi ti ṣe ọmọ Salmoni ti ṣe ọmọ Nasoni ti ṣe ọmọ Aminadabu ti ṣe ọmọ Aramu ti ṣe ọmọ Esromu ti ṣe ọmọ Farisi ti ṣe ọmọ Juda ti ṣe ọmọ Jakobu ti ṣe ọmọ Isaki ti ṣe ọmọ Abrahamu ti ṣe ọmọ Tera ti ṣe ọmọ Nakoru ti ṣe ọmọ Saruku ti ṣe ọmọ Ragau ti ṣe ọmọ Faliki ti ṣe ọmọ Eberi ti ṣe ọmọ Sala ti ṣe ọmọ Kainani ti ṣe ọmọ Faksadi ti ṣe ọmọ Semu ti ṣe ọmọ Noa ti ṣe ọmọ Lameki ti ṣe ọmọ Metusala ti ṣe ọmọ Enoku ti ṣe ọmọ Jaredi ti ṣe ọmọ Malileli ti ṣe ọmọ Kainani ti ṣe ọmọ Enosi ti ṣe ọmọ Seti ti ṣe ọmọ Adamu ti ṣe ọmọ Ọlọ́run.
2: This CLM Radio, the spiritual welfare is our concern.
1: Ìrere ti Lúkù, orí ìkẹrin. Jésù sì kún fún ẹ̀mí mímọ́, ó padà ti Jọ́dánì wá, a sì ti ọwọ́ ẹ̀mí darí rẹ̀ sí ijù. Ogójì ọjọ́ ni a fi dán wò lọ́wọ́ èṣù, kò sì jẹ ohunkóhun ní ọjọ́ wọn ni. Nígbà tí wọ́n sì parí, lẹ́yìn náà lé ebi wá ń pa á. Èṣù sì wí fún un pé bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ fún òkúta yìí kí ó di àkàrà. Jésù sì dáhùn wí fún un pé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Èṣù sì mú rí orí òkè gíga, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé hàn ní ìṣẹ́jú kan. Èṣù sì wí fún un pé ìwọ ni èmi ó fi gbogbo agbára yìí àti ògo wọn fún. Gbogbo rẹ̀ ni a ṣáà ti fi fún mi, ẹnikẹ́ni tí ó bá sì wù mí, èmi á fi í fún. Ǹjẹ́ bí ìwọ bá forí balẹ̀ fún mi, gbogbo rẹ̀ ni yóò jẹ́ tirẹ̀. Jésù sì dáhùn, ó sì wí fún un pé kúrò lẹ́yìn mi, Sátani. Nítorí tí a kọ̀wé rẹ̀ pé ìwọ foríbalẹ̀ fún olúwa Ọlọ́run rẹ, ó nìkan ṣoṣo ni kí ìwọ kí o sì máa sìn. Ó sì mú un lọ sí Jerusalemu, ó sì gbé ilé ṣonṣo tẹ́ḿpìlì, ó sì wí fún un pé bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, bẹ́ sílẹ̀ fún ara rẹ láti ìhín yìí lọ. A ṣáà ti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti máa ṣe ìtọ́jú rẹ. Àti pé ní ọwọ́ wọn ni wọ́n gbé ọ sókè kí ìwọ kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Jésù sì dáhùn, ó wí fún un pé a ti sọ pé ìwọ kò gbọdọ̀ dán olúwa Ọlọ́run rẹ wò. Nígbà tí Èṣù sì parí ìdánwò náà gbogbo, ó fi í sílẹ̀ lọ di sáà kan. Jésù sì fi agbára ẹ̀mí padà wá sí Galili, òkìkí rẹ̀ sì kàn kálẹ̀ ní gbogbo agbègbè tí ó yíká. Ó sì ń kọ́ni nínú sínágógù wọn, à ń yìn lógo láti ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn wá. Ó sì wá sí Nasareti níbi tí agbé ti tọ́ ọ̀dàgbà. Bí ìṣe rẹ̀ ti rí, ó sì wọ inú sínágógù lọ ní ọjọ́ ìsinmi. Ó sì dìde láti kàwé, a sì fi ìwé wòlíì Àìsáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí agbé kọ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́, láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a palára lọ́wọ́ láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa. Ó sì pa ìwé náà dé, ó tún fi fún ìránṣẹ́, ó sì jókòó. Gbogbo àwọn tí ó ń bẹ nínú sinagogu sì tẹjúmọ́. Ó sì bẹ̀rẹ̀ sí wí fún wọn pé lónìí ni ìwé mímọ́ yìí ṣe ní etí yín. Gbogbo wọn sì jẹ́rìí rẹ̀, a sì ṣe wọ́n sí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ tí ń jáde ní ẹnu rẹ̀. Wọ́n sì wí pé ọmọ Jósẹ́fù kọ́ yìí. Ó sì wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin yóò pa owó yìí sí mi pé oníṣègùn wú ara rẹ sàn. Ohunkóhun tí àwa gbọ́ pé ó ti ọwọ́ rẹ̀ ṣe ní Kapanaumu ṣe níyìn yìí pẹ̀lú ní ilẹ̀ ara rẹ̀. Ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, kò sí wòlíì tí a tẹ́wọ́gbà ní ilẹ̀ bàbá rẹ̀. Ṣùgbọ́n mo wí fún yín ní tòótọ́, opó pípọ̀ ni ó wà ní Ísírẹ́lì nígbà ọjọ́ wòlíì Elijah, nígbà tí ọ̀run fi sé ní ọdún mẹ́ta òun oṣù mẹ́fà, nígbà tí ìyàn ńlá fi mú ká ilẹ̀ gbogbo. Kò sì sí ẹnìkan nínú wọn tí a rán Elijah sí, bí kò ṣe sí obìnrin opó kan ní Sarifati, ìlú kan ní Sidoni, àti adẹ́tẹ̀ pípọ̀ ní bẹ ní Ísírẹ́lì nígbà wòlíì Elisha. Kò sì sí ọ̀kan nínú wọn tí a wẹ̀nù mọ́ bí kò ṣe Námánì ará Síríà. Nígbà tí gbogbo àwọn tí ó wà nínú sinagogu gbọ́ nǹkan wọ̀nyí, inú ru wọn ṣùṣù, wọ́n sì dìde, wọ́n tì í sóde sí ẹ̀yìn ìlú, wọ́n sì fà á lọ sí bèbè òkè níbi tí wọ́n gbé tẹ ìlú wọn dó kí wọ́n bá lè taari rẹ̀ lé ògèdè gbé. Ṣùgbọ́n ó kọjá láàrin wọn, ó bá tirẹ̀ lọ, ó sì sọ̀kalẹ̀ wá sí Kapanaumu, ìlú kan ní Galilee. Ó sì ń kọ́ wọn lé ọjọ́ ìsinmi. Ẹnu sì yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nítorí tàṣẹ ní ọ̀rọ̀ rẹ̀. Ọkùnrin kan sì wà nínú sinagogu, ẹni tí ó ní ẹ̀mí àìmọ́. Ó kígbe ní ohun rara, ó ní, jọ̀wọ́ wa jẹ́, kíní ṣe tàwa tirẹ̀, Jésù ará Nasareti, ìwọ́ wá láti pa wá run, èmi mọ ẹni tí ìwọ́ ṣe, ẹni mímọ́ Ọlọ́run. Jésù sì bá a wí, ó ní, pa ẹnu rẹ mọ́, kí o sì jáde lára rẹ̀. Nígbà tí ẹ̀mí èṣù náà sì gbé ìṣánlẹ̀ ní àwùjọ, ó jáde kúrò lára rẹ̀, kò sì pa á lára. A sì ṣe gbogbo wọn, wọ́n sì ń bá ara wọn sọ wípé ọ̀rọ̀ kí ni èyí, nítorí pẹ̀lú àṣẹ àti agbára ni ó fi ń bá àwọn ẹ̀mí àìmọ́ wí, wọ́n sì jáde kúrò. Òkìkí rẹ̀ sì kàn níbi gbogbo ní agbègbè ilẹ̀ náà yíká. Nígbà tí ó sì dìde kúrò nínú sinagogu, ó sì wọ ilé Simoni lọ. Ibà sì ti dá ìyá aya Simoni búlẹ̀, wọ́n sì bẹ̀ ẹ́ nítorí rẹ̀. Ó sì dúró tiiri sí i, ó bá ibà náà wí. Ibà sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́, ó sì dìde lọ́gán, ó ń ṣe ìránṣẹ́ fún wọn. Nígbà tí oòrùn sì ń wọ̀, gbogbo àwọn ẹni tí ó ní olókùnrùn tí ó ní àrùn kárùn, wọ́n mú wọn tọ̀ ọ́ wá, ó sì fi ọwọ́ lé olúkúlùkù wọn, ó sì mú wọn lára dá. Àwọn ẹ̀mí èṣù sì jáde lára ẹni pípọ̀ pẹ̀lú, wọ́n ń kígbe, wọ́n sì ń wí pé ìwọ ni Kristi ọmọ Ọlọ́run. Ó sì ń bá wọn wí, kò sì jẹ́ kí wọn kí ó fọhùn, nítorí tí wọ́n mọ̀ pé Kristi ní í ṣe. Nígbà tí ilẹ̀ sì mọ́, ó dìde lọ sí ibi ìjù, ìjọ ènìyàn sì ń wá kiri, wọ́n sì tọ̀ ọ́ wá, wọ́n sì dá a dúró nítorí kí wọ́n bá a lọ kúrò lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n ó sì wí fún wọn pé èmi kò lè ṣàmì wàásù ìjọba Ọlọ́run fún ìlú mìíràn pẹ̀lú, nítorí náà ni a ṣàṣe rán mi. Ó sì ń wàásù nínú sinagogu ti Galilee. Ìrere ti Lúùkù orí ìkarùn-ún. Ó sì ṣe nígbà tí ìjọ ènìyàn ṣùmọ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó sì dúró létí adágún Gẹ̀ẹ́nì Sárẹ́tì. Ó rí ọkọ̀ méjì tí wọ́n gún létí adágún, ṣùgbọ́n àwọn apẹja sọ̀kalẹ̀ kúrò nínú wọn, wọ́n ń fọ àwọn wọn. Ó sì wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà tí í ṣe ti Símónì, ó sì bẹ̀ẹ́ kí ó tẹ̀ sí ẹ̀yìn díẹ̀ kúrò ní ilẹ̀. Ó sì ń kọ́ ìjọ ènìyàn láti inú ọkọ̀ náà. Bí ó sì ti dákẹ́ ọ̀rọ̀ sọ, ó wí fún Símónì pé tì sí ibú kí o sì ju àwọn yín sí ìsàlẹ̀ fún àkópọ̀. Símónì sì dáhùn, ó sì wí fún un pé olùkọ́ni, gbogbo òru àná ni àwa fi ṣiṣẹ́, àwa kò sì mú nǹkan, ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ èmi ò ju àwọn náà sí ìsàlẹ̀. Nígbà tí wọ́n sì ti ṣe èyí, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja, àwọn wọn sì ya, wọ́n sì ṣàpẹẹrẹ sí ẹgbẹ́ wọn tí ó wà ní ọkọ̀ kejì kí wọn kí ó wá ràn wọ́n lọ́wọ́. Wọ́n sì wá, wọ́n sì pọn ọkọ̀ méjèèjì, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí rì. Nígbà tí Símónì Pétérù sì rí, ó wólẹ̀ lẹ́bàá ẹkùn Jésù, ó wí pé lọ kúrò lọ́dọ̀ mi, nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí, Olúwa. A sì ṣe é àti gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ fún àkópọ̀ ẹja tí wọ́n kó. Bẹ́ẹ̀ ni Jákọ́bù àti Jòhánù, àwọn ọmọ Sebedé, tí ń ṣe olùpẹjapọ̀ pẹ̀lú Símónì. Jésù sì wí fún Símónì pé má bẹ̀rù, láti ìsinsìnyìí lọ ìwọ máa mú ènìyàn. Nígbà tí wọ́n sì ti mú ọkọ̀ wọn dé ilẹ̀, wọ́n fi gbogbo rẹ̀ sílẹ̀, wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn lọ. Ó sì ṣe nígbà tí ó wọ ìlú kan, kíyèsí ọkùnrin kan tí ẹ̀tẹ́ bò. Nígbà tí ó rí Jésù, ó wólẹ̀, ó sì ń bẹ̀ wí pé Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Ó sì na ọwọ́ rẹ̀, ó fi kàn án, ó ní, mo fẹ́, ìwọ di mímọ́. Lọ́gán, ẹ̀tẹ́ sì fi í sílẹ̀ lọ. Ó sì kìlọ̀ fún un pé kí ó má ṣe sọ fún ẹnìkan, ṣùgbọ́n kí ó lọ, kí ó sì fi ara rẹ̀ hàn fún àlùfáà, kí ó sì ta ọrẹ fún ìwẹ̀nùmọ́ rẹ̀, gẹ́gẹ́ bí Mósè ti pàṣẹ fún ẹ̀rí sí wọn. Ṣùgbọ́n sí iwájú ni òkìkí rẹ̀ ń kàn kálẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn sì jùmọ̀ pàdé láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti gba dídá ara lọ́dọ̀ rẹ̀ kúrò lọ́wọ́ àìlera wọn. Ó sì yẹra sí ìjù, ó sì gbàdúrà. o si se ni ijo kan bi o si tin ko ni awon farisi ati awon amofin joko ni haibe awon ti o ti ilu galili gbogbo ati judea ati jerusalem wa agbara oluwa si nbe lati mu won larada sasi kiyesi awon okunrin gbe okunrin kan to legba wa lori akete won wa ona ati gbe wole ati lati te si waju re nigba ti won ko si ri ona ti won iba fi gbe wole nitori ijo eniyan won gun oke aja ile lo won so kale ni alafo aja ti on ti akete re laarin ni waju jesu nigba ti o si ri igbagbo won o wi fun pe okunrin yi adari ese re jio awon akowe ati awon farisi bere si gbero wi pe tani eleyi tin soro odi tani o le dari ese jini bi ko se olorun nikan soso sugbon nigba ti jesu mo iro inu won o dahun o si wi fun won pe kini eyin ro ninu okan yin ewo ni o yaju lati wi pe adari ese re jio tabi lati wi pe dide ki iwo ki o si ma rin sugbon ki eyin ki o le mo pe omo eniyan ni agbara ni aye lati dari ese jini o wi fun elegba na pe mo wi fun o dide si gbe akete re ki o si lo si ile re o si dide logan ni waju won o gbe ohun ti o dubule le o si lo si ile re o yin olorun logo enu si ya gbogbo won won si yin olorun logo eru si ba won won wi pe awari ohun abami loni leyin nkan won yi o jade lo o si ri abowo ode kan ti a npe ni lefi o joko ni bode o si wi fun pe ma to mi leyin o si fi gbogbo nkan sile o dide o si nto leyin lefi si si ase nla fun ni ile re ọpọ ijọ awọn abowo ode ati awọn elomiran nbẹ nibẹ ti wọn ba wọn joko ṣugbọn awọn akọwe ati awọn farisi n kun si awọn ọmọ ẹyin rẹ wipe eyi ṣe ti ẹyin fi n ba awọn abowo ode ati awọn eleṣẹ jẹ ti ẹ n ba wọn mu jesu dahun o si wi fun wọn pe awọn ti ara wọn da ko wa oniṣegun bi ko ṣe awọn ti ara wọn ko da emi ko wa ipe awọn olododo bi ko ṣe awọn eleṣẹ si ironu pe wada wọn si bi pe eyi ṣe ti awọn ọmọ ẹyin johanu fi n gbawẹ nigbakugba ti wọn a si maa gbadura gẹgẹ bẹẹ sì ni àwọn ọmọ ẹyìn àwọn farisi ṣùgbọn àwọn tìrẹ ń jẹ wọn mu ó sì wí fún wọn pé ẹyin lè mú kí àwọn ọmọ ilé ìyàwó gbàwẹ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọdọ wọn ṣùgbọn ọjọ ń bọ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọwọ wọn nígbà náà ni wọn sì gbàwẹ ní ìjọ wọn ni kò sí ẹni tí fi ìdáàsá aṣọ titun lẹ ògbólógbòó ẹwù bí kò ṣe pé titun fa aya àti pẹlú ìdáàsá titun kò sì bá ògbólógbòó aṣọ rẹ kò sì sí ẹni tí fi ọtí wáìnì titun sínú ògbólógbòó ìgò bí kò ṣe pé ọtí wáìnì titun bẹ ìgò náà a sì dànù ìgò a sì bàjẹ́ ṣùgbọ́n ọtí wáìnì titun ni a fi sínú ìgò titun àwọn méjèèjì a sì ṣe déédé kò sì sí ẹni tí mu ìsà ọtí wáìnì tán tí ó sì fẹ́ titun lójú kan náà nítorí tí ó ní ìsà sàn jù.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Rere ti Luku, ori ikefa. O si se ni ojo isimi keji leyin ikini, Jesu koja laarin oko, awon omo eyin re si n ya ipe oka, won fi owo ra je. Awon kan ninu awon farisi si wi fun won pe, ese ti eyin fi n se yi ti ko ye lati se ni ojo isimi. Jesu si da won ni ohun wi pe, eyin ko kawe to bi eyi, bi Dafidi ti se, nígbà tí ebi ń pa ohun tìkara rẹ̀ àti àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ ilé ọlọ́run lọ tí ó sì mú àkàrà ìfihàn tí ó jẹ tí ó sì fi fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú tí kò yẹ fún un láti jẹ bí kò ṣe pé fún àwọn àlùfáà nìkan ṣoṣo ó sì wí fún wọn pé ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi ó sì ṣe ní ọjọ́ ìsinmi mìíràn tí ó wọ inú sinagogu lọ ó sì ń kọ́ni ọkùnrin kan sì ń bẹ níbẹ̀ tí ọwọ́ rẹ̀ ọ̀tún rọ àti àwọn akọ̀wé àti àwọn farisi ń ṣọ bí yóò mú un láradá ní ọjọ́ ìsinmi kí wọn kí ó lè rí ọ̀nà àti fi í sùn ṣùgbọ́n ó mọ èrò inú wọn ó sì wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé dìde kí o sì dúró láàrin ó sì dìde dúró nígbà náà ni Jésù wí fún wọn pé èmi ò bíyín léèrè ohun kan ó tọ́ láti máa ṣe oore ní ọjọ́ ìsinmi tàbí láti máa ṣe búburú láti gba ẹ̀mí là tàbí láti parun nígbà tí ó sì wo gbogbo wọn yíká ó wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ ó sì ṣe bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí èkejì wọ́n sì kún fún ìbínú gbígbóná wọ́n sì ń bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù ó sì ṣe ní ìjọ wọn ni ó lọ sí orí òkè lọ gbàdúrà ó sì fi gbogbo òru náà gbàdúrà sí Ọlọ́run nígbà tí ilẹ̀ sì mọ́ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú wọn ni ó sì yan méjìlá tí ó sì sọ ní apostelì Simoni ẹni tí ó sì sọ ní Pétérù àti Andrew arákùnrin rẹ̀ Jákọ́bù àti Jòhánù Fílípì àti Bartolomeo Matthew àti Tomasi Jákọ́bù ọmọ Alfeu àti Simoni tí a ń pè ní Sẹ́lótè àti Júdà arákùnrin Jákọ́bù àti Júdásì Ìskáríótù tí í ṣe onípupa ni. Ó sì bá wọn sọ̀kalẹ̀ ó sì dúró ní pẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ati opo ijo eniyan lati gbogbo Judea ati Jerusalem ati agbegbe Tire on Sidoni ti won wa lati gbo oro re ati lati gba didara kuro ninu arun won ati awon ti ara nkan fun emi aimo asi mu won larada gbogbo ijo eniyan si nfe lati fi owo kan nitori ti ase njade lara re o si mu gbogbo won larada nigba ti o si gbe oju re soke si awon omo eyin re o ni alabukun fun ni eyin otoshi nitori ti yin ni ijoba Olorun alabukun fun ni eyin ti ebi npa ni isisiyi nitori ti e o yo alabukun fun ni eyin ti nsokun ni isisiyi nitori ti eyin o rerin alabukun fun ni eyin nigba ti awon eniyan ba korira yin ti won ba ya yin kuro ninu egbe won ti won ba gan yin ti won ba ta oruko yin nu bi ohun buburu nitori omo eniyan ki eyin ki o yo ni ijo na ki eyin ki o si fosoke fun ayo sawo ere yin po ni orun nitori be gege ni awon baba won se si awon woli sugbon egbe ni fun eyin oloro nitori ti eyin ti ri irora yin na egbe ni fun eyin ti o yo nitori ti ebi yo pa yin egbe ni fun eyin ti nrerin nisisiyi nitori ti eyin o gbawe eyin o si sokun egbe ni fun yin nigba ti gbogbo eniyan ba nsoro yin ni rere nitori be gege ni awon baba won se si awon eke woli sugbon mo wi fun eyin ti ngbo e fe awon ota yin isore fun awon ti o korira yin sure fun awon ti nfi yin re si gbadura fun awon ti nkegan yin eni ti o ba si lu o ni ere kekan pa ekeji da si pelu ati eni ti o gba agbada re ma se da duro lati gba wotele re pelu si fi fun gugu eni ti o toro lodo re lodo eni ti o si ku o ni eru ma si se pada bere gege bi eyin si ti fe ki eniyan ki o se si yin ki eyin ki o si se be si won pelu nje bi eyin ba fe awon ti o fe yin opo ekini eyin ni awon elese pelu nfe awon ti o fe won bi eyin si sore fun awon ti o sore fun yin opo ekini eyin ni awon elese pelu nse be gege bi eyin si win won ni nkan lowo eni ti eyin o reti ati ri gba pada opo ekini eyin ni awon elese pelu nwin elese ki won ki o le gba iwon be pada sugbon ki eyin ki o fe awon ota yin ki eyin ki o si sore ki eyin ki o si win ni ki eyin ki o ma se reti ati ri nkan gba pada ere yin yo se po awon omo oga ogo ni a si ma pe yin nitori ti o se fun alaimore ati fun eni buburu nje ki eyin ki o ni aanu gege bi baba yin si ti ni aanu e ma se dani ni ejo a ki yo si da yin ni ejo e ma se dani ni ebi a ki yo si da yin ni ebi e dariji a o si dariji yin e fi fun ni a o si fi fun yin osuwon daradara akimole ati amipo akunwo sile ni a o won si aya yin nitori osuwon na ti eyin fi won o ni a o pada fi won fun yin o si pa owe kan fun won afoju le se amona afoju awon mejeji ki yo subu sinu iho eni ti a nko ki ju oluko re lo sugbon olukuluku eni ti o ba pe yo dabi oluko re e se ti iwo si nwo erun igi ti nbe ni oju arakunrin re sugbon iwo ko kiyesi ti igi ti nbe ni oju ara re tabi iwo ti se le wi fun arakunrin re pe arakunrin je ki emi ki o yo erun igi ti nbe ni oju re nigba ti iwo ti kara re ko kiyesi ti igi ti nbe ni oju ara re iwo agabagebe titi ko yo ti igi jade kuro ni oju ara re na nigba naa ni iwo si to riran gbangba lati yo erun igi kuro ti nbe ni oju arakunrin re nitori igi rere kii so eso buburu bee ni igi buburu kii so eso rere olukuluku igi ni a fi eso re mo nitori lori egun osusu eniyan kii ka eso opoto bee ni lori egun ogan a kii ka eso ajara eniyan rere lati inu isura rere okan re ni mu ohun rere jade wa ati eniyan buburu lati inu isura buburu okan re ni mu ohun buburu jade wa nitori lati opolopo ohun okan ni enu re iso esi ti se ti eyin npe mi ni oluwa oluwa ti eyin ko si se ohun ti mo wi enikeni ti o to mi wa ti o si n gbo oro mi ti o si n se emi o fi eni ti o jo han yin o jo okunrin kan ti o ko ile ti o si wa lejin ti o si fi ipile sole lori apata nigba ti kikun omi de igbe omi bilu ile na ko si le mi nitori ti a fi ipile re sole lori apata sugbon eni ti o gbo ti ko si se o dabi okunrin ti o ko ile si ori ile lai ni ipile nigba ti igbe omi bilu logan o si wo iwo ile na si po.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa, tí yóò fún yín ní inú dídùn, tí yóò sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélẹ̀ ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Yorùkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì ori keta le ni adoje ori dapidi ori keta le ni adoje okan eta eta kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo o dabi ororo ikunra iyebiye li ori ani ti o shan de irugbon irugbon aroni ti o si shan si eti aso re bi iri amoni ti o shan sori oke sioni ni tori nibe ni oluwa gbe pase ibukun ani iye lai lai loni mo fe soro lori isokan laarin awon ara ninu oluwa isokan laarin awon ara ninu oluwa bi ati pejo loni ninu ijokan na bi ati pejo loni gbogbo wa lese agbelebo ohun ti o ye wa ni we pe bi ati wa ni irepo ke a tun wa ni isokan bi ati njo sin papo ke a ri we pe irepo ati isokan awon eniyan mimo wi pe a fun laaye o si joba laarin wa gege bi ara ninu oluwa o ye ke a mo we pe isokan ni ohun ti olorun fe ati wi pe bi olorun ba gbe inu wa ti olorun si wa laarin wa o daju wi pe olorun ti ki se olupilese orudurodo olorun ti ki fon awon eniyan re tooto ti ki fon won ka o daju wi pe olorun yi bo ba wa ninu wa laarin wa o daju wi pe yo je ki isokan wa laarin wa bi a ba n pe enikan ni onigbagbo ti a pe elomiran na ti a pe ni onigbagbo bi won ti le je alejo sira won tele tele ti bi won ti le je ota papa si ara won tele tele o daju wi pe nigbati eje Jesu Kristi ti wenimo ti yi ni pada bi o ba ti we awon wonyi mo ti o si ti yi won pada o daju wi pe won ki se ota mo won ki se alejo si ara won mo sugbon won je ara ninu oluwa nitori wi pe ati gba okan won la awon ti o ti jina si ara won tele tele yala nipa ibi yala nibi ti won ti jade wa awon ti o je pe boya awon kan wa lati ila orun awon miran wa lati iwo orun nigba ti ore ofe ti gba nila nigba ti o ba ti wo inu eni kokan won ohun ti a ma ri ni wo pe o ma nso won sokan papo nitori be o ye ke a le gbe ninu ife olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se yebiye o si je ibukun ti o je wi pe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni ija ohun ti a ri ninu aye ni isota ohun ti a ri ninu aye ni wi pe a ma n ri iyapa laarin aladugbo si aladugbo a ma n ri ikosile laarin oko si aya a ma n ri wi pe omo papa a di asunta ko ni ni irepo tabi isokan pelu awon obi awon nkan wonyi ni o je ki ibanuje ki o po ninu aye sugbon bi abati di omo olorun bi abati gba omo alade alaafia lati wa fi okan wa se bogbe ti o si wa ninu okan wa ti o nto wa to nsakoso oro ti a nso irin ti a rin ohun ti a nse ati ise si wa si awon elomiran a o ri wepe isokan ni yo je abayori si iru iriri be ni igbese aye ni kankan wa isokan pelu Kristi o ma nfa isokan laarin awon ara loni bi a ti n wo oro yi o ye ki a wo kini eredi isokan awon ara kini eredi isokan awon ara ara ninu oluwa ki lo si ma nfa eni ikeji ki lo ma nfa iyapa isota laarin awon ti won jo n gbe papo tabi ki a kun so wi pe laarin awa ti a je omo olorun iketa kini awon ibukun ti o ro mo isokan laarin wa ikini ki a wo idi tabi awon eredi fun isokan awon onigbagbo ki a wo orin dafidi nibi ti a ti ka ori keta le ni a adoje okan eta eta ke wo se kini kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jomo gbe ni irepo bi dafidi bi o ti ri awon eni olorun ti o ri wipe won wa ni isokan papo ti o si mo awon ere ti yo ba awon ti o wa ni irepo ati isokan o wo won bayi o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jomo gbe ni irepo je kin se alaye fun o ki o le mo eredi ti dafidi ti o fi so bayi nitori awon ti o ti ka bibeli daadara ti won si loye bi bibeli ti ri won je ke amo we pe dafidi lo ko orin yi ti anka loni se o mo we pe dafidi o mo itan awon omo israeli itan omo israeli o be lati odo abrahamu se o ranti wi pe ninu idile abrahamu papa aini isokan o farahan se o ranti wi pe agai ati sarai won ni wahala aini isokan o farahan se o ranti wi pe abrahamu ati lot papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile egypt ti a si so fun mose wi pe ki o da won sile se o ranti wi pe nigba ti awon omo israeli meji ti won ja ni mose so wi pe se bi ara niyin e se ti e fi nja nihin ni a tun ri gbolohun ti okunrin yi ti o pe si mose e tun so fun wa wi pe won aiwa bi olorun ati aini isokan o farahan ki se be nikan nigba ti mose tun pada wa lati ibi midiani ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu ma jade wa opolopo igba ni aini isokan ni o ma farahan ki se be nikan bi won ti tedo si ile kenani gba to ya won be si ni yan oba gba ti won yan saulu oba akoko ari awon kan ti won pe ni omo beliali won ni awon ogba awon ogba ki iru eni bayi ki o joba gba to ya ari wo pe oba saulu o papoda awon yan dafidi gba ti akoko yan dafidi o to iwon bi odun meje abo ti o je wi pe awon kan won gba dafidi awon kan won ko gba dafidi sugbon gba to wa ya ni ari wi pe olorun mi si gbogbo won patapata ni ari pe ati eya ikini ikeji iketa gbogbo awon eya mejila ni won po nsokan papo ti won gba dafidi o wa je ki itesiwaju ki o wa fun ijoba dafidi nihin ni dafidi wa so wi pe o ti dara to iba se wi pe irepo idapo ati isokan yi o ti wa tele tele ohun ti iba se se fun wa lati gbe se itesiwaju ti enikokan wa iba ti ni ati awon ere ti enikokan iba ti je anfani re o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a ba so pe ohun kan dara o seese ki ohun naa ki o ma dun je ki n se apeere fun o bi omo ba n se aisan bi a ba so wipe omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wipe yo je ki ara re le ni kiakia omo o seese ki omo ki o da lohun pe o seese o dara sugbon ko dun o ma n bani lenu je se o mo wipe ooto ni omo yi n so ohun yi dara sugbon ko dun o tun seese ni ona miran ki a ri wi pe omo yi o n je awon nkan aladun a si ri pe awon nkan aladun ti omo yi n je o ma n beyin je o ma n ba nkan je ninu ago ara a wa n so fun omo yi pe ki lo n je ohun to n je o dara onitootọ ni o dara sugbon o dun nkan ti mo n so fun ni pe o seese ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si seese ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon dafidi n so pe eyi ti a n so nipa re loni irepo idapo awon eniyan mimo ki se wipe o dara nikan soso o tun dun bakan na o ni kiye si o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to eyi je wipe o dara to je pe ko si ibi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo
3: bi a o ti e ka nkan miran e ti akaye mo ro we pe o ye ki o to awon baba wa ma so fun awe pe aboro to fun omo luabi ni aya ati oko bi abaro nkan yi ke a so we pe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo kenikeni ki o ma ri arin won a le so we pe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo kenikeni ki o ma ri arin won a le so ninu ijo wi pe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan kenikeni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbo o se ni laanu awon eniyan won ko mo we pe ohun ti a soro nipa re yi wi pe o dara popo o si dun popo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro wo mo we pe ohun ti a ni lati se ti a ni lati la kaka fun ohun ti a ni lati se a pon ohun gbogbo ti a le se ki a se ni wi pe ki a wa ni irepo ki a se wa ni isokan je ki ti ebi o le re kan awon wo ni David n so wi pe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a n pe ni ara awa ti agbo ede yoruba bi a ba so wi pe ara ile mi ti ki ba se wi pe a n lo ede yi ni agalamasa bi ki ba se wi pe a n fi sefe wi pe ara ile e o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni toto ni a n so pe ara ile mi o je wi pe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya a ri wi pe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wi pe ori la oju e ni o mo wi pe omo lagbaja ni emi na ro be wi pe ara ile ni eni ti a n pe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje jesu kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o n gbe ninu ese tele tele sugbon ti o ti ba jesu pade ti o ti ronuku oda ti o ti gba jesu kristi gbo gege bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun jesu kristi ye ki a wo matthew ori kejila matthew ori kejila lati ese ikejidini aadota ese ikejidini aadota sugbon o dahun o si wi fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo ehin re o wi pe e wo iya mi ati awon arakunrin mi eyi ni awon ara ninu oluwa o awon ti o ti gba jesu kristi gbo awon ti o ti di omo leyin jesu kristi nitori enikeni ti o ba n se ife baba mi ti n be le orun oun naa li arakunrin mi ati arabinrin mi ati iya mi awon wonyi ni molebi fun jesu kristi nitori wipe won ti gba gbo eyi ni ife baba wipe ki a gba jesu kristi omo re nikan soso wipe ki a gba gbo eyi ni ife baba wipe ki a ronu pada awon ese wa ki a gba jesu gege bi olugbala nitori wipe olorun ti ran jesu gege bi odo agutan olorun ti o ku ese ara aye lo oni enikeni ti n se ife baba mi ti n be le orun je kin bi o ni ibeere kan se eni ti o gba jesu kristi gbo se o se ife baba ti n be le orun o se se kiro eni be ki o fun awon alagbe lowo o se se kiro eni be ki o ma gbadura le marun lojojumo sugbon ko gba jesu kristi gbo omo bibi olorun kan soso ko gba jesu kristi gbo odo agutan olorun ti o ku ese araye lo ko gba jesu kristi gbo eni ti olorun so nipa re we pe wo eni ti inu mi dun si gidigidi eni ti o gba jesu kristi gbo eni ti a o ti fi eje jesu kristi we eni ti a o ti so domo olorun nipa eje jesu kristi eje tutu iru eni be ko se ife olorun sugbon eni ti o tun ba niwaju jesu eni ti o wole fun jesu eni ti o ko ese sile eni ti o ko iborisa sile eni ti o ko awon nkan aye wonyi ti o ko won sile ti o ro mo jesu kristi gege bi oluwa gege bi olugbala gege bi oludani sile kuro ninu ese iru eni be ni a so fo n se ife olorun iru eni be paapaa ari wepe awon oro ti jesu kristi so nipa bi o se ye ki a gbe papo bi o se ki a jeun o to ye ki a se ibi to ye ki a lo awon iwewe awon nkan ti o ti so sile tele tele wi po ye ki awon omo eyin ki won ki o ma se iru eni ti o ba nse nkan be o ni aso wi pe o nse ife baba mi ti nbe le orun o ni awon wonyi le arakunrin mi ati arabinrin mi je ki so je ki tun laye o daada ninu corinth keji corinth keji ori kefa ese iketa din logun nitori na e jade kuro laarin won ke si yara yin soto li olowa wi ke ma si se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si ma je omokunrin mi ati omobirin mi le olowa olodumare wi awon wonyi ni ara ninu olowa o awon ti o ti ko ese sile awon ti o ti bo lorun dore nipa kiko ese won sile awon ti a ti fi eje Jesu Kristi wenu awon ti a ti gba awon ti a ti gba won la awon ti a ti koruko won ni iwe iye lorun awon wonyi ni ara seran ti ohun ti a ka ni akoko o ni o ti dara to o si ti dun to fun awon ara ini awon ti o ti ba Jesu Kristi pade awon ara ninu Oluwa lati wa ni irepo lati wa ni isokan ni inu ijo wa nihin ni ati man temo wa leti wipe bi abati di omo Olorun wipe aki tun ma ni iyapa laarin ara wa ke a ma so wipe ah lagbaja ibo ni o nitori be mi o le ba ibo se tabi ke a ma so pe ah lagbaja hausa ni o mo oke okun lo dagba si bo baba iru eni be se nkan o ti mo wipe iwo na eni towo egun ju ti e lo eni ti sibi e to gun ju ti e lo lejo mo gari ninu awo kan na ah o pari fun e a ki gba awon eniyan laye ninu ijo wa nihin lati ma lo iru ede be nitori kini nitori wipe ko se nkan kan ko ja mo nkan kan iba je ila oru tabi iwo orun tabi gusu tabi ariwa ni eni keni ti wa bi abati di omo Olorun ade ebi ninu Olorun ninu galatia ori keta ese ikeji din logbon ko le si ju tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Kristi Jesu aso fun wa wi pe iba je Jew tabi eleni awon wonyi ni won wa ni akoko ti Paul eni o fi nko si won wi pe bi abari enikan ninu ijo ti o je Jew bi abari enikan ninu ijo ti o je eleni bi abari enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ke a ma se ma da enikeni ya soto ke a mo wi pe ko si Jew tabi eleni eru tabi ominira ke a ro wi pe lagbaja awon kurunti ni sugbon emi eni to gbajumo lemi nitori be mi o ni nkan kan se pelu lagbaja o ni ki a ma tun ma lo iru ede be bi a ba ti di omo Olorun o ni ki a ma si fi iyato si okunrin tabi obinrin awon elomiran o ma nse ni lanu o si ma ya wa lenu bi o ba sese boya won ri obinrin kan ni o nse ifilo won ma sun bi o ba to won ani femi sile se bi obinrin lo nsoro ninu igbagbo wa ki so be ninu ile esin ti a ti mo Olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wi pe bibeli ni o sakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a nse wi pe bibeli ni o topase wa a ki soru oro be nitori oni ko si okunrin tabi obinrin o oni yala o ti bi wa ni obi o ti tan wa ni oni gbogbo yin eje ara ninu Oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o Corinth kini ori kini ese ikewa Corinth kini ori kini ese ikewa mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo Oluwa awon ti won ki se ani Oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan o ni mo beyin ara le oruko Oluwa Oluwa wa Jesu Kristi ki gbogbo yin ma soro ohun kan na fi esi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo Olorun wi pe ninu ijo wa ni jojemo ati o wa ninu ijo Yoruba ati o wa ninu ijo ti awon elede Gesi ohun kan na la ma nso bi o ba je ni to ti fi esi daradara o ri wi pe bi a ba fe ko eko bibeli ni ojo aje eyi ti a nso ni ede Gesi eyi na ohun kan na la nso ni ede Yoruba bi o ba wa ni ti ojo ojobo ti o je ojo isoji ati ise iyanu somo ohun kan na la ma nso ki se wi pe ki a fun awon ki elede geesi ni eko kan ki a fun awon elede yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni an gbe yewo bi o ti le je wi pe ati pin ara wa ni elekun jekun o ri wi pe lati ekun kan si omiran ohun kan na la nko ni ki se wi pe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan ni bi kan ki a tun ko won ni nkan miran o ni ki

àwa láàrin ará nínú Olúwa, nítorí wípé a jẹ́ ọmọ Ọlọ́run. A kò jẹ́ kí ìyapa kí ó wà, ṣùgbọ́n sọ fún mi, kí ló máa ń fa ìyapa láàrin àwọn ẹlòmíràn? Ó yẹ kí a fiyèsí àwọn nǹkan wọ̀nyí dáradára. Kí a kọ́kọ́ wò bóyá a rí arábìnrin àbí arábìnrin, wọ́n jẹ́ méjì, wò tí ìlọ́kọ, wọ́n jẹ́ omidan, wọ́n jọ ń gbé nínú ilé kan náà. A rí wípé gbọ́nmi sí omi ò tó, ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà. Kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀? Tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀, ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà. Gbà tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀, a rí wípé àwọn iṣẹ́ kò lọ, kò jágara, kò lọ déédé. A wá sọ wípé gbà tó a jọ jí arákùnrin kan náà, tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà la jọ ń ṣe, a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀, kápa òwò wa papọ̀. Gbà tí a jọ papọ̀, kí ló dé tó jẹ́ wípé ojoojúmọ́ ṣá ni wọ́n máa ń parí ìjà fún wa, wípé lágbájá tún ti dé o, ó tún ti kó iṣẹ́ dé, mi ò mọ̀ pé báyìí ló máa rí. Kí ló dé? Kí ló dé tó jẹ́ àwa tá a jẹ arákùnrin kan náà, bó jẹ́ aránṣọ papọ̀ ni, tàbí ò lágbára láti gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀, tìbí náà ò sì lágbára láti gba ilé ìtajà tirẹ̀ lọ́tọ̀. A sọ wípé kájọ gba ilé ìtajà yìí, ìbá dẹ̀ wá lọ́rùn tá a bá ṣe bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, kájọ jókòó síbẹ̀, nǹkan tí wọ́n bá ní kó máa tà á, nǹkan tèmi náà bá ní kí n máa tà á. A wá rí wípé èdè wa ò yíra, ó dàbí ẹni pé ọ̀nà wa àpapọ̀. A sì sọ wípé àti mọ Jésù, àti bá Jésù pàdé, tàbí kí a kúrò ní ti ìṣòwò, kí a kúrò ní ti ọkùnrin sí ọkùnrin tí wọ́n jọ ń gbélé, obìnrin sí obìnrin tí wọ́n jọ ń gbélé, kí a sọ ti ọkọ àti aya. Kí ló dé tí a sọ wípé ìwọ ní Jésù, èmi náà ní Jésù, ọkọ ní Jésù, ìyàwó ní Jésù, ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìṣọ̀kan kò sí nínú ilé, gbùngbùngbùn ni, bí tibí ti ń lọ, ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Kí ló dé? Ẹ jíire ni? Mo jíire, ọmọ Ọlọ́run ojoojúmọ́ ló ń jíire. Kí ló dé? Ṣé o rí pé mi ò jíire ní ojú mi ni, àbí orí ìbànújẹ́ lójú mi ni? Báwo la ṣe ń sọ̀rọ̀ sí àwa bẹ́ẹ̀? Àwa tí a jẹ ọmọ Ọlọ́run, kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, kí ló dé tí ò sí láàrin wa? Tàbí nínú ìjọ, kí a rí wípé àwa tí a ti di ọmọ Ọlọ́run, ìgbà mìíràn tí n bá ń káàkiri, gbà mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn, mo sì rí arábìnrin kan, ó ń lọ, mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé arábìnrin tó ń lọ ni, ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí, ó sì jẹ́ ẹni tí a rò pé jáfáfá nínú Ọlọ́run. Èwo ló ń ṣe nínú ìsìn àwọn onígbàgbọ́? Ṣé ìdàpọ̀ ojú ló wà ni? Wọ́n ní ó pẹ́ tá a ti ń bá sọ̀rọ̀, ṣùgbọ́n èdè tiẹ̀ ò yé wa, èdè wa náà kò yé. Nítorí bẹ́ẹ̀, ṣe ló dára ìyà sọ́tọ̀? Kì í bẹ́nikẹ́ni jókòó, kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀, kì í bẹ́nikẹ́ni wéwèé ohunkóhun, nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè Yorùbá nìyí. Kí ló dé torí bẹ́ẹ̀? Kí ló máa ń fa àwọn àìṣọ̀, àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́? Jẹ́ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Jẹ́nẹ́sìsì orí 37. Jẹ́nẹ́sìsì orí 37 láti ẹsẹ̀ 3. Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ, nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀, ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí ilé àlàáfíà. Níhìn-ín ni a rí ìdílé Jákọ́bù. Àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà. Ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin Jákọ́bù bàbá àti Jósẹ́fù ìkan nínú àwọn ọmọ. Ni kì í ṣe nítòótọ́ ni Jósẹ́fù jẹ́ ẹni tí ẹni rere. Nítòótọ́ ni Jósẹ́fù la rí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá a lè pè ní ọmọ Ọlọ́run, tó ní ìwà rere, tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù. Ṣùgbọ́n kì í ṣe nítorí èyí ni Jákọ́bù bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún un tí ó fi yàtọ̀ sí àwọn tó kù. Wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ẹnìkan

0: ó ti ní ọmọ mẹ́rin. Gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin. Ó ti ń gbàdúrà, ó ti ń gbà àwẹ̀, ó ti ń gba ìmọ̀ràn, ó ti ka bíbélì, ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti lè bí ọmọkùnrin. Ìgbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí pé ọkùnrin ni ọmọ yìí, inú rẹ̀ ti dùn ré kọjá. Ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń dàgbà, bí ó bá ti lọ sí ibi iṣẹ́, bó bá ti dé, a ní lágbájá ńkọ́ ọmọkùnrin ẹ̀ ló ń bèrè yìí. Ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò jámọ́ kankan. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí. Bí ó bá ti ń jẹun, àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o. Bí òun ti ń jẹun, a tún pe ọmọkùnrin yìí. Wá jókòó tì mí bí. A tún jẹ ẹran, a pọ̀ sí lẹ́nu. A ní nítorí bẹ́ẹ̀ má sọ fáwọn tó kù o, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ. Ìwọ nìkan ni ìwọ ni àròlé mi, ìwọ ni ọkùnrin. Gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù. A ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ, ṣùgbọ́n òun lọ láti wọn lọ. Nítorí pé òun ni àròlé bàbá. Ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fa ìyapa nínú ẹbí. Tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin. Má fọ ọkàn o, má fọ ọkàn. Mo mọ àwẹ̀ tí mo gbà, mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn. Ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ. Nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọdọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi. Irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó máa ń fa ìyapa nínú ẹbí. Jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ. Ó ṣeé ṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, màmá tiẹ̀ ó wá jókòó tì nínú ilé. Bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a ní màmá ń kọ́ ìyàwó. A ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà. Ohun tóun bomi fún ẹ pé kó mu omi gbà tó ṣe dé láti ibi iṣẹ́, ó tiẹ̀ kí òun màmá ló ń bèrè. Ṣé o fẹ́ràn màmá jù mí lọ ni? Màmá mi ni o, màmá mi ni o, mi ò jẹ́ gbàgbé màmá. Nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi. Gbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá, ó ṣe fẹ́ mi sílé. Irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra. Kí a rí wípé ojúṣàájú kan kò sí. Kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa ìyapa wọ inú ẹbí wa. Kí a máa fi ìfẹ́ hàn. Kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí. Wo ìwé òwe orí 16 ẹsẹ 28. Aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀, a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run. Bí ọkọ bá ti dé, a ní káàbọ̀, etí ẹ̀ mélòó? Méjì ni. Kí ló fi ń gbọ́ ọ̀rọ̀? Bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ̀ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí nígbà tó o bá sí ilé, wàá rí pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o. Gbogbo nǹkan wọ̀nyí ni ìwọ gbìn sínú. O mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ tàbí a sọ̀rọ̀ kẹ́lẹ́, ó máa ń pínyà ìyàwó àti ọkọ ni. O ṣe sọ wípé mẹnu ẹ̀ mẹnu, mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi. Ó sì ṣeé ṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ̀ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà, ó wá ń sọ fún ọ wípé etí ẹ̀ mélòó? Bí o bá mọ nǹkan tí ọkọ rẹ̀ ń ṣe níbi iṣẹ́, ó ní àwọn ojú mi níta o. Bó bá gbẹ́kẹ̀lé ọkùnrin yìí tí wọ́n sọ pé dípà ló ń lọ, wípé kò ṣeé gbẹ́kẹ̀lé o. Nítorí pé ní ojoojúmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa, wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà. Àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́. Bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láyè tí o sọ fún un wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi, panu rẹ mọ́. Bí o bá ṣe bẹ́ẹ̀, irú ẹni yìí yóò pín ìwà tí ọkọ rẹ yóò pín yín níyà. Ó ní nítorí a sọ̀rọ̀ kẹ́lẹ́yà àwọn ọ̀rẹ́ nípa. Nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọ̀rọ̀. Kí a má gba àwọn asọ̀rọ̀kẹ́lẹ́ àfi ọ̀rọ̀kẹ́lẹ́ banijẹ́. Kí a má gba àwọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ, láti máa sọ̀rọ̀ ìyàwó wa. Bákan náà ni nínú ìjọ, bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí ohun rere nípa ẹnikẹ́ni. Ojoojúmọ́ ṣá, a ní adarí mo fẹ́ rí yín o, adarí ṣẹ́ gbàgbé mo fẹ́ rí yín o. Mo bá sì béè lọ́wọ́ arábìnrin pé kí lẹ tiẹ̀ ń rí adarí fún lójoojúmọ́? Tekutẹyẹ ló ń sọ. Bó gbọ́ ti bí, kò tí ì mọ̀ bóyá nǹkan tó ń gbọ́ ojú òtítọ́ ni àbí kò jẹ́ òtítọ́ ni. A ní mo tún ti gbé mi ìdé o. Mo tún gbọ́ pé lágbájá ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro ni ile temedu ojoju mosha lo nri nkan so se e o ki duro sile ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gun e ni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ke amo wi pe iru awon ti o ngbo te ku so pe ye awon to man dale oni leru ni awon to man fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ke awo iwe owe ori 17 ese ikesan iwe owe ori 17 ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon kan ta ti bo mole awon kan ta ti dariji laarin oko ati aya gba ti boya n soro mi ni omo ya kan to pankan ijade ni a tun so wipe nisin o wa nse be ni pe o feran oko nisin o wa nse be ni pe o wa nje nisin o wa nse be ni pe o se fefe e to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ran ti eyan buruku ni eke amo e iru eni be to tun wo awon kan ta ti bo mole oku ose meji oku ojo medogun o tun hu jade iru eni be o man da ija sile ni iru eni be o man ya ore nipa tabi boya inu gbogbo ati ndun boya enikan je apeyinda tele tele o ti pada wa sinu ijo awa inu gbogbo wa ndun anyo an so pe a ti edupe lowo olohun arakunrin lagbaja pe eyapa ede aye o besinile laarin won nkan ti o si mu ki eyapa ati ede aye de yi besile ni we pe won je awon ti o man so we pe bi ko ba di igba ti Paul wa so awon oni se nkan to ye ki won ki o se awon elomiran si so wipe emi o ti e gbadun iwasu Paulu sugbon Apollo olohun iyo ohun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwasu to ba ti je Apollo lo nso ni bo waso wakati kan wakati meji orun o je waso ju mi emi a si so wipe ati Paulu ati Apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo Christi sugbon Peteru eni ti o je wipe o ti ba Jesu wa lori oko oju omi o ti rin loju omi o si wa be ngba ti Jesu Christi to so akara marun ateja wewe meji to so di pupo ti a fi bo awon egbe dogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wipe kawon na kan gori aga wasu o se mi o ti e je gbo iru oro awon eniyan be Paul wa nso fun wipe ki lo de tori be se ki se Jesu Christi ni agbagbo ni bi mo ti n so nkan won yo sese ki won na ki o ma so wo pe o ma se o iru ijo wo niyen iru ijo awon ara Corinth o mo wo pe bakan na ni tire ngba ti a fi awon adari ekun ti a yan won ti a so wo pe lagbaja ni adari ekun to wa se se o wo pe o ma se o won ri elomi ninu gbogbo ojo o wa di lagbaja ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe ohun lo wasu ohun lo sibeli bi won ti en toka sibeli mi okun je sibeli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je ohun lo wasu won ma wa sugbon ti o ba je awon kekeke awon ipere awon to sese di onigbagbo tabi to se di adari ni ijeta ni jerin mi o ti e ni gbo ti won iru ede be o ma npa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni o digba tin ba ri olu shagutan o digba olu shagutan wo won di nisin fo won ba di igba bi n ba ku mo ku sugbon bi n ba ri olu shagutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta n se be se ki se oruko Jesu ni gbogbo a fi n gbadura ni ati olu shagutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko Jesu na ni baba fe gbadura ileri olorun ti a ri ninu bibeli na ni e se ti a fi ape so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan won yi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ti wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo isokan edapo laarin awon eniyan mimo laarin awon ara ninu oluwa je ki a tun pada sibi ti a ti bere e orin dafidi ori keta le ni adoje ori dafidi ori keta le la adoje lati ese keta lati nka ni sisin yi bi iri amoni ti o san sori oke sioni nitori nibe ni oluwa gbe pase ibukun ani iye lailai on ti olorin dafidi so fun anihin ni wo pe bi abani isokan bi aba wa ni irepo okunrin si okunrin obirin si obirin oko si aya awon obi si awon omo awon ara ninu oluwa adari si awon omo ijo awon omo ijo si awon adari gege bi awon eya eya ara ti wa ninu ara bi a se je eya ara kristi gbogbo wa ki a wa ni isokan oni bi aba wa ni isokan oni inu didun yo wa bi aba wa ni isokan ayo oluwa yo ma joba ni igbesi aye wa bi aba wa ni isokan a o ri wipe ba ti nkunle ba ti ngbadura be ni oluwa ngbo nitori wipe olorun ni inu didun popo popo si isokan irepo ni laarin awon eniyan mimo se o mo jesu papa ti so fun wa oni bi awa meji eni meji bi aba fo isokan papo ka beere un kan ninu aye yi wo pe o yo se fun wa nitori be iyapa ni o ma nfa ki a ma titi dan wa dura wa bi abani isokan a o ri wo pe awon ileri olorun yo ma je be ni fun wa bi abani isokan ni igbesi aye wa laarin ebi wa pelu awon ara ninu oluwa a o ri wi pe ibisi olorun a o ri wi pe ibukun olorun a o ri pe owara ojo ibukun lati oke wa yo ma wa fun eni kokan wa o se dide duro ko so fun olorun o se so fun olorun wi pe o wa ni isokan pelu awon eniyan mimo ma se duro de awon elomiran wo eh awon ni won je bi gbogbo eto koja ati gbagbe e ati beri e nitori be gba ti ati beri gbogbo nkan won yi ka so fun olorun wi pe nisisin yi o afeje ti olorun afe idapo afe ife afe isokan ayo olorun yo si ma je agbara ati okun wa dididuro so fun olorun ba olorun soro bi o ba ti ni igbala so fun olorun wi pe o n fe igbala bi o ba ti ni isodi mimo o se so fun olorun wi pe o n fe ki a so okan re di mimo ki isokan pipe ki o le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Rere ti loko ori ikeje nigba ti o si pari gbogbo oro re ni eti awon eniyan o wo Capernaum lo omo odo balogun orun kan ti o so won fun o sa isan o nku lo nigba ti o si gburo Jesu o ran awon agbagba ju si o nbe pe ki o ma sa iwa mu omo odo ohun larada nigba ti won si di odo Jesu won fi itara be wi pe o ye ile eni ti ohun iba se yi fun nitori ti o feran orilede wa o si ti ko sinagogu kan fun wa Jesu si n ba won lo nigba ti ko si jin si eti ile mo balogun orun na ran awon ore re si wi pe oluwa ma yo ara re lenu nitori ti emi ko to ti wo iba fi wo abe orule mi nitori na emi ko si ro pe emi na ye lati to wa sugbon so ni gbolo nkan a o si mu omo odo mi larada nitori emi na pelu je eni ti a fi si abe ase ti o ni omo ogun ni eyin mi mo wi fun okan pe lo a si lo ati fun omiran pe wa asi wa ati fun omo odo mi pe se eyi asi se nigba ti Jesu gbo nkan won ni enu ya si o si yi pada si ijo eniyan tin to leyin o wi pe mo wi fun yin emi ko ri iru igbagbo nla bi eyi ninu awon eniyan Israeli nigba ti awon ise si pada re ile won ba omo odo na tin sa isan ara re ti da o si se ni ijo keji o lo si ilu kan ti a n pe ni Naini awon pepo ninu awon omo eyin re si n ba lo ati opo ijo eniyan bi o si ti sumo enu bude ilu na si kiyesi won gbe oku kan jade omo kan soso na ti iya re o si je opo opo ijo eniyan ilu na si wa pelu re nigba ti oluwa si ri anu re se o si wi fun pe ma sokun mo o si wa o si fi owo to aga posi na awon ti sin ro duro je o si wi pe odomokunrin mo wi fun o dide eni ti o ku na si dide joko o bere si ohun ifo o si fa le iya re lowo eru si ba gbogbo won won si yin olorun logo wi pe woli nla dide ninu wa ati pe olorun si wa ibe awon eniyan re wo okiki re si kan ni gbogbo judea ati gbogbo agbegbe ti o yika awon omo eyin johanu si fi ninu gbogbo nkan won yi han fun nigba ti johanu si pe awon meji ninu awon omo eyin re o ran won sodo jesu wi pe iwo ni eni ti nbo tabi ki a ma reti elomiran nigba ti awon okunrin na si de odo re won ni johanu baptisti ran wa sodo re wi pe iwo ni eni ti nbo tabi ki a ma reti elomiran ni wakati na o si se didara opolopo eniyan ninu aisan ati arun ati emi buburu o si fi iriran fun opolopo awon afoju jesu si dahun o wi fun won pe e pada lo e royin nkan ti eyin ri ti eyin si gbo fun johanu awon afoju n riran awon amukunrin sasa aso awon adete di mimo awon adi ti n gboran a n ji awon oku dide ati fun awon otosi ni a n waasu irere alabukun fun si ni enikeni ti ki yio kose lara mi nigba ti awon nse johanu pada lo o bere si so fun ijo eniyan ni ti johanu pe kini eyin jade re julo iwo ifefe ti afefe mi sugbon kini eyin jade lo iwo okunrin ti awo ni aso felefele wo awon ti awo ni aso ogo ti won si n jaye nbe ni aafin oba sugbon kini eyin jade lo iwo woli lóòótọ́ ni mo wí fún yín ó sì ju wòlíì lọ èyí yìí ni ẹni tí a ti kọ̀wé nítorí rẹ̀ pé wò ó mo rán oúnṣẹ́ mi síwájú rẹ ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ mo wí fún yín nínú àwọn tí a bí nínú obìnrin kò sí wòlíì tí ó pọ̀ jù johanu baptisti lọ ṣùgbọ́n ẹni tí ó kéré jù lọ ní ìjọba ọlọ́run ó pọ̀ jù ú lọ gbogbo àwọn ènìyàn tí ó gbọ́ àti àwọn agbowó òde wọ́n dá ọlọ́run láre nítorí a ti fi baptisimu johanu baptisti wọn ṣùgbọ́n àwọn farisi àti àwọn amòfin kọ ìmọ̀ ọlọ́run fún ara wọn a kò baptisti wọn lọ́dọ̀ rẹ̀ olúwa sì wí pé kí ni èmi bá fi àwọn ènìyàn ran yìí wé kí ni wọ́n sì jọ wọ́n dàbí àwọn ọmọ kékeré tí ó jókòó ní ibi ọjà tí wọ́n sì ń kọ sí ara wọn tí wọ́n sì ń wí pé àwa fún fèrè fún yín ẹ̀yin kò jó àwa sì ṣọ̀fọ̀ fún yín ẹ̀yin kò sọkún nítorí johanu baptisti wá kò jẹ àkàrà bẹ́ẹ̀ ni kò sì mu ọtí wáìnì ẹ̀yin sì wí pé ó ní ẹ̀mí èṣù ọmọ ènìyàn dé ó ń jẹ ó sì ń mu ẹ̀yin sì wí pé wò ó ọ̀jẹun àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a dá ọgbọ́n láre láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ gbogbo wá farisi kan sì rọ̀ ọ́ kí ó wá bá òun jẹun ó sì wọ ilé farisi náà lọ ó sì jókòó láti jẹun sì kíyèsí obìnrin kan wà ní ìlú náà ẹni tí í ṣe ẹlẹ́ṣẹ̀ nígbà tí ó mọ̀ pé jésù jókòó ń jẹun ní ilé farisi ó mú òrùba alabásta òróró ìkunra wá ó sì dúró tì í lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn ó ń sọkún ó sì bẹ̀rẹ̀ sí fi omijé wẹ̀ ẹ́ ní ẹsẹ̀ ó sì ń fi irun orí rẹ̀ nùúnù ó sì ń fi ẹnu kò ó ní ẹsẹ̀ ó sì ń fi òróró kùn wọ́n nígbà tí farisi tí ó pè é sì rí ó wí nínú ara rẹ̀ pé ọkùnrin yìí ìbá ṣe wòlíì ìbá mọ ẹni àti irú ẹni tí obìnrin yìí ṣe tí ń fi ọwọ́ kàn án nítorí ẹlẹ́ṣẹ̀ ni jésù sì dáhùn wí fún un pé símónì mo ní ohun kan sọ fún ọ ó sì dáhùn wí pé olùkọ́ni máa wí onígbèsè kan wà tí ó ní ajigbèsè méjì ọ̀kan jẹ́ ní 500 owó idẹ èkejì sì jẹ́ ní 50 nígbà tí wọn kò sì ní tí wọn ó san ó dáríji àwọn méjèèjì wí nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ ẹ jù símónì dáhùn ó sì wí pé mo ṣe bí ẹni tí ó dáríjì jù ni ó sì wí fún un pé ó wí ire ó sì yí padà sí obìnrin náà ó wí fún símónì pé ìwọ rí obìnrin yìí èmi wọ ilé rẹ omi wíwọ ẹsẹ ìwọ kò fi fún mi ṣùgbọ́n òun omijé ni ó fi ń rọ̀jò sí mi ní ẹsẹ̀ irun orí rẹ̀ ni ó fi ń nù wọ́n nù ìfẹnukónú ìwọ kò fi fún mi ṣùgbọ́n òun nígbà tí mo ti wọ ilé kò dábọ̀ ẹnu ìfikò mi ní ẹsẹ̀ ìwọ kò fi òróró pa mí ní orí ṣùgbọ́n òun ti fi òróró pa mí ní ẹsẹ̀ ǹjẹ́ mo wí fún ọ adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀ jì í nítorí tí ó ní ìfẹ́ púpọ̀ ẹni tí a sì dárí díẹ̀ jì òun náà ni ó ní ìfẹ́ díẹ̀ ó sì wí fún un pé adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ àwọn tí ó bá a jókòó ń jẹun sì bẹ̀rẹ̀ sí rò nínú ara wọn pé ta ni èyí tí ń dárí ẹ̀ṣẹ̀ jì ni pẹ̀lú ó sì dáhùn wí fún obìnrin náà pé ìgbàgbọ́ rẹ̀ gbà ọ́ là máa lọ ní àlàáfíà.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run a dúpẹ́ fún ìrètí tí ẹ fún gbogbo àwọn onígbàgbọ́ wípé lọ́jọ́ kan ìpè yóò dùn a ó sì gbé àwọn àyànfẹ́ sókè mu won kuro ninu aye aye ese ti a wa nisisin yi a o si ma ba Jesu gbe a o ri lojukoju a o si le ba soro lojukoju baba fun iru ireti ti o ni ogo bi eyi a nbebe we pe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti yi o padanu iru ireti ologo bayi ni oruko Jesu amo we pe igba na nku ferefe asimo wi pe ki yo pe ti o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti a ti se ninu ara an bebe wi pe yala loro ni tabi losan tabi lale ni igba ki igba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isin tabi nibi kibi ti o ti le de ba wa a nbebe wi pe ki o ma de ba gege bi alafara o sese pe o je ojo ti enikan ti se wa o sese ko si je ojo ti inu wa n dun o sese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to a nbebe wi pe ni igba ki igba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa a nbebe wi pe ki eje Jesu ki o se wa ni eni to mura sile e ma se je ki a padanu iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin a nbebe wi pe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se n wo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alabapin pelu awon eniyan mimo adupe ipo ti gbo iruko Jesu Kristi Oluwa wa a n se ayewo ninu oro Olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki Olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan Olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihin rere ti o ti tẹ won lọwọ Jesu so nkan nipa ipadabo re awon aposteli pelu won ko si mu enu kuro ni oro kan yi wi pe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wi pe Oluwa wa yi ki o jafara bi o ti le je wi pe awon eyan nka si ijafara wi pe o pe ti won tin wi pe o nbo ko si de ṣùgbọ́n ìkìlọ̀ púpọ̀ wà fún wa wípé a kò gbọdọ̀ sùn a kò gbọdọ̀ jáfara ani lati wa ni imura sile wepe anreti oluwa wa nitori ope oyani Jesu mbo awon angeli papa won so nipa bibo re beni awon woli ti igba lai lai won ko sha emenuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun shi Johanu loju ti o ri fi han ohun tin bo wa o tun je ki o di mimo fun wa wi pe Jesu nbo a bere lati ileri ati asotele ti Jesu Christi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro Olorun Johanu ori ikerinla anka lati ese ikini e ma se je ki okan yin daru e gba Olorun gbo e gba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu asotele yi ti Jesu Christi otito ona ati ye eni ti a ko ri iro tabi eke lenu re nigba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso asotele ti ko le yi pada ti ko le ye fun wa wi pe ohun bo awon ti o nso fun ni igba ni oye ko ye won wi pe o nlo sugbon bi o ti nso fun won wi pe ohun lo be ni o tun te mo won leti wi pe bi ohun ba lo ohun tun pada bo nitori wi pe won ti gbo alaye lori wi pe o nlo bi o ti le se wi pe ko ye won dara dara okan won daru o wa nso fun won wi pe bi won ko ba gbe igbesi aye eni ti ko ni ireti ko ye ki okan won daru bi ki ba se wi pe ki a je ki a mu ki a ku nitori a ko mo ti o nbo le ola ko ye ki okan won ki o daru bi ireti won bi o ba si ninu ohun afowoba file ti o wa ninu aye gege bi ohun ini tabi dukia pe bi o ba je pe gbogbo ireti won ohun igba esisin yi lo wa ko ye ki okan won ki o daru nitori bi a ba ti bi enikeni sinu aye abi sinu wahala abi sinu ko ma lo ko ma bo ko ma fa nkan ki won le tora won o si sese fun elomiran titi ojo aye re yo fi dopin ko fa ko ma tora won eni to ba si se iru ise be to se wahala ti o si ere to wa ile lati gbe sugbon ti o si ibi isimi to sise sugbon ti o dabi eni wi pe akojo wa ti o gba eyan ti o gbiyanju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti ibagbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wi pe bi ati e gbadun aye na akoko ti a ni ninu aye iwon ba adorin odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati ayeraye ti o si mo idiwon adorin odun wi pe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan be ni igba ati akoko ti a nlo ninu aye be lori pe bo ti le je wi pe eyan gbadun aye o si ni ayo o renrin ko ti le mo irora tabi aisan ko de ile iwosan ri ko mo nkan tan pe ni ekun ni gbogbo adorin odun ti o lo sibe sibe ari wi pe bi iseju kan lori ti a ba fi diwon ayeraye ni Jesu Christi wa n so fun awon omo ehin re o si n so fun a pelu pe e ma se je ki okan yin daru a gbiyanju pe bi a ba gbe iyawo nkan rorun a se laala titi a ko wojo a gbe iyawo awon eyan ba wa je won ba wa jo won ba wa yo ati ojo keji ti iyawo ti dele lati rin wi pe gbe abo sibe yen emi lo so fun be yen ile iya mi wa nbe mo se le pada a ro pe ta ba gbe iyawo pe wahala dopin boya tori pe ati ibimo ni tori pe ta ba bimo ayo omo ta ni o to a pa isere an omi je kuro abimo ati igba ti iyawo ti loyun lati sasoke sasodo abimo tan bon se nki wa pe eku owo lomi o eku ewu omo o be ni ari wi pe iya o le sun ounje to tin to wa je tele tele ko to ile ta tin gbe to ro wa lorun o dabe ni wi pe ile tun ha fun wa boya ti omo ba dagba ale fi owo rori sun ale ni alaafia omo ndagba na wa ba wa nle wi pe ejo o glasi moto mi omo yin loju oko si o ti fo e wa wo be sese atunse e wa la ngori wahala fun wa bi o ba je alaigbagbo eyi ni alaigbagbo nri ti won lo npokun so wi pe oto ye n lo simi bon se nku ton diju pe be ni won tun bere oro ina ni ko so mi nbi ni e kin mo mi nbi ni won ni o so mi gba ti Jesu ri idamu okan to wa ninu okan awon omo ehin re ti o wo wahala to wa ninu aye fun won bosin wahala awon ti o fe sin olorun bi ti re won ko wahala jade bo so pe mi o ni sin olorun owo ni mo fe wa kiri bo lowo aje oni je ogbadun e awon eyan ti won ni nkan kan won so pe won ri nkan mole fun e pe bo kole oni le sun nu e bo si so wi pe ko boro mo mo ki lati se ma kuro labule wa ti n ba kuro labule wa ti won ri mi ti mo lo si ajo bi Eko tabi a lo si iru Kano nibi ti o si eni ti o mo wa sugbon esu to mo wa labule esu yen o tun ba wa deko bojo tin ro lo nko wonu ile wa ko ni rile elomi ko si la so pe aye ko se gbadun gba ti jesu ri idamu okan ti o wa ni inu awon omo ehin re we pe o wa so fun won pe e ma se je ki okan yi ki o daru wahala ki wahala ti e ba ni ninu aye igba die ni e gba olorun gbo e gba ileri re gbo o n feran yin dara dara awon adi tuto wa ni igbesi aye yin bi e ba gba olorun gbo awon oke soro ni won di petele e si gba mi gbo pelu ninu ile baba mi opolopo ibugbe li o wa o wa n so fun o mu okan won kuro ni nkan ti aye o wa mu won lo si ti orun wi pe ibi kan wa ti o tayo awon irawo ti o tayo awo samo ti o so wi pe ile baba mi ni oruko ibe opolopo ibugbe li o wa nibe iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin ese oro kan yi wi pe emi nlo ipese aye sile fun yin oni iyato to wa laarin awon olufokansin toto ati awon elesin lasan elesin lasan onsin bo ba bere lowo iru eni be pe bo ba ku mbo lo nlo ani orun lo meni to ma la an gbianju ni pe bo ba sese bibi kan ba wa lati lo ti ki olorun ninu anu re boya a le gbe wa si afefe re eni to ba ni iye meji okan ko le de afefe re tori oniye meji ko le ri nkan kan gba lowo olorun sugbon fun awon onigbagbo to to lo so wi pe emi nlo o ti lo o abi gba tan bi e saye o ba jesu ni agbegbe e eh? O ti lo ni emi nlo o si lo o so be o se be pe emi lo ipese aye sile fun yin o wa ni bi emi ba lo ipese aye sile fun yin emi o tun pada wa ireti onigbagbo ni ipadabo Jesu Kristi o ni emi o tun pada wa emi o si mu yin lo sodo emi ti kara mi awon ti oye oye awon ti oro igbagbo ti o la si loju won ma so fun wa bi won ba ya oju le wa lati ta iwe esin fun wa pe ka jo kara iwe yi baba si ra tori gba ti awon eniyan tan ba kuro ni aye o se ko je pe gbagada ni olorun ma fi se ile ti eni ti won ba soro titi aye raye nje ko da ti eyan ba ri iru gbagada yi gbe titi aye raye nje ko da ko ye pe ile to jogun e titi aye raye ni ile titi ti a ma n gbade bi yen to je pe ni asiko erun eruku ko ni je ko si ferese asiko ojo gedegede to wa nta ko ni ojade lati nu yara kolon si fun e ni iru ile be titi aye ko ni e to ye niyan awon ti won polongo ti won tawe ti won ka akiri lati oju ile de oju ile iru ireti ta won ni niyan sugbon o se ni laanu wi pe won wa ona won o ti ri awa ti olorun ti se ni olori ire lati ri oju ona o so fun wa wi pe emi o si mu yin lo o so fun wa pe ohun lo si ibi kan lati lo pe ese sile wi pe ngba to n ba si se tan ohun a pada wa a si mu wa lo sodo ohun ti kara ara re pe ni bi ti emi gbe wa ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu ibere ti o se pataki fun wa lati bere ni we pe nibo ni o n gbe wa toro so wi pe ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu lati dahun ibere we pe nibo ni o n gbe wa ewo ise awon aposteli ori keje lati ese ikarun din ni ogota sugbon ohun kun fun emi mimo o tejumo orun bolo tejumo o si ri ogo olorun ati tani Jesu nduro li owo otun olorun Jesu Kristi wa ni orun ni owo otun olorun kosi laye nisisiyi o ti lo si orun lati lo pese aye sile o si ti se ileri ti ko le ye wi pe ni bi ti emi gbe wa ki awa ki o le wa nibe pelu Stefanu si so fun wa daju daju wi pe ni oke orun ni ibugbe olorun ni owo otun olorun ni Jesu Kristi wa bi a tin soro lowo lowo yi nigba ti Jesu Kristi ku ti o si jinde ni ojo na gan ti a gbe lo si oke orun ni ise awon aposteli ori ikini lati ese ikesan bi Jesu Kristi ti n ba awon omo yin re soro be ni a ri isele nla kan ti o sele ti a si n la aye wa idi ti o fi sele ati ohun ti o ja si pe o sele bee ise awon aposteli ori kini ese ikesan nigba ti o si ti wi nkan wonyi bi won ti n wo agbe soke awo sama si gba kuro li oju won bi won si ti tejumo oju orun bi o ti re oke kiyesi awon okunrin meji alaso ala duro leti odo won ti won si wi pe eyin ara galili ese ti a fi duro ti en wo oju orun jesu na yi ti a gba soke orun kuro lowo yin yo pada be gege bi e ti ri ti o n lo si orun awon angeli ni ape ni ede wi pe awon okunrin meji alaso ala nihin Jesu Kristi leyin iku re o jinde kuro ninu oku o si fi ara han awon mehin re o je ki o di mimo fun won wi pe ohun kan na ni o jeun pelu won o wole to won lo nigba ti won ti ilekun o wi pe alaafia fun yin o si le eru ati aigbagbo ti o wa le okan won lo ni ojo pupo ti o se yi eni ti ko si ni ipo aye ti o ye ki o wa ni akoko ti o koko fi ara han leyin ajinde re Jesu tun wa o fara han won o so fun Thomas wo pe Thomas wo wo mi ki o si wo iha mi ki o ma se je ala igbagbo mo sugbon ki o gbagbo Thomas ri owo re o si ri iha re o wi pe Olorun mi Oluwa mi Jesu wi fun pe nitori ti iwo ri mi iwo gbagbo o wa fi ibokun fun awon ti won ko ti ri bi iwo bi emi sugbon ti a gbagbo leyin igba ti o si ti fi ara han awon omo ihin re fun iwon bi ogoji ojo o wa di ojo ekeyin o wa so fun won wi pe eyin o gba agbara ki se agbara ti ija ki se agbara ti oselu ki se agbara ti owo sugbon agbara ti iwaasu yin rere agbara ti se ise iyanu o ni eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye e o ma se eleri mi ni ti bi bawo o so fun won wi pe e o se eleri ohun ti e ti ri ohun ti e ti gbo ohun ti e ti gbagbo ohun ti e ti gbekele ki si ni won ti ri kini won ti gbo kini won ti gbagbo
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Inrere ti Luku ori ikejo o si se leyin na ti o nla gbogbo ilu ati ile to lo o nwaasu o nro eyin ayo ijoba Olorun awon meji la si nbe lodo re ati awon obirin kan ti a ti mu lara da kuro lowo awon emi buburu ati ninu ailera won Maria ti a npe ni Magdalene lara eni ti emi esu meje ti jade kuro ati Joanna aya Kusa ti se iriju Herodu ati Susana ati awon pipo miran ti won se iranse fun ninu ohun ini won nigba ti opo ijo eniyan pejopo lati ilu gbogbo si to wa o fi owe ba won soro pe afurugbin kan jade lo lati fun irugbin re bi o si ti n furugbin die bo si eba ona a si te mole awon eyoju orun si saaje omiran si bo sori apata bi o si ti hu jade o gbe nitori ti ko ni irinle omi omiran si bo sinu egun egun si ba ru soke o si fun pa omiran si bo si ile rere o si ru soke o si so esu oro orun nigba ti o si wi nkan won yi tan o na wi pe eni ti o ba ni eti lati fi gbo ki o gbo awon omo eyin re si bi ilere wi pe kini a le mo owe yi si o si wi fun won pe eyin ni a fi fun lati mo oro ijile ijoba olorun sugbon fun awon miran ni owe pe ni riri ki won ki o ma le ri ati ni gbigbo ki o ma le yi won nje owe na ni eyi irugbin ni oro olorun awon ti e ba ona ni awon ti o gbo nigba naa ni esu wa o si mu oro naa kuro ni okan won ki won ki o ma ba gbagbo ki a ma se gba okan won la awon ti ori apata ni awon nigba ti won gbo won fi ayo gba oro naa awon won yi ko si ni gbongbo won a gbagbo fun saa die nigba idanwo won a pada seyin awon ti o bo sinu egun ni awon nigba ti won gbo tan won lo won a si fi itoju ati oro ati irora aye fun un pa won ko si le so esu asogbo sugbon ti ile rere ni awon ti won fi okan otito ati rere gbo oro naa won di imu sinsin won si fi suru so eso ko si enikeni nigba ti o ba tan fitila tan ti yo fi ohun elogbo mole tabi ti yo gbe eka abe akete bi ko se pe ki o gbe eka ori opa fitila ki awon ti n wo ile ki o le ri imole nitori ko si ohun ti o lu mo ti a ki yo fi han be ni ko si ohun ti o pamo ti a ki yo mo ti ki yo si yo si gbangba nje ki eyin ki o ma kiye sara bi eyin ti n gbo nitori enikeni ti o ba ni oni a fi fun ati enikeni ti ko ba si ni lọ́wọ́ rẹ̀ ni a sì gba èyí tí ó ṣe bí òun ní nígbà náà ni ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ tọ̀ wá wọn kò sì lè súnmọ́ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n sì wí fún un pé ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde wọ́n ń fẹ́ rí ọ ó sì dáhùn ó sì wí fún wọn pé ìyá mi àti àwọn arákùnrin mi ni àwọn wọ̀nyí tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń ṣe é ó sì ṣe ní ijọ́ kan ó sì wọ ọkọ̀ kan lọ tí ohun ti àwọn ọmọ ẹyin rẹ̀ ó ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí àwa kí ó rí kọjá lọ sí ìhà kejì adágún. Wọ́n sì ṣíkọ̀ lọ. Bí wọ́n sì ti ń lọ, ó sùn. Ìjì ńlá sì dé, ó ń fẹ́ lu ojú adágún. Wọ́n sì kún fún omi, wọ́n sì wà nínú ewu, wọ́n sì tọ̀ wá, wọ́n sì jí wípé olùkọ́ni, olùkọ́ni, àwa gbé. Nígbà náà ni ó dìde, ó sì bá ẹ̀fúùfù òun ríru omi wí. Wọ́n sì dá, ìdákẹ́rọ́rọ́ sì dé. Ó sì wí fún wọn pé ìgbàgbọ́ yín dà, bí ẹ̀rù ti ń ba gbogbo wọn tí a sì ń ṣe wọ́n. Wọ́n bi ara wọn pé irú ọkùnrin kí ni èyí, nítorí ó bá ẹ̀fúùfù òun ríru omi wí. Wọ́n sì gbọ́ tirẹ̀. Wọ́n sì gúnlẹ̀ ní ilẹ̀ àwọn ará Gàdárà tí ó kọjú sí Galilee. Nígbà tí ó sì sọ̀kalẹ̀, ọkùnrin kan pàdé rẹ̀ ní ẹ̀yìn ìlú náà tí ó ti ní àwọn ẹ̀mí èṣù fún ìgbà pípẹ́, tí kìí wọ aṣọ, bẹ́ẹ̀ ni kìí jókòó ní ilé kan bí kò ṣe ní ibojì. Nígbà tí ó rí Jésù, ó ké, ó wúlẹ̀ níwájú rẹ̀, ó wí ní òun rárá pé, kìíní ṣe tèmi tirẹ̀, Jésù, ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo, èmi bẹ̀ ọ́, má ṣe dá mi lóró. Nítorí tí ó wí fún ẹ̀mí àìmọ̀ náà pé kí ó jáde kúrò lára ọkùnrin náà. Nígbàkúgbà ni sáà máa mú, a sì fi ẹ̀wọ̀n àti ṣẹkẹ́ṣẹkẹ̀ dé, ó sì da gbogbo èdè náà, ẹ̀mí èṣù náà sì darí rẹ̀ sí jù. Jésù sì bí pé orúkọ rẹ, ó sì dáhùn pé Lígíọ́nì, nítorí tí ẹ̀mí èṣù púpọ̀ wọ̀ ọ́ lára lọ. Wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó má ṣe rán wọn lọ sínú ibú. Agbo ẹlẹ́dẹ̀ púpọ̀ sì ń bẹ níbẹ̀ tí ń jẹ̀ ní orí òkè. Wọ́n sì bẹ̀ẹ́ kí ó jẹ́ kí àwọn wọ inú wọn lọ, ó sì jọ̀wọ́ wọn. Nígbà tí àwọn ẹ̀mí èṣù sì jáde kúrò lára ọkùnrin náà, wọ́n sì wọ inú àwọn ẹlẹ́dẹ̀ lọ. Agbo ẹlẹ́dẹ̀ sì tún kú, wọ́n sì súré lọ sí ibi bèbè sínú adágún, wọ́n sì rì sínú omi. Nígbà tí àwọn tí ń bọ́ wọn rí ohun tí ó ṣe, wọ́n sá, wọ́n sì lọ, wọ́n sì ròyìn ní ìlú àti ní ilẹ̀ náà. Nígbà náà ni wọ́n jáde lọ ẹwo náà tí ó ṣe, wọ́n sì tọ Jésù wá, wọ́n sì rí ọkùnrin náà lára ẹni tí àwọn ẹ̀mí èṣù ti jáde lọ. Ó jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù, ó wọṣọ, iye rẹ̀ sì bọ̀ sí ipò, ẹ̀rù sì bà wọ́n. Àwọn tí ó rí sì ròyìn fún wọn bí ó ti ṣe tí a fi mú ẹni tí ó ní ẹ̀mí èṣù lára dá. Nígbà náà ni gbogbo ènìyàn láti ilẹ̀ Gàdárà yìí kábẹ̀ pé kí ó lọ kúrò lọ́dọ̀ wọn. Ẹ̀rù ṣàbà wọn gidigidi, ó sì bọ́ sínú ọkọ̀, ó padà sẹ́yìn. Ǹjẹ́ ọkùnrin náà tí ẹ̀mí èṣù jáde kúrò lára rẹ̀, ó bẹ̀ẹ́ kí òun kí ó lè máa bá a gbé. Ṣùgbọ́n Jésù ràn lọ wípé padà lọ ilé rẹ kí o sì sọ ohun tí Ọlọ́run ṣe fún ọ bí ó ti pọ̀ tó. Ó sì lọ, ó sì ń ròyìn já gbogbo ìlú náà bí Jésù ti ṣe ohun ńlá fún òun tó. Ó sì ṣe nígbà tí Jésù padà lọ, àwọn ènìyàn tẹ́wọ́ gbà á nítorí tí gbogbo wọn ti ń retí rẹ̀. Sì kíyèsí, ọkùnrin kan tí a ń pè ní Jáírù, ọ̀kan nínú àwọn olórí sínágógù, ó wá, ó sì wúlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ Jésù. Ó bẹ̀ẹ́ pé kí ó má ṣàì wá sí ilé òun nítorí ó ní ọmọbìnrin kan ṣoṣo, ọmọ ìwọ̀n ọdún méjìlá. Ó ń kú lọ. Bí ó sì ti ń lọ, àwọn ènìyàn há ní ààyè. Obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá tí ó ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọwọ́ ẹnìkan wá. Ó wá lẹ́yìn rẹ̀, ó fi ọwọ́ tọ ìṣẹ́tí aṣọ rẹ̀, lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Jésù sì wí pé, ta ni ó fi ọwọ́ tọ mi? Nígbà tí gbogbo wọn sẹ́, Pétérù àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wípé olùkọ́ ni, àwọn ènìyàn há ọ ní ààyè, wọ́n sì ń bìlù ọ́. Ìwọ sì wí pé, ta ni ó fi ọwọ́ kàn mí? Jésù sì wí pé, ẹnìkan fi ọwọ́ kàn mí, nítorí tí èmi mọ̀ pé àṣẹ jáde lára mi. Nígbà tí obìnrin náà sì mọ̀ pé òun kò farasin, ó wárìrì, ó wá, ó sì wúlẹ̀ níwájú rẹ̀, ó sì sọ fún ní ojú àwọn ènìyàn gbogbo nítorí ohun tí ó ṣe, tí òun fi ọwọ́ tọ àti bí a ti mú òun lára dá lójú kan náà. Ó sì wí fún un pé, ọmọbìnrin, tujúká, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá, máa lọ ní àlàáfíà. Bí ó sì ti ń sọ̀rọ̀ ní ẹnu, ẹnìkan ti lé olórí sínágógù wá. Ó wí fún un pé, ọmọbìnrin rẹ kú, má yọ olùkọ́ni lẹ́nu mọ́. Ṣùgbọ́n nígbà tí Jésù gbọ́, ó dá ní òun wípé, má bẹ̀rù, ìgbàgbọ́ nìkan ṣá, a ó sì mú un lára dá. Nígbà tí Jésù sì wọ ilé, kò jẹ́ kí ẹnikẹ́ni wọlé bí kò ṣe Pétérù àti Jákọ́bù àti Jòhánù àti bàbá òun ìyá ọmọbìnrin náà. Gbogbo wọn sì sọkún, wọ́n pohùn rírí ẹkún rẹ̀. Ó sì wí fún wọn pé, ẹ má sọkún mọ́, kò kú, sísùn ni ó sùn. Wọ́n sì fi iṣẹ́ fẹ̀, wọ́n ṣàmọ̀ pé ó kú. Nígbà tí ó sì ṣe gbogbo wọn mọ́ òde, ó mú un ní ọwọ́, ó sì wí pé, ọmọbìnrin, dìde. Ẹ̀mí rẹ̀ sì padà bọ̀, ó sì dìde lọ́gán. Ó ní kí wọn kí ó fún un ní oúnjẹ. Ẹnu sì ya àwọn òbí rẹ̀, ṣùgbọ́n ó kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe wí fún ẹnìkan ní ohun tí a ṣe.
4: Ẹ̀yin rere ti Lúkù, orí ìkẹsàn-án. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá jọ, ó sì fún wọn ní agbára ohun àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo àti láti wo àrùn sàn. Ó sì rán wọn lọ ìwàásù ìjọba Ọlọ́run àti láti mú àwọn olókùn láradá. Ó sì wí fún wọn pé, ẹ má ṣe mú nǹkan lọ fún àjò yín, ọ̀pá tàbí àpò tàbí àkàrà tàbí owó, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì ṣe ní àwọ̀tẹ́lẹ̀ méjì. Ní ilékílé tí ẹ̀yin bá sì wọ̀, níbẹ̀ ni kí ẹ̀yin kí ó gbé, láti ibẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ti jáde. Iye àwọn tí kò bá sì gbà yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ìlú náà, ẹgbun ekuru ẹsẹ̀ yín fún ẹ̀rí sí wọn. Wọ́n sì jáde, wọ́n ń la ìletò lọ, wọ́n sì ń wàásù ìhìnrere, wọ́n sì mú ènìyàn lára dá níbi gbogbo. Herodu tetraki si gbọ nkan gbogbo tin se lati odo re wa o si damu nitori ti awon elomiran wi pe Yohanu ni o jinde kuro ninu oku awon elomiran si wi pe Elijah ni o farahan ati awon elomiran pe okan ninu awon woli atijo ni o

bi ju ni awasa agbe wa ni yi sugbon o wi fun won pe e fi onje fun won je won si wi fun pe awa ko ni ju isu akara marun lo pelu eja meji bi ko se pe awa lo ra onje fun gbogbo awon eniyan wonyi nitori awon okunrin to iwon egbe dogbon eniyan o si wi fun awon omeyin re pe ki won ki o mu won joko ni egbe egbe ni ara adota won si se be won si mu gbogbo won joko nigba na ni o mu isu akara marun ati eja meji na nigba ti o gbe oju soke o sure si o si bu o si fi fun awon omo eyin re ki won ki o gbe kale ni waju awon eniyan won si je gbogbo won si yo won sa agbon meji lajo ninu ajeku ti o ku fun won o si se nigba ti o ku onikan o n gbadura awon omo eyin re si wa lodo re o si bi won pe ta ni awon eniyan n fi mi pe won si dahun wi pe Johanu Baptisti sugbon elomiran ni Elija ni ati awon elomiran wi pe okan ninu awon woli atijo ni o jinde o si bi won pe sugbon ta ni eyin n fi emi pe Peteru si dahun wi pe Kristi ti Olorun o si kilo fun won o si pase fun won pe ki won ki o ma se so ohun naa fun enikan o si wi pe omo eniyan ko le sa imajiya ohun pupo a o si ko lati odo awon agbagba ati lati odo awon olori alufa ati lati odo awon akowe wa a o si pa ni ijo keta a o si ji idide o si wi fun gbogbo won pe bi enikan ba n fe lati ma to mi leyin ki o si ara re ki o si gbe agbelebu re ni ijo gbogbo ki o si ma to mi leyin nitori enikeni ti o ba fe gba emi re la yoo so nu ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá so ẹ̀mí rẹ̀ nù nítorí mi òun náà ni yóò sì gbà á là nítorí pé èrè kíni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì so ara rẹ̀ nù tàbí kí ó fi ara rẹ̀ ṣòfò nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti ọ̀rọ̀ mi ojú rẹ̀ ni ọmọ ènìyàn yóò sì tì nígbà tí ó bá dé inú ògo tirẹ̀ àti ti bàbá rẹ̀ àti ti àwọn áńgẹ́lì mi mọ́ ṣùgbọ́n èmi wí fún yín ní tòótọ́ ẹlòmíràn dúró níhìn yìí tí kì yóò rí ikú títí wọn fi rí ìjọba Ọlọ́run ó sì ṣe bí ìwọ̀n ijọ́ kẹjọ lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí ó mú Pétérù àti Jòhánù àti Jákọ́bù ó gun orí òkè lọ láti gbàdúrà bí ó sì ti ń gbàdúrà àwọ̀ ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ sì fún láú ó ń jòfòfò sì kíyèsí àwọn ọkùnrin méjì tí í ṣe Mósè òun Èlíjà wọ́n ń bá a sọ̀rọ̀ tí wọ́n fi ara hàn nínú ògo wọ́n sì ń sọ̀rọ̀ ikú rẹ̀ tí òun ó ṣe parí ní Jerúsálẹ́mù ṣùgbọ́n ojú Pétérù àti ti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wúwo fún orun nígbà tí wọ́n sì tají wọ́n rí ògo rẹ̀ àti ti àwọn ọkùnrin méjèèjì tí ó bá a dúró ó sì ṣe nígbà tí wọ́n lọ kúrò lọ́dọ̀ rẹ̀ Pétérù wí fún Jésù pé olùkọ́ni ó dára fún wa kí a máa gbé ìhín yìí yẹ kí àwa kí ó pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ìwọ àti ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà kò mọ èyí tí ó ń wí bí ó ti ń sọ báyìí ìkuku kan wá ó sì jìbò wọ́n ẹ̀rú sì bà wọ́n nígbà tí wọ́n ń wọ inú ìkuku lọ ohun kan sì ti inú ìkuku wá ó ní èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀ nígbà tí ohun náà sì dákẹ́ Jésù nìkan ṣoṣo ni a rí wọ́n sì pa á mọ́ wọn kò sì sọ ohunkóhun tí wọ́n rí fún ẹnikẹ́ni ní ìjọ wọn ni ó sì ṣe ní ìjọ kejì nígbà tí wọ́n sọ̀kalẹ̀ láti orí òkè wá ọ̀pọ̀ àwọn ènìyàn wá ìpàdé rẹ̀ sì kíyèsí ọkùnrin kan nínú ìjọ kígbe sókè wípé olùkọ́ni mo bẹ̀ ọ́ wo ọmọ mi nítorí ọmọ mi kan ṣoṣo náà ni sì kíyèsí ẹ̀mí èṣù a máa mú a sì máa kígbe lójijì a sì máa nà án tàntàn títí yóò fi yọ ìfófó ní ẹnu a máa pa á lára a tilẹ̀ fẹ́rẹ̀ má fi yí sílẹ̀ lọ mo sì gbé àwọn ọmọ ẹ̀yìn rẹ láti lé e jáde wọn kò sì lè ṣe é Jésù sì dáhùn wípé ìran aláìgbàgbọ́ àti àrekèrèkè èmi ó ti bá yín gbé pẹ́tó èmi ó sì ti ṣe sùúrù fún yín pẹ́tó fa ọmọ rẹ wá níhìn yìí bí ó sì ti ń bọ̀ ẹ̀mí èṣù náà gbé e ṣánlẹ̀ ó sì nà án tàntàn Jésù sì bá ẹ̀mí àìmọ́ náà wí ó sì mú ọmọ náà láradá ó sì fà á lé bàbá rẹ̀ lọ́wọ́ ẹnu sì ya gbogbo wọn sí iṣẹ́ ọláńlá Ọlọ́run ṣùgbọ́n nígbà tí ha sì ń ṣe gbogbo wọn sí ohun gbogbo tí Jésù ṣe ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí ọ̀rọ̀ wọ̀nyí kí ó rì sí yín ní etí nítorí a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé wọn ó sì ṣú wọn ní ojú bẹ́ẹ̀ ni wọn kò sì mọ̀ ọ́n ẹ̀rú sì ń bà wọ́n láti béèrè ìdí ọ̀rọ̀ náà ìyàn kan sì dìde láàrin wọn ní ti ẹni tí yóò ṣe olórí nínú wọn nígbà tí Jésù sì mọ èrò ọkàn wọn ó mú ọmọdé kan ó gbé ìjókòó lọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí nítorí orúkọ mi ó gbà mí àti ẹnikẹ́ni tí ó bá gbà mí ó gba ẹni tí ó rán mi nítorí ẹni tí ó bá kéré jù nínú gbogbo yín òun náà ni yóò pọ̀ Jóhánù sì dáhùn ó sì wí fún un pé olùkọ́ni àwa rí ẹnìkan ó ń fi orúkọ rẹ̀ lé àwọn ẹ̀mí èṣù jáde àwa sì dá a lẹ́kun nítorí tí kò bá wa tọ̀ ọ́ lẹ́yìn Jésù sì wí fún un pé má ṣe dá a lẹ́kun mọ́ nítorí ẹni tí kò bá lòdì sí wa ó wà fún wa ó sì ṣe nígbà tí ọjọ́ àti gbà sókè rẹ̀ pé ó gbé ojúlé gangan láti lọ sí Jerúsálẹ́mù ó sì rán àwọn oníṣẹ́ lọ sí iwájú rẹ̀ nígbà tí wọ́n sì lọ wọ́n wọ ìletò kan tí í ṣe ti ara Samaria lọ ìpèsè sílẹ̀ dé wọn kò sì gbà á nítorí tí ojú rẹ̀ dàbí ẹni pé ó ń lọ sí Jerúsálẹ́mù nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Jákọ́bù òun Jòhánù sì rí wọ́n ní olúwa ìwọ kò jẹ́ kí àwa kí ó pe iná láti ọ̀run wá kí a sun wọ́n lúúlú.

bí Elijah ti ṣe. Ṣùgbọ́n Jésù yí padà, ó sì bá wọn wí, ó ní, ẹ̀yin kò mọ irú ẹ̀mí tí ń bẹ nínú yín, nítorí ọmọ ènìyàn kò wá láti pa ẹ̀mí ènìyàn run, bí kò ṣe láti gbàálà, wọ́n sì lọ sí ìletò mìíràn. Ó sì ṣe bí wọ́n ti ń lọ ní ọ̀nà, ọkùnrin kan wí fún un pé, Olúwa, èmi ń fẹ́ láti máa tọ̀ ọ́ lẹ́yìn níbikíbi tí ìwọ bá ń lọ. Jésù sì wí fún un pé, àwọn kọ̀lọ̀kọ̀lọ́ ní ihò, àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́, ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé. Ó sì wí fún ẹlòmíràn pé, máa tọ̀ mí lẹ́yìn, ṣùgbọ́n ó wí fún un pé, Olúwa, jẹ́ kí èmi kí ó kọ́ lọ ìsìnkú bàbá mi ná. Jésù sì wí fún un pé, jẹ́ kí àwọn òkú kí ó máa sìnkú ara wọn, ṣùgbọ́n ìwọ lọ kí o sì máa wàásù ìjọba Ọlọ́run. Ẹlòmíràn sì wí fún un pé, Olúwa, èmi ń fẹ́ láti máa tọ̀ ọ́ lẹ́yìn, ṣùgbọ́n jẹ́ kí èmi kí ó padà lọ dágbére fún àwọn ará ilé mi. Jésù sì wí fún un pé, kò sí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun èlò ìtúlẹ̀ tí ó sì wo ẹ̀yìn tí ó yẹ fún ìjọba Ọlọ́run.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Irere ti Luku, ori ikewa, leyin kan wonyi, Oluwa si yan adorin omo eyin miran pelu, o si ran won ni meji meji lo saaju re si gbogbo ilu ati ibi ti o nti kara re yo gbede. O si wi fun won pe ikore po, sugbon awon alagbase ko to nkan. Nitori na, ebe Oluwa ikore ki o le ran awon alagbase sinu ikore re. E mu ona yin pon, sawo, emi ran yin lo bi odo agbontan saarin ikoko. E ma se mu asuwon, e ma se mu apo tabi bata, e ma si se ki enikeni ni ona. Ni ile kile ti eyin ba wo ki e ko wi pe alaafia fun ile yi, bi o mo alaafia ba si nbe nibe, alaafia yin yo bale, sugbon bi ko ba si yo tun pada sodo yin. Ni ile kan na ni ki eyin ki o si gbe, ki e ma je, ki e si ma mu ohunkohun ti won ba fi fun yin, nitori oya alagbase to si. E ma se si lati ile de ile, ati ni ilu kilu ti eyin ba wo ti won ba si gba yin. E je ohunkohun ti a ba gbe ka iwaju yin, e si mu awon alaisan ti nbe ninu re larada, ki e si wi fun won pe ijọba Olorun ku dede si yin. Sugbon ni ilu kilu ti eyin ba si wo ti won ko ba si gba yin, nigba ti eyin ba si jade si igboro ilu na, ki eyin ki o si wi pe ekuru iyekuru ilu yin ti o ku si wa lara a gbon sile fun yin. Sugbon e mo eyi pe ijọba Olorun ku dede si yin. Sugbon mo wi fun yin yo san fun Sodomu ni ijo na ju fun ilu na lo. Egbe ni fun iwo Korasini, egbe ni fun iwo Bethsaida, nitori ibasepe ati sese agbara ti a se ninu yin ni Tire ohun Sidoni. Won iba ti ronu pe wada lailai, won iba si joko ninu aso opo ati ninu eru. Sugbon yo san fun Tire ohun Sidoni nigba idajo ju fun eyin lo. Ati iwo Kapanaumu, a wa gbe ogade oke orun, a ori osile de epo oku. Eni ti o ba gbo ti yin o gbo ti emi, eni ti o ba si ko yin o ko mi, eni ti o ba si ko mi o ko eni ti o ran mi. Awon adorin na si fi ayo pada wi pe Oluwa, awon emi esu tile fori bale fun wa ni oruko re. O si wi fun won pe emi ri Satani subu bi monamona lati orun wa. Kiyesi, emi fun yin ni ase lati te ejo ati akeke mole, ati lori gbogbo agbara ota, ko si si onkan bi o ti wu ki o se ti yo pa yin lara. Sugbon ki e ma se yo si eyi pe awon emi n fori bale fun yin. Sugbon e kuku yo pe akowe oruko yin ni orun. Ni wakati kan na, Yesu yo ninu emi mimo, o si wi pe mo dupe lowo re Baba Oluwa orun aye, pe iwo pa nkan won yi mo kuro lodo awon ologun ati amoye, iwo si fi won han fun awon omo owo. Bee ni Baba, bee ni o sa aye ni oju re. Ohun gbogbo ni a fi fun mi lati odo baba mi wa. Ko si si eni ti o mo eni ti omo ise bi ko se baba, ati eni ti baba ise bi ko se omo, ati enikeni ti o ba si wu omo lati fi han fun. O si yi pada si awon omo eyin re ni apa kan, o ni ibukun ni fun oju tin ri ohun ti eyin ri. Nitori mo wi fun yin, oli ati oba pipo ni o nfe lati ri ohun ti eyin ri, won ko si ri won. Ati lati gbo ohun ti eyin n gbo, won ko si gbo won. Ti kiyesi amofin kan dide, o n dan wo, o ni oluko ni, kini emi o se ki emi ki o le jogun iya e ni pekun. O si bi pe kini a ko sinu iwe ofin bi iwo ti ka. O si dan wi pe ki iwo ki o fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo agbara re ati gbogbo inu re fe Oluwa Olorun re ati enikeji re bi ara re. O si wi fun pe iwo dahun rere, se eyi iwo si ye. Sugbon o n fe lati da ara re lare, o wi fun Jesu pe ta ni ha si ni enikeji mi. Jesu si dahun, o wi pe okunrin kan ti Jerusalemu sokale lo si Jericho, o si bo si owo awon olosa ti won gba ni aso, won se alogbe, won si fi sile lo ni aipa ni apatan. Ni alabapade alufa kan si n sokale lo lona na, nigba ti o si ri o koja lo ni hakeji. Bẹ́ẹ̀ náà sì ni ọmọ Lefi kan pẹ̀lú, nígbà tí ó dé ibẹ̀ tí ó sì ri ó kọjá lọ ní àkejì. Ṣùgbọ́n ará Samaria kan, bí ó ti ń rin àjò, ó dé ibi tí ó gbé wà, nígbà tí ó sì ri àánú ṣe é, ó sì tọ́ lọ, ó sì dì í lọ́gbẹ́, ó da òróró wọn ti wáìnì sí i, ó sì gbé ilé orí ẹranko tí òun ti ká lára rẹ̀, ó sì mú un wá sí ilé èrò, ó sì ń ṣe ìtọ́jú rẹ̀. Nígbà tí ó sì lọ ní ijọ́ kejì, ó fi owó idẹ méjì fún olórí ilé èrò, ó sì wí fún un pé máa tọ́jú rẹ̀, ohunkóhun tí ìwọ bá sì ná kún un, nígbà tí mo bá padà dé, èmi ò san án fún ọ. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé iṣẹ́ ẹnìkejì ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wí pé ẹni tí ó ṣàánú fún un ni. Jésù sì wí fún un pé lọ kí ìwọ kí o sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, ó wọ ìletò kan, obìnrin kan tí à ń pè ní Màtá sì gbà á sí ilé rẹ̀. Ó sì ní arábìnrin kan tí à ń pè ní Màríà tí ó sì jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n Màtá ń ṣe ìyọnu ohun púpọ̀, ó sì tọ̀ wá, ó ní, Olúwa, ìwọ kò kúkú ṣú sí ti arábìnrin mi fi mí sílẹ̀ láti máa nìkan ṣe àìsín mi, wí fún un kí ó ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n Jésù sì dáhùn, ó sì wí fún un pé, Màtá, Màtá, ìwọ ń ṣe àníyàn àti làálàá nítorí ohun púpọ̀, ṣùgbọ́n ohun kan ni a kò lè ṣe aláìní, Maria sì ti yan ipa rere náà tí a kò lè gbà lọ́wọ́ rẹ̀. Ìrere ti Lúkù orí ìkọkànlá. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé, Olúwa, kọ́ wa bí a ti gbàdúrà bí Jóhánù sì ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ máa wí pé bàbá wa ti ń bẹ lé ọ̀run, kí á bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tirẹ ni kí a ṣe, bíi ti ọ̀run, bẹ́ẹ̀ ni ilé ayé. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lé ojoojúmọ́, kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí àwa ti kara wa pẹ̀lú a máa dáríji olúkúlùkù ẹni tí ó jẹ wá ní gbèsè. Má sì fà wá sínú ìdẹ̀wò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ Bìlísì. Ó sì wí fún wọn pé, ta ni nínú yín tí yóò ní ọ̀rẹ́ kan, tí yóò sì tọ́ lọ láàrin ọ̀gànjọ́, tí yóò sì wí fún pé, ọ̀rẹ́, wín mi ní ìṣù àkàrà mẹ́ta, nítorí ọ̀rẹ́ mi kan ti àjùbọ̀ sọ́dọ̀ mi, èmi kò sì ní nǹkan tí èmi ó gbé kalẹ̀ níwájú rẹ̀. Tí òun ó sì gbé inú ilé dáhùn wí fún un pé, má yọ mí lẹ́nu, a ti ṣe ilẹ̀kùn ná, àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹni pẹ̀lú mi, èmi kò lè dìde fi fún ọ. Mo wí fún yín, bí òun kò tilẹ̀ fẹ́ dìde kí ó fi fún un, nítorí tí ṣe ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí àwí ìyanu rẹ̀, yóò dìde, yóò sì fún un pọ̀ tó bí ó ti ń fẹ́. Èmi sì wí fún yín, ẹ béèrè, a ó sì fi fún yín, ẹ wá kiri, ẹ̀yin ó sì rí, ẹ kànkùn, a ó sì ṣe sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè, ó rí gbà, ẹni tí ó sì ń wá kiri, ó rí, àti ẹni tí ó kànkùn ni a ó ṣe sílẹ̀ fún. Ta ní ṣe bàbá nínú yín tí ọmọ rẹ̀ yóò béèrè àkàrà lọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ fún ní òkúta, tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún ní ejò dípò ẹja, tàbí bí ó sì béèrè ẹyin tí ó jẹ́ fún ní àkeke. Ǹjẹ́ bí ẹ̀yin ti ṣe ènìyàn búburú bá mọ bí a ti fi ẹ̀bùn dídára fún àwọn ọmọ yín? Mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tí ó ń béèrè lọ́dọ̀ rẹ̀? Ó sì ń lé ẹ̀mí èṣù kan jáde tí ó sì ya di. Ó sì ṣe nígbà tí ẹ̀mí èṣù náà jáde, òdì sọ̀rọ̀, ẹnu sì ya ìjọ ènìyàn. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn wípé nípa bí Ṣébùbù olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, àwọn ẹlòmíràn sì ń dán wò, wọ́n ń fẹ́ àmì lọ́dọ̀ rẹ̀ láti ọ̀run wá. Ṣùgbọ́n òun mọ èrò inú wọn, ó wí fún wọn pé gbogbo ìjọba tí ó bá ya ara rẹ̀ ní ipa, aṣọ di ahoro, ilé tí ó sì ya ara rẹ̀ ní ipa, àwo. Bí Sátani sì yapa sí ara rẹ̀, ìjọba rẹ̀ yóò àṣẹ dúró. Nítorí ẹ̀yin wípé nípa bẹ Ṣébùbù ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Bí ó bá sì ṣe pé nípa bẹ Ṣébùbù ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde? Nítorí náà, àwọn ni yóò ṣe onídàájọ́ yín. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ìka Ọlọ́run ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, kò sí àní-àní, ìjọba Ọlọ́run dé bá yín. Nígbà tí ọkùnrin alágbára tí ó hámọ́ra bá ń ṣọ́ ààfin rẹ̀, ẹrù rẹ̀ á wà ní àlàáfíà. Ṣùgbọ́n nígbà tí ẹni tí ó ní agbára jù ú bá kọlù ú, tí ó sì ṣẹ́gun rẹ̀, a gba gbogbo ìhámọ́ra rẹ̀ tí ó gbẹ́kẹ̀lé lọ́wọ́ rẹ̀, a sì pín ìkógun rẹ̀. Ẹni tí kò bá wà pẹ̀lú mi, ó lòdì sí mi. Ẹni tí kò bá sì bá mi kópọ̀, ó ń fúnka. Nígbà tí ẹ̀mí àìmọ́ bá jáde kúrò lára ènìyàn, a máa rìn kiri ní ibi gbígbẹ, a máa wá ibi ìsinmi. Nígbà tí kò bá sì rí, a wí pé èmi ó padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá. Nígbà tí ó sì dé, ó bá a gba, a sì ṣe é ní ọ̀ṣọ́. Nígbà náà ni ó lọ, ó sì mú ẹ̀mí méje mìíràn tí ó burú ju ohun tìkára rẹ̀ lọ. Wọ́n wọlé, wọ́n sì jókòó níbẹ̀, ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. Ó sì ṣe bí ó ti ń sọ nǹkan wọ̀nyí, obìnrin kan na òun nínú ìjọ, ó sì wí fún un pé ìbùkún ni fún inú tí ó bí ọ àti ọmú tí ìwọ mu. Ṣùgbọ́n òun wí pé ní tòótọ́ kí a kúkú wí pé ìbùkún ni fún àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì pa á mọ́. Nígbà tí ìjọ ènìyàn sì ṣùjọ sí ọ̀dọ̀ rẹ̀, ó bẹ̀rẹ̀ sí wí pé ìran búburú ni èyí, wọ́n ń wá àmì, a kì yóò sì fi àmì kan fún un bí kò ṣe àmì Jóná wòlíì. Nítorí bí Jóná ti jẹ́ àmì fún àwọn ará Nínífè, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò ṣe àmì fún ìran yìí. Ọbabìnrin Gúúsù yóò dìde ní ọjọ́ ìdájọ́ pẹ̀lú àwọn ènìyàn ìran yìí, yóò sì dá wọn lẹ́bi, nítorí tí ó ti ìhà ìpẹ̀kun ayé wá láti gbọ́ ọgbọ́n Solomoni. Sì kíyèsí, ẹni tí ó pọ̀ ju Solomoni lọ ń bẹ níhìn yìí. Àwọn ará Nínífè yóò dìde ní ọjọ́ ìdájọ́ pẹ̀lú ìran yìí, wọn ó sì dá lẹ́bi, nítorí tí wọ́n ronúpìwàdà nípa ìwàásù Jóná. Sì kíyèsí, ẹni tí ó pọ̀ ju Jóná lọ ń bẹ níhìn yìí. Kò sí ẹnìkan nígbà tí ó bá tan fìtílà tán tí gbé e sí ìkọ̀kọ̀ tàbí sábẹ́ òṣùwọ̀n, bí kò ṣe sórí ọ̀pá fìtílà kí àwọn tí ń wọlé ba lè máa rí ìmọ́lẹ̀. Ojú ni ìmọ́lẹ̀ ara, bí ojú rẹ bá mọ́, gbogbo ara rẹ̀ á mọ́lẹ̀. Ṣùgbọ́n bí ojú rẹ bá burú, ara rẹ̀ pẹ̀lú a kún fún òkùnkùn. Nítorí náà, kíyèsí kí ìmọ́lẹ̀ ti ń bẹ nínú rẹ̀ kí ó má ṣe di òkùnkùn. Ǹjẹ́ bí gbogbo ara rẹ̀ bá kún fún ìmọ́lẹ̀ tí kò ní apá kan tí ó ṣókùnkùn, ara rẹ̀ gbogbo ni yóò kún fún ìmọ́lẹ̀ bí ìgbà tí fìtílà bá fi ìtànsán rẹ̀ fún ọ ní ìmọ́lẹ̀. Bí ó sì ti ń wí, Farisí kan bẹ̀ẹ́ kí ó bá òun jẹun, ó sì wọlé, ó jókòó láti jẹun. Nígbà tí Farisí náà sì rí, ẹnu yà á nítorí tí kò wẹ ọwọ́ kí ó tó jẹun. Olúwa sì wí fún un pé ẹ̀yin Farisí a máa fọ òde ago àti àwo pọ̀kọ́, ṣùgbọ́n inú yín kún fún ìrẹ́jẹ ìwà búburú. ẹ̀yin aláìmòye, ẹni tí ó ṣe èyí tí ń bẹ lóde, òun kó a ṣe èyí tí ń bẹ nínú pẹ̀lú, kí ẹ̀yin kí ó kúkú máa ṣe ìtọrẹ àánú nínú ohun tí ẹ̀yin ní, sì kíyèsí ohun gbogbo ni ó di mímọ́ fún yín. Ṣùgbọ́n ègbé ni fún yín, ẹ̀yin Farisí, nítorí tí ẹ̀yin a máa san ìdámẹ́wàá míǹtì àti ewé àti gbogbo ewébẹ̀, ṣùgbọ́n ẹ̀yin gbójú fo ìdájọ́ àti ìfẹ́ Ọlọ́run. Wọ́n yí ni ẹ̀yin ìbá ṣe, ẹ kì bá sì ti fi èkejì sílẹ̀ láìṣe. Ègbé ni fún yín, ẹ̀yin Farisí, nítorí tí ẹ̀yin fẹ́ ipò ọlá nínú sínágógù àti ìkíni ní ọjà. Ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti ẹ̀yin Farisí, àgàbàgebè, nítorí tí ẹ̀yin dàbí iṣà òkú tí kò hàn, àwọn ènìyàn tí ó sì ń rìn lórí wọn kò mọ̀. Nígbà náà ni ọ̀kan nínú àwọn amòfin dáhùn, ó sì wí fún un pé, olùkọ́ni, ní èyí tí ìwọ ń wí ni, ìwọ ń gan àwa pẹ̀lú. Ó sì wí pé, ègbé ni fún ẹ̀yin amòfin pẹ̀lú, nítorí tí ẹ̀yin di ẹrù tí ó wúwo láti rù lé ènìyàn lórí, bẹ́ẹ̀ ni ẹ̀yin tìkara yín kò jẹ́ fi ìka yín kankan ẹrù náà. Ègbé ni fún yín, nítorí tí ẹ̀yin kọ́lé ojú orí àwọn wòlíì, àwọn baba yín ni ó sì ti pa wọ́n. Ǹjẹ́ ẹ̀yin jẹ́ ẹlẹ́rìí, ẹ sì ní inú dídùn sí ìṣe àwọn baba yín, nítorí wọ́n pa wọ́n, ẹ̀yin sì kọ́lé ojú orí wọn. Nítorí èyí ni ọgbọ́n Ọlọ́run sì ṣe wípé èmi ó rán àwọn wòlíì àti àwọn apostélì sí wọn, nínú wọn ni wọn ó sì pa tí wọn ó sì ṣe inúnibíni sí, kí a lè béèrè ẹ̀jẹ̀ àwọn wòlíì gbogbo tí a ti ta sílẹ̀ láti ìgbà ìpilẹ̀ṣẹ̀ ayé wá lọ́dọ̀ ìran yìí, láti ẹ̀jẹ̀ Abeli wá títí ó sì fi dé ẹ̀jẹ̀ Sakaráyà tí ó ṣègbé láàrin pẹpẹ òun tẹ́ḿpìlì. Lóòótọ́ ni mo wí fún yín, a ó béèrè rẹ̀ lọ́dọ̀ ìran yìí. Ègbé ni fún yín, ẹ̀yin amòfin, nítorí tí ẹ̀yin gba ọmọ Ṣíkà ìmọ̀, ẹ̀yin ti kara yín kò wọlé, àwọn tí sì ń wọlé ni ẹ̀yin kọ̀ fún. Bí ó ti ń wí nǹkan wọ̀nyí fún wọn, àwọn akọ̀wé àti àwọn Farisí bẹ̀rẹ̀ sí bínú sí gidigidi, wọ́n sì ń yọ lẹ́nu láti wí nǹkan púpọ̀. Wọ́n ń ṣọ, wọ́n ń wọ ọ̀nà àti rí nǹkan gbámú ní ẹnu rẹ̀ kí wọn kí ó lè fi í sùn.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristi ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà, tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà, yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọ orin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣe èdìdí rẹ̀, nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn
4: ti enikeni ko le ka lati inu orilede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro ni waju ite ati ni waju odo agutan na awo won le aso funfun imo ope sin be le owo won won sin kigbe le ohun rara wipe igbala ni ti olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angeli si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin olorun wipe ami ebukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun obi mi pe tale awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon woyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite olorun ti won sin sin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni ohun gbe ki o gbe won mo be le orun ki yi o pa won tabi oruko oru nitori odo agutan tin be le arin ite na ni yi o ma se oluso agutan won ti yi o si ma se amona won si ibi orisun omi iye olorun yi o si nu omi je gbogbo nu kuro le oju won ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je ki nka itoka si ninu awon oro won yi ni we pe ede gbogbo ti ako si awon ese won yi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti a gbo iwasu ni ori re lana bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti a sodi mimo nipa ewenumo eje ti o wa ninu Jesu Kristi ati awon eko nipa iwosan nipa agbara Olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede Gesi o wa dabi eni wipe awon oniwasu tabi ajere okan tabi awon ti won ti ba ihirere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede Gesi o ni anfani lati je ere lori awon eko ihirere wonyi sugbon bi o ba je pe ede Yoruba ni o mo ti o gbo ede Gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun o ni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro Olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba Olorun ti won o si ma yo ninu olanla ogo ti odo agutan ti apa ti o si wa laaye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa ne yi ti a o le ye oro olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihin rere sugbon ti o dabi eni wipe yala ni waasu wa tabi ni orin kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mimo fun awon elegbe wa awon omo ati awon baba ati iya wa ti o je pe ede yoruba nikan ni won gbo ni Rome ori kini ni apostoli Paulu lo tin je ki o di mimo fun wa pe bi o se ti ohun ni on ka ara ohun si ajigbese lati je ki oro ihin rere igbala to je wipe ko se mani ni fun gbogbo eniyan lati je ki o di mimo fun awon ti o gbo ede ati awon alaigbede ori kini Rome ese kerinla mo di ajigbese awon heleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon to be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu ihin rere fun eyin ara Rome pelu nitori emi ko ti ju ihin rere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun Heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be lekan si ikeji lati waasu ihin rere e so be iketa ni ese kerindinlogun nitori emi ko ti ju ihin rere bi abapa meteta po o so wipe mo di ajigbese lati waasu ihin rere nitori emi ko ti ju ihin rere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede yoruba ti won ko si mo ju be lo lati waasu ihin rere fun wa fun won nitori wipe ibi ki bi ti onigbagbo ba wa eni ti a ti tun bi ki ti ju ihin rere Jesu Kristi nitori be gbogbo ohun ti o n gbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan ti a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wipe ohun kan wa ti o tayo esin ohun kan wa ti a n pe ni ihin rere Kristi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu Olorun titi lae okan ninu awon ipele igbagbo ipile ihin rere ni a fe mu enu kan ni owuro yi ese ti a fi bere ni itoka si ni orin Dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ihinrere ona igbagbo tooto lati jalankato tabi lati sogo wipe awa na mo ihinrere koda igbagbo o se ajoji siwa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi jesu papa bo ba de yo gba eri wa je wipe omo olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro olorun wi oni o je ki a fe ye oro olorun wo nipa ipile ihinrere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a nso nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi ati nko ile amo wipe bi ile kiko bi ko ba ni ipile iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipile won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko ko ni ipile ni ori oro olorun ninu ori dafidi ori ikerin le ni ogun ese keta ni dafidi oba ni o ti n bere lowo olorun wipe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun ko si fidi dafidi leti o je ki o mo daju daju wepe idahun si ibere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa nso fun wa ni ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese ikarun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o nso wipe tani yo le gbe ibi ago olorun gbati a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ ọlọ́run èyí ń sọ nípa ibùgbé ọlọ́run ọ̀gá ògo èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ orí ìkẹrìnlá láti ẹsẹ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín èyí ń sọ nípa òkè mímọ́ ọlọ́run níṣe àwọn àpọ́stélì orí keje mo fẹ́ràn létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta a sọ fún wa ní iṣẹ́ àwọn àpọ́stélì orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹ́jú mọ́ ọ̀run kò sọ wípé ó tẹ́jú mọ́ ilẹ̀ ó ń wo òkè ó ń wo ibi mímọ́ ọlọ́run ó ń wo òkè ọ̀gá ògo ó tẹ́jú mọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run ó sì wípé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run ẹsẹ ọgọ́ta ó sì kúnlẹ̀ ó kígbe lé ohùn rara pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn nígbà tí ó sì wí èyí ó sùn ní ẹsẹ̀ ọgọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta ó sì ń ké pe olúwa wípé Jésù olúwa gba ẹ̀mí mi òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba ó ń sọ nípa ibi mímọ́ ọlọ́run ó ń sọ nípa ọ̀run rere níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n ń fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé ó sì wá ń bèrè wípé ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa tí wọ́n sì ń wípé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́ nítorí pé wọ́n ti sàmì nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa tàbí nítorí pé àwọn náà máa ń ka bíbélì nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde wọ́n á sì lọ sí ilé ìsìn tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé láti ìgbà tí a ti bí wọn wọ́n sàmì wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá aṣọ àdúrà wọn ó funfun kò sì lè rí bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí wọn ò kẹ̀rẹ̀ bó sì jẹ́ pé àti mọ́ sáàmù orin Dáfídì ti amaka bi oso nle ni bi aje nle ni tabi bi abanpa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angbawe ko se eyin won won mo dara dara nitori be bi o ba nso wipe ta lo ma lo sorun rere o ma nsogo wipe nibi ti won se igbagbo de bi enikeni ba de orun rere awon lati wa nbe sugbon olorun je ki a mo wipe awon ti o lo sorun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wipe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wipe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wipe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wipe awon wonyi pelu won ko gbe okan won soke si asan ko si fi mo nibe nikan o so wipe awon ti ko si bura etan o wa je ki o di mimo fun wa wipe bi a ba nsare lati ni ibukun bi a ba ngbadura lati ni ibukun bi a ba nbere lowo olorun lati ni ibukun o so wipe ke a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese kerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lọwọ Ọlọrun ìgbàlà rẹ ṣùgbọ́n kini a ń pè ní ọwọ mimọ ṣe kí a gbé omi síta bí Pilatu gbà tí a fẹ́ ṣe ìpànìyàn ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ kí a gbé omi síta kí a sọ wípé ẹ̀yin ènìyàn mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́ tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọwọ́ wa kí a fi fọwọ́ wa ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá o ṣé kí a gbé omi síta kí a fọ ẹnu kí a fọ ẹsẹ̀ kí a fọ ojú kí a fọ ọwọ́ ṣé èyí ni Ọlọ́run ṣe bi apejuwe ti o nso wipe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu Ọlọrun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojojumo titi ojo aye wa ṣé o ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá ṣé o sọ fún wa wípé bí a bá rántí Námánì bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa kí a jẹ́ kí àwọn wòólì kí wọn wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́ rárá kí sì ni a ń pè ní àyà funfun gbogbo nǹkan wọ̀nyí ni bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké tí ó fìdí pé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè wọn kì í ṣe ọ̀nà náà bí wọn bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa ní orin Dáfídì orí kẹẹ̀dógún ni ese ikini ni atun ti bere ibere ti o farajo eyi ti a ti bere ni ori ikerin le ni ogun kisi ni ibere ti o kan oni samu ni okan ti o fi je wipe bi o ti le je oba olowo ti o si je gbajumo sugbon sibe sibe ti o nfe lati ri idahun si ibere ti o nbere ibere na ni o tun so fun wa ni ori ke dogun ti samu ese ikini oluwa tani yo ma se atipo ninu ago re tani yo ma gbe inu oke mimo re idahun ni we pe eni ti o ni owo mimo ati aya funfun sugbon kini alaye ati itumo owo mimo ati aya funfun alaye ni we pe ese ikeji eni ti o rin dede ti sise ododo ti o si so otito inu re eyi nje ki o di mo fun wa wi pe oju ki a fi omi fo owo oju ki a we ni eti odo oju ki a wo aso ti o funfun oju ki a lo si ile isin o si ju wi pe ki a gbadura o so fun wa wi pe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati a wa papa bi aye o tile ti wa si opin ti a fi aye sile bi o ba je wi pe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si we pe eni ti o rin dede eni ti o nsise ododo ti o si so otito inu re eni ti ko fi ahon re soro eni leyin ti ko si se ibi si eni keji re ti ko se gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si bi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko se gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon ki n to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fẹ ki o wo awọn ẹsẹ kan ninu bibeli nipa awọn ti bibeli sọ pato wipe won ko ni ọwọ mimo won ko ni aya funfun ki o ma ba di wipe ẹnikẹni n tan ara rẹ jẹ wipe oun ni nigba ti ko ni iwe owe ori kẹfà ẹsẹ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún ìwé òwe orí kẹfà ẹsẹ ìkẹrìndínlógún títí dé ìkọkàndínlógún èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́ kò ní àyà funfun mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé
5: onitan oje
4: bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma ntan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun olorun ti o nfe ki awon ileri olorun ki o di sise si o lara fun rere bi olorun ba fi han wi pe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si jewo ese re ti o ko awon ese won isile o daju wi pe bi o ba jewo ti o si ko ese re anu olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o npese orun rere sile fun o pelu ese kerindinlogun ohun mefa le oluwa korira ni toto meje le o se irira fun okan re oju egberaga ete eke ati owo tinta eje alaise sile aya tin kumo buburu ese ti o yara ni resisa si waika eleri eke tin so eke jade ati eni tin da eja sile laarin awon arakunrin awon wonyi ni olorun so wipe o se irira le oju ohun o si se alaye lese lese nipa awon kan wonyi ti o je ki owo ki o je aimo ati ki okan ki o di dibaje o so wipe oju igberaga eyi ko so nipa oju re nikan soso o so nipa iwa igberaga irin igberaga eyi je owo aimo bi o ba fe mo awon iwa ti o ma ntumo si igberaga o le wo Isaiah ori keta lati ese ikerin din ni ogun pelu pelu oluwa wi pe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga ati oju ife kufe awon nkan won yi ni o ntumo se wi pe ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wi pe won rin pelu orun giga ati oju ife kufe oju agbere ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin si oni oluwa yo si fi ihoho won han le ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati osho imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o nso wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o nsoro nipa awon obinrin o si nso nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese keta dilogun oju igberaga ete eke eke ni anpe ni ero ete eke ni anpe ni ejeri si ohun ti oju e oto eke ni anpe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo ohun ko nipa se re ati owo tin ta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon won yi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o se se ki o je oko obinrin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o se se ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri funra ara re ni o ni owo ninu tita eje alaise sile o si se se ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obinrin ti o n sise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wipe ere ese pelu obinrin wipe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile ṣùgbọ́n ní

0: kò mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún jà fún obìnrin kẹrin pẹ̀lú ogun tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó. Ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipa ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn. Lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní orí ìkọkànléní ogún. Àwọn ọba kìíní orí ìkọkànléní ogún láti ẹsẹ kìíní. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi. Ahabu sì bá Naboti sọ wípé, fún mi ní ọgbà àjàrà rẹ̀ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀ nítorí tí ó súnmọ́ ilé mi. Èmi ò sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀. Bí ó bá dára ní ojú rẹ, èmi ò sì fi iye owó rẹ̀ fún ọ. Naboti sì wí pé, sì wí fún Ahabu pé, Olúwa má jẹ́ kí èmi kí ó fi ogún àwọn bàbá mi fún ọ. Ahabu sì wá sí ilé rẹ̀, ó wúgbọ, inú rẹ̀ sì bàjẹ́ nítorí ọ̀rọ̀ tí Naboti ara Jezreeli sọ fún un. Nítorí tí òun ti wí pé, èmi kì ó fún ọ ní ogún àwọn bàbá mi, òun sì dùbúlẹ̀ lórí àkété rẹ̀, ó sì yí ojú rẹ̀ padà, kò sì fẹ́ jẹun. Jezebeli, ìkan nínú wọn nìyẹn o. Jezebeli, ìran àwọn apànìyàn. Aya rẹ̀ sì tọ́ wá, ó sì wí fún un pé, eṣe tí inú rẹ̀ fi bàjẹ́ tí ìwọ kò sì jẹun. Ó sì wí fún un pé, nítorí mo bá Naboti ara Jezreeli sọ, mo sì wí fún un pé, fún mi ní ọgbà àjàrà rẹ fún owó, tàbí bí ó bá wù ọ́, èmi ó fún ọ ní ọgbà àjàrà mìíràn ní ipò rẹ̀. Ó sì dáhùn wípé, èmi kì ó fún ọ ní ọgbà àjàrà mi. Jezebeli, aya rẹ̀ sì wí fún ọ pé, ìwọ kò há jọba lórí Israẹli nísinsìnyí, dìde jẹun, kí o sì jẹ́ kí inú rẹ kí ó dùn. Èmi ó fún ọ ní ọgbà àjàrà Naboti ara Jezreeli. Bẹ́ẹ̀ni, ó kọ̀wé lórí orúkọ Ahabu, ó sì fi èdìdí rẹ̀ dí, ó sì fi ìwé náà ṣọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá tí ń bẹ ní ìlú rẹ̀, tí ó sì ń bá Naboti gbé. Ó sì kọ sínú ìwé náà pé, ẹ kéde ààwẹ̀, kí ẹ sì fi Naboti sí ipò ọlá láàrin àwọn ènìyàn. Èyí ni Yorùbá máa ń pè ní ọgbọ́n ẹ̀wẹ́, ọgbọ́n ìpànìyàn, ọgbọ́n kí a jẹni lẹ́sẹ̀, ọgbọ́n kí a gba ohun tí ó jẹ́ ti ẹlòmíràn, kí a sì ṣe bí ẹni wípé alára mímọ́ ni wá, kí a pànìyàn láì gbé àdá fúnra wa, láì gbé ìbọn fúnra wa, kí a pa ènìyàn láì ti ẹ̀rí lójúkojú fúnra ara wa. Ó ń sọ fún wa nísinsìnyí wípé, Jezebeli dá ọgbọ́n yìí, ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹwàá, kí ẹ sì fi ènìyàn méjì ẹni búburú. Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn apànìyàn, àwọn ẹlẹ́rí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀, ó mọ̀ wọ́n pé wọ́n wà. Ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé ìwọ bu Ọlọ́run àti ọba. Ẹ mú jáde, kẹsì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí Jezebeli gbọ́ pé aso Naboti lé òkúta, ó sì kú, Jezebeli sọ fún Ahabu pé dèdè kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún ọ fún owó, nítorí Naboti kò sí láàyè ṣùgbọ́n ó kú. Ó sì ṣe, nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọkalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elijah ara Tishbi wá pé wípé dìde sọkalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀ nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeéṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀, ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún, tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tirẹ̀, pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tirẹ̀, bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa. Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn adé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elijah wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Israẹli tí ó wà ní Samaria. Wò ó, ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí, ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ ó sì wí fún un pé báyìí lè Olúwa wí pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò láẹ̀jẹ̀ rẹ àní tirẹ̀. Ahabu si wí fún Elijah pé ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn pé èmi rí ọ, nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ojú ìgbéraga ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò ohun búburú ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ́ ilé onílé àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún tí wọ́n á sì dá ìjà sílẹ̀ tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé mo ń rí ìjáde ìyàwó rẹ ó dàbẹ́ ni pé gbogbo owó èkó tẹ ní aṣọ lẹ fẹ́ fi rà tán ìyàwó àpà tó gbé sílé oúnjẹ aṣọ nìkan ló mọ̀ rà ó sì sọ fún ìyàwó yìí wípé ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn kò sì bójú tó dáadáa gbà tí olùdámọ̀ràn yìí olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí ó bá ti sọ bẹ́ẹ̀ ó di kí ojú ọkọ kí ó wà lókè nílé kó má gbọ́ ti ìyàwó mọ́ kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn olùdá ìjà sílẹ̀ ti bá sọ̀rọ̀ tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́ inú Ọlọ́run kò sì dùn sí wọn nínú Isaiah ìwé wòlíì Isaiah orí ìkíní a ń kà á láti ẹsẹ̀ ìkẹwàá gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀yin olórí Sodomu fi etí sí òfin Ọlọ́run wa ẹ̀yin ènìyàn Gomorra àwọn ọmọ Israeli ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sodomu àti Gomorra nítorí ìwà ìkà ìwà èérí ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi èyí ni a ń pè ní iṣẹ́ ìsìn lásán ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ọ̀pọ̀lọpọ̀ ìsìn Ọlọ́run wípé kí ni ó já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn tàbí sí ti òbúkọ nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi ta ló bèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi ó yẹ kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́ tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́ tí a ń pè ní tẹ́ḿpìlì tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o so wipe ele jade wipe tani o pe o wa o gbo wipe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o ngbe bibeli iwe olorun toni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wipe jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wipe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi nidi re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o nsare bo bo lo nlo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na ntele won lo pelu ogun dudu lapo e eto fi senu eto fi sidi eto fi sorun eto fi sapo won na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihi ele jade bọlọrun o ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iruyin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to feran omode to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu fusu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to we lori bata e gbese iru e gbese boba e gbese wa nsin olorun pelu gbese lorun aso keresimesi a nse ijade Jesu Kristi ta bi Jesu onirele a nse ijade iranti bibi eni to ni irele a nse iranti onirele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si n so wipe a je onigbagbo onigba to wa lati fi ara han niwaju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eita agba lowo eni eleni loju titi eita ri he to e ka da pada fo ni nkan olowo nso kun iwo nyo ninu ile isin owo mulara owo ole o fe se itore anu won enikan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to nfi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa aferan olorun awa asan da mewa adawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa onita ni o bere yi lowo yin o ni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ronu won torari ja si ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wan so ni ese ke dogun wi pe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wi pe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wi pe nigbati awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigbati eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun ogbo labadi Saul keji lani tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun ogbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan bi to tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni
1: ti Saamu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi Saulu sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokandin ni ogota Isaiah ori kokandin ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibijade ko si eni tin wa eto be ni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹẹni wọn kì yóò fi iṣẹ bo wọn bo ara wọn ó sọ wípé kò sí bí ẹlẹṣẹ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ bó ní mọ́tò mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ wà ó ní iṣẹ wọn ní iṣẹ ìkà ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀mí ọlọ́run ń tẹnu mọ́ ọ fún wa èrò wọn sì èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀ kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa làáfíà ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ ó ní padà láti wá ọlọ́run nígbà tí ó lè rí i láti ké pè é nígbà tí ó wà nítòsí bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ àánú wà nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí ṣùgbọ́n bí o bá ṣe ti agaba gebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe Luke ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ekeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wipe oni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o n se awawi o n bo ese re mole o ni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisooto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo n san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni ilalari ju ekeji lo ekeji yi ni farisi mo toto mo ti josin tan ile isin la bimi si baba mi alufani awa la mu ihin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma n we eri gbogbo nu kuro ni igbese aye wa bi o ko ba ni idaniloju wipe eje Jesu Kristi ti we o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikejidinlogbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́, o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti orí ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa, nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú, wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ́ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ́ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí 1 ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀numọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a sowo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyi pada ti o de ba wa ni won so fun ani orin dafidi ori kedogun bi iru iyi pada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere
2: iwa su itesi waju ninu
3: pastor eje ki a dede duro loni bi a ti gbo eri ti awon elomiran je wo pe olorun da won need o gba okan won la o pese fun won o mu won larada awa paapa bi a ti wa loni o ye ki a gbagbo wo pe ni agbara olorun ko si ohun to soro lati se eje ki a gbohun wa soke lati gbadura lati so fun olorun ebe yowu ki a ni ki a so fun olorun ki o le gbo ti wa ki o le da wa ni ide ki o se le saanu fun wa

Ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti n be le orun. A dupe fun awon eri ti a ti gbo. A dupe wipe agbara yin ki ba ti. Wipe bi a ba sadi yin abo, iwosan, ore ofe, igbala n be lodo yin. A n bebe wipe bi a se wa ni asale yi. Gbogbo oniruru ebe ti a mo wa. Wipe elda awon ni oruko Jesu. A n be yin wipe awon ti ile nle ti ona na. Wipe agbara atoke wa yo wa si igbesi aye won yo si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu. Ibi ti ese wa emu igbala wa. Ibi ti o dabi eni wipe ruke rudo wa a nbe yin wipe alaafia yo joba ni oruko Jesu. A nbe be wipe ibi ti aini wa wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu. Gbogbo bi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won e fowole e sanu fun won bi a si ti won si iwaju yin lati gboro yin nisisiyi e je ki imole atoran wa ki o han si ona yi ni oruko Jesu. E mu ki oro yin ki o ye wa ki a ba le je alabukun fun adupe opo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila lati ese kejila si ese ketala. Exodus ori kejila lati ese kejila nitori ti emi o la ile Egypt ja le oruna emi o se ko lu gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt le mi o se idajo emili Oluwa eje na ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja iyonu na ki yo wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt bi o ba ranti ni ose ti o koja a soro lori eje Kristi eje iyebiye loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni wepe nigbati mo ba ri eje na bi o ba se afiyesi dara dara ni ese iketala ni o nso fun a wipe nigbati emi ba ri eje na emi o re yin koja emi o re yin koja nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se npe ajo na ni ajo ire koja Oluwa. Ilana pataki ti a se fe yewo loni ti a npe ni ajo ire koja Oluwa o je ohun ti o se iyebiye o je ohun ti o ni anfani tabi ibukun popo sugbon ilana ti a nso nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re bi o ti le je wi pe won tesiwaju lati ma pa mo le ododun sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won nitori wi pe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won dara dara bi won ti le tesiwaju lati ma pa mo sibe sibe awon ibukun wonyi won fo won koja eje ke awo ninu oro Olorun ke awo pe li ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won sugbon anfani re ko je ti won ninu Deuteronomy ori 16 lati ese ikini Deuteronomy ori 16 lati ese ikini iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo ire koja mo si Oluwa Olorun re nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypt jade le oru eyi ni ase ti a pa fun won sugbon ohun ti o je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo li o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon omo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mósè sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ ìsírẹ́lì láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ íjíptì nínú ìpọ́njú nínú wàyà ẹ̀yà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ íjíptì nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ íjíptì jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ íjíptì ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ íjíptì ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ íjíptì ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ íjíptì ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ íjíptì pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ìsírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn.

ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Egypt kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá, bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí. Nítorí pé láìmọ̀ Jésù ò ní ìyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹde wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn. Àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé, ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun, ìgbésí ayé tòótọ́, ìgbésí ayé rere, ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Israẹli. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin, bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ, kí òun àti aládùúgbò rẹ̀ kí ó súnmọ́ etí ilé rẹ̀, kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀, ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù, ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin yóò mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ẹ̀yin yóò fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ Israẹli ni yóò sì pa á lé àṣálẹ́. Wọ́n ó mú nínú ẹ̀jẹ̀ náà. Wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn ni. Nínú èyí tí wọn ó jẹ́, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà àti àkàrà èwo. Ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ. Èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Israẹli tí a ń pè ní àjọ ìrékọjá. Ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Egypt. Kí ìdájọ́ yìí kí ó lè ré wọn kọjá, kí àwọn ìpọ́njú ńlá wọ̀nyìí kí ó lè ré àwọn ọmọ Israẹli kọjá, òun ni a sọ fún ọ wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde. Ọ̀dọ́ àgùntàn yìí ní láti jẹ́ aláìléèrí. Ó ní láti jẹ́ èyí tí ó mọ́. Ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. A sì sọ fún ọ wípé wọn ó pa ọ̀dọ́ àgùntàn náà, pé bí a bá ti pa á, a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò. Lẹ́yìn ìgbà náà lẹ ó fi ewé hísòpù, a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà, a ó sì fi wọ́n àtẹrígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn. Ní ìwọ̀n yìí ni bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, èyí yóò jẹ́ kí ó mú ọ̀dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá, wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ 21 títí dé 23. Ó ní nígbà náà ni Mose pe gbogbo àwọn àgbà Israẹli, ó sì wí fún wọn pé ẹ jáde lọ yín mú ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpù, ẹ ó tẹ́ bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Egypt. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: In rere ti luku ori ikejila o si se nigbati ainiye ijo eniyan pejopo to be ti won ti ara won mole o ti ti ko wi fun awon omo eyin re pe e ma sora yin nitori iwukara awon farisi ti se agabagebe ko si ohun ti abo ti a ki yo si fi han tabi ti o pamo ti a ki yo mo nitori na ohunkohun ti eyin so ni okunkun ni gbangba ni a o gbe gbo ati ohun ti eyin ba so si eti ni ikoko lori orule ni a o gbe kede re emi si wi fun yin eyin ore mi e ma se beru awon ti pa ara eniyan ku leyin eyi ni ti won ko si ni eyi ti won le se mo sugbon emi o si so eni ti eyin o beru fun yin e beru eni ti o ni agbara leyin ti o ba pani tan lati wo ni lo si orun apadi looto ni mo wi fun yin oni ki e beru ologo se marun ki an ta ni owo ide wewe meji a ko si gbagbe okan ninu won ni waju olorun sugbon gbogbo irun ori yin ni a ka pe sansan nitori na ki e ma se beru eyin ni iye lori ju ologo se pipo lo mo si wi fun yin pelu enikeni ti o ba jewo mi ni waju eniyan omo eniyan yo si jewo re ni waju awon angeli olorun sugbon eni ti o ba se mi ni waju eniyan a o se ni waju awon angeli olorun ati enikeni ti o ba soro di si omo eniyan a o dari re ji sugbon enikeni ti o ba soro di si emi mimo a ki yo dari re ji nigba ti won ba si mu yin wa si sinagogu ati si waju awon olori ati awon alase e ma se saniyan pe bawo tabi ohun kini eyin o da tabi kini eyin o wi nitori emi mimo yo ko yin ni wakati kan na ni ohun ti o ye ki e wi ọkan ninu awujọ si wi fun pe olukọ ni so fun arakunrin mi ki o pin mi ni ogun o si wi fun pe ọkunrin yi ta ni o fi mi je onidajọ tabi olupin ogun wa fun yin o si wi fun won pe ki e sara ki e si ma ṣọra nitori oju kokoro nitori igbesi aye eniyan ki duro nipa ọpọ ohun ti o ni o si pa owe kan fun won wi pe ile ọkunrin kan ọlọrọ so eso ọpọlọpọ o si ro ninu ara rẹ wi pe emi o ti ṣe nitori ti emi ko ni ibi ti emi o gbe ko eso omi jọ si o si wi pe eyi le emi o ṣe emi o wo aka mi palẹ emi o si kọ eyi ti o tobi nibẹ ni emi o gbe to gbogbo eso ati ọrọ mi jọ si emi o si wi fun ọkan mi pe ọkan iwọle ọrọ pupọ ti a to jọ fun ọpọ ọdun simi maa jẹ maa mu maa yọ ṣugbọn ọlọrun wi fun pe iwo aṣiwere ni oru yi la o beere emi rẹ lọwọ rẹ njẹ tita ni nkan wọn ni yio aṣe ti iwọ ti pese silẹ bẹẹni ẹni ti o to iṣura jọ fun ara rẹ ti ko si ni ọrọ lọdọ ọlọrun o si wi fun awon omo eyin re pe nitori na mo wi fun yin pe e ma se saniyan nitori emi yin pe kini eyin o je tabi nitori ara yin pe kini eyin o fi bora emi saju ounje lo ara si ju aso lo e kiyesi awon ewo won ki fun rugbin beeni won ki kore won ko ni aka beeni won ko ni aba olorun sa n bo won melo melo ni eyin san ju eye lo ta ni ninu yin nipa aniyan sise ti o le fi igbonwo kankan ojo aye re nje be eyin ko le se eyi ti o kere julo èṣe tí ẹ̀yin fi ń ṣàníyàn nítorí ìyókù ẹ kíyèsí àwọn líle bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ wọn kì í ràn wú ṣùgbọ́n kí èmi wí fún yín a kò ṣe solomoni pàápàá ní ọ̀ṣọ́ ní gbogbo ògo rẹ̀ tó ọ̀kan nínú wọ̀nyí ǹjẹ́ bí ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ tó bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí kí a sì gbá sínú iná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín ní aṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré ẹ má sì ṣe béèrè ohun tí ẹ̀yin ó jẹ tàbí ohun tí ẹ̀yin ó mu kí ẹ̀yin kí ó má sì ṣiyèméjì nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè ayé ń wá kiri bàbá yín sì mọ̀ pé ẹ̀yin ń fẹ́ nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ máa wá ìjọba ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ni a sì fi kún yín má bẹ̀rù àgbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín ẹ ta ohun tí ẹ̀yin ní kí ẹ̀yin kí ó sì tọrẹ àánú kí ẹ̀yin kí ó sì pèsè àpò fún ara yín tí kì í gbó ìṣúralé ọ̀run tí kì í tán níbi tí olè kò lè súnmọ́ àti ibi tí kòkòrò kì í bàá jẹ́ nítorí níbi tí ìṣúra yín gbé wà níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú ẹ di àmùrè yín kí fìtílà yín kí ó sì máa jò kí ẹ̀yin tìkara yín kí ó dàbí ẹni tí ń retí olúwa wọn nígbà tí òun ó padà ti ibi ìyàwó dé pé nígbà tí ó bá dé tí ó sì kànkùn kí wọn kí ó lè ṣí sílẹ̀ fún un lọ́gán ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọn ni nígbà tí olúwa náà bá dé tí yóò bá kí wọn kí ó máa ṣọ́nà lóòótọ́ ni mo wí fún yín yóò di ara rẹ̀ ní àmùrè yóò sì mú wọn jókòó láti jẹun yóò sì jáde wá láti ṣe ìránṣẹ́ fún wọn bí ó bá sì dé nígbà ìṣọ́ kejì tàbí tí ó sì dé nígbà ìṣọ́ kẹta tí ó sì bá wọn bẹ́ẹ̀ ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọn ni ṣùgbọ́n ẹ mọ èyí pé baálé ilé ìbámọ wákàtí tí olè yóò wá ohun ìbá máa ṣọ́nà kì bá ti jẹ́ kí a lu ilé òun já nítorí náà kí ẹ̀yin kí ó múra pẹ̀lú nítorí ọmọ ènìyàn ń bọ̀ ní wákàtí tí ẹ̀yin kò dábàá pétérù sì wí pé olúwa ìwọ pa òwe yìí fún wa tàbí fún gbogbo ènìyàn olúwa sì dáhùn wí pé ta ni olóòótọ́ àti ọlọ́gbọ́n ìríjú náà tí olúwa rẹ̀ fi jẹ olórí agbo ilé rẹ̀ láti máa fi ìwọ̀n oúnjẹ wọn fún ọ ní àkókò ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nígbà tí olúwa rẹ̀ bá dé tí yóò bá kí ó máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ni mo wí fún yín, yóò sì fi jẹ olórí ohun gbogbo tí ó ní. Ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ náà bá wí ní ọkàn rẹ̀ pé Olúwa mi yẹ ìgbà àti bọ̀ rẹ̀, tí ó sì bẹ̀rẹ̀ sí lu àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, tí ó sì bẹ̀rẹ̀ sí jẹ àti sí mu àmupara, Olúwa ọmọ ọ̀dọ̀ náà yóò dé ní ọjọ́ tí kò retí rẹ̀ àti ní wákàtí tí kò dábàá, yóò sì jẹ́ níyà gidigidi, yóò sì yan ipò rẹ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ àti ọmọ ọ̀dọ̀ náà tí ó mọ ìfẹ́ Olúwa rẹ̀ tí kò sì múra sílẹ̀ tí kò sì ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, òun ni a ó nà púpọ̀, ṣùgbọ́n èyí tí kò mọ̀ tí ó ṣe ohun tí ó yẹ sí lílù, òun ni a ó lù níwọ̀n. Nítorí ẹnikẹ́ni tí a fún ní púpọ̀, lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè púpọ̀, lọ́dọ̀ ẹni tí a bá gbé fi púpọ̀ sí, lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè sí. Iná ni èmi wá láti fọ́n sí ayé, kí ni èmi sì ń fẹ́ bí a bá ti dá aná, ṣùgbọ́n èmi ní baptisimu kan tí a ó fi baptisi mi, ara ti ń ni mí tó títí yóò fi parí. Ẹ̀yin ṣe bí àlàáfíà ni èmi wá fi sí ayé, mo wí fún yín bẹ́ẹ̀ kọ́, kí a ṣàkùkú pé ìyapa, nítorí láti ìsinsìnyí lọ, ènìyàn márùn-ún yóò wà ní ilé kan náà tí a ó yà ní ipa, mẹ́ta sí méjì àti méjì sí mẹ́ta, a ó yà baba ní ipa sí ọmọ rẹ̀ ọkùnrin, àti ọmọkùnrin sí baba, ìyá sí ọmọbìnrin rẹ̀, àti ọmọbìnrin sí ìyá rẹ̀, ìyá kọ sí ìyàwó rẹ̀, àti ìyàwó sí ìyàkọ rẹ̀. Ó sì wí fún ìjọ ènìyàn pẹ̀lú pé nígbà tí ẹ̀yin bá rí àwọ̀ sánmọ̀ tí ó ṣú ní àìwọ̀ ọ̀run, ọ̀gán ẹ̀yin a ní ọ̀wàrà òjò ń bọ̀, a sì rí bẹ́ẹ̀. Nígbà tí afẹ́fẹ́ gúúsù bá ń fẹ́, ẹ̀yin a ní ooru yóò mú, a sì ṣe. Ẹ̀yin àgàbàgebè, ẹ̀yin lè mòye ojú ọ̀run àti ti ayé, ẹ a ti ṣe tí ẹ̀yin kò lè mọ àkókò yìí, ẹ a sì ti ṣe tí ẹ̀yin ti kara yín kò fi ro ohun tí ó tọ́. Nígbà tí ìwọ bá ń bá ọ̀tá rẹ lọ sọ́dọ̀ olórí, múra lé ọ̀nà kí a lè gbà ọ́ lọ́wọ́ rẹ̀, kí ó má ṣe fi ọ́ lé onídàájọ́ lọ́wọ́, kí onídàájọ́ má ṣe fi ọ́ lé ẹ̀ṣọ́ lọ́wọ́, òun a sì tì ọ́ sínú túbú, kí èmi kí ó wí fún ọ, ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ ó fi sọ ọ́ kan tí ó bá kù. Ìrere ti Lúùkù orí ìkẹtàlá. Àwọn kan sì wà ní àkókò náà tí ó sọ ti àwọn ará Galili fún ẹ̀jẹ̀ ẹni tí Pilatu dàpọ̀ mọ́ ẹbọ wọn. Yesu sì dáhùn, ó wí fún wọn pé, ẹ̀yin ṣe bí àwọn ará Galili wọ̀nyí ṣe ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn ará Galili lọ, nítorí tí wọ́n jẹ irú ìyàbá wọn ni. Mo wí fún yín, bẹ́ẹ̀ kọ́, bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà, gbogbo yín ni yóò ṣègbè bẹ́ẹ̀ gẹ́gẹ́, tàbí àwọn 18 ti ilé ìṣọ́ ní Siluamu wólù tí ó sì pa wọ́n, ẹ̀yin ṣe bí wọ́n ṣe ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn ènìyàn tí ń bẹ ní Jerusalemu lọ. Mo wí fún yín, bẹ́ẹ̀ kọ́, bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà, gbogbo yín ni yóò ṣègbè bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó sì pa òwe yìí fún wọn pé ọkùnrin kan ní igi ọ̀pọ̀tọ́ kan tí a gbìn sí ọgbà àjàrà rẹ̀, ó sì dé, ó ń wá èso lórí rẹ̀, kò sì rí nǹkan. Ó sì wí fún olùṣọ́gbà rẹ̀ pé, ṣáwo, láti ọdún mẹ́ta ni èmi ti ń wá ewo èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí, èmi kò sì rí nǹkan, ké e lulẹ̀, èé ṣe tí ó fi ń gbilẹ̀ lásán pẹ̀lú. Ó sì dáhùn, ó wí fún un pé, Olúwa, jọwọ́ rẹ̀ ní ọdún yìí pẹ̀lú, títí èmi ó fi tu ilẹ̀ ìdí rẹ̀ yíká, títí èmi ó sì fi bu ilẹ̀ dú sí, bí ó bá sì so èso gẹ́gẹ́, bí kò bá sì so, ǹjẹ́ lẹ́yìn èyí ni kí ìwọ kí ó ké e lulẹ̀. Ó sì ń kọ́ni nínú sinagogu kan ní ọjọ́ ìsinmi, sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, ẹni tí ó tẹ̀tán tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wù kí ó ṣe. Nígbà tí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé, obìnrin yìí, a tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Ó sì fi ọwọ́ rẹ̀ lé e, lójú kan náà a sì ti sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Olórí sinagogu sì kún fún ìrunú nítorí tí Jésù múniláradá ní ọjọ́ ìsinmi. Ó sì wí fún ìjọ ènìyàn pé, ìjọ mẹ́fà ní ń bẹ tí a fi ṣiṣẹ́, nínú wọn ni kí ẹ̀yin kí ó wá kí a sì ṣe dídá ara yín, kí ó má ṣe ní ọjọ́ ìsinmi. Nígbà náà ni Olúwa dáhùn, ó sì wí fún un pé, ẹ̀yin àgàbàgebè, olúkúlùkù yín kì í tú màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kúrò níbùsọ, kì í sì í fà á lọ imú omi ní ọjọ́ ìsinmi. Kò sì yẹ kí a tú obìnrin yìí tí í ṣe ọmọbìnrin Ábíráhámù sílẹ̀ ní ìdè yìí ní ọjọ́ ìsinmi. Ẹni tí Sátani ti dè ṣáwo láti ọdún 18 yìí wá, nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí, ojú ti gbogbo àwọn ọ̀tá rẹ̀, gbogbo ìjọ ènìyàn sì yọ̀ fún ohun ògo gbogbo tí ó ti ṣe láti ọwọ́ rẹ̀ wá. Ó sì wí pé, kí ni ìjọba Ọlọ́run jọ, kí ni èmi ó sì fi wé? Ó dàbí ewúro irúgbìn mustardi tí ọkùnrin kan mú kí ó sì sọ sínú ọgbà rẹ̀, tí ó sì hù, ó sì di igi ńlá, àwọn ẹyẹ ojú ọ̀run sì ń gbé orí ẹ̀ka rẹ̀. Ó sì tún wí pé, kí ni èmi ìbá fi ìjọba Ọlọ́run wé? Ó dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó fi sínú òṣùwọ̀n ìyẹ̀fun mẹ́ta títí gbogbo rẹ̀ ó fi di wíwú. Ó sì ń la àárín ìlú àti ìletò lọ, ó ń kọ́ni, ó sì ń rìn lọ sí ìhà Jerusalemu. Ẹnìkan sì bí pé, Olúwa, díẹ̀ ha ni àwọn tí a ó gbàlà? Ó sì wí fún wọn pé, ẹ la kàkà láti wọ ojú ọ̀nà tóóró, nítorí mo wí fún yín, ènìyàn púpọ̀ ni yóò wá ọ̀nà àti wọ̀ ọ́, wọn kì yóò sì lè wọlé. Nígbà tí baálé ilé bá dìde lẹ́ẹ̀kan fù, tí ó bá sì ti sé ilẹ̀kùn, ẹ̀yin ó sì bẹ̀rẹ̀ sí dúró lóde tí ẹ ó máa kànkùn wípé, Olúwa, Olúwa, ṣí i fún wa. Òun ó sì dáhùn wí fún yín pé, èmi kò mọ̀ yín níbi tí ẹ̀yin gbé ti wá. Nígbà náà ni ẹ̀yin ó bẹ̀rẹ̀ sí wípé, àwa ti jẹ, àwa sì ti mu níwájú rẹ, ìwọ sì kọ́ni ní ìgboro ìlú wa. òun ó sì wí pé èmi wí fún yín èmi kò mọ̀ yín níbi tí ẹ̀yin gbé ti wá ẹ lọ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹkún àti ìpayín kékè yóò wà níbẹ̀ nígbà tí ẹ̀yin ó rí Abrahamu àti Isaki àti Jakobu àti gbogbo àwọn wòlíì ní ìjọba Ọlọ́run tí a ó sì ti ẹ̀yin sóde wọ́n sì ti ìlà ọrùn àti ìwọ ọrùn wá àti láti àríwá àti gúúsù wá wọ́n sì jókòó ní ìjọba Ọlọ́run tí wo àwọn ẹni ẹ̀yìn ń bẹ tí yóò di ẹni iwájú àwọn ẹni iwájú ń bẹ tí yóò di ẹni ẹ̀yìn. Ní wákàtí kan náà díẹ̀ nínú àwọn farisí tọ̀ wá wọ́n sì wí fún un pé jáde kí ìwọ kí o sì lọ kúrò ní ìyí nítorí Hẹ́rọ́dù ń fẹ́ pa ọ́. Ó sì wí fún wọn pé ẹ lọ kí ẹ̀yin sì sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ni pé kíyèsí èmi ń lé àwọn ẹ̀mí èṣù jáde èmi ń ṣe dídára lónìí àti lọ́la àti ní ijọ́ kẹta èmi ó sì àṣe pé ṣùgbọ́n èmi kò jẹ́ márìn lónìí àti lọ́la àti lé ọ̀túnla kò lè jẹ́ bẹ́ẹ̀ pé wòlíì ṣègbé lẹ́yìn odi Jerusalemu. Jerusalemu Jerusalemu ìwọ tí o pa àwọn wòlíì tí o sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa nígbà mélòó ni èmi ń fẹ́ ràdọ̀bọ àwọn ọmọ rẹ bí àgbébọ̀ tí ràdọ̀bọ àwọn ọmọ rẹ lábẹ́ apá rẹ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ ṣàwò a fi ilé yín sílẹ̀ fún yín ní ahoro. Lóòótọ́ ni mo sì wí fún yín ẹ̀yin kì yóò rí mi títí yóò fi di àkókò tí ẹ̀yin ó wí pé olùbùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ Olúwa.
0: This CLM Radio. The spiritual warfare is our concern.
1: Ìrere ti lóòkù. Orí ìkẹrìnlá. Ó sì ṣe nígbà tí ó wọ ilé ọ̀kan nínú àwọn olórí farisí lọ ní ọjọ́ ìsinmi láti jẹun. Wọ́n sì ń ṣọ́ ọ. Sì kíyèsí ọkùnrin kan tí ó ní àsunkún bẹ níwájú rẹ̀. Jésù sì dáhùn. Ó wí fún àwọn amòfin àti àwọn farisí pé ó a tọ́ láti múni láradá ní ọjọ́ ìsinmi tàbí kò tọ́. Wọ́n sì dákẹ́. Ó sì mú un láradá. Ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Ó sì dáhùn. Ó wí fún wọn pé tani nínú yín tí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí màálù rẹ̀ yóò bọ́ sínú ihò tí kì yóò sì fà á sókè lójú kan náà ní ọjọ́ ìsinmi wọn kò sì lè dá ilé òun mọ́ sí nǹkan wọ̀nyí. Ó sì pa òwe kan fún àwọn tí a pè wá jẹun nígbà tí ó wo bí wọ́n ti ń yan ipò ọlá. Ó sì wí fún wọn pé nígbà tí ẹnìkan bá pè ọ wá sí ibi ìyàwó má ṣe jókòó ní ipò ọlá kí ó má bàa jẹ́ pé a pe ẹni tí ó ní ọlá jù ọ lọ. Nígbà tí ẹni tí ó pè ọ àti òun bá dé a sì wí fún ọ pé fún ọkùnrin yìí lé àyè ìwọ sì wá fi ìtìjú mú ipò ẹ̀yìn. Ṣùgbọ́n nígbà tí a bá pè ọ lọ kí o sì jókòó ní ipò ẹ̀yìn nígbà tí ẹni tí ó pè ọ bá dé kí ó lè wí fún ọ pé ọ̀rẹ́ bọ́ sókè nígbà náà ni ìwọ ní ìyìn ní ojú àwọn tí ó bá ọ jókòó tí ó ń jẹ nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ ara rẹ̀ sílẹ̀ ni a ó sì gbé ga. Nígbà náà ni ó sì wí fún aláṣẹ tí ó pè é pé nígbà tí ìwọ bá ṣe àsè ọ̀sán tàbí àsè alẹ́ má pe àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn arákùnrin rẹ tàbí àwọn ìbátan rẹ tàbí àwọn aládùúgbò rẹ ọlọ́rọ̀ nítorí kí wọn kí ó má ṣe pè ọ ẹ̀wẹ̀ láti san ẹ̀san fún ọ. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ṣe àsè pé àwọn tálákà àwọn alábùkù àrùn àwọn amúkún àti àwọn afọ́jú ìwọ ó sì jẹ́ alábùkún fún nítorí wọn kò ní ohun tí wọn ó fi san fún ọ ṣùgbọ́n a ó san fún ọ ní àjíǹde àwọn olóòótọ́. Nígbà tí ọ̀kan nínú àwọn tí ó bá jókòó tí ó ń jẹ gbọ́ nǹkan wọ̀nyí ó wí fún un pé ìbùkún ni fún ẹni tí yóò jẹ ní ìjọba Ọlọ́run ṣùgbọ́n ó wí fún un pé ọkùnrin kan ṣe àsè alẹ́ ńlá ó sì pe ènìyàn púpọ̀ ó sì rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní wákàtí àsè alẹ́ láti sọ fún àwọn tí a ti pè wípé ẹ wá nítorí ohun gbogbo ṣe tán gbogbo wọn sì bẹ̀rẹ̀ ní ohun kan láti ṣe àwáwí. Èkíní wí fún un pé mo ra ilẹ̀ kan èmi kò sì lè ṣe kí n má lọ ìwò ó mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi. Èkejì sì wípé mo ra àjàgà màálù márùn-ún mo sì ń lọ dán wọn wò mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi. Ẹ̀kẹta sì wípé mo gbéyàwó nítorí náà ni èmi kò fi lè wá. Ọmọ ọ̀dọ̀ náà sì padà dé ó sọ nǹkan wọ̀nyí fún olúwa rẹ̀. Nígbà náà ni baálé ilé bínú ó wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé jáde lọ sí ìgboro àti sí Àbújá ọ̀nà kí o sì mú àwọn tálákà àti àwọn alábùkù àrùn àti àwọn amúkún àti àwọn afọ́jú wá sí yín yìí. Ọmọ ọ̀dọ̀ náà sì wípé olúwa a ti ṣe bí o ti pàṣẹ ààyè sì ń bẹ síbẹ̀. Olúwa náà sì wí fún ọmọ ọ̀dọ̀ náà pé jáde lọ sí òpópó àti sí ọ̀nà ọgbà kí o sì rọ̀ wọ́n láti wọlé wá kí ilé mi lè kún. Nítorí mo wí fún yín ẹnikẹ́ni nínú àwọn ènìyàn wọ̀nyí tí a ti pè kì yóò tọ́wò nínú àsè alẹ́ mi. Àwọn ọ̀pọ̀ ìjọ ènìyàn ń bá a lọ ó sì yí padà ó sì wí fún wọn pé bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórira bàbá rẹ̀ àti ìyá àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Ẹnikẹ́ni tí kò bá ru àgbélébu rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Nítorí tani nínú yín tí ń pètè àti kọ ilé ìṣọ́ tí kì yóò kọjókòó kí ó ṣírò iye owó rẹ̀ bí òun ní tó tí yóò fi parí rẹ̀ kí ó má bàa jẹ́ pé nígbà tí ó bá fi ìpìlẹ̀ ilé sọlẹ̀ tán tí kò lè parí rẹ̀ mọ́. Gbogbo àwọn tí ó rí abẹ̀rẹ̀ sí fi ṣe ẹlẹ́yà wípé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ilé kọ́ kò sì lè parí rẹ̀ tàbí ọba wo ní ń lọ bá ọba mìíràn jà ti ki yo ko joko ki o si gbero bi yo le fi egba run pade gun eni ti mu egba wa bo wa ko ohun loju bi be ko nigba ti oni ton si wa ni okere ohun aran iko si a si bere ipin alafia gege be ni enikeni ti o wu ki o se ninu yin ti ko ba ko ohun gbogbo ti oni sile ko le se omo eyin mi iyo dara sugbon bi iyo ba di obu kini a fi mu odun ko ye fun ile be ni ko ye fun atan bi ko se pe ki a ko danu eni ti o ba ni eti lati fi gbo ki o gbo.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀ àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kì í lè dúró, tí kì í lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa bí a ó ti máa ṣí ìwé mímọ́. Ẹ là wá lójú, ẹ ṣe wa ní iyè, kí òye kí ó lè yé wa, kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́. Ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyè. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu

ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ́wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tó máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó di mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ni ó fi ohun sọ wípé ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyì. Èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa, gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa, wọ́n ń wá láti inú ọkàn. Èyí ni Jésù Kristì ń sọ nínú Matthew orí kejìlá, Matthew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere, nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú li ẹnu sọ. Nínú ọ̀pọ̀lọpọ̀ tí ó ń jáde láti inú ọkàn, láti inú àyà wa, ni ẹnu ni ó ń sọ. Ìwà tí a ń rí lóde, ó jẹ́ ohun tí ó ń jẹyọ láti inú èyí tí a ní láti inú ọkàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi ṣe pàtàkì wípé kí a mọ̀ pé bí a bá fẹ́ sin Ọlọ́run, bí a bá fẹ́ ṣe ohun ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, a ní láti ní ìkọlà àyà, a ní láti ní iṣẹ́ ìyanu lókàn àyà wa, a ní láti ní ìyípadà tí Ọlọ́run nìkan lè ṣe, a ní láti ní lókàn àyà wa. Ohun méjì ni a ó mẹ́nuba, ìkókó méjì nínú ọ̀rọ̀ yìí. Ìkíní, ipò tí ọkàn ènìyàn wà, ipò tí ọkàn ènìyàn wà. Ìkejì, ìyípadà ọkàn ọmọ ènìyàn, ìyípadà ọkàn ọmọ ènìyàn. Lákọ̀ọ́kọ́, kí a wo ipò tí ọkàn ọmọ ènìyàn wà. Gbà tí a sọ wípé ọmọ ènìyàn, èyí jẹ́ ọkàn tí kò tí ì dàtún bí, ọkàn tí a kò tí ì yípadà, ọkàn tí kò tí ì ní ìfọwọ́tọ́ ìyípadà látòkè wá. Irú ipò wo ni irú ọkàn bẹ́ẹ̀ wà? Yẹ kí a wo Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé, àti pé gbogbo ìró ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Lẹ́yìn tí Ádámù àti Éfà ti ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí gan ni a rí wípé ọkàn ènìyàn ó jẹ́ ọkàn búburú níwájú Olúwa. Nítorí gbogbo ìṣe, gbogbo ìwà, gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde láti inú ọkàn yìí, ó jẹ́ ohun tó burú jáì. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó jẹ́ ẹlẹ́sìn. Àwọn ẹlòmíràn máa ń rò wípé ẹlẹ́sìn ó ti tó, ó ti yege níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹnikẹ́ni lè jẹ́ ẹlẹ́sìn. Ìwà tí irú ẹni bẹ́ẹ̀ ń hù kì í ṣe nípa ti ẹ̀sìn, ó jẹ́ nítorí èrò ọkàn búburú ibi tí ó wà nínú rẹ̀. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó jẹ́ ẹni tí ó mọ̀wé. Ṣùgbọ́n ìwé mímọ́

0: tàbí ìwé kíkà èyí kò yí ọkàn padà a ó rí wípé ìwà búburú ní àárín àwọn ọ̀mọ̀wé ló peléke sí ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó jẹ́ wípé ó ti rìn lọ sí òkè òkun ó ti lọ sí ìlú ọba fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí ó ṣeéṣe kí a rí ẹni tí ó jẹ́ wípé ó tilẹ̀ ti mọ òtítọ́ ìhìnrere díẹ̀ ṣùgbọ́n tí kò gbàdúrà àgbáyọrí kí ó ba lè ní ìyípadà ọkàn a ó rí wípé irú ẹni bẹ́ẹ̀ ìwà irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ohun tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹsẹ̀ karùn-ún yìí èyí ni ó fi ń sọ fún wa wípé nítorí ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé èrèdí ìwà búburú tí ó di púpọ̀ yìí ṣé nítorí pé wọn ò jẹ́ ọ̀làjú ni àtàbí nítorí wípé wọn ò kàwé tàbí nítorí pé wọn ò tí rìn jìnà sí àwọn orílẹ̀-èdè mìíràn rárá èrèdí ìwà búburú yìí ni wípé ìrò ọkàn wọn ìrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́ bí a bá sọ wípé nǹkan kan ó jẹ́ ibi ó jẹ́ kìkì ibi èyí jẹ́ wípé kò sí àlàfo nínú irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere kò sí àlàfo fún irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere díẹ̀ ṣe búburú díẹ̀ ṣùgbọ́n ó jẹ́ kìkì ibi kìí sì ṣe ní ìgbà kan ó jẹ́ lójoojúmọ́ èyí ni a fi máa ń sọ fún àwọn ìpẹ́ẹ̀rẹ̀ fún àwọn ọmọdé ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó a máa ń sọ fún wọn wípé kí wọn kí ó gbàdúrà dáradára àdúrà àgbáyọrí àdúrà tí a ó ní ìdáhùn láti ọ̀dọ̀ ọlọ́run bí a bá fẹ́ ṣe ìgbéyàwó nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéékèèké ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó wọn fẹ́ lọ́kọ wọn a máa wo bí ẹnìkan ṣe jẹ́ ẹlẹ̀sìn tó wọn a máa wo bí ẹnìkan ṣe já pápá nínú iṣẹ́ ìsìn ọlọ́run ó ṣeéṣe bí a ti ń wá sínú ilé ìsìn kí a rí ẹnìkan ó lè jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin ó ṣeéṣe kí ó jẹ́ òun ni ó máa kọ́kọ́ tètè dé sí ilé ìsìn bí a bá ti ń kó àwọn àga ìjókòó a máa bá wa kó bí a bá ti ń kó ìwé orin a ń kó nǹkan mìíràn a máa bá wa kó kí ẹni tí ó fẹ́ gbéyàwó kí ó máa rò wípé bí òun bá lè gbé irú ẹni báyìí níyàwó ẹni tí ó jẹ́ ẹlẹ̀sìn báyìí ẹni tí ó já pápá nínú ìsìn ọlọ́run báyìí wípé òun á ní ayọ̀ púpọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wá kò mọ̀ wípé ẹni yìí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó já pápá ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó tẹra mọ́ ìsìn ọlọ́run láì gba àdúrà àgbáyọrí sí ìgbàlà sí ìyípadà ọkàn tàbí ẹlòmíràn bí wọ́n bá fẹ́ gbéyàwó wọ́n máa wo irú aṣọ tí àwọn ẹlòmíràn wọ̀ wípé ọkùnrin yìí ojoojúmọ́ ló wà ní ìmọ́tótó ojoojúmọ́ ló dàbí ẹni pé ẹni yìí ó rí nǹkan jẹ ó sì ṣẹ́kù nítorí bẹ́ẹ̀ wọ́n á máa rò wípé irú ẹni bẹ́ẹ̀ ni àwọn fẹ́ ní lọ́kọ tàbí kí wọ́n rò wípé ó jẹ́ ẹni tó ń ṣòwò ẹni tó ń rìn káàkiri bó bá ti ń lọ sí ìlú àwọn haúsá tó lọ ń kó bóyá ẹ̀pà tàbí epo ló ń kó wá sí ìsàlẹ̀ níhìn-ín bẹ́ẹ̀ náà ló ń lọ sí ìlú àwọn ibo bóyá iṣu ló fẹ́ lọ rà ni bóyá nǹkan míì bó ti ń lọ ló ń dé aṣọ tó sì ń wọ̀ bó ṣe ń náwó irú mọ́tò tó ń lò àwọn ẹlòmíà máa rò wípé bí a bá ní irú ẹni báyìí lọ́kọ bí a bá lè gbé irú ẹni báyìí sílé ó dàbí ẹni pé nǹkan yóò dẹ̀ wá lọ́rùn ohun tí ò yé wọn ni wípé ìwà rere kò tí inú owó wá ìwà rere kò tí inú ti gbajúmọ̀ wá ìwà rere kò tí inú ẹ̀sìn wá ìwà rere ó máa ń tinú ìyípadà ọkàn wá èyí ni a fi máa ń tẹ̀mọ́ ni létí níhìn wípé bí a bá dé inú ìjọ ohun tí a kọ́kọ́ ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run kí a ní ìyípadà ọkàn tàbí bí a bá fẹ́ gbéyàwó ohun tí a ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run ọlọ́run nìkan ṣoṣo ló mọ ọkàn ènìyàn ìwọ fúnra rẹ gẹ́gẹ́ bí ènìyàn o kò lè mọ kí ló wà nínú ọkàn ẹnikẹ́ni jẹ́ kí a wo Samueli kínní orí 16 ẹsẹ̀ ìkeje Samueli kínní orí 16 ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n Olúwa wí fún Samueli pé má ṣe wo ojú rẹ̀ má ṣe wo ìrísí rẹ̀ ni ohun tí a ń sọ níhìn-ín tàbí gíga rẹ̀ nítorí pé èmi kọ́ nítorí tí Olúwa kì í wò bí ènìyàn ti wò ènìyàn máa wo ojú, ènìyàn máa wo ìrísí tàbí gíga, tàbí bí ènìyàn ṣe wọṣọ, tàbí bí ènìyàn ṣe lókìkí tó. Ṣùgbọ́n Olúwa a máa wo ọkàn. Ọkàn yìí gan la ń sọ nípa rẹ̀ wípé àwọn tí kò mọ Ọlọ́run, wọn kò ní ìyípadà ọkàn, àti wípé ìrò inú wọn kìkì ibi ni lójoojúmọ́. Nínú ìwé Oníwàásù, orí kẹsàn-án, ẹsẹ̀ ìkẹta, Oníwàásù, orí kẹsàn-án, ẹsẹ̀ ìkẹta, èyí ni ibi nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ òòrùn, pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn. Àti pẹ̀lú àyà ọmọ ènìyàn kún fún ibi ìsinmi ń bẹ nínú wọn nígbà tí wọ́n wà láyé, àti lẹ́yìn èyí ni wọn a lọ sọ́dọ̀ àwọn òkú. Ó yẹ kí òye yé wa níhìn-ín. Ohun kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń tẹnumọ́ fún wa wípé àyà ọmọ ènìyàn kún fún ibi. Bí a bá sọ wípé ìgò kún fún omi, ó jẹ́ wípé ó ti kún tó bẹ́ẹ̀ tí a kò lè fi ohun mìíràn sínú ìgò yìí. Bí a bá sọ wípé abọ́ ó kún fún omi tàbí ó kún fún epo, èyí jẹ́ wípé a kò lè fi nǹkan mìíràn sínú rẹ̀. Ó ní àyà ọmọ ènìyàn ó kún fún ibi. A fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí abọ́ tàbí gẹ́gẹ́ bí garawa wípé ibi nìkan ṣoṣo ni ó wà nínú garawa yìí. Bákan náà àyà ọmọ ènìyàn, bákan náà ọkàn ọmọ ènìyàn ó kún fún ibi. Ó wá ń sọ fún wa wípé ìsinwí ìwà ibi ni ó wà nínú wọn nígbà tí wọ́n wà lé ayé. Ó ní lẹ́yìn náà wọn a kó wọn lọ sí ipò òkú nínú ẹ̀ṣẹ̀ wọn. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé bí Ọlọ́run kò bá tí yí ọkàn wa padà, ó jẹ́ wípé nínú ọkàn wa lọ́hùn-ún ibi nìkan ni ó wà nínú rẹ̀. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé ni wípé bí a bá pe ènìyàn wá sínú ìjọ, kì í ṣe wípé kí a sọ wípé mo ti kúrò ní ìjọ ṣẹ̀lẹ̀, mo ti wá ń wá sí dípà, èyí ni kò tí ì fún ní ìyípadà. Èyí ni jẹ́ wípé o kúrò láti inú ìjọ kan, o bọ́ sínú ìjọ mìíràn. Bí o bá ti dé ìhín, bí o bá fẹ́ jẹ́ ẹni ìtẹ́ọ́gbà níwájú Olúwa, kì í ṣe wípé o fi aṣọ funfun nìkan sílẹ̀, tàbí o fi àìwọ bàtà nìkan sílẹ̀, o fi tàbẹ́là àti túràrí sísun nìkan o fi sílẹ̀. Èyí ní ṣe pàtàkì, ṣùgbọ́n kò tó. A ní láti wá síwájú Olúwa kí a sọ fún Ọlọ́run wípé ọkàn ibi ni a gbé, ni a ń gbé káàkiri. A sì ń fẹ́ kí Ọlọ́run kí ó ṣe ìyípadà àyà, ìyípadà ọkàn fún wa, kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Èyí ni ó ṣe pàtàkì, èyí ni a ní láti bójútó, tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ wípé a ti jẹ́ ẹni tí ó ń ka Bíbélì tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti jẹ́ ẹni tí ó mọ Bíbélì. Kì í ṣe wípé ó kàn yẹ kí a mọ Bíbélì sí àkàsórí. Bí a bá ti dé ìhín, bẹ́ẹ̀ ni a ní láti máa gbàdúrà fún ìyípadà ọkàn, ìyípadà àyà. Nítorí èyí ni Ọlọ́run retí, kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Bí a tilẹ̀ ń wá sí ilé ìsìn, bí a tilẹ̀ ń ka Bíbélì, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó jáfáfá nínú iṣẹ́ ìsìn, bí a tilẹ̀ ń lọ sí ìdàpọ̀ ojúlé, bí a tilẹ̀ ń káàkiri láti ṣe ìjẹ́rìí ọkàn, bí kì í bá ṣe wípé a ti gbàdúrà tí ó dáni lójú, tí ẹ̀mí Ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti ní ìyípadà ọkàn. Bí kì í bá ṣe pé a ti ṣe bẹ́ẹ̀, gbogbo ohun tí a ń ṣe yóò jẹ́ òfo àti ohun tí kò lérè níwájú Olúwa. Ọlọ́run ní láti yí ọkàn wa padà, nítorí wípé ọkàn ènìyàn ó jẹ́ ohun tí ó burú jáì. Nínú Máàkù orí keje láti ẹsẹ̀ ìkọkànlélógún, Máàkù orí keje ẹsẹ̀ ìkọkànlélógún, nítorí láti inú, èyí ni láti ọkàn, láti inú ọkàn ènìyàn ní ìrò búburú tí jáde wá, panṣágà, àgbèrè, ìpànìyàn, olè, ojúkòkòrò, ìwà búburú, ìtànjẹ, wọ̀bìà, ojú búburú, ìsọ̀rọ̀ òdì, ìgbéraga, ìwèrè. Láti inú wá ni gbogbo nkan buburu won yi ti jade won a se so eniyan di alaimo nitori be o ye ke amo we pe awon ti an se bi we pe anfun alagbe lowo anfun awon alagbe lowo tabi an se awon nkan miran bi iwo omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada o ti ani lati se ni we pe ki a ke pe olorun o ti ani lati se ni we pe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenu mo eje jesu christi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyi pada ni igba miran ni a ma ro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri yi pada okan e je asise popo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan omo eniyan o je okan ti o buru ja e ko se eni ti o le mo ninu Jeremiah ori 17 Jeremiah ori 17 ese ikesan okan eniyan kun fun etan ju gbogbo lo o si buru jai tani o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejowe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni we pe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju oluwa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni we pe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun a wipe o se se ki a ma wa sinu ijo o si se se ki a ma lo sinu ijo miran o se se ki a wa ni esin ti awon onigbagbo ti bibeli tabi ke wa ninu awon esin miran sugbon bi a ko ba ni iyipada okan a ko ni le gbe pelu oluwa a ko ni le ni irepo tabi idapo pelu olorun nitori okan wa ni olorun ma nwo o si mo gbogbo ohun ti o wa ninu okan wa o mo ipo ti okan wa wa o mo ete ati aba ti o wa lati inu okan wa o mo awon ipinu ati awon ilana ti o wa lati inu okan wa ni waju oluwa eni ti a ko ba ti yi pada okan re o dabi ipo ku okan re o kun fun gede gede okan re o dabi orisun awon omi ti o je wipe o ni oro ninu okan re o dabi ogun awon egungun awon oku tabi ki a so wipe o dabi iyan gbe ile nibi ti awon ero buburu ti o ti n jade wa se gafra fun mi lati lo ede yi ki o le yi o dara dara iru okan eni be o dabi ile idoti ti a ma n ye agbe si iru okan eni be o dabi ibi ti o kun fun eri pupo o si dabi ibi ori atan ti a ma n dalenu si iru okan eni be o dabi iho awon eranko buburu awon ero buburu awon ipinu buburu ro awon nkan wonyi ki o gbe won yewo dara dara we pe okan re o je ipo ku ti a se sile ni waju Oluwa o je orisun omi buburu ti pani tabi ti gbin kan miran majele sinu okan eniyan tabi sinu ara eniyan o je ogbun fun awon egungun oku o si je asale nibi ti awon ero buburu ti won tin je jade wa o je ile idoti o je ori atan o si je ibi ti awon ipinu awon ilana awon ero buburu ti won tin jade o se se ki enikeni ki o bo nkan won yi mole ki o ma je ki enikeni ki o mo sugbon gbogbo re patapata ni o sipaya ni waju Oluwa ninu Matthew ori ketalelogun Matthew ori ketalelogun nibe ni Olorun tin so ti o tin se alaye lati enu Jesu Christi ni kikun nipa iwa eniyan Matthew ori ketalelogun lati ese ike dogmon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin fo ode ago ati awopo komo sugbon inu won kun fun ireje ati wobia nihi ni ati ri itanje awon elesin itanje awon elomiran ti won fi ijo dipa ti won fi boju elomiran o sese ki o rin bi omo olorun ni gboro elomiran o sese ki o soro bi omo olorun ni gboro elomiran o sese ki o woso bi omo olorun ni gboro sugbon Jesu Kristi so fun anihi wo pe opolopo awon eniyan won yi won kun fun agabagebe nitori wipe won fo ode agomo o dabi eni wipe won je eni bi ti inu olorun o dabi eni wipe won je eni tin rin dede o dabi eni wipe won je eni tin soro dara dara sugbon ni inu won ninu okan won won kun fun ireje won kun fun obia wo se iketadinlogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin dabi iboji funfun ti o dara li ode sugbon ninu won kun fun egungun oku ati fun egbin gbogbo eyi ni olorun je ki o ye wa we pe ani lati wo inu wa ki a gba imole ihinrere laye lati tan sinu okan wa ki a si gba emi olorun laye lati wa okan wa ri ki a mo wipe bi ati le je eni ti o dara lode ara bi ati le je eni ti o ma so wipe fi ola fun olorun fi ogo fun olorun lode a je eni ti o ma woso bi onigbagbo lode a je eni ti nsoro bi onigbagbo lode a je eni ti o ma lo si idapo oju ile eni ti ki pa eko bibeli je sugbon o so wipe ni inu won kun fun egbin gbogbo ni ese ikeji dinlogbon ni o ti so wipe gege be li eyin pelu farahan li ode bi olododo fun eniyan sugbon ninu ekun fun agabagebe ati ese eyin ni a fi ma nso wipe bi a ba de inu ijo ke a ma fi ise isin pa wa lori ke a ma fi ise isin di wa lowo awon elomiran ti won je alakoso tabi adari oye ko ye won bi a ba ri enikan ti o ti de inu ijo lai gbo oro olorun yanju lai mo boya awon wonyi ni igbala tabi won ko ni igbala won ma so wipe e se da po pelu awon osise anfe awon osise anfe awon ajire okan anfe awon ti o ma dari dapo oju ile je ki a fi won sile na je ki won ki o gbo oro olorun je ki emi olorun je ki o se awari okan won ki won ki o ba le ni igbala toto ki se be nikan awon elomiran ti won je bi adari o se ni laanu wepe awa ti a sese so di adari ni ijo awon elede Yoruba tetin sile daradara a ki fun awon eniyan laaye lati gbadura daradara eyi ko si dara be bi aba ti parisin o sese ki won ma so wepe a fe ri adari wa awon elede Yoruba nisinsin ti a sese ni adari o ye ki a gbadun adari wa bi a ba fe ri oluso-agutan bi a ba fe ri tibi bi a fe ba fe ri ton ki o le lana fun wa o ye ki a gbadura o ye ki a gbadura bi a ba ti n pari isin eyi ki se pe ki a jade ki a lo ma ba ara wa soro nita ki a ma sefe nita bi a ba je eni ti o mura sile lati lo sorun bi a ba je eni ti o mura sile fun bibo Jesu Christi oro Olorun yi ti a gbo o ye ki a mu lo si ori ekun wa o ye ki agbadura agba yanju agba yori ki a mo wi pe a ti ba olorun soro a si ti ni iyipada okan ni toto ye ki o ye o adari se gafra fun mi kin ba o soro se o mo wi pe tele tele opolopo wa ti aje adari ni elede yoruba nisinsin yi aje eni ti o n dari idapo ju le tele tele ki se wi pe ati toto ni a fi so wa di adari ki se wi pe ati je nkankan ni a fi so wa di adari ki se wi pe ati ni gbogbo awon ebun orun ni igbese aye wa ni a fi so wa di adari o je anfani fun wa wi pe ki awa na ki a le se die bi awon ni gesi tin se die ki awa na ki a le se die sugbon awon miran won je ki nkan won yi won je ki o di won lowo bi a ba ti pari usin adari ki gbadura mo fun ara re adari ki gbadura mo lati le ni igbala toto lati le ni isodimo bi o ba ti ni isodimo abi o ro wi pe tori ati so di adari e je wi pe isodimo ti fomo bi a fomo abi o ro wi pe tori pe ati so di adari agbara ifikun ni emi mo olorun o ti fomo gege bi a fomo rara o ye ki a mo wi pe ani lati gbadura ki se be nikan elomiran bi a ba ti setan e mo fe lo wo awon ara idapo ju ile mi e mo fe lo benwo mo fe lo wo lagbaja mo fe lo wo temedu o ni gbadura o ni wo ju olorun o ni gbadura agbayori titi o fi mo wi pe o ti ni iyipada okan bi awon elomiran bi won se nwa bi won se nlo niyi lai ni ifowokan olowa iyipada atokewa ninu okan won won ma ro wi pe igba ti a tin wa si lesin gbati ati nka aka sori bibeli gbati ati nka bibeli lararo gbati ati je eni to nwa si ijo deeper life we pe o ti pari niyan nitori be bi jesu ba de a nba lo si orun ni kori be ani lati ni iyipada iwo na ti ri ohun ti ati se apejuwe gege bi okan omo eniyan gege bi o ti ri okan ti re gege bi o ti ri bi o ba gba emi olorun laye lati tan imole ire sinu okan re o ri wi pe awon nkan wonyi o je otito wo eko ti ako loni ninu wa inu iwe mimo wo awon ti o ti tele Jesu wo Jacobo wo Johanu wo bi won ti wa wo nkan to njade lati inu okan won wo oro ti won so lati enu jade wo ju kokoro wo iwa ipo ninu won wo bi won se so pe ki awon ki o wa niyin ki awon ki o wa lohun te Jesu so fun won pe ah eyin omo ehin bawo ni iru nkan won itun se wa le okan yin gba ti awon mewa to ku gba ti won gbo won ni irunu e ti an so ni yi a le ma so pe an tele Jesu a le so wi pe aje omo ehin wo awon iro ti o wa ninu okan wa wo ilepa ti o wa ninu okan wa wo igberaga ti o wa ninu okan wa wo awon nkan miran ti a ko gbodo ma daruko ti o wa ninu okan omo eniyan ti a ni lati gbadura le lori ti a ni lati so fun olorun wi pe olorun yemi wo Olorun wa mi ri Olorun wa di mi Olorun wo inu okan mi awon nkan bi egbin awon nkan bi iwa buburu awon nkan ti ko ni le ba ogbe awon nkan ti ko ye ni waju re awon nkan mi awon nkan ti o so mi di alaito alaiye ni waju re ba mi mu won kuro e ni adura ti ani lati gba ke ri wi pe ati ni iyipada ni toto elomiran a ma so wi pe o n fe lo ri eni tebi o n fe lo ri eni ton gbadura so fun olorun ba olorun soro awon elomiran si ni yi bi aba ti n gbadura boye ha awon o fe gbadura ni a o ri wi pe elomiran a ma fe koja a ma to wa wi pe adura yin na ti poju mo fe koja o ninu ile isin a ki se be tabi o se se ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni ti n gbadura ti o ti n ba olorun soro pelu omije pelu edun okan wo pe oun fe yi pada okan oun fe ki olorun ki o wa ko okan ni ila oun fe ki olorun ki o wa yi oun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti o n gbadura ato anu won bere o won bere o eyan ba oba orun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti a tun je adena ninu ijo awa ni a n di won lowo ti a ko je ki won ki o gbadura o seese ki o je wipe adari ti o mo olorun adari ti o mo bi o se se pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro niwaju wa nigbati a n ba wa soro be gba ti a ba ti pari iwasu ohun papa akunle a be si ni gbadura a be si o sese pelu omije o sese ki o ma gbadura soke o sese ki o ma so fun olorun olorun sa sese yi pada patapata olorun sa sanu fun mi olo gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mo mo ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade ki n ba le ni ki n ba le je ni ti o je ete o gba ni waju re bi eni yi tin gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe ah won bere yin o won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a o ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye dara dara ni mo si filele we pe a ko gbodo di eni keni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade ida kankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki eni keni abi onkon ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wepe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigba ti o yi ehin re pada lati lo kuro lodo samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na anso ni pa solu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo israeli papa o mo ofin gege bi omo israeli eni ti akoni eni ti atile le so wi pe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti solu o si nfe iyipada okan nigba ti o ba samueli pade samueli papa ti o je eni ti o mo olorun samueli papa ti o je eni ti o tin ba olorun rin fun igba pepe nigba yi gan ni a ri pe bi eni ti yipada gba ti won ti soro tan be ni olorun fun li okan miran eyi ni a nso o sese nibi ti o ti n bo tele ki o ti je omo loabi o sese nibi ti o ti n bo tele ki o ti je eni ti o ni eko die die o sese ki o nibi ti o ti n bo tele o ti n ka bibeli iwo paapaa o ti n ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsin yi o wa sihin imole ihin rere o tun mole ju bee lo si oju re ori wipe iwa re ilepa re ero inu re awon ipinu re awon nkan ti o n je lati inu okan re awon oro ti o n so lati enu ori pe awon nkan wonyi won wa lati inu okan ti ko ni iyipada patapata nitori be o wa si ojo olorun wepe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru e ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru e ti o fun ma ta awon elomiran lore ni aye isinsin yi wa fi fun mi adura ti ani lati gba niyi je ki a wo orin dafidi orin dafidi ori kokan le laadota orin dafidi ori kokan le laadota lati ese ikeje fi ewe isopu fo mi emi o si mo we mi emi o si fun ju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro daaya titun sinu mi olorun olorun nikan lo le se daaya titun sinu mi olorun ki o se tun okan diduro sinsin se sinu mi nihi ni a ri pe okunrin yi o n gbadura bi dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won a ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon borokini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihin ni emi olorun ni o lu dafidi ni o kan aya je ki aran ti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to n ka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi Davidi bi o ti se nkan ti o bo mole gba ti oju bi osu mesan ni Natani ni o wa ba Davidi gege bi oba o soro fun Davidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun Davidi Davidi gege bi oba gege bi onidajo o se idajo wi pe eni ti o seru nkan be bayi ni nkan to lati sele si ni Natani wa so wi pe iwo na gan ni oba ko se gba ni iseju popo o so wi pe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to ye pada elomiran ani lati wasu odun kan gbako ki o to ronupo ada sugbon oba yi gege bi Natani ti wa ti o so fun pe ah oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase mase na ti an soro nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwasu yi tan ko so wi pe eh mo ti jewo fun Natani Natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wi pe idariji wa lodo Olorun ki o se be ni se bi ise oba ki o ma se lo bi Natani bi o ti lo tan be ni Dafi lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere a ma duro ki alufa ki o wa yo n kuro lori oye a ma duro ki alufa ki o wa so wi pe eh lo gbadura die na o lo so fun Olorun igbala to ti sonu lo wa awari igbala na a ma duro ki a so be Natani o so fun Davidi wi pe ko lori oye o awon to nto ti won fe idajo madam ma se nkankan lo gbadura ni so fun ara re lo mo wi pe iru ipo ti o wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni Olorun sanu fun mi gege bi iseun ife re gege bi iranu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti je elese elomiran ma so wi pe eh baba ti ni igbala ati ni igbala titi lai lai niyan bi mo se so fun otele tele elomiran ma ro pe bi aba ti je omo olorun ati je omo olorun titi lai lai niyan wi pe igbala ta ti ni oruko wa ti o ti wa ninu iwe ye wi pe bi ati le dese ibase agbere ibase ole wi pe ohun ta le padanu ni pe o se se ki a padanu ire wa ni waju Olorun sugbon omo ti ati je a o ma je omo titi lai lai Davidi oro be Davidi so pe Olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ranti pe oba ni Davidi oba ti an so nipa re o koja adari ekun o koja adari agbegbe oba ti an so nipa re o koja awon alufa kekeke ti an ri loni iso awon alufa miran won ko ni le je wo esan gba ton ba ti ri pe won subu sinu ese adari miran ko ni le je wo ese re ni waju Olorun ki o gbadura pelu omije kikoro ki o so fun Olorun wi pe ohun fe ni iyi pada okan tooto sugbon wo Davidi o be si ni kepe Olowa o ni Olorun sanu fun mi sanu fun mi gege bi isoyin fe re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti re ofin Olorun koja o mo wi pe ohun ti se asemase o mo wi pe ohun ti dese o ni wemi le awemo kuro ninu aise dede mi ki o se wemi nu kuro ninu ese mi ko ma se fefe ninu ese ko ma so wi pe eh obirin na ni o we nibi to da obirin na ni o fi ara e sile obirin na lo lo komi lese ki se ejo mi eni yi lo je bi ko so be ko ti le daruko obirin yi wo pe ohun lo ko ohun lese o san so wi pe ohun le lese ohun le lebi ohun ni ohun ni aise dede o ni ki oluwa ki o we ohun le awe mo kuro ninu aise dede ohun ki o we ohun kuro ninu ese ohun nitori ti mo jewo ire koja mi ni igba gbogbo le ese mi sin be le waju re iwo iwo nikan soso ni mo se si ti mo si se buburu yi ni waju re ki a le da olare ni igba ti iwo ba n soro ki ara re ki o le mo ni igba ti iwo ba n se idajo ki yesi ninu aise dede le agbe bi mi je ki n beere lowo re tani oba ti o le rele to bayi loni tani ijoye ti o le rele to bayi loni tani omowe awon ti o ti lo si university awon akeko ati awon oluko ni university ti o le rele to bayi we pe ninu aise dede le agbe bi mi tani awon olaju loni awon gbajumo loni ti o le rele ni waju oluwa bi ki ba se we pe ani rele bayi lati jewo ni waju oluwa a kì yóò lè ní ìgbàlà tòótọ́ àti ìyípadà ọkàn. Kíyèsí, nínú àìṣe déédéé lé agbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyèsí, ìwọ fẹ́ òtítọ́ ní inú àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ mú mi mọ. Ọgbọ́n fi ewé sópù fọ̀ mí, èmi ò sì mọ́. Ó ní nísinsìnyí mo jẹ́ eléèrí nínú ọkàn, nínú àyà, ní inú mi. Ó ní wẹ̀ mí, èmi ò sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi. Kí ìwọ kí ó sì nu gbogbo àìṣe déédéé mi nù kúrò, dá àyà titun sínú mi. Ọlọ́run, ó sọ fún Ọlọ́run wípé iṣẹ́ Ọlọ́run nìyí, wípé ọba kò lè ní ìyípadà fún ara rẹ̀ láì jẹ́ pé Ọlọ́run fún ní ìyípadà. Wípé ìjòyè, ọ̀mọ̀wé, tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga, tàbí ẹnikẹ́ni, tàbí olówó, tàbí ọ̀làjú kan, tàbí gbajúmọ̀ kan, kò lè ní ìyípadà ọkàn fúnra ara rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ní ìyípadà àyà. Wípé ìbáṣe ẹlẹ̀sìn, ẹlẹ̀sìn níbikíbi ò lè ní ìyípadà fún ara rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ara rẹ̀ ó fún ní ìyípadà àyà. Ó ní dá àyà titun sí inú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi. Ó yẹ kí a lọ bá Ọlọ́run sọ̀rọ̀, ó yẹ kí a lọ gbàdúrà, ó yẹ kí a wọ ojú Ọlọ́run lónìí, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Ẹlòmíràn bí a bá ti parí ìsìn, a máa kánjú lọlé, mo fẹ́ lọ wáńjẹ, a máa kánjú lọlé, mo fẹ́ lọ ṣe tí, mo fẹ́ lọ ṣe tọ̀hún. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé ìyípadà ọkàn yìí òun fẹ́ ní tòótọ́. Dìde dúró tàbí kí o kúnlẹ̀, kí o sọ fún Ọlọ́run, kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya. Ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya, ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya, kí ẹ wọ ojú Olúwa. Ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí, òun fẹ́ ní ìyípadà. Àtúnbí tí ò fún ni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ búburú ó sì jẹ́ láti inú ọkàn wá, èrò bu láti inú ọkàn wá, ìṣe búbu láti inú ọkàn wá, ìrìn búbu láti inú ọkàn wá, ìjà, asọ, àránkan, odì nínú ọkàn láti inú ọkàn wá, èyí kì í ṣe ìyípadà tòótọ́. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìyípadà. Gbogbo wa ni a láti gbàdúrà, gbogbo àní àná ti gbàdúrà, àti ọmọdé, àti àgbà, àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ, àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́. Gbogbo wa ni a láti gbàdúrà, ni a láti bá Ọlọ́run sọ̀rọ̀ wípé ìyípadà yìí à ń fẹ́ nínú ọkàn wa. Ìyípadà ọkàn, ìyípadà àyà, èyí ni à ń pè ní ìgbàlà tòótọ́. Kí Ọlọ́run kí ó sọ wá di ọmọ, kí ó yí ìṣe wa padà, kí ó yí ohun gbogbo tí a ń ṣe padà. Sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìyípadà, òun fẹ́ àyà tuntun, òun fẹ́ ọkàn tuntun. Bí o bá gbàdúrà, Ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò bá ọ jẹ́rìí nínú ọkàn rẹ wípé o ti di ọmọ Ọlọ́run. Kúnlẹ̀ láti gbàdúrà tàbí kí o di dúró láti gbàdúrà. Sọ fún Ọlọ́run kí o sì gbàdúrà títí a ó fi jẹ́rìí nínú ọkàn rẹ wípé ìyípadà yìí tòótọ́, òpó ti dé.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.

ọ̀nà ìjìyàn àbí ó wà. Kí n tó ka ẹsẹ̀ yìí, mo fẹ́ kí o wo jàm̀bá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá ọlọ́run jiyàn. Àwọn tí ọlọ́run sọ wípé afọ́jú ẹ wá kí n là yín ní ojú, tí wọ́n jiyàn wípé ó ń da o, èmi kọ́ mi ò kì í ṣe afọ́jú, èmi tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn, èmi tí ó jẹ́ pé láti kékeré láti sàmì fún mi, èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí mo gbé pàápàá arédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn, èmi lẹ́ ń pè láfọ́jú. Èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè, ó ní ojúṣe tí mo ń ṣe. Gbọ́ o, àwọn tí wọ́n ń bá ọlọ́run jiyàn ní Isaiah orí 55:45 ẹsẹ̀ ìkẹsàn-án. Isaiah orí 55 ẹsẹ̀ ìkẹsàn-án, ègbé ni fún ẹni tí ń ba ẹlẹ́dà rẹ̀ jà. Àpáàdì nínú àwọn àpáàdì ilẹ̀, amọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe, tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́. Ó ń sọ fún wa wípé ègbé, ègún, ìdájọ́ wà lórí ẹni tí ń ba ẹlẹ́dà rẹ̀ jà, ẹni tí ń jiyàn, ẹni tí Ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìrìnà tó ń jiyàn, tó sọ pé rárá o, èmi kọ́ Ọlọ́run fi tiẹ̀ ṣe tiẹ̀, mo ríran tó. Ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìrìnà lọ́dọ̀ Jésù? Ṣó wà ń bí? Rárá o. Bí irú ẹni bẹ́ẹ̀ bá wà, ó padà lọlé, nítorí wípé Ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe. Tí Ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá, tó ní òríran. Èyí ni ó ṣe àwọn Farisí wò ní Jòhánù orí kẹsàn-án. Mo ṣì ń padà bọ̀ ní Isaiah orí 64, ṣùgbọ́n wo Jòhánù nínú májẹ̀mú titun. Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ 39. Jésù wípé, nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ gbà wípé ẹ fọ́jú, ẹ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kíákíá, kí a sì gba ọkàn yín là, ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́, ẹ̀yin kì í bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin pé àwa ríran, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Bí a bá ń jiyàn, bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú, ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀. Ṣùgbọ́n bí Ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o, ṣàánú fún mi, làmí lójú, jẹ́ kí n ríran, irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú. Mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí, bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀, tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálapàlapà, bí ò bá wá wí àwáwí àti àwíjàre, bí ò bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú, bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti gbà á, bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí Ọlọ́run pe òun, mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí, oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú. Wo Isaiah orí 64 láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú. Ẹsẹ̀ ìkẹwàá, Isaiah orí 64, ẹsẹ̀ ìkẹwàá, afọ́jú lé àwọn alóore rẹ̀, òpè ní gbogbo wọn, òdì ajá ni wọn, tí kò lè gbó, wọn a máa sùn, wọn ń dùbúlẹ̀, wọn ń fẹ́ máa tògbé. Àwọn alóore, àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀, àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà, ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀, ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà, ẹ ké pe Olúwa, Jésù ń bọ̀. Àwọn wọ̀nyí

0: ni alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́júlé àwọn alóore rẹ̀ ó sì ń sọ wípé òpè níwọ̀n nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n já sínú kòtò wọ́n á ṣègbé ìgbà lọ sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà hàn wí fún mi ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò ẹni tó ń mu ọtí àmúyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mọ àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó òun tẹ̀lé káàkiri ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ni sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa àwọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kú ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó ó sì ti bí wọn ó ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti jùnù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wàá sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà kò burú ṣá bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣe é ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́wọ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó mà ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí ire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run o bẹ̀ sí ní ṣe o bẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ah ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi gbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólóríire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀ kéré ju èyí ni mo ṣe bí josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ ísírẹ́lì kúrò lọ́wọ́ gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sì ronú padà ẹ̀ṣẹ̀ wọn tí ò bá jẹ́ pé wọ́n mọra wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo kọ́ríntì kejì orí ìkẹrin kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba jésù kristi gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ìhìn rere ti ìsọdi mímọ́ yìí bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù àwọn tí ó sọnù bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa láradá bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára ọlọ́run oore ọ̀fẹ́ tí a fi wo nisàn pẹ̀lú ìná jésù kristi bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù bí o bá ń gbọ́ wípé ẹ̀mí ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí o sì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rin ìrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni ọlọ́run tí kò mọ bí ẹ̀mí ọlọ́run ṣe ń ṣàmọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìn rere wípé ẹ̀mí ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere sì ni wípé ọkùnrin kan aya kan ọkọ kan nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀ bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìn rere wípé ọkùnrin kan aya kan bó bá farasin ó yẹ kí o mọ àwọn tó farasin fún gbà tí ọlọ́run dá ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé ọlọ́run ò lágbára ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn ìyàwó ta lọ́rẹ́ mo ṣe bí Solomon ni o ní wọn tó ẹgbẹ̀rún. Mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ Ádámù yẹ kó ní aya púpọ̀. Ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò Ọlọ́run fún Ádámù ní éfà kan ṣoṣo. Mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá, Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀, tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni à ń pè ní Noah. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó? Gẹ́gẹ́ bí ọmọ, wọ́n jẹ́ mélòó? Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n jẹ́ mélòó? Mẹ́rin. Bí o bá mọ ìtàn Bíbélì dáradára, àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́? Àwọn mélòó? Àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin, obìnrin mẹ́rin, ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀, tí wọ́n kó wọn kúnlé, tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school. Tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí. Wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi, mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn, ó dára. Kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀, omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè, tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gòmórà rẹ̀, wọ́n pọ̀ ńbẹ. Àwọn tó fẹ́ wọn mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí 20 tàbí 30. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí iná pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gòmórà. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀, o ò kó léèsì sọ́rùn léèsì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí sùúrù lérè, oníkan sébùté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé, bó tiẹ̀ ń pé o ò ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí, ara ọ níyè, afọ lójú, o ní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀. O ní gbogbo ẹ̀ á parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní, ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá. Àánú Ọlọ́run pọ̀, a fàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀, bó sì ṣe dé tán ni ó yá o, ẹ wá jáde o. Kò méyí tó máa mú un. Bó ṣe mú èlé ojú lẹ̀, ó tún mu tìbí, ó tún jùlẹ̀. Àwọn áńgẹ́lì ilé wọn nílé pé ẹ jáde, bàbá yẹ jáde, iná ń bọ̀. Ó ní mò ń bọ̀, mò ń bọ̀. Kò méyí tó máa múnú ẹ̀. Gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́mú pé ó yà jáde, sáà sálà fún ẹ̀mí rẹ̀. Ni ìyàwó kan náà tó fẹ́. Ó dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sódómù àti Gòmórà. Ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó láàlè ń ta. Gbangba adẹkùn kedere abẹ́wò. Lọ́jọ́ tí Jésù bá dé, ọ̀pọ̀lọpọ̀ àní sìsá ń kọ́, sìsá ò wà. Ní ìjọba Ọlọ́run, ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Christi ba de eh but da wa to ma wa su fun an ko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igunle o lo fi lele ah but da o wa o lale nta eyin ni o mo se e tan fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni eh joko be Jesu kunko mo kan e o mo bi to rin ide o mo bi to sa lo loru o gba to ju yawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan se afoju lawon eyan to npamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ko alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ko to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa inawa majo iya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agba yori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won e ma boju won yi o e ma boju won yi o ina njo e ma se panu o iyawo ba ro wi pe ah so gbogbo damask lace gbogbo bata onile ego gbogbo bolu gita nko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni seju kan bi ise ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati e nlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju woyin ta ba ti e boju woyin nko ki lo ma sele o ba don wo ba don tan bo ti boju woyin o ba di awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbọ iro ese yawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju woyin ah oni lo ri lo so fun wa pe eh kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be eh sister ke a de ri yin e wa seko ibeli ojo nlo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ah ko se nta tu eni kan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala iku wa la wa yori ko si ni igbala ki wa iko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o dabi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan awon ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ìhìnrere tí ó lógo yìí ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń wẹni mọ́ tí ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń fi ìyà ẹni pẹ̀kun jí nkí oníkálukú tí ó bá gbàgbọ́ kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ó sọ fún wa wípé tí ìhìnrere tí à ń wàásù rẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń tún ayé ẹni ṣe tí ó máa ń yí ni padà ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí i àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n ó mọ̀ ó ní wọ́n ṣe ń kélé ọ lórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ tó kù bá kú fún ẹ kò sẹ́ni tá a bá ẹ lọ ọ̀rọ̀ yìí là ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí à nípa ẹkún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ ẹ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì ẹ bó bá bímọ wọn ní wá bẹ́ẹ̀ kó jáde ẹ má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run á sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn á sì wà pẹ̀lú wa àwọn áńgẹ́lì ọlọ́run ò sì ní fi wálẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣe pé ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde èyí tó ṣe lùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà á wá kúrò mẹ́ẹ̀ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde bó bá súre àdúrà ò lè gba ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀ wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àní wọ́n bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́mọ jáde ṣebí wọ́n bá wá náà ìnáwó ló máa kó wá sí wọn ní wá kán má bèrè bí ò tẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n ń wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń bèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àmì jẹ ìrẹsì ti ọmọtẹ́sẹ̀ ẹ̀bí ìgbèsè nà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ rò pé ó dáa náà pàápàá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfáà béè lọ́wọ́ ẹ pé ọkọ mi kàn kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni ó ní afọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà bó bá wo Deuteronomy orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ ìkejì dín ní ogún Deuteronomy orí ìkẹtàdínníọgbọ̀n 27 ẹsẹ ìkejì dín ní ogún 18 ègún ni fún ẹni tí ó ṣe afọ́jú lé ọ̀nà ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba ọlọ́run afọ́jú ni orin kan sọ fún wa ní àwọn iléèsè pé afọ́jú lé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ ọlọ́run gbogbo àwọn aláìgbàgbọ́ gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà afọ́jú ni wọ́n àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́jú lé ọ̀nà gbogbo ènìyàn yóò sì wí pé àmì orí ìkejìdínlọ́gbọ̀n Deuteronomy orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ ìkọkàndínlọ́gbọ̀n ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ àwọn tí ó ṣe ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí mo ń bẹ ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n wá wọ́n mọ́ bóyá ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin ó ń sọ fún wa wípé àfọjú ni wọ́n o ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọ́n ó jẹ́ kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n Jésù Kristì bí ó ti sọ fún wa ní ìṣáájú ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú òun lòun wò wọ́n sàn o máàkù orí kẹwàá kí a tó lọ gbàdúrà ní àṣálẹ̀ yìí nísinsìnyí a ti mọ àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà ọlọ́run àwọn tí kò tí mọ iyè àìnípẹkun àwọn tí ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè tí ó ti fọ́lé ojú àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ àwọn tí ó ti ra ní iyè àwọn tí ó ti fọ́lé ojú àwọn tí ó ń fi rere pé ibi àwọn tí ó fi ibi pé rere àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere àwọn wọ̀nyí ni afọ́jú ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran ìtúnríran bá àwọn afọ́jú a sì ń fẹ́ ka máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ bó bá jẹ́ afọ́jú bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá wò ó láti ẹsẹ̀ 46 máàkù orí kẹwàá ẹsẹ̀ 46 wọ́n sì wá sí Jericho bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn Bartimeo afọ́jú ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣàgbé rántí o gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé bó jẹ́ obìnrin a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin bó jẹ́ ọkùnrin a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀ gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú wọ́n máa ń ṣàgbé nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé Jésù ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi bí a bá ń gbàdúrà àwọn ẹlòmíì wọn ọmọ bá ti gbàdúrà wọn á dákẹ́ síbẹ̀ bó bá dákẹ́ Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ á bá ẹ dákẹ́ ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bó bá kígbe tan Ọlọ́run wá tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí tó ti jú tó sọ fún Ọlọ́run bó ṣe jẹ́ ilé ẹ ọ̀nà ẹ ìwà ẹ ìrìn ẹ ìṣiṣẹ́ ẹ tó sọ gbogbo ẹ pátápátá fún Ọlọ́run tó kígbe lé ohùn rárá wípé ṣàánú fún mi ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí ojú mi fọ́ sí ògo rẹ̀ ojú mi fọ́ sí ìhìn rere ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró ní ẹsẹ̀ 46 ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́ bó ṣe ń bá ewé nìyẹn o bó bá délé nsìn ó ṣeé ṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ wá kanlẹ̀kùn títí bó bá sì dé agbẹ̀yìn kò lè wọlé a ọ̀rà wọlé ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ béèyàn ṣe ń tọ́jú ọkọ béèyàn ṣe ń fẹ́ràn ọkọ tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ìwọ tó wá wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere ṣùgbọ́n tí ọkọ tí ò yé òye tá a sì sọ fún ọ wípé jókòó bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ yé gbàdúrà yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì bíbélì tiẹ̀ ti pọ̀ jù ọ̀sán bíbélì òru bíbélì àárọ̀ bíbélì kí ló dé tó bẹ́ẹ̀ ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀ wọ́n á sọ fún ọ pa ẹnu rẹ mọ́ ìwọ lò ní panu mọ́ ṣé o mọ ibi tó ti ń bọ̀ sí mọ ibi tó ń lọ àbó mọ ibi tó ń lọ ìjọba Ọlọ́run la fẹ́ lọ bó jọmọdé nílé ìwé ni bó bá ti ń ké pe Ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìn rere ti ọ̀rọ̀ ìgbàlà ni iléèwé àdẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì. Ló sọ wípé ayé má gbà ẹ́ o. Níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì. Àwa tá a wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún. Àárọ̀ la, má wá síbi iṣẹ́ o ṣó gbọ́, o sì gbé Bíbélì ẹ, ò ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kò lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbí bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́. Ẹ̀kọ́ Bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n sọ fún ẹni yẹn pé kò dákẹ́ àdúrà gbígbà, kò dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ. Àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ ọtí ẹ jáde. Ìgbà tán bá ti gbé ẹ débí dọ́hùn dọ́hùn dọ́hùn títí ìyá ẹ pàpà máa sọ pé bó tiẹ̀ kú pàpà ó sàn, wàhálà ti pọ̀ jù. Bára ẹ ò dá, bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ. Ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ̀ ń rùn kù, náà máa sọ pé bó tiẹ̀ kú pàpà a kàn lè fọwọ́ ara wa pa ni. Bó o sì kú mọ́ fẹ́ sin ẹ́, bẹ́ẹ̀ni kan fẹ́ tí wọ́n sínú ṣọ́ra ẹ, o fẹ́ tì mí sínú kòtò ni, ẹ ṣe bó o fẹ́ràn ẹ. Ṣé bó sọ pé bí iná ń jó màá bá lọ, bójo ń rọ̀, èmi pẹ̀lú ẹ ni, àìrọ́ o, ìṣe ti kú o. Àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn. Àwọn tó ń pọ́nlé lónìí, bó bá ti kú báyìí tó ti pajúdé náà ti wá ìwé àkáǹtì owó ẹ. Náà ti sọ pé kí ló fi ilẹ̀, bó o bá fi nǹkan sílẹ̀, tán rí ₦10 nínú àwọn ni alákọ̀ọ́rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀. Owó ni wọ́n ń wá. O rò pé wọ́n fẹ́ràn owó ẹ̀ náà fẹ́ràn. Bó bá dọ̀la tó ń datọ́ lẹ́nu tí gbogbo apá ẹ̀ ọ̀tún tí gbogbo ẹ̀ rọ, wọn ò ní wálé ẹ mọ́. Àwọn tó ń fẹ́ kó gbàdúrà, bí wàhálà bá sì di, Ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Wọn ò sì ní jẹ́ kó ké pé Ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́. Ó jẹ́ jù wọ́n lẹ̀. Wọ ẹsẹ̀ tí à ń kà, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. Wọ́n sì pe afọ́jú náà wá. Wọ́n sì wí fún un pé túju ká dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde. Ó tọ Jésù wá, kí ni ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù? Ó fẹ́ lọ rí ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa, aṣọ ìdọ̀tí, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ burúkú, ó yan sọnù. Aṣọ àkísà, aṣọ ẹ̀gbin, ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀. Bó o ti ń lọ bá Ọlọ́run tó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, tó ń sọ pé Jésù ń pé ọ fẹ́ gbọ́kàn ẹ̀ là, bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀, aṣọ ẹ̀ṣẹ̀, aṣọ ìrìndé òru, gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó yan ọgbọ́ ẹ̀ sọnù. Ìjẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn. Ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀gbin, gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ, wàá kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ Jésù. Jésù sì dáhùn, ó sì wí fún pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. Àfọ́jú náà sì wí fún pé Rabboni, olùkọ́ni, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún pé máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Lójú kan náà ó sì ríran. Ìgbà tó sì ríran tán, ó bá ń wálé aṣẹ́wó káàkiri. Mo ṣe bí àwọn tí wọ́n lọ sílé ìsìn, mo lọ sí ìpàdé ìta gbangba, mo ti bá Jésù pàdé, wọ́n náà bá Jésù pàdé, wọ́n tún bọ̀nà ilé ọtí lọ. Mo bá Jésù pàdé, ìrédè orúkọ jù wọ́n lẹ̀. Ìyẹn ò bá Jésù pàdé, ó sì wọ́n wá ni. Ó ní ó sì ríran, ó sì ń tọ Jésù lẹ́yìn ilé ọ̀nà. Mo gbàgbọ́ wípé lónìí, bí Ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí, tó ń fi ìhìnrere hàn ọ́, tó ń dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, tó sì ń sọ wípé lọ kí o máa ríran. Ẹni tó bá ríran bó ti ń ka Bíbélì, a máa yé ọ. Ìfẹ́ Bíbélì á wà lọ́kàn ẹ. Ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ tó yè kóró, a máa dùn mọ́ ọ. Bọ́n sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe, báwo ni kí n ṣe sọ fún kó lè lọ. bí Ọlọ́run sì ti ń dáríjì ọ bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé ayífa bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú adi ohun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tìjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹ́gbẹ́ẹ́ bó bá ti ń dé ní ìgbàlà bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí èṣù bẹ̀ ọ́ níṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi àwòrán èṣù hàn bó ti ń ní ìgbàlà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì wọn á sọ pé ṣé ò sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n á ní oyí padà ni ògo jésù ẹwà jésù nìyẹn a ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́ ṣe mọ èyí tán fi ń de àwọn ẹlẹ́wọ̀n wọ́n á fẹ́ mú ọ lọ sínú black maria èyí tán kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà á ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán kó sẹ́sẹ̀ ńkọ́ pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wá mọ ara mi fúyẹ́ gbogbo ẹrù èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ́ ojú wíńdò àti èyí tá a so sọ́rùn àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìn ojú mi là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú ń sìn mo mọ̀ pé nǹkan burú nù ẹ̀ ìgbàlà nìyẹn o bọ́kùnrin bí jésù ti ń là á lójú bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá lójú wọn sílẹ̀ ló ń tẹ̀lé jésù bó bá gbàdúrà lónìí tó sọ fọlọ́run wípé làmí lójú dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bọ́lọ́run bá sì ti dáríjì ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó bá ti ní ìgbàlà ìsọdí mímọ́ ló tẹ̀lé wà á máa ní ọlọ́run sọ ọkàn mi di mímọ́ gbogbo ìgbésí ayé ẹ̀ wà á kó lé ọlọ́run lọ́wọ́ pátápátá pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn ìfẹ́ ni mo fẹ́ ṣe iṣẹ́ ni mo fẹ́ ṣe bó bá ti ń sọ bẹ́ẹ̀ iná láti ọ̀run wá ẹ̀jẹ̀ jésù á sọ ọkàn rẹ̀ di mímọ́ bó bá sì ti ń sọ ọkàn rẹ̀ di mímọ́ bẹ́ẹ̀ ló ń bèrè fún agbára mímọ́ kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà bó bá sì ní ìgbàlà kó sọ fọlọ́run á gba ọkàn rẹ̀ là á sì ṣe ọ lójú ti ẹ̀mí ẹ̀mí wípé mi ò nílò ẹ̀kọ́ ìhìnrere ò jẹ́ kí ó jẹ́ tiwa orí kunkun àti agídí ìyàn jíjà àti ọ̀tẹ̀ lílòdì sí ọ̀rọ̀ ọlọ́run ò jẹ́ kí èyí ni kí ó jẹ́ tiwa bí ó ṣe tiwa ni àwa ni ó fún ní ọkàn tí ó rọ̀ tí ó ń fẹ́ gbọ́ tí ó ń fẹ́ gbà tí ó ń fẹ́ gbàgbọ́ bàbá nítorí irú àánú yìí nítorí ó dá wa lọ́lá bẹ́ẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa à ń bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà ìṣẹ́ ìparun àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn àwọn tí ọlọ́run ayé yìí fọ́ lójú àwọn tí ohun ọ̀ṣọ́ ayé ìrìn ayé ìwà ayé tí ó ra ní iyè ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn ǹjẹ́ à ń bẹ̀ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń ronúpìwàdà tọkàntọkàn tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́ fi fún ọ ní orúkọ jésù ṣàánú fún oníkólùkù wa ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà àwọn tó ti dárí ẹ̀ṣẹ́ wọn jì à ń bẹ̀ ọ́ wípé ìwà wọn ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tún ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀ ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo níbi gbogbo jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ jésù a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà àwọn atanijẹ́ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeéṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà ìhìnrere yìí bàbá yọ wá kúrò lọ́wọ́ wọn. bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wálé ọkàn dà. Jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa. Ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú Jésù Kristì títí dé òpin, má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù. Pa wá mọ bí a ti ń lọ, pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ, ṣàmọ̀nà wa ní ibi owó tá ń lọ. A sì ń bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà, àwọn tí o ti gbàlà, àwọn tí o ti dárẹ̀ ṣe wọ́n dì, àwọn tí o ti sọ di ẹ̀dá titun, a ń bẹ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajíhìn rere láti sọ ìtàn àgbélébù fún àwọn ẹlòmíràn. A dúpẹ́ pé o ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ìrere ti Lúùkù orí ìkẹẹ̀dógún. Gbogbo àwọn abowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀ sì súnmọ́ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àwọn farisi àti àwọn akọ̀wé ń kùn wípé ọkùnrin yìí ń gba ẹlẹ́ṣẹ̀, ó sì ń bá wọn jẹun. Ó sì pa òwe yìí fún wọn wípé ọkùnrin wo ni nínú yín tí ó ní ọgọ́rùn-ún àgùntàn, bí ó bá sọ ọ̀kan nù nínú wọn tí kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù sílẹ̀ ní ijù, tí kì yóò sì tọsẹ̀ èyí tí ó nù lọ títí yóò fi rí e. Nígbà tí ó sì rí i tán, ó gbé ilé ìdìkà rẹ̀, ó ń yọ̀. Nígbà tí ó sì délé, ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ. Ó ń wí fún wọn pé, ẹ bá mi yọ̀ nítorí tí mo rí àgùntàn mi tí ó ti nù. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà ní ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronú pìwàdà, jù lórí olóòótọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ tí kò ṣe àìní ìrònú pìwàdà. Tàbí obìnrin wo ni ó ní fàdákà mẹ́wàá, bí ó bá sọ ọ̀kan nù tí kì yóò tan fìtílà, kí ó sì gba ilé, kí ó sì wá gidigidi títí yóò fi rí e. Nígbà tí ó sì rí, ó pe àwọn ọ̀rẹ́ àti àwọn aládùúgbò rẹ̀ jọ. Ó wí pé, ẹ bá mi yọ̀ nítorí mo rí fàdákà tí mo ti sọnù. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ níwájú àwọn angẹ́lì Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronú pìwàdà. Ó sì wí pé, ọkùnrin kan ní ọmọkùnrin méjì. Èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé, bàbá, fún mi ní ìní rẹ tí ó kàn mí. Ó sì pin ohun ìní rẹ̀ fún wọn. Kò sì tó ijọ́ mélòó kan lẹ́yìn náà, èyí àbúrò kó ohun gbogbo tí ó níjọ. Ó sì mú ọ̀nà àjò rẹ̀ pọn lọ sí ilẹ̀ òkèrè. Níbẹ̀ ni ó sì gbé fi ìwà wọ̀bì àná ohun ìní rẹ̀ ní ìnákùnàá. Nígbà tí ó sì ba gbogbo rẹ̀ jẹ tán, ìyàn ńlá wá mú ní ilẹ̀ náà, ó sì bẹ̀rẹ̀ sí di aláìní. Ó sì lọ, ó da ara rẹ̀ pọ̀ mọ́ ọlọ̀tọ̀ kan ní ilẹ̀ náà. Òun sì rán an lọ sí oko rẹ̀ láti tọ́jú ẹlẹ́dẹ̀. Ayọ̀ ni ìbá fi jẹ oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ní àjẹyó, ẹnikẹ́ni kò sì fi fún un. Ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀, ó ní, àwọn alágbàṣe bàbá mi mélòó mélòó ni ó ní oúnjẹ àjẹyó àti àjẹtì, èmi sì ń kú fún ebi níhìn-ín. Èmi ó dìde, èmi ó sì tọ bàbá mi lọ. Èmi ó sì wí fún un pé, bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ. Èmi kò sì yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́. Fi mí ṣe bí ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Ó sì dìde, ó sì tọ bàbá rẹ lọ. Ṣùgbọ́n nígbà tí ó sì wà ní òkèrè, bàbá rẹ̀ rí i, àánú ṣe é. Ó sì súré, ó rọ̀ mọ́ ní ọrùn, ó sì fi ẹnu kò ó lé ẹnu. Ọmọ náà sì wí fún un pé, bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ. Èmi kò yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́. Ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé, ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi wọ̀ ọ́, ẹ sì fi òrùka bọ̀ ọ́ lọ́wọ́ àti bàtà sí ẹsẹ̀ rẹ̀. Ẹ sì mú ẹgboro màlúù àbọ́pa wá kí ẹ sì pa á, kí a máa jẹ, kí a sì máa ṣe àríyá. Nítorí ọmọ mi yìí ti kú, ó sì tún yè, ó ti nù, a sì rí i. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe àríyá. Ṣùgbọ́n ọmọ rẹ̀, èyí ẹ̀gbọ́n ti wà ní oko, bí ó sì ti ń bọ̀, tí ó súnmọ́ etí ilé, ó gbọ́ orin òun ijó, ó sì pe ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ́ wọn. Ó béèrè kí ni a mọ nǹkan wọ̀nyí sí. Ó sì wí fún un pé, àbúrò rẹ dé, bàbá rẹ sì pa ẹgboro màlúù àbọ́pa nítorí tí ó rí i padà ní àlàáfíà àti ní ìlera. Ó sì bínú, ó sì kọ̀ láti wọlé. Bàbá rẹ sì jáde, ó sì wá ìṣìpẹ̀ fún un, ó sì dáhùn, ó wí fún bàbá rẹ pé, wò ó, láti ọdún mélòó wọ̀nyí ni èmi ti ń sìn ọ́, èmi kò sì rú òfin rẹ rí, ìwọ kò sì tíì fi ọmọ ewúrẹ́ kan fún mi láti fi bá àwọn ọ̀rẹ́ mi ṣe àríyá. Ṣùgbọ́n nígbà tí ọmọ rẹ yìí dé, ẹni tó fi pa ṣágà run ọrọ̀ rẹ, ìwọ sì ti pa ẹgboro màlúù àbọ́pa fún un. Ó sì wí fún un pé, ọmọ, nígbà gbogbo ni ìwọ ń bẹ lọ́dọ̀ mi, ohun gbogbo tí mo sì ní tìrẹ ni. Ó yẹ kí a ṣe àríyá, kí a sì yọ, nítorí àbúrò rẹ yìí ti kú, ó sì tún yè, ó ti nù, a sì rí i.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.

ìyanu tí olówó ṣe, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí olówó ṣe. Kókó kejì, àwòtán àwọn àìsàn gbogbo tí olówó ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí olówó ṣe. Kókó kẹta, àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olówó ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olówó ń ṣe. Ìkíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí olówó ṣe. Nínú Exodus orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún. Exodus orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún. Mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun, olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà, ó sì mú òkun gbẹ, omi náà sì pínyà. Àwọn ọmọ Israẹli sì lọ nínú àárín òkun ní ilẹ̀ gbígbẹ, omi sì ṣe odi sí wọn lí ọwọ́ ọ̀tún àti lí ọwọ́ òsì. Orí ohun tí Ọlọ́run ṣe nìyí, nígbà tí ó fi ara rẹ̀ hàn, tí ó jẹ́wọ́ ara rẹ̀ wípé òun ni Ọlọ́run alágbára nínú ayé. Tí àwọn bí o bá ní ìgbàgbọ́ tó lágbára, yóò ṣe ohun mẹ́rin rí ní ìgbésí ayé rẹ, ohun àrà ọ̀tọ̀ ní ìgbésí ayé rẹ, lórúkọ Jésù. Níhìn yìí ni a rí wípé ó ṣe ohun tó jẹ́ kàyéfì fún àwọn tí ó ní ìgbàgbọ́ tó gbópọn. Ọ̀pá lásán, bí a ṣe máa ń sọ ní èdè wa, ni Mose náà sójú òkun, tí òkun yìí tí ó sì pínyà. Ọ̀pá lásán yìí náà tí a nà sí òkun pọpa, tí ó pin níyà, a gbàgbọ́ wípé kìí ṣe omi pẹ́sẹ́pẹ́sẹ́ tí a rò wípé bóyá kò ṣe nkankan, ni a pín níyà nítorí odò yìí jìn tó bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé ó gba gbogbo ogun Farao lọ tó ń tẹ lẹ́ṣe àti gbogbo àwọn tí ó ń kọjú ìjà sí àwọn ọmọ Israẹli. Síbẹ̀síbẹ̀, bí òkun yìí ṣe jìn tó, tí ó sì fẹ̀, tí ó sì ní ìjì líle lójú agbami rẹ̀ tó, kìkì ọ̀pá tí a nà sójú rẹ̀ ní ìgbàgbọ́, ní ìgbọràn sí àṣẹ Olúwa ló pín odò yìí níyà. Ọ̀pá yìí náà ni a fi lu àpáta tí omi jáde fún ọ̀kẹ́ àìmoye ènìyàn láti mu. Jẹ́ kí ó yẹ wípé wọn kò nílò láti lu àpáta yìí nígbà ọ̀kẹ́ àìmoye, kí omi kí ó tó tú jáde fún ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn. Fífi ọ̀pá lu àpáta lẹ́ẹ̀kan ṣoṣo ti tó láti bá àìní ọ̀pọ̀lọpọ̀ pàdé. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá wo ìwé mímọ́, kò nílò wípé a ń gbá àwẹ̀ ní ọ̀kẹ́ àìmoye ìgbà kí ìṣòro wa kí ó tó tán. Kò nílò wípé a ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbí oṣù tàbí ọjọ́ kí àwọn kò ṣeé ṣe nínú ìgbésí ayé wa kí wọn kí ó tó kásẹ̀ nílẹ̀. Ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ tí a ń gba àdúrà ṣókí, àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, jẹ́ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ̀ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé

0: ìrere ti Lúùkù orí ìkẹrìndínlógún ogún. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú pé ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ìríjú kan. Òun náà ni wọ́n fi sùn pé ó ti ń fi ohun ìní rẹ̀ ṣòfò. Nígbà tí ó sì pé, ó wí fún un pé eṣe tí èmi fi ń gbò yìí sí ọ, ṣírò iṣẹ́ ìríjú rẹ nítorí ìwọ kò lè ṣe ìríjú mọ́. Ìríjú náà sì wí nínú ara rẹ̀ pé èwo ni èmi ó ṣe, nítorí tí Olúwa mi gba iṣẹ́ ìríjú lọ́wọ́ mi, èmi kò lè walẹ̀ láti ṣàgbé ojú ń tì mí. Mo mọ èyí tí èmi ó ṣe nígbà tí a bá mú mi kúrò níbi iṣẹ́ ìríjú kí wọn kí ó lè gbà mí sínú ilé wọn. Ó sì pe àwọn ajigbèsè Olúwa rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún ìkíní pé èló ni ìwọ́ jẹ́ Olúwa mi, ó sì wí pé ọgọ́rùn-ún òṣùwọ̀n òróró, ó sì wí fún un pé mú ìwé rẹ̀ sì jókòó nísinsìnyí kí o sì kọ 50. Nígbà náà ni ó sì bí ẹnì kejì pé èló ni ìwọ́ jẹ́, òun sì wí pé ọgọ́rùn-ún òṣùwọ̀n àlìkámà, ó sì wí fún un pé mú ìwé rẹ̀ kí o sì kọ 80. Olúwa rẹ̀ sì yin aláìṣòótọ́ ìríjú náà nítorí tí ó fi ọgbọ́n ṣe é. Àwọn ọmọ ayé yìí ṣàgbọ́n ní ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Èmi sì wí fún yín, ẹ fi mámúni àìṣòótọ́ yin ọ̀rẹ́ fún ara yín pé nígbà tí yóò bá yẹ kí wọn kí ó lè gbà yín sí ibùjókòó wọn títí ayé. Ẹni tí ó bá ṣe olóòótọ́ ní ohun kíkiní, ó ṣe olóòótọ́ ní pípọ̀ pẹ̀lú. Ẹni tí ó bá sì ṣe aláìṣòótọ́ ní ohun kíkiní, ó ṣe aláìṣòótọ́ ní ohun pípọ̀ pẹ̀lú. Ǹjẹ́ bí ẹ̀yin kò bá ti jẹ́ olóòótọ́ ní mámúni àìṣòótọ́, ta ni yóò fi ọ̀rọ̀ tòótọ́ ṣu yín? Bí ẹ̀yin kò bá sì ti jẹ́ olóòótọ́ ní ohun tí ṣe ti ẹlòmíràn, ta ni yóò fún yín ní ohun tí ṣe ti ẹ̀yin tìkára yín? Kò sí ìránṣẹ́ kan tí ó lè sin Olúwa méjì, àyàṣe bí yóò kórira ọ̀kan yóò sì fẹ́ ìkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan yóò sì yan ìkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámúnì. Àwọn Farisí tí wọ́n ní ojú kòkòrò sì gbọ́ gbogbo nǹkan wọ̀nyí, wọ́n sì yọ ṣùtì sí i. Ó sì wí fún wọn pé ẹ̀yin ni àwọn tí ń dàre fún ara yín níwájú ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn yín, nítorí èyí tí a gbé níyìn lọ́dọ̀ ènìyàn, ìríra ni níwájú Ọlọ́run. Òfin àti àwọn wòlíì ń bẹ títí di ìgbà Jòhánù. Láti ìgbà náà wá ni a ti ń wàásù ìjọba Ọlọ́run, olúkúlùkù sì ń fi ipá wọ inú rẹ̀. Ṣùgbọ́n ó rọrùn fún ọ̀run ohun ayé láti kọjá lọ jù kí ṣonṣó kan ti òfin kí ó yẹ. Ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí ó sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Ǹjẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ń wọ aṣọ elése àlùkò àti aṣọ àlà dáradára, a sì máa jẹ dídùn dídùn lójoojúmọ́? Alágbè kan sì wà tí à ń pè ní Lásàrù, tí wọ́n máa gbé wá kalẹ̀ lẹ́bàá ọ̀nà ilé rẹ̀, ó kún fún ojú. Òun a sì máa fẹ́ kí a fi ẹ̀rún tí ó ti orí tábìlì ọlọ́rọ̀ bọ́ sílẹ̀ bọ́ òun. Àwọn ajá sì wá, wọ́n sì fa ní ojúlá. Ó sì ṣe alágbè kú, a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé e lọ sí òkè àyà Ábráhámù. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú, a sì sin. Ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè, ó ń bẹ nínú ìṣẹ́ oró, ó sì rí Ábráhámù ní òkèrè àti Lásàrù ní òkè àyà rẹ̀. Ó sì ké, ó wí pé, Bàbá Ábráhámù, ṣàánú fún mi kí o sì rán Lásàrù kí o ti oríka rẹ̀ bọ mi, kí o sì fi tù mí ní ahán, nítorí èmi ń joró nínú ọwọ́ iná yìí. Ṣùgbọ́n Ábráhámù wí pé, ọmọ, rántí pé nígbà ayé rẹ, ìwọ ti gba ohun rere tìrẹ àti Lásàrù ohun búburú, ṣùgbọ́n ní ìsinsìnyí yìí, àràárọ̀, ìwọ sì ń joró. Àti pẹ̀lú gbogbo èyí, a gbé ọ̀gùn ńlá kan sí agbede méjì àwa àti ẹ̀yin, kí àwọn tí ń fẹ́ má bàa lè ré kọjá láti ìhín lọ sọ́dọ̀ yín, kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀run ré kọjá tọ̀ wá wá. Ó sì wí pé, ǹjẹ́ mo bẹ̀ ọ́, bàbá, kí ìwọ kí o rán lọ sí ilé bàbá mi, nítorí mo ní arákùnrin márùn-ún kí ó lè rò fún wọn, kí àwọn kí ó má bàa wá sí ibi oró yìí pẹ̀lú. Ábráhámù sì wí fún un pé, wọ́n ní Mósè àti àwọn wòlíì kí wọn kí ó gbọ́ ti wọn. Ó sì wí pé, bẹ́ẹ̀ kọ́, Ábráhámù bàbá, ṣùgbọ́n bí ẹnìkan bá ti inú òkú tọ̀ wọn lọ, wọn ó ronú pé wàdà. Ó sì wí fún un pé, bí wọn kò bá gbọ́ ti Mósè àti ti àwọn wòlíì, a kì yóò yí wọn ní ọkàn padà bí ẹnìkan tilẹ̀ ti inú òkú dìde.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
3: Ẹ káàrọ̀ sọ.
4: Ẹ káàrọ̀.
3: Ní ọ̀sán ìyàkó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé àti iṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer, iṣẹ́ yìí tó bá níbẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà ta lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. won bere nitori pe gba mi gan tori wahala yi a man fi owo le awon materials ta man ra yan man fowo le to bi pe to ba di ko wa ni problem leyin a lo gbe ise yin awon sese lo se owo ti a gba yan a fi lo sise yin so ibe o ye mi mu te ba le ran mi lowo ke to wa bi a se le ma sise yin to je pe ko fi ni a fi le ma se ododo ninu awon ise ti a nse
2: bawo ni ibere ti en bere bawo lo se jemo on ti a colony
3: ehun to fi jemo on ti a colony ninu we abakuku en orikeji yen ta ba wo ese keson yen ni ese keson oni egbe ni fun awon eni ti nje ere aje kuje si ile re ki o le ki o ba le gba ite re ki ibi giga ki o le ba gba gba sile kuro lowo ibi so ibi ti mi mo ti mbe mi jale ni pe ere aje kuje to le pe awa nsise ba se nsise gege bo ran olorun won so fun wa pe an lati ma so to sugbon ibi ere aje kuje gege bi se wa wo yin fun wa wala a ma nfi owo le de bi pe ti gba ti se ba ni wala ton so owo ti a fi ma yanju ise so ibe yen ko ye mi pelu ibi ti mo kai
2: e se popo ninu abakoko ori keje ese ikesan egbe ni fun ani ti tin je ere ije kuje si ile re ki o le ba gbe ite re ka ibi giga ki o le ba gba gba sile kuro lowo ibi ohun ti a n so nihin ni awon ti o fi owo to poju owo goboyi le ohun ise ti won se to je wepe ere ti won je o koja ise ti won se eyi ni oro olohun je ki o ye wa wepe iru awon eniyan be won re awon elomiran je lati gba owo owo won sugbon ise ti won se fun won ko to owo ti won gba lowo won o so fun awe pe iru awon eniyan be ti won fe di olowo ojiji won fe di olowo losan kan oro kan oni idajo olorun o wa lori awon eniyan be bi o ba wo owe ori ikokanla ese ikini owe ori ikokanla ese ikini oṣuwọn ike ìríra ni lójú olówa ṣùgbọ́n oṣuwọn òtítọ́ ni dídùn inú rẹ̀ bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro bí ó bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn ìdá àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè a ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni ọlọ́run sọ fún wa wípé kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ ọlọ́run kò sì sí níbẹ̀ ṣé o ti yé arákùnrin láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè arábìnrin
4: Ẹ káàárọ̀.
5: Yes, ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀ tí ó sì fi ọtí líle fún un tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú kí ìwọ ba lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná wọn ti gba ìwàásù wọn ò ṣe ọtí yẹn mọ ẹjọ irú ọrọ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọnà ìgbé yìí sílẹ.
2: Bínà bá jóni jẹ́ ọmọ ẹni tara ni là á kọ́gbọ̀n nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà wọ́n sì nílò oore ọ̀fẹ́ ọlọ́run
6: eni ko kan lo ye ko ronu po ada ni toto ni awon wonye won ni le ronu po ada on pa pa ti en ku asusi o ye ki o na ki o ronu po ada sugbon ki o ma deja ki o ma so wi pe bi o ba ye ki ronu po ada awon to nse oti na nko a o so fun wi pe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wi pe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu po ada nitori be ohun to ye ki e se ni wi pe ki e ma gbadura fun ki e si ma te mo leti wi pe bi idajo yi o ba de yo de fun eni kokan olukuluku eni kokan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wi pe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wi pe eni kokan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agbere olorun je wi pe olorun yo dariji ohun papa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronu po ada arabirin so ti ye yin
5: o ye mi ese sa
6: ese popo arakunrin ti o wa nbe
7: ekaaro sa
6: ekaaro
7: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni otimu ti o ti je pe won pe won fi ni oyun banu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi awon omo noti eni wa fa da fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro di ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abraham nje awon ma re ni ope ko ni abi ko fi eko oro olorun ko won jile jile debi pe won fi wuru iwa bayi
6: lot ti koja lo awon mo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti enikokan wa onkon to wo ke a so nisisin se o yi ipo won pada lohun arakunrin
7: rara sir
6: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisisin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo si ayeraye nitori pe ibi ti igiba wo si ibe ni ora si ibi ti won wa nisese ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka be olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a kara maisi ki igbala ti wa arakunrin soye yin
7: oye mi
6: eje adede do lati gbadura nje eni kokan wa ti ati gbo nipa idajo olorun loni ni bo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi lọti awon omo re tabi noa tabi awon elomiran tabi dafidi tabi abraham ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe olowa nje aje ti olorun nje ati ronu ko ada nje mi olorun sakoso igbesi aye wa

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó níbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní iyè. À ń bẹ̀yìn wípé lónìí, ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní iyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀yìn wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí, a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bá ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní iyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti iyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní iyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní iyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní iyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù iyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà iyè ayérayé iyè àìnípẹ̀kun yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí iyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wípé iyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní iyè àìnípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa. Nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ̀ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a bá ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njọ́ ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, iyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi iketa ife atokanwa si Olorun nitori Kristi ife atokanwa si Olorun nitori Kristi ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi ki oye wa fun pe nikokan wa wipe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma se ri enikeni ti o so wipe boya ife Olorun ko san de odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbe nikan nibe lati ese iketa din logun oni bi o si tin jade bo si ona enikan sare to wa o sikunle fun obi lere wepe olukoni rere kili emi o se ti emi o fi le jogun iye ainipekan nihi ni ari wepe on ton dun ogbeni lokan ni wepe o mo wepe aye yi ki se awa ilo ati pe bi a ba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wepe awon kan won jogun iye ainipekan sugbon o se

lè ní iyè àìnípẹ̀kun. Jésù kò fi fepo bọyọ̀, ó sọ fún ní gbangba wípé o ni ohun tí o ni láti ṣe ní ẹsẹ̀ ìkọkàndínlógún. Ìwọ sáàmù òfin, má ṣe panṣágà, má ṣe panìyàn, má ṣe jálè, má ṣe jẹ́rí èké, má ṣe rẹni jẹ, bọ̀ fún bàbá òun ìyá rẹ. Èyí ni apá kìíní ohun tí Jésù ń sọ fún. Ó rí wípé níhìn-ín Jésù ń wo àwọn òfin mẹ́wàá, ó sọ nípa èyí tí ó jẹ mọ́ ti arákùnrin wa, ṣùgbọ́n ó fi ti Ọlọ́run, ó fi sí apá kan. Ó fẹ́ kí ọkùnrin yìí, ó fẹ́ kí ó gbé wọn yẹ̀wò ní kọ̀ọ̀kan. Ó sọ fún ní ẹsẹ̀ ogún, ó sì dáhùn, ó sì wé fún ọ pé olùkọ́ni. Gbogbo nǹkan wọ̀nyí li èmi ti ń kíyè sí láti ìgbà èwe mi wá. Yẹ kí o yọ wípé ohun tí a ń sọ níhìn-ín ó jẹ mọ́ ojúṣe ẹnì kọ̀ọ̀kan sí aládùúgbò rẹ̀, ṣùgbọ́n ó kú ojúṣe wa sí Ọlọ́run kí a tó lè jogún ìyè àìnípẹ̀kun. Nítorí a ní láti fi Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa, pẹ̀lú gbogbo agbára wa, pẹ̀lú gbogbo inú wa. Níhìn-ín, nígbà tí Jésù wò ó nínú ẹsẹ̀ ìkọkànlélógún, nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀. Ó yẹ kó yẹ wa nígbà náà wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì ní ìgbàlà, bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì jẹ́ alábàápín nínú ìyè àìnípẹ̀kun, ṣùgbọ́n Jésù wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé ohun kan lè kó ọ kù, lọ ta ohunkóhun tí o ní, kí o sì fi fún àwọn tálákà. Ìwọ sì ní ìṣúra lé ọrùn, sì wá gbé àgbélébùú, kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí ni a fún gẹ́gẹ́ bí ìdánwò, kí Ọlọ́run kí o lè mọ̀ bóyá ó fẹ́ràn Ọlọ́run ju owó lọ, ó fẹ́ràn Ọlọ́run ju àwọn nǹkan ayé lọ, ṣùgbọ́n inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí o li ọ̀rọ̀ púpọ̀. Ǹjẹ́ èyí ń sọ wípé Ọlọ́run ò fẹ́ràn ọkùnrin yìí? Rárá, ó fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìfẹ́ tí Ọlọ́run fẹ́, ìfẹ́ tí Kristi fẹ́, kò fún ní ìyè àìnípẹ̀kun, nítorí wípé òun pàápàá kò fẹ́ ṣe ohun tí yóò fún òun ní ìyè àìnípẹ̀kun. Ó wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti mọ̀ wípé lóòótọ́ ni a pèsè ìgbàlà fún wa, lóòótọ́ ni ìyè àìnípẹ̀kun ni ó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa bí a bá gbàgbọ́, ṣùgbọ́n a ní ojúṣe tí a ní láti ṣe, a ní ìgbésẹ̀ tí a ní láti gbé, a ní ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa, kí ìpèsè tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó tó lè jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. Nínú Tìmọ́tíù kìíní orí kejì ni Ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé kò sí ojúsàájú lọ́dọ̀ Ọlọ́run, àti wípé kò sí wípé bóyá àyànmọ́ mi ni ò gba ìgbàlà, nítorí pé àṣìwí àṣìsọ ó wà láàrin àwa Yorùbá. Wọ́n máa ń rò wípé bóyá a ti yan àwọn kan sí ọ̀nà ìgbàlà, a sì yan àwọn mìíràn sí ọ̀nà ìparun, ṣùgbọ́n bí o bá wo èdè wa, ẹnì kọ̀ọ̀kan wa ni ó ní agbára láti yàn. Èyí ni a fi ń pè wá ní ènìyàn, ènìyàn ni ẹni tí yàn. Nítorí bẹ́ẹ̀ Ọlọ́run sọ wípé òun fi ìyè àti ikú, ìbùkún àti ègún síwájú ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ènìyàn, ẹni tí ó ní agbára láti yàn, gẹ́gẹ́ bí ènìyàn, ẹni tí ó ní ipá, tí ó ní òye, tí ó ní àǹfààní láti yàn. Ó ń sọ fún wa wípé kí a yan ìyè, kí ìyè ẹnìpẹ̀kun kí ó lè jẹ́ tiwa. Ó sọ fún wa nínú Tímọ́tíù kìíní yìí orí kejì láti ẹsẹ̀ ìkẹta, nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sí, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé kò sí ẹni tí a kọ àyànmọ́ tàbí kádàrá ìgbé ayérayé mọ́ lára. Nínú Pétérù kejì nínú orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án, Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án, Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ìtì ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín, nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, máa fi ojú inú ba lọ bí a ti ń kà á, wípé kò fẹ́ kí ìwọ tí ó wà níhìn, kò fẹ́ kí ó ṣègbé, àwọn ará ilé wa náà kò fẹ́ kí wọn kí ó ṣègbé, kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe pé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpọ̀ọ̀dà. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, àṣìṣe ńlá àti àṣìwí ni nígbà tí a bá ń wípé kádàrá kò lábùyẹ̀, nítorí wọ́n máa ń sọ fún wa wípé bóyá kì í ṣọmọ ọ̀gbàlà ni, bóyá wípé a kò kọ ìgbàlà mọ́ kádàrá rẹ̀. Àwọn mìíràn a máa sọ wípé àyànmọ́ ni kádàrá, tàbí wípé àyànmọ́ kò gbóògùn, tàbí

0: pe fun awon omo eyin re pe ko le se ki won ikose ma de sugbon egbe ni fun eni ti o ti pase re de ibasan fun ki a so olo nla mo ile orun ki a si gbe ju sinu okun ju ki o mu okan ninu awon kekere won yi kose e ma ki isara yin bi arakunrin re ba se ba wi bi o ba si ronu pe wada dariji bi o ba si se o ni erin meje ni ojo ti o si pada to wa ni erin meje ni ojo pe mo ronu pe wada dariji awon apostle si wi fun oluwa pe bo si igbagbo wa oluwa si wi pe bi eyin ba ni igbagbo bi woro irugbin mustard eyin o le wi fun igi sikamine yi pe ki a fa otu ki a si gbin o sinu okun yo si gbo ti yin sugbon tani ninu yin ti o ni omo odo ti o ntule tabi ti o nbo eran ti yo wi fun loju kan na ti o ba ti okode pe lo ijoko lati jeun ti ki yo kuku wi fun pe pese ohun ti emi o je si de amure ki iwo ki o ma se iranse fun mi titi emi o fi je ti emi o si mu tan lẹyin naa ni iwo o si je ti iwo o si mu oun a maa dupe lọwọ ọmọ ọdọ naa nitori ti o se ohun ti a pa laṣẹ fun bi emi ko ro bẹẹ gẹgẹ bẹẹ ni ẹyin pẹlu nigba ti e ba ti se ohun gbogbo ti a pa laṣẹ fun yin tan e wi pe alailere ọmọ ọdọ ni wa eyi ti se ise wa lati se ni awa ti se o si se bi o ti n lọ si jerusalemu o kọja laarin samaria ohun galilee bi o si ti n wọ inu ileto kan lọ awọn ọkunrin adẹtẹ mẹwa pade rẹ wọn duro ni okere wọn si na soke wipe jesu olukọni ṣaanu fun wa nigba ti o ri wọn o wi fun wọn pe e lọ fi ara yin han fun awọn alufa o si se bi wọn ti n lọ wọn si di mimọ nigba ti ọkan ninu wọn ri pe a mu ohun larada o pada o si fi ohun rara yin ọlọrun logo o si wulẹ lẹba ẹsẹ rẹ o n dupẹ ni ọwọ rẹ ara samaria ni oun si ise jesu si dahun wipe awọn mẹwa ki a sọ di mimọ awọn mẹsan iyoku ada a ko ri ẹnikan ti o pada wa fi ogo fun ọlọrun bi ko se alejo yi o si wi fun pe dide ki o si ma lọ igbagbọ rẹ mu ọ larada nigba ti awọn farisi bi pe nigba wo ni ijọba ọlọrun yoo de o da wọn ni ohun pe ijọba ọlọrun kii wa pẹlu ami bẹẹ ni wọn kii yoo wi pe kiyesi nihin tabi kiyesi lọhun ṣawo ijọba ọlọrun nbẹ ninu yin o si wi fun awọn ọmọ ẹyin rẹ pe ọjọ n bọ nigba ti ẹyin o fẹ lati ri ọkan ninu ọjọ ọmọ eniyan ẹyin kii yoo si ri wọn o si wi fun yin pe wo o nihin tabi wo o lọhun ẹ ma lọ ẹ ma ṣe tẹle wọn nitori gẹgẹ bi mọnamọna ti kọ ni apa kan labẹ ọrun ti si mọlẹ ni apa keji labẹ ọrun bẹẹ ni ọmọ eniyan yoo si ri ni ọjọ rẹ ṣugbọn ko le ṣe àìmakọ jiya ohun pupọ ki a si kọ lọdọ iran yii bi o si ti ri ni ọjọ noah bẹẹ ni yoo ri ni ọjọ ọmọ eniyan wọn n jẹ wọn n mu wọn n gbeyawo wọn si n fa iyawo fun ni titi o fi di ọjọ tinu awọ inu ọkọ lọ kikun omi si de o si run gbogbo wọn gẹgẹ bi o si ti ri ni ọjọ lọti wọn n jẹ wọn n mu wọn n ra wọn n ta wọn n gbin wọn n kọle ṣugbọn ni ọjọ naa ti lọti jade kuro ni sodomu ojo iná àti sufuru rọ láti ọrùn wá ó sì run gbogbo wọn gẹgẹ bẹẹ ni yóò rí ní ọjọ náà tí ọmọ ènìyàn yóò farahàn ní ọjọ náà ẹni tí ó bá wà lórí ilé tí ẹrù rẹ sì ń bẹ ní ilé kí ó má ṣe sọkalẹ láti wá kó ẹni tí ó bá sì wà ní oko kí ó má ṣe padà sẹyìn ẹran ti àyà lọọtì ẹnikẹni tí ó bá ń wà àti gba ẹmí rẹ là yóò sọọnù ẹnikẹni tí ó bá sì sọọnù yóò gbà á là mo wí fún yín ní òru ọjọ náà ènìyàn méjì yóò wà lórí àkété kan a ó mú ọkan a ó sì fi èkejì sílẹ ènìyàn méjì yóò sì máa lọ ọlọpọ a ó mú ọkan a ó sì fi èkejì sílẹ ènìyàn méjì yóò wà ní oko a ó mú ọkan a ó sì fi èkejì sílẹ wọn sì dá lóhùn wọn bíi pé níbo olúwa ó sì wí fún wọn pé níbi tí òkú bá gbé wà níbẹ pẹlú ni ìdí kójọpọ sí.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki agbadura. Baba wa ti nbe le orun. Adupe lowo yin lopolopo. Fun ore yin, fun anu yin lori wa. Adupe wo pe e ko fi wa sile nigba kan ri. Adupe wo pe nigba ti a ti ri ona igbala yi ti a si ti wo inu re wo pe lojojumo le n to wa lojojumo la n gbadura si ti esin gbadura wa lojojumo la n kepe yin ti esin da wa lohun adupe e gba pe ati yin wa loruko jesu nje bi a ti wa siwaju yin loni a n bere wo pe ki oro ti a o gbo ki o mu ki ayo igbala ki o tun soji lokan wa leekan si.

orúkọ Jésù, kí ayọ̀ Olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ, ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé, ẹ lọ, ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israeli sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn, tí wọ́n sì fi díwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn, tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí, tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀gàn wọn, wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀, kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí a ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí 17 ẹsẹ 22, ìwé òwe orí 17 ẹsẹ 22. Inú dídùn mú ìmúláradá rere wá, ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa, bí a bá ní ayọ̀ Olúwa tàbí inú dídùn, wípé ó máa ń fúnni ní okun, ó máa ń fúnni ní agbára, ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnì kọ̀ọ̀kan wa, ó máa mú ìmúláradá wá. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí a bá ní ayọ̀ tàbí inú dídùn, èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa, àwọn tí ó yí wa ká, ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn, ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè, ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó, ó sì máa mú kí ìlera, ó máa mú kí ìmúláradá, ó máa mú kí ọkàn tí ó ti rẹ̀wẹ̀sì kí ó lè fò sókè pẹ̀lú ayọ̀, ó sì máa mú ìrètí wá fún ẹnì kọ̀ọ̀kan wa. Èyí ni ó fi yẹ kí a mọ̀ wípé ó dára láti ní ayọ̀ nínú Ọlọ́run, ó dára láti ní ayọ̀ Olúwa ní ìgbésí ayé wa. Ayọ̀ tí a ń sọ yìí kì í ṣe ayọ̀ tí àwọn ẹlẹ́ṣẹ̀ máa ń ní fún ìgbà díẹ̀, kì í ṣe ayọ̀ tí àwọn ènìyàn búburú tàbí àwọn àgàbàgebè ènìyàn tí wọ́n máa ní fún ìgbà díẹ̀. Ayọ̀ tí a ń sọ nípa rẹ̀, ó jẹ́ ayọ̀ ti àwọn ọmọ Ọlọ́run. Jẹ́ kí a wo ohun tí Bíbélì sọ nípa ayọ̀ tàbí inú dídùn ti àwọn aláìgbàgbọ́ nínú Jóòbù orí ogún láti ẹsẹ̀ 5, pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè. Ó ṣeéṣe kí ohun kan ṣẹlẹ̀ ní ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀, ní ìgbésí ayé àwọn ọ̀daràn, ní ìgbésí ayé àwọn tí kò lọ́lọ́run.
awon ti ko ni folorun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbe yawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigba ti oti yi to ba wo agbari ti o si yi gbogbo ara pada ariwo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe sugbon oti mimu amupara yi adi loju afo loju adi lokan a si di leti to je wi pe ko ni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo sugbon ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti an so nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe amo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigbati a ba mo Jesu Kristi gege bi oluwa ati olugbala wa nigbati a ba ni idarije ese lati odo olorun wa nigbati a ba ka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun o ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanleladota orin dafidi ori kokanleladota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere enikeni ti a bi lati inu adamu o lati bi iran adamu o je eniyan boboro o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenu so fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba n dajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe ohun ni o se aropo fun saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asedede de agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbese aye re sugbon o se ni laanu wi pe igba kan de ni igbese aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubu sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo guro re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki dafidi ki o kuro lori ite eni o je ki o wole niwaju olorun eni o je ki o be si ni gbadura wi pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wi pe

ìrere ti Lúùkù orí ìkejìdínlógún, ó sì pàwé kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúṣàájú ènìyàn. Opó kan sì wà ní ìlú náà, ó sì ń tọ̀ wá wípé bẹ san mi lára ọ̀tá mi, kò sì ṣú sí i nígbà sáà kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣe ojúṣàájú ènìyàn. Ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má baà fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ ti wí. Ọlọ́run kì yóò àsì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àti orúkígbe pè é tí ó sì mú sùúrù fún wọn. Mo wí fún yín yóò gbẹ̀san wọn kankan, ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé yóò àrí ìgbàgbọ́ ní ayé. Ó sì pa òwe yìí fún àwọn kan tí wọ́n gbẹ́kẹ̀lé ara wọn pé àwọn ni olódodo, tí wọ́n sì ń gan àwọn ẹlòmíràn pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà, ọ̀kan jẹ́ farisí, èkejì sì jẹ́ agbowó òde. Èyí farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ará ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowó òde yìí. Èmi ń gbàwẹ̀ ní ẹ̀rìn méjì ní ọ̀sẹ̀, wọ́n san ìdámẹ́wàá ohun gbogbo tí mo ní. Ṣùgbọ́n agbowó òde dúró ní òkèrè, kò tilẹ̀ jẹ́ gbé ojú rẹ̀ sókè ọrun, ṣùgbọ́n ó lu ara rẹ̀ ní ókan àyà, ó wí pé Ọlọ́run ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀. Mo wí fún yín, ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ, nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga, òun ni a ó rẹ̀ sílẹ̀, ẹni tí ó bá sì rẹ ara rẹ̀ sílẹ̀, òun ni a ó gbéga. Wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ wá pẹ̀lú kí ó lè fi ọwọ́ lé wọn, ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i, wọ́n ń bá wọn wí. Ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀, ó sì wí pé ẹ jẹ́ kí àwọn ọmọ kékeré wá sọ́dọ̀ mi, ẹ má sì ṣe dá wọn lẹ́kun, nítorí tí irú wọn ni ìjọba Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí kò bá gba ìjọba Ọlọ́run bí ọmọ kékeré kì yóò wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí. Ìjòyè kan sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé olùkọ́ ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi jogún ìyà àìní pẹ̀kun? Jésù sì wí fún un pé èṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere. Ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan, èyí ni ilé Ọlọ́run. Ìwọ mọ òfin wọn ni, má ṣe ṣe panṣágà, má ṣe pànìyàn, má ṣe jalè, má ṣe jẹ́rí èké, bọ̀wọ̀ fún baba òun ìyá rẹ̀. Ó sì wí pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti pamọ́ láti ìgbà ìwé mi wá. Nígbà tí Jésù gbọ́ èyí, ó wí fún un pé ohun kan ni ó kù fún ọ síbẹ̀, lọ ìta ohun gbogbo tí o ní kí o sì pín fún àwọn tálákà, ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run, sì wá kí o máa tọ̀ mí lẹ́yìn. Nígbà tí ó sì gbọ́ èyí, inú rẹ̀ bàjẹ́ gidigidi, nítorí tí ó ní ọ̀rọ̀ púpọ̀. Nígbà tí Jésù rí i pé inú rẹ̀ bàjẹ́ gidigidi, ó ní yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọ̀rọ̀ láti wọ ìjọba Ọlọ́run, nítorí ó rọrùn fún ìbákasí ẹ láti gba ojú abẹ́rẹ́ wọlé jù fún Ọlọ́run láti wọ ìjọba Ọlọ́run lọ. Àwọn tí ó sì gbọ́ wí pé ǹjẹ́ ta ni ó hà lè là? Ó sì wí pé ohun tí ó ṣòro lọ́dọ̀ ènìyàn kò ṣòro lọ́dọ̀ Ọlọ́run. Pétérù sì wí pé ṣáàwó, àwa ti fi tiwa sílẹ̀, a sì tọ̀ ọ́ lẹ́yìn. Ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, kò sí ẹni tí ó fi ilé tàbí aya tàbí ará tàbí òbí tàbí ọmọ sílẹ̀ nítorí ìjọba Ọlọ́run tí kì yóò gba ìlọ́po púpọ̀ sí ilé ayé yìí àti ní ayé tí ń bọ̀ ìyè àìnípẹ̀kun. Nígbà náà ni ó pe àwọn méjìlá sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé ṣáàwó, àwa ń gòkè lọ sí Jerusalemu, a ó sì mú ohun gbogbo ṣẹ tí a ti kọ láti ọwọ́ àwọn wòlíì wá nítorí ọmọ ènìyàn. Nítorí a ó fi ilé àwọn kèfèrí lọ́wọ́, a ó fi ṣe ẹlẹ́yà, a ó sì fi ṣe ẹ̀sìn, a ó sì tutọ́ sí i lára, wọn ó sì nà án, wọn ó sì pa á, ní ijọ́ kẹta yóò sì jíǹde. Ọ̀kan nínú nǹkan wọ̀nyí kò sì yé wọn, ọ̀rọ̀ yìí sì pamọ́ fún wọn, bẹ́ẹ̀ ni wọn kò sì mọ ohun tí a wí. Ó sì ṣe bí ó ti ń súnmọ́ Jericho, afọ́jú kan jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ tí ọ̀pọ̀ ènìyàn ń kọjá lọ, ó béèrè pé kí ni a lè mọ èyí sí. Wọ́n sì wí fún un pé Jésù ti Nasareti ni ó ń kọjá lọ. Ó sì kígbe pé Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Àwọn tí ń lọ níwájú bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe sí ìkùnkùn pé ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó ní kí a mú ohun tó òun wá. Nígbà tí ó sì súnmọ́, ó bi í wípé kí ni wọ́n fẹ́ tí èmi ìbá ṣe fún ọ. Ó sì wí pé Olúwa, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé ríran, ìgbàgbọ́ rẹ̀ gbà ọ́ là. Lójú kan náà ó sì ríran, ó sì ń tọ̀ ọ́ lẹ́yìn, ó yin Ọlọ́run lógo àti gbogbo ènìyàn nígbà tí wọ́n rí wọ́n fi ìyìn fún Ọlọ́run.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Irere ti loku ori ikokandinogun Yesu si wo Jericho lo o si nkoja laarin re si kiyesi okunrin kan wa ti a npe ni Sakeo o si je olori agbowo ode kan o si je oloro o si nfe lati ri eni ti Jesu ise ko si le ri nitori opo eniyan ati nitori ti o nse eniyan kukuru o si sure siwaju o gun ori igi sikamore kan ki o ba le ri nitori ti yo koja lo ni ha ibe nigba ti Jesu si de ibe o gbe oju soke o si ri o si wi fun pe Sakeo yara ki o si sokale nitori emi ko le saiwo ni ile re loni o si yara o sokale o si fi ayo gba nigba ti won si ri gbogbo won kun wi pe o lo iwo lodo okunrin ti se elese Sakeo si dide o si wi fun Oluwa pe wo Oluwa abo ohun ini mi ni mo fi fun talaka bi mo ba si fi esun ike gba nkan lowo enikeni mo san pada ni ilopo merin Jesu si wi fun pe loni ni igbalawo ile yi niwon bi ohun pelu ti je omo Abrahamu nitori omo eniyan de lati wa awon ti o nu kiri ati lati gba won la nigba ti won si gbo nkan won yi o fi oro kun o si pa owe kan nitori ti o sumo Jerusalemu ati nitori ti won ro pe ijoba Olorun yo farahan ni isisiyi o si wi pe okunrin olola kan ri ilu okere lo igba ijoba fun ara re ki o si pada o si pe awon omo odo re mewa o fi mina mewa fun won o si wi fun won pe e ma sowo titi emi o fi de ṣugbọn awọn olọtọ ilu rẹ korira rẹ wọn si ran ikọ tẹle wipe awa ko fẹ ki ọkunrin yi jọba lori wa o si ṣe nigba ti o gba ijọba tan ti o pada de o paṣẹ pe ki a pe awọn ọmọ ọdọ wọn ni wa sọdọ rẹ ti oun ti fi owo fun nitori ki o le mọ iye ere ti olukuluku fi iṣowo jẹ eyi ekini si wa o wipe Oluwa mina rẹ jere mina mẹwa si o si wi fun pe o ṣeun iwọ ọmọ ọdọ rere nitori ti iwọ ṣe olooto ni ohun kikini gba aṣẹ lori ilu mẹwa eyi ekeji si wa o wipe Oluwa mina re jere mina marun o si wi fun pelu pe iwo joye ilu marun omiran si wa o wi pe Oluwa wo mina re tin bele owo mi ti mo di sinu gele nitori mo beru re ati nitori ti iwo se onroro eniyan iwa ma mu eyi ti iwo ko fi lele iwa si ma ka eyi ti iwo ko gbin o si wi fun pe ile enu ara re na ni emi o se idajo re iwo mo odo buburu iwo mo pe onroro eniyan ni mi pe emi a ma mu eyi ti emi ko fi lele emi a si ma ka eyi ti emi ko gbin e a si ti se ti iwo ko fi owo mi si ile ile nigba ti mo ba de emi ba si bere re ti ohun ti ele o si wi fun awon ti o duro leti ibe pe e gba mina na lowo re ki e si fi fun eni ti o ni mina mewa won si wi fun pe Oluwa o ni mina mewa mo wi fun yin pe enikeni ti o ni a o fi fun ati lodo eni ti ko ni eyi na ti o ni a o gba lowo re sugbon awon ota mi won ni ti ko fe ki emi ki o joba lori won e mu won wa ihin yi ki e si pa won niwaju mi nigba ti o si wi nkan wonyi tan o lo saaju o n goke lo si Jerusalemu o si se nigba ti o sumo Betfage ohun Betani ni oke ti a n pe ni Olifi o ran awon meji ninu awon omo eyin re wipe e lo ileto ti o koju si yin nigba ti eyin ba n wo lo eyin o ri omo ketekete kan ti a so ti enikeni ko gun ri e tu ki e si fa wa bi enikeni ba si bi yin pe e se ti eyin fi n tu ki eyin ki o wi bayi pe Oluwa ni fi se awon ti a ran si mu ona won pon won si ba gege bi o ti wi fun won bí wọ́n sì ti ń tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà àwọn Oluwa rẹ̀ bí wọ́n pé èyí ṣe tí ẹ̀yin fi ń tú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ ni wọ́n sì wí pé Oluwa ní fi í ṣe wọ́n sì fà á tọ Jésù wá wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yin ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n sì gbé Jésù ká bí ó sì ti ń lọ wọ́n tẹ aṣọ wọn sí ọ̀nà bí ó sì ti súnmọ́ etí ibẹ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè Olifi gbogbo ìjọ àwọn ọmọ ẹ̀yin rẹ̀ bẹ̀rẹ̀ sí í yọ̀ àti sí fi ohun rara yin Ọlọ́run nítorí iṣẹ́ ńlá gbogbo tí wọ́n ti rí wípé olùbùkún ni ọba tí ó ń bọ̀ wá ní orúkọ Olúwa àlàáfíà lé ọ̀run àti ògo lókè ọ̀run àwọn kan nínú àwọn farisí ní àwùjọ sì wí fún un pé olùkọ́ni bá àwọn ọmọ ẹ̀yìn rẹ wí ó sì dá wọn lóhùn ó wí fún wọn pé mo wí fún yín bí àwọn wọ̀nyí bá pa ẹnu wọn mọ́ àwọn òkúta yóò kígbe sókè nígbà tí ó sì súnmọ́ etílé ó ṣíjú wo ìlú náà ó sọkún sí i lórí ó ń wí pé ìbáṣepé ìwọ mọ̀ lónìí yìí àní ìwọ ohun tí ń ṣe ti àlàáfíà rẹ ṣùgbọ́n ní ìsinsìnyìí wọ́n pamọ́ kúrò ní ojú rẹ nítorí ọjọ́ ń bọ̀ fún ọ tí àwọn ọ̀tá rẹ yóò wa yàrá ká ọ wọn ó sì yí ọ ká wọn ó sì kọ ọ mọ́ níhà gbogbo wọn ó sì wú ọ palẹ̀ bẹ rẹ àti àwọn ọmọ rẹ nínú rẹ wọn kì yóò sì fi òkúta kan sílẹ̀ lórí ara wọn nítorí tí ìwọ kò mọ ọjọ́ ìbẹ̀wò rẹ ó sì wọ inú tẹ́ḿpìlì lọ ó sì bẹ̀rẹ̀ sí ilé àwọn tí ń tà nínú rẹ̀ sóde ó sì wí fún wọn pé a ti kọ̀wé rẹ̀ pé ilé mi yóò jẹ́ ilé àdúrà ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di hòólè ó sì ń kọ́ni lójoojúmọ́ ní tẹ́ḿpìlì ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn olórí àwọn ènìyàn ń wá ọ̀nà àti parun wọn kò sì rí bí wọn ìbá ti ṣe nítorí gbogbo ènìyàn ṣùmọ́ láti gbọ́rọ̀ rẹ̀.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ bí a ti péjọ lónìí, wípé a péjọ pọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire, tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ̀, ìlérí tí kì í tà sé. Wípé nígbàkúùgbà bóyá a ní wàhálà ni àbí a ní àwọn ìṣòro ìgbésí ayé wa, bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́, a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí. Láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù, láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn, títí dòní olóòní yìí lẹ̀sìn ń gbọ́ tiwa bákan náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. A dúpẹ́ ẹgbà pé àtìyìn wa. Èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́, pẹ̀lú ayọ̀, pẹ̀lú onídídùn àti ìrètí wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé ẹ ó gbọ́ tiwa. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà, ẹ bá wa lé wọn jáde. Ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa, ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn, kí àdúrà wọn kí ó gbà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Inú mi dùn láti rí wípé a tún péjọ lónìí sẹ́sẹ̀ àgbélébó ní iwájú Olúwa, kí a ba lè sọ àwọn ẹ̀dùn ọkàn wa fún Olúwa. Nítorí wípé ìdánilójú tí a ní ní ìgbàkúùgbà tí a bá wá síwájú Olúwa ni wípé bí a ti ń ké pè é ni yóò máa dá wa lóhùn. Bí a bá ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́, bí a bá mú àwọn ìlérí tí ó ti ṣe fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí a mú wá sí iwájú Ọlọ́run, tí a ń sọ fún un wípé òun ni ó ṣèlérí, ohun tí ó sì ṣèlérí, ẹni tí kì í kùnà wípé kí ó mú nǹkan wọ̀nyí ṣe, ó dájú wípé yóò mú wọn ṣe, yóò gbọ́ àdúrà wa. Àdúrà mi lónìí ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a wá síhìn-ín wípé Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa àkòrí kan tí ó ṣe pàtàkì, tí ó yẹ fún ẹnì kọ̀ọ̀kan wa láti wò pẹ̀lú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a rí wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ lónìí yìí, wípé a fiyè sí i, a gbà á gbọ́, a dúró lé e lórí, a sì ṣiṣẹ́ lórí rẹ̀. Èyí ni wípé a gbàdúrà gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ wa. Ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ni agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Ìgbà tí a ń sọ nípa ìsọtẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó ya àwọn ẹlòmíràn lẹ́nu. Nítorí wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá àwọn ẹlòmíràn tí wọ́n wà ní ìta. Wọ́n a máa sọ wípé a ò fi àyè gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, a ò sì fi àyè gba àwọn wòlíì láàrin wa. Irú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀, òye ò yé wọn dáradára. Wọ́n máa ń rò wípé bí wọ́n ti ń ṣe ní ìjọ ẹlẹ́mìí, èyí tí wọ́n ń pè ní ìjọ ẹlẹ́mìí, gbà tí wọn ò bá rí irú bẹ́ẹ̀ ní àkókò tiwa tàbí nínú ìjọ tiwa, wọ́n máa ń rò wípé a ò mọ ohun tí wọ́n ń pè ní ìsọtẹ́lẹ̀ tàbí ẹ̀bùn àwọn wòlíì. Ṣùgbọ́n ohun tí ó dàbí ẹni wípé kò yé àwọn tí wọ́n ń fi irú ẹ̀sùn yìí tí wọ́n fi kàn wá ni wípé wọn ò mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn wòlíì ti májẹ̀mú láéláé àti àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun. Ààyè ò sí fún wa láti ṣe àlàyé púpọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí n sọ díẹ̀ fún ọ. Àwọn wòlíì tí wọ́n wà nínú májẹ̀mú láéláé, a rí i wípé nípa ìwọṣọ wọn a máa ń dá wọn mọ̀, yàtọ̀ sí àwọn ọmọ Ísíráélì tó kù. Àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú titun a kì í dá wọn mọ̀ pẹ̀lú aṣọ. Bí àpọ́stélì ti ń wọṣọ, tí wòlíì ń wọṣọ, tí evangelist ń wọṣọ, tí

tí ìhìn rere tí ó ń wọṣọ tàbí tí àwọn olùkọ́ olùṣọ́ àgùntàn àti àwọn ọmọ ìjọ ọmọlẹ́yìn kristi bí wọ́n ti ń wọṣọ bẹ́ẹ̀ ni a rí i wípé àwọn wòlíì májẹ̀mú titun bákan náà wọ́n ń wọṣọ a kì í fi aṣọ gẹ̀rẹ̀jẹ̀ tàbí aṣọ tí a ò fọ̀ fún odindi ọdún kan tàbí aṣọ tí ó ń wọ́lẹ̀ a kì í fi dá wòlíì ti májẹ̀mú titun a kì í fi dá wọn mọ̀ nínú májẹ̀mú láéláé ni a rí i wípé ẹni bíi mose ó ní ọ̀pá tí a bá lọ́wọ́ rẹ̀ nígbà tí a pè é kì í ṣe bẹ́ẹ̀ nìkan elisha a rí i wípé òun náà ní ọ̀pá nítorí wípé a sọ fún wa nígbà tí ọmọ kan kú tí a sọ fún gehazi pé kí ó lọ jí i dìde elisha fún ní ọ̀pá rẹ̀ nítorí bẹ́ẹ̀ àwọn ti májẹ̀mú láéláé wọ́n máa gbé ọ̀pá káàkiri àwa tí a wà ní májẹ̀mú titun ṣé o bá ọ̀pá lọ́wọ́ jésù kristi òun ni wòlíì àgbà òun ni ẹni tí sọ tí kì í yẹ òun ni ẹni tí ó rí àwọn nǹkan tí ń bọ̀ níwájú òun ló sọ wípé ọ̀rọ̀ ayé àti ọ̀run wọ́n lè kọjá lọ kí kínní nínú ọ̀rọ̀ mi kì yóò kọjá lọ láìṣẹ́ òun ni wòlíì àgbà tí ó rí òpin ayé ní àkókò tí ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n kò gbé ọ̀pá lọ́wọ́ a sì rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí èèyàn bíi paulu tàbí èèyàn bíi pétérù àti johanu èyí tí wọ́n ṣe a ò rí ọ̀pá lọ́wọ́ wọn àwọn tí òye òye nǹkan tí wọ́n fi máa ń dá wọn mọ̀ láàrin ara wọn ni wípé wọ́n máa ń gbé ọ̀pá lọ́wọ́ bí wọ́n bá ti gbé ọ̀pá lọ́wọ́ wọ́n á sọ fún wọn wípé àwọn jẹ́ wòlíì ni wọ́n á sì máa wo àwa tí a wà ní ìjọ oníhìn rere àwa tí májẹ̀mú titun tí ó yé dáradára àwa tí májẹ̀mú tí a bá wa dá pẹ̀lú jésù kristi àwa tí a fi sọ́kàn tí a sì ń tẹ̀lé wọ́n máa fi ẹ̀sùn kàn wá wípé a ò mọ bí a ti gbàdúrà nítorí wípé a kì í ṣe wòlíì kì í ṣe bẹ́ẹ̀ nìkan a máa rí wípé nínú májẹ̀mú láéláé ni a máa rí wípé mose ó bọ́ bàtà kúrò lẹ́sẹ̀ joshua ó bọ́ bàtà kúrò lẹ́sẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ezekiel ìgbà mìíràn wà tí a sọ fún àti isaiah pàápàá wípé kí wọ́n máa rìn láì lo bàtà kí ó ba lè jẹ́ àpẹẹrẹ fún àwọn ọmọ israeli kó máa bí wọ́n ní ìbéèrè wípé kí ló dé tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ nípa ìbéèrè tí wọ́n ń bi wọ́n yìí wọ́n á lè sọ fún àwọn ènìyàn wípé ẹ ti dẹ́ṣẹ̀ sí olúwa nítorí bẹ́ẹ̀ agbára ọlọ́run àti ìfarahàn ọlọ́run ó kúrò láàrin yín ó jẹ́ àpẹẹrẹ fún wọn bí o bá wo májẹ̀mú titun a ó rí wípé kí a máa bọ́ bàtà kì í ṣe ìṣe jésù tàbí ìṣe àwọn àpọ́sítélì tàbí ìṣe àwọn tí a rí nínú májẹ̀mú titun àwọn tí wọ́n jáde lónìí tí wọ́n ń sọ wípé àwọn jẹ́ wòlíì wọ́n máa ń rò wípé gbà tí àwọn ò bá wọ bàtà èyí jẹ́ kí wọ́n á dá wọn mọ̀ gẹ́gẹ́ bí wòlíì bí wọ́n bá ń wọ àwa tí a ń wọ aṣọ tí a ń wọ bàtà tí a ń gẹrun wa ní ìgbà dé ìgbà tí irun wa tí ò ṣàn dé ibi èjìká wa wọ́n ní òye wòlíì pé kò yé àwa ṣùgbọ́n àwọn ní òye òye àwa a mọ ọ̀rọ̀ ọlọ́run a sì mọ̀ wípé wòlíì wà nínú májẹ̀mú láéláé ó wà nínú májẹ̀mú titun ṣùgbọ́n iṣẹ́ ẹ̀sìn wọn yàtọ̀ síra àti wípé agbára tí wọ́n lò àti ọ̀nà tí wọ́n fi gbàdúrà ó yàtọ̀ sí ara wọn nínú májẹ̀mú láéláé ni a rí i wípé ìgbà mìíràn bí mose bí ó bá fẹ́ gbàdúrà a lọ sí orí òkè láti lọ gba ààwẹ̀ fún ó ṣeéṣe kí ó jẹ́ ogójì ọjọ́ ṣùgbọ́n nínú májẹ̀mú titun ṣé orí pétérù nígbà tí ó ń gbà àwẹ̀ a sọ wípé ó wà ní ilé rẹ̀ ó sì wà ní òkè ilé rẹ̀ níbi tó ti ń gbàdúrà kí ó tó di wípé ó sọ̀kalẹ̀ wá láti wá jẹun ṣé orí paulu nígbà tí ó gbà àwẹ̀ ọjọ́ mẹ́ta tí kò jẹun tó ń gbàdúrà ọlọ́run ń sọ fún ananias wípé ilé ibi báyìí báyìí ni ó ti bá paulu kò ṣe lọ sí orí òkè kì í ṣe májẹ̀mú láéláé ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ àwọn tí wọ́n ń fẹ̀sùn kàn wá wípé ìsọtẹ́lẹ̀ ò yé wa tàbí ẹ̀bùn àwọn wòlíì ò yé wa àwọn ni ò yé ọ̀rọ̀ ọlọ́run yé àwa dáradára lónìí mo sọ wípé mo ń sọ̀rọ̀ nípa agbára ìsọtẹ́lẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ àwa onígbàgbọ́ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú jẹ́ kí n tún sọ fún ọ kì í ṣe gbogbo àwa tí a wà nínú májẹ̀mú titun nínú ìjọ tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú titun ni a jẹ́ wòlíì yẹ kí a wo kọ́rìntì kínní orí ìkejìlá ẹsẹ̀

kíni ṣe tí a ò lè pe gbogbo àwọn onígbàgbọ́ ní wòlíì tàbí àpọ́sẹ́lì wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ ìkíní àwọn àpọ́sẹ́lì, ìkejì àwọn wòlíì, ẹ̀kẹta àwọn olùkọ́ni, lẹ́yìn náà iṣẹ́ ìyanu, lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso onírúurú èdè. Níhìn-ín ni ó ti jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run gbé àwọn kan kalẹ̀ kì í ṣe gbogbo ènìyàn ni ó fún ní ẹ̀bùn àpọ́sẹ́lì tàbí ẹ̀bùn wòlíì tàbí ẹ̀bùn ìmúniláradá tàbí ẹ̀bùn olùkọ́ni. Kì í sì ṣe gbogbo ènìyàn ni a lè pè ní olùṣọ́ àgùntàn. Nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́sẹ́lì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist àwọn ajíhìnrere àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpọ́sẹ́lì, kì í sì ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí evangelist ajíhìnrere, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí gẹ́gẹ́ bí olùkọ́ni. Ṣùgbọ́n mo fẹ́ kí ó yé wa ohun kan tí a rí ní ìgbésí ayé àwọn wòlíì, ìbáṣe májẹ̀mú láéláé tàbí májẹ̀mú titun, ohun kan tí a rí tí ó jẹ́ kí a dá wọn mọ̀ tí ó sì jẹ́ kí ìgbésí ayé wọn kí ó yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù, òun ni ìwà àti àmì ìgbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. Mo fẹ́ kí o fi iyè sí èyí, ohun tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì nínú májẹ̀mú láéláé tàbí nínú májẹ̀mú titun, kì í ṣe aṣọ tí wọ́n wọ̀, kì í ṣe wípé kò sí bàtà lẹ́sẹ̀ wọn, kì í ṣe pé wọ́n gbé ọ̀pá lọ́wọ́, kì í ṣe wípé irun wọn gùn púpọ̀ tí a ò gẹ́, kì í ṣe wípé wọ́n wà lórí òkè tàbí wọ́n wà létí òkun. Ohun tí ó ṣe pàtàkì jù ni wípé wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run àti wípé wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ, àti pé bí wọ́n bá ti ń sọ, wọ́n ń sọ inú Ọlọ́run, bí wọ́n sì ti ń sọ inú Ọlọ́run, wọ́n dúró ti ọ̀rọ̀ yìí, wọ́n rí wípé ọ̀rọ̀ tí a sọ jáde láti ẹnu wòlíì ó jẹ́ ohun tí a múṣẹ. Ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde, èyí tí a lè lò gẹ́gẹ́ bí èdè tí wa wípé àṣẹ àti agbára wà nínú ọ̀rọ̀ wọn, òun ni a rí wípé ó wà ní ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ lónìí. Bí a bá ń pe nǹkan ní àsọtẹ́lẹ̀, tí ò bá sì yí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, jẹ́ kí ó yí ọ lónìí wípé àsọtẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí a sọ ṣáájú àkókò kí ó tó ṣẹlẹ̀, àsọ ṣáájú ìgbà, àsọtẹ́lẹ̀, àsọ ṣáájú àkókò kò tíì ṣẹlẹ̀ ṣùgbọ́n àsọ. Bí a sì ti sọ ọ̀rọ̀ yìí, a ní ìgbàgbọ́ wípé àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ni, wípé nígbòóyá nígbòóṣe ọ̀rọ̀ yìí ó ń bọ̀ wá ṣẹ, èyí ni a fi ń pè ní àsọtẹ́lẹ̀. Ó yẹ kí onígbàgbọ́ kí ó mọ̀ wípé òun pàápàá òun ní agbára ìsọtẹ́lẹ̀ yìí, òun ní agbára àṣẹ tí ó lè fi agbára fún ọ̀rọ̀ tí òun sọ láti ẹnu òun jáde, kí ọ̀rọ̀ tí òun sọ yìí kí ó lè di mímúṣẹ. Bí onígbàgbọ́ kọ̀ọ̀kan nínú wa lónìí, bí a bá kíyè sí ìgbésí ayé àwọn wòlíì nínú májẹ̀mú láéláé, kí a sì rí bí Ọlọ́run ti bá wọn lò, kí a sì jẹ́ kí Ọlọ́run kí ó bá wa pàápàá lò bẹ́ẹ̀, kí a sì jẹ́ kí ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa jáde kí ó dàbí ọ̀rọ̀ tí àwọn wòlíì tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde, ó dájú wípé agbára tí ó ń bá wọn ṣiṣẹ́, agbára tí ó ń ti ọ̀rọ̀ wọn lẹ́yìn, agbára tí ó mú ọ̀rọ̀ wọn wá sí ìṣe ní ìgbà ayé tiwọn, agbára kan náà yóò máa ti ọ̀rọ̀ ti wà lẹ́yìn, agbára kan náà yóò máa mú ọ̀rọ̀ wa wá sí ìṣe, agbára kan náà yóò fi àṣẹ àti ipá fún àwọn ọ̀rọ̀ tí à ń sọ láti ẹnu wa jáde. Kí èyí kí ó tó lè rí bẹ́ẹ̀, àwọn mẹ́fà kan wà tí a ṣe àkíyèsí nínú ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ṣe àkíyèsí nínú ọ̀rọ̀ àwọn wòlíì ti ìgbàanì tí ó ṣeéṣe kí àwa pàápàá kí a lè

Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. O sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ ọ́ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà. Ẹ̀mí tí ó máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí ó máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ ọ́ wípé gbogbo ọkàn aṣáko àti tí ó máa ń rìn kiri èyí tí ó máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run á láàyè jẹ́ kí ó jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà ó jẹ́ ayé tí a ò tíì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí ìyábọ̀. Ìyá kì í padà wá

bí bàbá bá sì ti lọ ó lọ náà nìyẹn kò sí babatunde kò sì sí ìyàbọ bí a bá ń pè ọ bẹẹ ká lè mẹ́ni tó ṣẹlá ṣe ń lórúkọ wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀ wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodus. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí kejìlá Exodus orí ìkọkànlé ní àádọ́ta. Exodus orí kejìlá mutografara ẹsẹ̀ ìkọkànlé ní àádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísíráẹlì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kìí ṣe Mósè lè ó mú àwọn ọmọ Ísíráẹlì jáde. Kìí sì ṣe Áróònì. Kìí sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀ Olúwa ọ̀run òun ayé ẹlẹ́dàá wa ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ẹni tí ó mọ ìgbésí ayé wa ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísíráẹlì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọdún sì ń gorí ọdún ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì bẹ́ẹ̀ ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀ ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀ nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà wọ́n ní ń da o rárá kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi ń yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ wọ́n láti mú Bẹ́ńjámínì tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù wọn láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀ gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Gbà tó yá Jákọ́bù kú àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísíráẹlì àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá ìyá ń jẹ wọ́n ojú ń pọ́n wọn wọ́n di ẹrú ní inú ìsìnrú yìí ni wọ́n wà ni wọ́n fi ké pe Olúwa ni Ọlọ́run rán Mósè sí wọn ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an Olúwa mú àwọn ọmọ Ísíráẹlì jáde kúrò ní ilẹ̀ Íjíptì.
ilẹ̀ Egypt ni a fi ṣe apẹ ni a fi ṣe apẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú ó sì jẹ́ apẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́ ó jẹ́ apẹrẹ ayé gbogbo ni a ti wà nínú ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú èṣù tí a sì ń sin olúwa òǹrorò òní tí a ń pè ní sàtánì ṣùgbọ́n nígbà tí ó wo olúwa ẹni tí ó fẹ́ wa ẹni tí ó mọ̀ wá ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀ ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa tí a ké pe olúwa tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún ọlọ́run tí ó dáríjì wá a di ẹni ìgbàlà lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa ìfẹ́ wa ọkàn wa ara wa iṣẹ́ wa ètò ìṣiṣẹ́ wa níṣísẹ̀ntẹ̀lé ni a kó gbogbo rẹ̀ pátápátá ni a kò lé ọlọ́run lọ́wọ́ àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́ wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́ èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run ṣùgbọ́n nípa ìpinnu ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi ìyẹn wà lọ́wọ́ tèmi nǹkan tí n bá fẹ́ màá ṣe ohun tó bá wù mí máa dáwọ́ lé e ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú ọlọ́run kí ni ìfẹ́ ọlọ́run bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀ òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa òun ló máa ń tọ́ wa kì í ṣe tiwa mọ́ láti máa darí ìgbésí ayé wa àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́ nínú ayé a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó kò sí ìtọ́ni ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀ tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́ ìran ni ó wò lọ àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́ tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó ilé ijó la ti ń bá wọn pàdé tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé ó sì ṣeé ṣe nínú ọjà kí a bá wọn pàdé àwọn tá a bá pàdé bẹ́ẹ̀ wọn kì í lè dúró nílé nítorí wípé àwọn pàápàá a ò fi pánìtàn fún wọn bàbá tiwọn ó fẹ́ púpọ̀ ni ìyá tiwọn náà ó ṣeé ṣe kó jẹ́ ìkarùn-ún tàbí ìkẹfà nínú ilé bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé ṣùgbọ́n àwa ni ọlọ́run ṣe ní olóríire bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó wípé ẹnìkan pè wọ́n jókòó ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀ kò rí bẹ́ẹ̀ tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́ ẹtí abájoko sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ́ ludo ni atanamori tí a ń ta a ò pa ní ìtàn fún wa wípé ẹnibi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣi wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣiṣẹ́ nìyí rárá ò kì í rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ni ọlọ́run dìídì jókòó
ni o ko bibeli fun awa nse fun wa lati oju ewe kan de oju ewe miran we pe ke ma ba se ese gbe ke aye wa ki o ma ba daru ki o ma ba da bi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa so fun a wi pe ito ni wa mo si ku oku rire ko wa lasale yi abi inu odun ba tun gbo eko oro olorun awon ti olorun dari ni afeka nipa won yi mo si nbe olorun wi pe bi o se nje ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun ti ti ofiri jesu loju koju nigba ti a ba de orun awon won yi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketala exodu ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni egypti kuro li oko eru nitori owo agbara le oluwa fi mu yin jade kuro nihin a ki yo je akara wiwu o nso fun wa o ni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje jesu we ti o ti di eniyan otun eda titun o ni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro olorun ti o la oloye ti o je ki o mo wi pe ona abayo kuro ninu ese wi pe o wa o ni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa orikunkun ti atijo o ni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti a gba okan re la o ni ojo nla ni ojo na ti jesu ti o gba mi ojo ti a fi eje jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o ti n wa owo nibi ti o ti n fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se n sare o ni je bi aye se n je o ni woso gege bi aye se n woso o si ni gbeyawo tire gege bi aye se n gbeyawo bi o ba fe je asegun o ni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo fe ki o ye o ni wi pe gere ti a gba okan awon eniyan wonyi la ni ki se wi pe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni exodu ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to to saju olorun nibo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata báwo lo ṣe fẹ́ mu omi jáde nínú àpáta ìwọ tó fẹ́ gbéyàwó tó ti gbé kan rí tó sì béèrè lọ́wọ́ ọlọ́run
ẹni tó lágbára tó bẹ́ẹ̀ tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀ tó gbéyàwó fún Ádámù, ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kọjú, ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa, wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà tí ó sì ń lọ síwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run. Láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró. Ṣebí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún, tó sì máa ń kó àwọn ẹran Jethro tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi, irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀ tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣebí Mose ti mọ̀nà. Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ, kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi, wọ́n ya kògbọ́ kan alágídí sínú ilé tiẹ̀. Ohun ò tí fètò sí ilé tiẹ̀, ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. Ó fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Ísíráẹlì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra rẹ̀ ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà? Ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ, ó yẹ kí a bí wọ́n, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá, tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn, ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn, àbí ẹ̀mí òkùnkùn, àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n ń lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe, Ọlọ́run ló ṣe wájú wọn lọ, tó sì ń roko sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́, ilé ọtí ńkọ́, ilé ìjó ńkọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀, wọn bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀ tó sọ pé ó yá o? Kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísíráẹlì ni, wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Númérì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àmọ́ Ísíráẹlì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númérì orí kẹwàá, kí a wò láti ẹsẹ̀ 29. Mose sì wí fún Hobabu ọmọ Raguẹli ara Midiani àna Mose pé, àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ó fi fún yín, wá bá wa lọ, àwa ó ṣe ọ́ lé oore nítorí pé
Oluwa soro rere nipa Israeli. Ranti wipe

mọ̀nà kí kájẹ̀ máa sọ pé kọ́lọ́run ṣàmọ̀nà wà ó fẹ́ sún wọn ni Mose bá sọ fún Obabo ọmọ Raguele àna rẹ̀ wípé wọ́n bá wa lọ à sanwó fún ẹ èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn bàbá bèrè inú àwọn tó wà nínú ayé owó púpọ̀ ni wọ́n ń san ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí tí ọlọ́run ti gba ọkàn rẹ̀ là bí orí bá ń fọ Jésù orí ń fọ́ mi o a sì mú kúrò bínú ń rán ni Jésù èwo ni mo tún rìn bá mú kúrò a mú kúrò bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá sáà ti bó ti jẹun tó bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn èṣù á sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́ bó jẹ́ àgbálùmọ̀ ni bó jẹ́ ọ̀sán ni èṣù á sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́ bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́ bójú ọ̀sán ni a kàn máa wọ̀ dànù bó jẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́ ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀ bóyá bí ẹyin ni wọn ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹ ní o gbọdọ̀ jẹyin o òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ ó fẹ́ kó kú sínú oyún yẹn ni ó tiẹ̀ ṣeéṣe kan wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ ó parí folúwa ẹ ṣùgbọ́n gbàtà ti di onígbàgbọ́ gbogbo èèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sán ni ìbẹ́pẹ ni gbogbo nǹkan pátápátá làwa ń jẹ tara ẹ̀ ń dán ṣùgbọ́n kò sípò tún sanwó mọ́ bẹ́ẹ̀ náà ni pé ó ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ ọlọ́run ó ń fẹ́ ìtọ́sọ́nà kò ní pé ó ń sanwó nǹkan tó jẹ́ pé nínú ayé àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀ àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn owó púpọ̀ ni wọ́n ń san fún wọn èyí ni ìṣìnà tí Mose àti ọmọ Israel tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ wọ́n ń sọ fún Obabo pé a ṣe ọ́ lóore a san fún ọ bó bá lè bá wa lọ nínú ẹsẹ̀ ọgbọ̀n òun sì wí fún pé èmi kì yóò lọ ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ara mi ó sì wí pé má ṣe fi wá sílẹ̀ èmi bẹ̀ ọ́ ìwọ sáà mọ̀ pé ní ìjùlẹ̀ àwa dó sí ìwọ ó sì máa ṣe ojú fún wa ìṣìnà púpọ̀ ni èyí wọ́n ti rí ọwọ́ ọlọ́run agbára ọlọ́run ìtọ́ni ọlọ́run ṣáájú àkókò yìí ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí ẹni tí wọ́n mọ̀ ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ èyí tó ti ń dúró de ọlọ́run tọ́lọ́run ti tọ́ ọ ńkọ́ ò rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni ṣé bí ọlọ́run ló darí rẹ ò rántí kò tó wá sẹ́kọ̀ọ́ ṣe bí ọlọ́run ló darí rẹ ò rántí ilé tó ń gbé ni ṣe bí ọlọ́run ló darí rẹ gbà tíṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́ ṣe bí ọlọ́run ló darí rẹ síbi tí o ti ríṣẹ́ gbà tó dàbí ẹni wípé ẹ̀yìn kan wọ́n níta ṣe bí ọlọ́run ló ti ń darí rẹ ó wá fi ọlọ́run yìí sílẹ̀ ó wá dàbí ẹni wípé ẹ kò ní tọ́ ọ mọ́ ó wá lọ bá àwọn ènìyàn wípé ẹ jọwọ́ èyí ni àṣìṣe tí Mose àti àwọn àgbà Israẹl tí wọ́n ṣe ní àkókò yìí ṣùgbọ́n ó bá bu sọ pé rárá o mo fẹ́ lọ bá àwọn ará mi wọ́n ní má ṣe bẹ́ẹ̀ tó bá bá wa lọ wàá jẹ́ ojú fún wa Mose fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn ó fẹ́ fi sílẹ̀ ó fẹ́ fi fún Obabo ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó rí ìjà tiẹ̀ lọ́dọ̀ ènìyàn bó bá rí ìjà tiẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn àánú ọlọ́run ni fún ọ ọlọ́run fẹ́ kí o lè tẹ́jú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé ní ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ní ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n wọ́n sì ṣí kúrò ní òkè olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta àpótí májẹ̀mú olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn ọlọ́run ló ń wá ibi ìsinmi ṣé wọn náà mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó ó ń sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi bí n bá gbéyàwó sìn ilé ẹni tí n bá wà màá lè mọ̀ wípé mo débi tí mo ń lọ ọlọ́run ló máa ń wá ibi ìsinmi orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú olúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá láti ṣe àwárí

ìsinmi fún wọn. Ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa. Ilé tí a ó gbé, ọkọ̀ tí a ó fẹ́, ìyàwó tí a ó fẹ́, Ọlọ́run ló máa ń wá tó sì máa ń rí, tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí. Ní ẹsẹ̀ 24, àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán. Nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó, ó ń sọ fún wa ní Exodus orí 14. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá jẹ ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n. Lára àwọn ọmọ Ísíráẹlì, mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀? Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dé tẹ́lẹ̀ dé bá mi? Àlàyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ́. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ́. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ́. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹlì, ó sì ń tọ́ wọn. Wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run, wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodus orí 14 láti ẹsẹ̀ 10. Nígbà tí Pharaoh sì ń sún mọ́tò sí, àwọn ọmọ Ísíráẹlì gbé ojú sókè, wọ́n sì kíyè sí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a láàyè ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ sọ́nà, ó wá gbójú sókè, ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀, tá ń pè ní Pharaoh. Ó lè jẹ́ Pharaoh àìsàn, ó lè jẹ́ Pharaoh àìní, ó lè jẹ́ Pharaoh àìríṣẹ́ṣe, ó lè jẹ́ Pharaoh àìtí níyàwó, ó lè jẹ́ òun ló tẹ̀lé ọ. Òkun pa wà níwájú, àwọn òkè wọ́n sì wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì. Ó sì ń sọ wípé ṣé bí wọ́n sọ fún wa wípé bàbá gbọ́tọ̀ Ọlọ́run, wọ́n sọ fún wa wípé bàbá tẹ̀lé ọ̀nà ti Ọlọ́run, pé àlàáfíà ni, ìpèsè ni, àti oore ọ̀fẹ́ ni. Èwo ni mo rí yìí? Ṣé bí Pharaoh ta kọ̀ sílẹ̀? Níjẹ́ lo ni mo rí tó ń tẹ̀lé mi? Àbí kì í ṣe àìsàn tó fi mí sí ẹ̀ lọ́jọ́ tí mo rí gbàlà? Òun kọ́ ló tún dé yìí, kí ni kí n ṣe? Wọ́n bá kígbe, ìgbà tí Pharaoh dé, rántí o. Bá a bá sọ nkankan fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó rẹ, bóyá pé kò ṣe àtúnṣe, ní tà sọ fún ẹ pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ. Pé bó o bá ti ní ìyàwó méjì, dandan ni òun láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba Ọlọ́run. Tàbí bó o bá tì ní kankan, òun láti dúró de àkókò àti ìgbà tí Ọlọ́run yóò yàn fún ọ. Pé o sì láti dúró de ìtọ́ni Ọlọ́run, ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn. O ti ń gbọ́ràn yìí, Tọ́lọ́run sì ń tọ, tinú rẹ̀ ń dùn, tó ń kọrin ayọ̀, tó ń sọ pé gbangba ìjọba Ọlọ́run àjọ débẹ̀ ni, bíná ń jó bójo ń rọ̀, àmàjọ déjọba Ọlọ́run ni. Èṣù wa ni kò fòkó nìṣó, pé ṣó ń kọrin ni. Ó sọ pé o bọ́ lọ́wọ́ mi, mi ò tí kú, mo lọ sábúlé ni, mo lọ ṣiṣẹ́ lábúlé ni, mo tún ti dé ìsìn. Àyà á wájá. Bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ Monday, wà á máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́ Tuesday, ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ọ́ Bailey yẹn? Pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ni, àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ. Ìgbàgbọ́ kò sẹ́ni tó ka Bíbélì bíi tiẹ̀ yìí tí kì í dáran. Bíbélì
èyí táwọn òyìnbó káàkàkà tí ó pè wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ìfa náà fi kọ wa nínú ilẹ tiwa ojú òrìṣà tiwa lẹ ògbé bíbélì odi nǹkan mímọ ẹ lọwọ abẹrẹ bọ lọwọ adẹtẹ ó dètè àyà ẹ wá já ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ ìsírẹ́lì ni wọn gbójú sókè náà rí fáráò ló wá ń bọ náà wá kígbe wọ ẹsẹ kọkànlá wọn sì wí fún mose pé nítorí isa kò sí ní ìjíptì kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù láti kú ní ìjù èéṣe tí ìwọ fi ṣe wá bẹẹ láti mú wa jáde ti ìjíptì wá bó o bá jẹ ẹni tó ní ìgbàgbọ́ wà á bọ́hùn gbàtó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ bíbélì tá a kọrin tá a pàtẹ́wọ́ tá a gbàdúrà tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba ọlọ́run a máa jọ débẹ̀ ni bó o ti délé náà tilẹ̀kùn àbí eré ni ó kánlẹ̀kùn wọn dáhùn o sì ń gbọ́ rédíógrám ó ń kọrin nínú ilé ó ń gbọ́ bóyá ọkọ ẹni ó ń kọrin tiẹ̀ ó sì pe àwọn ọmọ oníjẹ máa ju ìyá ẹjú ìyá wèrè ìyá àjẹ ẹjúlẹ̀ olóhùn àwọn tó ń wákàkí lóru yìí ó tún kánlẹ̀kùn kò sẹ́ni tó dáhùn ó pe ọmọ ẹ̀ pé adé o tó o bá dáhùn tó o bá ṣílẹ̀kùn adé náà jókòó lé àbọ̀ ọmọ mi kọ́ yìí ni ìṣòro àmọ́ sọ pé ṣé mo fẹ́ ka bíbélì ni ẹ̀ ò ti ka bíbélì ibélì náà ó gbé ẹ̀ ń sìn ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa ó tí ì mọ nǹkan ojú àárí nǹkan àyà bẹ̀ sí níjà àwọn ọmọ ìsírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé mose ṣé kò sí isa òkú ní íjíptì òbá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe wo ẹsẹ̀ ìkẹtàlá mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ nísòro mose fún ara ẹ̀ kò tí ì gbàdúrà ó ní ẹ̀dúró jẹ́ màá ṣe àlàyé fún ọ yékéyéké èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín lé òní nítorí àwọn ara ìjíptì tí ẹ̀yìn rí lé òní yìí ẹ̀yìn kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yìn kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èéṣe tí ìwọ ń képè mi sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì sọ fún ọmọ ìsírẹ́lì kí wọn kí ó dúró jẹ́ àbí. Kí wọn kí ó ṣe kíni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ká gbàdúrà ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi mo dẹ̀ ti gbéyàwó sí ọdún kan kọjá ọdún méjì kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà jésù sọ di mímọ́ jésù fi agbára ẹ̀ mọ́kún ni jésù ń wò sàn jésù sì máa ń pèsè jésù máa ń fi ọmọ fún àgàn ìwọ ni tó sì yàgàn o sì tí ì bímọ èṣù àmà sọ pé dúró jẹ òye tó ti ń wọ àṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ ọlọ́run ní ó tì ọlọ́run ní bó o tiẹ̀ tí ì bímọ tẹ̀síwájú láti máa sọ pé ọlọ́run máa ń fún àgàn ní ọmọ ìwọ tó o ti gbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹ náà àwa á padà kò sí ni o láti padà àbí òun náà nìyí sìn o ti tó ọmọ ọgbọ̀n o sì tí ì lọ́kọ o sì tí ì gbéyàwó àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ́jẹ́jẹ́ tiẹ̀ yìí náà ti pọ̀ ju ìwọ ló pa jésù ni èwo ni tiẹ̀ báwo ni tiẹ̀ ṣe wálé o ti ń gba wèrè mẹ́sìn o tiẹ̀ yìí ti pọ̀ jù wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́ ọlọ́run sì ń sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ ó sì òòrí ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun kí ó sì yá méjì
àwọn ọmọ Israẹli yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. Àárín ìṣòro tó wà níwájú ẹ̀yin òun náà la fẹ́ rìn kọjá. Òkun pupa tó wà níwájú yẹn àárín ẹ̀ náà la máa gbà kọjá. Àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run, ṣé o mọ̀ pé àwa báyìí di iṣẹ́ Ọlọ́run? Àwọn tí wọn ò ní ìgbàgbọ́, àfọ́jú ni wọ́n. Gbà tí òkun wà níwájú tá a sì sọ pé ó yẹ ẹ múra o, a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o. Wọ́n sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá. Àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófuru tó máa gbé wa kọjá òkun dà wọ́n ní kò nílò. Wọ́n sá sọ pé ẹ múra o, ẹ jẹ́ ká tẹ̀síwájú o, ẹ jẹ́ ká lọ o. Ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ tá a sọ pé ó yá o, ẹ jẹ́ tẹ̀síwájú afẹ́ iṣẹ́ fọlọ́run. Èyí tó wà lẹ́gbẹ́ akọrin tó jẹ́ pé ìṣòro ló bá débí ní àṣálẹ̀ yìí tí a sì sọ pé ó yá o, ẹ jẹ́ ká tẹ̀síwájú o tún láti wá akọrin ní ọ̀la. Èyí tó jẹ́ pé ó ti gbàdúrà àti lè rí ìyàwó àti lè rí ọkọ fẹ́ tó ta sì ń kọ ní ọ̀nà Ọlọ́run, ìṣòro sì dé. Màmá kígbe, màmá sunkún, màmá sọ pé bó o bá lọ́kọ, mi ò ní súre fún ẹ. Bí mo kú nínú sàárè, bọ́ ń ṣèpè lọ́run, màmá ṣèpè fún ẹ ni. Ó sì wá ń sọ pé ẹjọ́ ẹ bá mi gbàdúrà, ọkọ ni mo ń wà, ìyàwó ni mo ń wà. Kí ni ká sọ fún àsọ pé sá tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà, tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, tẹ̀síwájú àti máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ. Fìlẹ̀ Ọlọ́run lọ́wọ́ pátápátá, bójú mójú kò nínú ìṣòro tó ní, tẹ́jú mọ́ Jésù, kò sì máa tẹ̀síwájú. Ìṣẹ́gun dájú. Mo sọ pé kí ni dájú? Ìṣẹ́gun dájú. Àwọn apadà sẹ́yìn, àwọn ni wọ́n pàdánù. Àwa ta fẹ́ tẹ̀síwájú, ìṣẹ́gun ni fún wa. Lónìí ni Ọlọ́run béè lọ́wọ́ wa pé èwo ló fẹ́ ṣe. Òkun pa ló wà níwájú ẹ̀yìn, fara ọwọ́ wà lẹ́yìn. Bó o bá padà, Ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o. Ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá ẹnikẹ́ni padà sí Íjíbítì. Bó o bá padà, ọwọ́ fara ò ní wàá kó sí. Ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ, òkè wà ńbẹ̀. Tibí ò ṣe é sá lọ, òkè wà ńbẹ̀. Iwájú nìkan ni Ọlọ́run wà, ó sì ń ṣíwájú wa lọ. Bọ́lọ́run bá wo òkun pa, mo rò pé ó yẹ ká ní ìgboyà láti wo òkun pa. Bọ́lọ́run wà nínú iná, ṣé iná kì í ju Ọlọ́run? Àbó máa ju Ọlọ́run? Iná tí ò bá ju Ọlọ́run kò gbọdọ̀ ju ọmọ Ọlọ́run. Ṣé bí àwọn Sedraki, Mesaki àti Abednego àti ṣe ìfẹ́ Ọlọ́run ni ó wà nínú ọkàn wọn? Ni Nebukadnezari wá pè wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o, ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan mí mọ́ yín lọ́wọ́. Bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà, nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin, tẹ bá tẹríba díẹ̀, ó ti tó. Àdá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kọ̀, ta ni Ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi? Wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba, èyí tó sọ yẹn ó ti sọ kọjá èyí téèyàn ń sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀, nìṣó iná náà lọ̀dálẹ̀. Ọlọ́run yẹn àfẹ́sìn, a sì ń fẹ́ kó yẹ ọba wípé Ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá. Inú bá bí Nebukadnezari, àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣègbàgbọ́. Wọ́n á sọ pé má jẹ́ kínú bí àwọn àgbà o. Bàtẹ́lẹ́ṣẹ̀ ò bá bínú, ta ló máa bínú? Kán bínú dáadáa. Àwọn ìyá àgbà tó wà nílé, àwọn bàbá àgbà tó wà nílé, àwọn kò lọ́lọ́run fìkan ṣetán wà nílé, ó yẹ kínú bí wọn? Àbí ò yẹ bẹ́ẹ̀? Inú bá bí Nebukadnezari, ó bá dáná, kò kún mẹ́ni tó ń dáná fún. Àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ́.

ẹni tí ó wà bákan náà mọ ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí ọkọ̀ akẹ́rù ńlá tó mú epo wá sí àwùjọ, ìránṣẹ́ rẹ̀ wà ní àkókò yìí. Ó gbé àgbá epo tí ẹ̀mí ọlọ́run wá ẹkún wọn. Ẹ jẹ́ kí wọ́n kún lẹ́kùnrẹ́rẹ́ débi pé gbogbo àwọn tó wà ní ìlà òkun arípẹ́ntorí tí ẹ ti gbọ́. Ní orúkọ Jésù alágbára ni a gbàdúrà. Kí àwọn èèyàn kí gbé àmì tí ó hàn gbangba. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ kí Alleluia. Ẹ̀yin Olúwa lógo. A lè jókòó ẹjọ́. A kí yín káàbọ̀ sí GCK ti oṣù kẹfà tí ó fẹ̀ kásẹ̀ ńlẹ̀. A pè ní ìjà àjàgà nípasẹ̀ Kristi. Níporí ọ̀fẹ́ Ọlọ́run, àjàgà yóò kó jẹ́ àti gbogbo àjàgà. A ó jà ní GCK yìí ní orúkọ Jésù. A yin orúkọ Olúwa. Bàbá wa ní Olúwa, adarí wa, olùdásílẹ̀ GCK, alákòóso ìjọ Deeper Life fún gbogbo àgbáyé, olùṣọ́àgùtàn ọ̀mọ̀wé Dọ́bílẹ̀ Kúmú yìí, wọ́n wà lọ́dọ̀ wa báyìí. A kí yín káàbọ̀ sà. Àmì. Mo fẹ́ kẹ́ ẹ ṣe àmì tó rinlẹ̀. Ẹ ṣeun sà. A kí yín káàbọ̀ sáàárín wa. Màmá wa, Màmá Ẹ́stẹ́rì Kúmú yìí, ìyá ní Israẹ̀l lákòókò yìí, wọ́n wà nílé pẹ̀lú wa. Wọ́n mẹ́ káàbọ̀ mọ̀. Kí Olúwa kí ó bùkún yín. Ẹ jókòó. A fẹ́ jẹ́ kí a mọ tó máa ṣẹlẹ̀ ní pàdé yìí. Ètò yìí, ó ń bẹ̀rẹ̀ lónìí. Ìpàdé ọjọ́ mẹ́ta ni yóò parí ọjọ́ Àlàmísì. Gbogbo àṣálẹ́ a máa ní GCK láago 5 rọ̀lẹ́ ní gbogbo rọ̀lẹ́. Èyí tó ọjọ́ kejì ọ̀la àti ọ̀túnla, ọjọ́ kìíní oṣù kejì àti ọjọ́ kejì oṣù kejì, a ní gbogbo ìpàdé gbogbo àpérò gbogbo àwọn onígbàgbọ́ ní ẹ̀wù àti àwọn iṣẹ́ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ láago 8 òwúrọ̀ ọ̀la. Ṣùgbọ́n a gbọ́dọ̀ wà níhìn-ín kí a bẹ̀rẹ̀ àdúrà látago 2:30. Pé bí a ti ń rí ara bọnú agbára Ọlọ́run, Ọlọ́run fúnra ẹ ti múra tán láti fún wa ní gbogbo ohun tó nílò fún wa. Nítorí náà, gbogbo alápè láàárọ̀ ọ̀la láago 8 òwúrọ̀, aago 2:30 la bẹ̀rẹ̀ àdúrà. Oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù láago 7 ọ̀sán lọ́la ní ibi pẹpẹ tó wà lọ́kàn níbẹ̀. Ẹ ó wà ní aago 7 nígbà tá a bá rí gbogbo níbi tá a ti rí gbogbo tó fi ayọ̀ fún Jésù lálẹ́. Àwọn pọ̀pọ̀lọpọ̀ yóò dẹni ìgbàlà lálẹ́. Ẹ kí Alleluia. Bí wọ́n ti ń dẹni ìgbàlà, a fẹ́ fún yín ní ẹ̀bùn látọ̀dọ̀ ṣọ́àgùtàn wa. Ẹ ó wà níbẹ̀ lọ́la. Ẹ wá ní aago 7 ọ̀sán. A fẹ́ kí ẹ mọ̀ pé bákan náà, àkànṣe ètò yóò wà gbogbo àwọn tó fàyẹ̀ wọn fún Jésù, tí wọ́n fàyẹ̀ wọn fún Jésù láti GCK Abuja dé ìparí ọ̀sẹ̀ yìí. A ó máa ní

0: ó jẹ́ fún àwọn fún wọn ní ọ̀sán ọjọ́ ìsinmi láago méjì ní olú ìjọ Deeper Life ilé keje Pangi Ato Street ní Gbókùní àti gbogbo olú ìjọ Rijioni ní Bẹ́ni ìwọ̀ oòrùn Benue. Ẹ gbìyànjú kẹ múra sílẹ̀ fún ìpàdé wọ̀nyí. A ní àwọn èèyàn lọ́dúnlé, a ní ọba Tivland ẹni ọ̀wọ̀ Professor James Ayase ọba Tivland Akinwon Kaabo ọba àwọn TV Akin Kaabo. Ọba wà ní pẹ̀lú ìyàwó olólùfẹ́ wọn Mama Ayase. Wọ́n wà ní Joko. Mama ẹ kí gbogbo ìjọ àmì ẹ̀yin Olúwa. A ní aṣojú àwọn Kan alága Kan Pa Joseph. Wọ́n wà ní Joko pẹ̀lú Akin Kaabo. Ẹ jẹ́ kí wọn káàbọ̀. A ní alága PFM tó jẹ́ ti Makurdi, àwọn náà wà láàrin wa, Akin Kaabo sir. A ní PFM alága PFM ti CPC ti nípàdé yìí Reverend Banshandi, àwọn náà wà ní Joko pẹ̀lú wa. Ẹ jẹ́ ká kí wọn káàbọ̀. Ẹni ọ̀wọ̀ Akin Kaabo. A máa fi àwọn tó kù hàn wá bí a bá ṣe ń gba orúkọ wọn, ṣùgbọ́n lálẹ́ yìí múra sílẹ̀ àjàgà yóò di jíjá nípa ìfàmìròyàn àjàgà yóò já kí Olúwa kó bùkún yín.
1: Choir ministrations from regions, states, and nations across the world.

tight. Give you

0: tó jẹ́ àǹfààní ńlá láti kéde ìrere jákèjádò gbogbo àgbáyé. Gẹ́gẹ́ bí olùdásílẹ̀ Asukari Ayetapo GCK pẹ̀lú Kumuyi GCK, ìgbésẹ̀ tó yí gbogbo ayé padà nípa ìrere nípasẹ̀ ìrọ̀ alátagbà, ìwàásù ìgbàlà, ìwòsàn, ìmúpadàbọ̀sípò àti sísọ yọdẹ ọmọ èèyàn ló ń tẹ̀síwájú láti máa dé ilé àwùjọ àti orílẹ̀-èdè láti dájú pé kò sí ẹnikẹ́ni tí ò ní láti kò sí ohunkóhun tó máa ṣe ìdíwọ́ fún ìwàásù náà. Nítorí náà, ràn mí lọ́wọ́ láti tìmílẹ̀ láti kí akéde gbogbo àgbáyé àti olùṣọ́àgùtàn yìí oníran aládé tó níran fún iṣẹ́ ìrànṣẹ́ ní gbogbo àgbáyé àti olùdásílẹ̀ GCK olùṣọ́àgùtàn ọ̀mọ̀wé W.F. Kumuyi.
1: Gbogbo ènìyàn kí alleluia lálẹ́ yìí. Ó jẹ́ alẹ́ tí à ń já àjàgà nínú ayé rẹ, nínú ẹbí rẹ, ní ilẹ̀ gbóko, ní ilẹ̀ TV àti ní gbogbo àgbálá ayé lónìí. Kristi, ẹni tó ń já àjàgà, òun la mútu ẹ̀ wá. Gbogbo àjàgà nínú ayé rẹ ni a ó jà lórúkọ Jésù. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ yín. A dúpẹ́ torí pé ẹran ti wá, ẹran ti olúkúlùkù pàápàá jùlọ. Àwọn tí ń bẹ lábẹ́ àjàgà kájàgà tàbí ìnira kínira tàbí ìdojúkọ tàbí ìpọ́njú lálẹ́ yìí, ẹ ń gbọ́ apapọ̀ kó bá lè jẹ́ pé gbogbo àjàgà láòjá ìgbè gbogbo ẹ̀ ni yóò fọ̀ tútú. Àwọn aláìsàn ó gbà wòsàn, àwọn ẹlẹ́sẹ̀ ó dẹni ìgbàlà, àwọn ọmọ onínàkúnà yóò padà wá sílé. Òun ńlá ohun ìyanu lẹ ó ṣe ní ìlálẹ́ yìí. Ẹ ṣe Olúwa nítorí pé ẹ ti dáhùn. Ní orúkọ Jésù tí ó tóbi ní àgbàdúà, Olúwa yóò bùkún fún yín. Olúwa bùkún fún àmì yín pẹ̀lú. Olúwa yóò bùkún fún ẹ lè jókòó. A wá sínú Aísáyà orí kẹwàá. Mo fẹ́ kà á láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Aísáyà orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n 27. Yóò sì ṣe ní ọjọ́ náà. Ó yẹ kó o mọ̀ wípé ọjọ́ tá à ń gbé yìí, tó o bá mọ ọjọ́ tí à ń gbé yìí, ọjọ́ náà lè wà kórí ọkọjá láì jẹ́ pé o ṣe ìdámọ̀ rẹ̀. Orí gbogbo àwọn tí wọ́n ti rí iṣẹ́ ìyanu nínú ayé wọn, wọ́n ṣe ìdámọ̀ ọjọ́ náà. Wọ́n obìnrin oníṣù ẹ̀jẹ̀ ọdún 12 ó ti lọ sí ìsọ̀hún tó ń wọ̀ ọ̀nà àbáyọ, ṣùgbọ́n ó wá mọ ọjọ́ tirẹ̀. Ó ti ń gbọ́ nípa Jésù. Jésù olùwòsàn, olùgbàlà, ẹni tí ó ń já àjàgà, ó wá sí ìlú náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ṣe ìdámọ̀ wípé tí èmi bá lè fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ìjìyà ọdún 12 ó pòórá, ó mọ ọjọ́ náà ni. Eléyìí ni ọkùnrin yìí tó wà ní òpópónà. Àwọn èèyàn ń kọjá, ó fọjú o, kò lè ríran ṣùgbọ́n lè gbọ́ràn. Ó gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀. Èrò mọ̀ pọ̀ lé ni wọ́n ń rìn káàkiri. Wọ́n ní Jésù Nazareti, òun ló ń kọjá. Lójijì ó ṣe ìdámọ̀ pé ọjọ́ òun leléyìí. Ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n á mọ gbé látọjọ́ dé ọjọ́. Nígbà tí ọjọ́ ìdáǹde wọ́n bá wá dé, wọn ò ní mọ̀. Ṣùgbọ́n ìwọ mọ̀, ọkùnrin mọ̀, òun ni Jésù ọmọ Dáfídì.

láti mọ wá bá ọ a ó tún ṣàlàyé fún ọ sí i. Àwọn àgbà onímọ̀ràn wọ́n ní àwọn ẹ̀bùn kan lọ́wọ́ wọn tí wọ́n máa fi fún ọ látọ̀dọ̀ olùdásílẹ̀ GCK. Eléyìí ẹ̀bùn yìí wà láti ràn ọ́ lọ́wọ́ láti pa ìgbé ayé kìrìsìtẹ́nì rẹ mọ́. Àti pẹ̀lú tó bá ń hùwà lórí ẹ̀rọ látàgbà tó fi ayé rẹ fún Jésù ní àṣálẹ́ yìí lẹ́yìn ìwàásù ìránṣẹ́ Ọlọ́run olùṣọ́àgùtàn wa lálẹ́ yìí, àwọn ẹ̀rọ kan wà ńbẹ̀ tí ní ìsàlẹ̀ ohun tó ń lò fi gbọ́ ìwàásù yìí láti ohun tó ń lò fi rí ìwàásù yìí ó fẹ́ ó tẹ̀ wà á rí ẹ̀rọ tó lè fi dọ́dọ̀ wa a kọ ní gck.org/connect. Ó wà ní ìsàlẹ̀ pẹ̀pẹ̀ ohun tó ń lò ẹ̀rọ alátagbà tó ń lò fi wo ìwàásù gbọ́ ìwàásù yìí lọ síbẹ̀ kàn tẹ́ a gbé ìwé tó máa fọwọ́ sí jáde a lè ràn ọ́ lọ́wọ́ nínú ìrìn rẹ pẹ̀lú Kristi lákọ̀tún. Bákan náà tó bá ń tẹ́tí sí wa nípasẹ̀ rédíò àbí ẹ̀rọ amóhùnmáwòrán tó ṣiṣẹ́ fi ayé rẹ fún Kristi jọ̀ọ́ fi orúkọ rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ àti bá ṣe lè dé ilé ibùgbé rẹ nípasẹ̀ ìfìwéránṣẹ́ yìí tàbí ti WhatsApp yìí kọ sílẹ̀ +234 9154 4992 63. Báyìí àwọn àgbà onímọ̀ràn wà nítòsí ọ̀dọ̀ yín. Ẹ̀yin àgbà onímọ̀ràn ẹ rí pé ẹ dọ́dọ̀ gbogbo ènìyàn ṣì dúró síbẹ̀ tán bá ti dọ́dọ̀ rẹ. Àwọn àgbà onímọ̀ràn wa pẹ̀lú ìwé ìsáyà wọn tí wọ́n gbé kọ́rùn wọn á dá ọ lóhùn fún ọ ní gbogbo ìfitónilé títa nílò gbogbo ohun tá a béèrè nínú ìwé yìí. Bí eléyìí ṣe ń tẹ̀síwájú àwa tó kù ẹja máa gbàdúrà ká máa wá ojú Olúwa pé kí Olúwa kí ó bẹ̀ ọ́ wò ní àṣálẹ́ yìí bí ó ti darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ó máa fọ́ tọ kí ó sì wọ́ sàn bákan náà nítorí náà máa gbàdúrà torí náà ẹ jọ̀wọ́ ẹ̀yin àgbà onímọ̀ràn ẹ jẹ́ kí a ṣiṣẹ́ wa lẹ́kùnrẹ́rẹ́. Bákan náà bí a ṣe sọ fún yín látẹ̀yìnwá àkànṣe oúnjẹ ọ̀sán yóò wà fún ọ ẹ̀yẹn tí a ti fayé fún Jésù ní àṣálẹ́ yìí àpèjẹ yóò wà ní ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ yìí ọjọ́ karùn-ún oṣù keje àkókò àpèjẹ yóò wáyé ní ojúlé keje Bayange Actor. Ìjọ Deeper Life olú ìjọ Deeper Life àti gbogbo olú ìjọ ní gbogbo ríjíọ́nì tó wà nípínlẹ̀ ní aago 2:00 ẹ má jẹ́ àgbàgbé. A máa fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ sí nípa

0: ilé yìí ní gbòóṣe. Inú òṣìṣẹ́ àgùntàn wọn yóò dùn láti rí ọ níbẹ̀ kó darapọ̀ mọ́ àpèjẹ àkànṣe yìí. Tó bá fi ayé rẹ fún Jésù lórí ẹ̀rọ alátagbà, ìwọ ṣàkàn fọwọ́ sí ìwé yìí nípa títẹ ibi tá a sọ yìí ayélujára yìí. Nígbà náà a ó fún wa ní ìfitónilétí sí i lójú kò ju tá a sọ nípa rẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n tún fún wa ní ẹ̀rọ nọ́mbà wàsáàpù lẹ́ẹ̀kan sí i tí a lè lò láti dọ́dọ̀ wa. Tẹ́lẹ̀ fún wa ní ìfitónilétí +234 915 4 4 4 meta 92 63. Ẹ jẹ́ kí n mọ̀ bóyá ẹ̀yin àgbà inú mọ̀ bóyá ẹ ti ṣetán. Tẹ bá ti ṣetán níbi ọwọ́ nípa ọwọ́ àlàáfíà yìí, nípa ọwọ́ àlàáfíà yìí, ọwọ́ ọ̀tún ti yín ṣùgbọ́n ọwọ́ sì tèmi. Ẹ jẹ́ kí ẹ juwọ́ sí mi, ẹ̀yin àgbà inú mọ̀ràn. Ẹ ju àsíá yín sókè tẹ bá ti ṣetán. Tẹ bá ti ṣetán, a fẹ́ mọ̀. Ìgbà yín mọ̀ ṣe ń tẹ̀síwájú. Tẹ bá ti ṣetán láàrin gbùngbùn, láàrin gbùngbùn. Àárín gbùngbùn àwọn tó kọjú sí àga wàásù. Ẹ lè ju àsíá yín tẹ bá ti ṣetán. Ẹ ju àsíá yín sí wa. Ẹ mì í sókè. Ìgbà yín mọ̀ ṣe ń tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́, ẹ̀yin àgbà onímọ̀ràn, ẹ jẹ́ ká yára torí a ní ọ̀pọ̀lọpọ̀ láti ṣe. Fún àwọn tó ṣe ẹ̀fà yẹn wọn fún Jésù, ohun tó ṣe ẹ̀ṣẹ̀ lálẹ́ yìí, ìpinnu tó ga jùlọ nínú ayé ni tí o ṣe. Ìpinnu yìí yóò pinnu ọ̀pọ̀lọpọ̀ ohun nínú ayé rẹ. Ìpinnu tó dára jùlọ láti jẹ́ ọmọ Ọlọ́run. Kí a kọ orúkọ rẹ sínú ìwé ìyè àǹfààní ńlá ni. Pé Jésù wá láti gbé inú rẹ. Bó ṣe pinnu fún Jésù, fún Kristi. Oore ọ̀fẹ́ látọ̀dọ̀ Kristi, ó ti wá sínú ayé rẹ. Wà á rí bí ayé rẹ yóò ṣe yàtọ̀, tí ó tún ní ipá nípa agbára tó ń bẹ inú ẹ̀jẹ̀ Jésù. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbà onímọ̀ràn, lọ́wọ́ ọ̀tún mi ń kọ́, lọ́wọ́ ẹ̀yìn pátápátá lọ́wọ́ ọ̀tún. Tẹ bá ti ṣetán, ṣe lè ju àsíá yín, ẹ ju àsíá yín sókè. Ẹ gba ìwé pélébé yìí sí. Kẹ lọ síbi tí a ti ní àwọn ọ̀pọ̀lọpọ̀ láti bá sọ̀rọ̀. Ẹ ṣé. Àwa tó ṣe wá ní àṣálẹ̀ yìí pé òun retí kí Ọlọ́run fọwọ́ tọ́ ọ, mo lè mú dá ọ lójú. O kì yóò padà sílé bó ṣe wá. Ṣáàmà gbàdúrà kó máa fojú inú wo ohun tí Ọlọ́run máa ṣe fún ọ ní àṣálẹ̀ yìí. Máa ronú nípa ẹ̀, máa yàwòrán inú ọkàn rẹ ohun tí Ọlọ́run tó fẹ́ ṣe fún ọ. Ohun ńlá, ohun ńlá, ohun àkànṣe yóò ṣẹlẹ̀ ní àṣálẹ̀ yìí. Ìfọwọ́tọ́ tí kò ṣeé ṣe. Ẹ̀yin àgbà onímọ̀ràn, tẹ bá ti ṣetán lọ́wọ́ òsì mi, ẹ na àsíá yín sókè kẹjù mi. Ẹ̀yin alábòjútó, ẹ jẹ́ ká na àsíá sókè kí á mì í. Ẹ jẹ́ ká na sókè kí á mì í. Kí n lè rí ẹ̀mí lókè. láàrin gbùngbùn kọ tẹ bá ti ṣetán ẹnu àṣẹ sókè jù kí máa wò ọwọ́ àlàáfíà wa tẹ bá ti ṣetán ẹnu àṣẹ sókè mí kí n wò kí mọ̀ pé ti ṣetán kí lè mọ̀ pé ti ṣetán. Ní ọwọ́ ọ̀tún lẹ́yìn pátápátá, tẹ bá ti ṣetán, ǹjẹ́ ẹ lè wá síbi tí a ti lè rí yín? Tẹ bá wà lọ́nà tó jìn ẹ súnmọ́ wájú, tẹ bá ti ṣetán kárí yín. Ẹ̀yin àgbà nímọ̀ràn ẹ jẹ́ ká yára. Ìránṣẹ́ Ọlọ́run dúró. Wọ́n fẹ́ já ẹrù ohun kan àmì ròyàn tí yóò gbà kó so tí yóò yanjú àjàgà rẹ lálẹ́ yìí. Máa wà ní ìmúra sílẹ̀ máa gbáradì. Àṣálẹ́ yìí àṣálẹ́ tirẹ ni. Ẹ̀yin àgbà nímọ̀ràn, ẹ̀yin alábòjútó, lọ́wọ́ ọ̀tún. Tẹ bá ti ṣetán ẹnu àṣẹ sókè mí, ẹnu sókè mí kí n rí. Ẹ̀yin àgbà nímọ̀ràn, tẹ bá fi ìwé fẹ́nikẹ́ni láti fọwọ́ sí fúnra wọn, ẹ jẹ́ ká rántí gbà á. Ká gbà á lọ́wọ́ wọn, kọ́ orúkọ wọn sí ká dúró gbà á. Ẹ jọ̀ọ́ ẹ tẹ bá gba ìwé ẹ dá padà fún àwọn àgbà nímọ̀ràn ata bá ti forúkọ wa sílẹ̀ tán. Rí dájú pé àwọn òfin tí olè tó ṣe kókó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ orúkọ ibùgbé àti bí a ṣe lè dé ọ̀dọ̀ rẹ ni tó fẹ́ yẹ̀ fún Jésù. Ṣàkọsílẹ̀ sínú ìwé pélébé yìí. Àárín gbùngbùn ńkọ́ ẹ ti ṣetán kí olúwa kó bùkún yín. Ọwọ́ àlàáfíà wa ṣe ṣetán ṣẹlẹ̀ mi àṣẹ ayé kárí. Ẹ̀yin alábòjútó ń bolẹ̀ wà ẹnu àṣẹ ayé sókè kẹ́ mi. Ẹ̀yin alábòjútó níbi ọwọ́ àlàáfíà ẹ má jẹ́ ká gbàgbé àwọn tó wà níta. Láàrin gbùngbùn lọ́hùn a rí àwọn kan wà níta. Ẹ jẹ́ ká rí wọn bákan náà. A fẹ́ kí gbogbo ènìyàn forúkọ sílẹ̀ nínú àkọsílẹ̀. Lọ́wọ́ ọ̀tún tó bá ti ṣe tán ẹ̀mí àti ayínkínwò ẹ̀mí kí olúwa kó bùkún yín. Ìránṣẹ́ Ọlọ́run máa tó dé báyìí. A ní ìṣẹ́jú díẹ̀. Wọ́n fẹ́ padà bá jẹ́ ká yára. Wọ́n ń bọ̀. Ẹ jẹ́ ká yára. Níbi ọwọ́ àlàáfíà wa, mo rò pé ti ṣetán. Ẹnu àṣẹ sókè tẹ bá ti ṣetán, ẹ jẹ́ ká rí. Tẹ bá ti ṣetán. Ọ̀run ń yọ̀ ní àṣálẹ́ yìí. Ayọ̀ ń bẹ ní ọkàn rẹ. Ohun tó ti ṣẹlẹ̀, wà á rí ìfarahàn ayọ̀ yìí nínú ayé rẹ. Ẹ̀yin àgbà nímọ̀ràn, ìránṣẹ́ Ọlọ́run ọ máa dé láìpẹ́. Ẹ̀yin àgbà nímọ̀ràn, ẹ jẹ́ ká dìde dúró.
1: Àmì a ti bùkún fún mi. Awò mi sàn. Alẹ́ yìí mo rí gbà. ajaga mi ti ja lale yi ati fese re mule lorun fun o ni oruko jesu mabi ti o ti ni wahala aisan irora arun on ti o fun o ni tura ipenija ki penija to ba ni da ibe mo bayi ko gbowo kan le ko wa gbe owo keji soke olorun o ti ri o nibi to wa bayi o nka nu re o ni edun okan o ni ikanu fun o o si ti ran oluwa o nko gbogbo irora re gbogbo aisan re o nko gbogbo re le jesu lori omo re lale yi wa riwosan a ngbadura bayi orun yo fun wa ni ohun to dara to farahan leyin ami to ba gbeyin wa yara re wo o ni ri aisan yen nibe mo yo ja gbogbo ajaga o mura tan bayi o mo mo pe wa na ti se tan baba ni oruko jesu a fi ogo fun agbe oruko rega amo pe iwo ni olorun ti o le kuna ati pe ojo looto fun enikeni ojo looto fun gbogbo ileri to ti se mo gbadura fun olukuluku eniyan to nbe ni ilale yi ti won ni aisan ti won ni irora ti won ni arun mo pase fun aisan arun yi jade ni oruko jesu mo gbadura pe agbara imularada kristi ko wa sori re bayi ko san si gbogbo eya ara re gba iwosan ni oruko jesu oni wahala lati gboran o gboran dada o gboran dada oluwa e fowo kan ti won e je wo bere si gboran dara dara ki o le soro dada oluwa la ona fun won ki wo le soro dara dara ki wo soro gbangba loruko jesu wahala ririran o foju tabi oruju re wo bayi bayi glaucoma tabi owusu wusu oluwa e fowo kan oju won yi to ta bayi bayi atoju ti oriran dada atoju to ti fo e wo won san ni oruko jesu igbaja ti yesu fi gba won loju e mu gbogbo igbaja yen kuro bi a se ma laju won wo riran gbangba mo gbadura fun awon to ni to wu lara won ninu agba ara won ninu ori ni o gege ni o ninu ona fun ni eyin won lorun tabi kibi ti nkan ti wu ninu agba ara won labiya tabi ninu tabi lorun n to wu yi jade lara won loruko jesu wahala ti arun opolo idaloro iponju oju idojuko latodo esu aro opolo egba iwosan ke egba idande loruko jesu esu kesu to wu ko ma senu aye enikeni eyin iranse satani mo le yin jade e jade loruko jesu ego to sise ninu aye enikeni to mu iponju wa mo mu egun yi kuro iponju yi a mu kuro ajagaye aja gba idande loruko jesu kansa gba iwosan ni oruko jesu ogbe inu gba iwosan ni oruko jesu iko fe gba ìwòsàn ní orúkọ Jésù. Àrùn éèdì gba ìwòsàn ní orúkọ Jésù. Àwọn tó wà lórí kẹ̀kẹ́ ẹ̀rọ mo gbàdúrà wípé okun yóò wọnú ara yín báyìí. Dìde kó bẹ̀rẹ̀ sí rìn ní orúkọ Jésù. O wà lórí ọ̀pá ara, o sinmi lé ọ̀pá ara, mo gbàdúrà wípé ẹsẹ̀ rẹ yóò lókun, okun yóò wà lú ẹ̀. Wà á rìn nínú òmìnira ní ìwọ fúnra ara rẹ láì lo igi tó fi rìn yìí báyìí ní orúkọ Jésù. Àìsàn káìsàn orúkọ kórúkọ kó máa jẹ́, àrùn orúkọ kórúkọ kó máa jẹ́, mo pàṣẹ fún ọ báyìí jáde kúrò lára wọn ní orúkọ Jésù. Àjàgà kájàgà òdiwọ̀n kódiwọ̀n látọ̀dọ̀ta àjàgà yìí ajá ọ nípa ìfàmíròyìn ẹ̀mí mímọ́ àjàgà àbàjẹ́ àparo lórúkọ Jésù. Ó ti dòmìnira, ó ti dòmìnira. Jẹ́ kí ìfisójú ṣe kó wà ní ayé olúkúlùkù, ìfarahàn nínú ayé olúkúlùkù. Àmì tó hàn gbangba iṣẹ́ ìyanu lórí olúkúlùkù ènìyàn. Ẹ ṣe Olúwa o, a ti ṣe é ná. Mo ní àlá a ti ṣe é ná. Mo fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé a ti ṣe é. Ní orúkọ Jésù ní àgbàdúà. Àmì mìíràn. Yára rẹ wò, iṣẹ́ ìyanu rẹ ti wà lọ́dọ̀ rẹ níbẹ̀ yẹn.
0: Pàtó fún Jésù, máa kíṣẹ́ ìyanu káàbọ̀, máa kíṣẹ́ ìyanu ẹ̀ káàbọ̀. Máki káàbọ̀, máki káàbọ̀, máki káàbọ̀, máki iṣẹ́ ìyanu rẹ̀ káàbọ̀. Tó bá wá ní àṣálẹ̀ yìí, tó ríran yẹ ojú rẹ wò, ojú rẹ ti là. O wá sí ìyìn, o gbígbọ́ràn, báyìí etí rẹ ti là. Odì ni ọ̀ ń gbà tó wá sí ìyìn, ẹ yẹ ká yẹ̀ wọ́n o. Ẹ̀yin agbanímọ̀ràn ẹ súnmọ́ wọn, wà á rí i pé okùn ahọ́n rẹ ti tú. Ó wá sí pẹ̀lú ọ̀pá tó fi ń ṣe kẹta ẹsẹ̀. Ọlọ́run kọ́ ló fi ọ̀pá ẹ̀wọ̀n báyìí nù kó máa bọ̀. Dìde lórí kẹ̀kẹ́ arọ, dìde lórí ibùsùn, odùbúlẹ̀ dìde dìde dìde dìde. Ẹsẹ̀ kan kúrú jù kan lọ. Yẹ̀wò yẹ̀wò pẹ̀lúra wọn, ó ti dọ́gba báyìí. Ohun kan o pàdánù kankan nú ara ẹ. Yẹ̀wò Ọlọ́run ti ṣètọ́jú eléyìí. Bí o ti ń yẹ̀wò bó ti ń rí bí ohun tí Ọlọ́run ti ṣe máa bọ̀. Ọwọ́ ọ̀tún wa níhìn-ín, níbi ọwọ́ ọ̀tún wa, níbi ìpàdé àwọn àgbà ìnímọ̀ràn yóò wà ń bẹ̀ láti gbà yín nímọ̀ràn. Wọ́n á sì tẹ́tí sí ẹ̀rí yín. Wọ́n á lè gbà ọ́ láyè láti jẹ́rìí, láti wá jẹ́rìí. O ò lè rìn tẹ́lẹ̀, ó fi igi ṣe kẹta ẹsẹ̀, sọ́gbọ́ ẹ̀nù, ojókòó lórí kẹ̀kẹ́ arọ, dìde ń bẹ̀. Àdúrà tó ń já àjàgà àti gbà má dúró síbẹ̀. Dìde kó ṣàjọ iṣẹ́ ìyanu rẹ. Bó ti rí Olúwa ti ṣe máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Jẹ́ ká gba ẹ̀rí rẹ. À ń retí gbogbo olùṣọ́àgùtàn wa, gbogbo àwọn adarí wa, àwọn adarí wa. À fẹ́ gbogbo àwọn tó gbaradì láti gba iṣẹ́ ìyanu yìí. Ẹ máa bọ̀ kẹlẹ̀ rí àwọn èèyàn yẹ ohun tí Ọlọ́run ti ṣe wò. Kó máa bọ̀ báyìí, à ń retí rẹ̀, à ń retí rẹ̀. ma je ki oju ti o lati jeri ma bo ma bo ma bo lowo otun wa lowo ta nowo si ma bo ma bo lati wa jeri re eja gbese nle eje ka ma bo lati wa jeri wa awon yan tin bo wa darapo mo won ma bo wa darapo mo won yara re wo Olorun ti se ohun la eyan akorin eyan te fun olukorin e wa fun e fun alorin ta o fi yo nipa on to Olorun ti se bi a ti mura sile lati gbe eri

Get up from your bed of languishing, bed of sickness.

0: bless the next testifier.
1: Very
2: I mean. Praise the Lord.
1: Ẹ̀yin Olúwa logo. Mo dúpẹ́ lọ Ọlọ́run fún ti Ọlọ́run ti ṣe fún mi ní àṣálẹ̀. Wọ́n ti máa ń lo gíláàsì ta fún wọn níbi ogún ọdún sẹ́yìn. Wọ́n ní nígbà táwọn tó ń oníṣègùn ìbúdé wọ́n fún wọn ní gíláàsì míì wọ́n ná dúró àwọn ìlú ìràn dáadáa pẹ̀lú gíláàsì oníṣègùn fún yìí lẹ́yìn tí ìrìnṣẹ́ ọlọ́run gbàdúrà wọ́n yẹ la ojú wọn. À ń rí gbogbo ibi tó mọ́lẹ̀ gidi ó mọ́lẹ̀ gidi ó dẹ̀dẹ̀ wà. Ẹ pa àtẹ́wọ́ fún Jésù. A ní kó ń ṣègùn ìbò ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún wa. Ẹ kí hallelujah. Wàhálà tó débẹ́ ní ojú wọn tọ́lọ́run ti bá ṣàtúnṣe nípa.

0: Yani.
1: Nasıl ako?
0: Adam var.
1: Mighty God. Check yourself.
0: Yalan.

0: miracles are like water.
1: Iṣẹ́ àánú dàbí omi ni.
0: They are
2: praise the Lord.
1: Wọ́n ti tú jáde. Ìjọ Ọlọ́run ẹ̀yin Olúwa lógo. Mr. John Christopher lorúkọ òun. Ọdún méjì ni òsì fi ń sùn. Òun ti lọ sọ́pọ̀lọpọ̀ ilé ìwòsàn. Kò sọ̀rọ̀ àbáyọ.

dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Lúkù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹtàlélógún.

0: lilogun. Eni kan si bi pe Olowa de hali awon ti a o gbala. Olowa de hali awon ti a o gbala. Loni mo fe ba o soro lori ibere ti o da okan laamu. Ibere ti o da okan laamu. Ari ibere ti eni ibere nihi o nbere lowo Olowa oni Olowa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe lowo Olowa nikan sosho le ati le bere o man je ohun ti nsini lona nigbati a ba bere ibere miran ibere ti emi ibere to je wi pe ko si eda kan ti o le funi ni idahun bi a ba bere iru ibere be lowo eniyan eleran ara bi ti wa o je wi pe a fe se ara wa lona nihin yi je ki a wo dara dara bi oni bere yi ba bere lowo peteru tabi lowo joanu tabi lowo awon farisi tabi lowo awon olori alufa ti won wa ni sinagogo tabi tempili ti o bi won pe olori alufa so fun mi die hali awon ti a o gbala tabi ti o wi pe omo lefi so fun mi die hali awon ti a o gbala tabi ti o wi pe peteru tabi johanu se o le so fun mi die hali awon ti a o gbala bi won ba bere lowo iru awon eniyan be o se se ki awon eniyan eleran ara ki won ki o ma le fun won ni idahun ti o pe oju osuwon sugbon eni yi o ni ogbon o mo wi pe ibere nipa igbala ibere nipa ijoba olorun ibere nipa orun rere owo olorun owo omo olorun ni ati le bere eyi ni o fi so wi pe olowa je ki mo die hali awon ti a o gbala awon miran ninu wa ama huwa bi alai logbon awon miran tun ma nlo si odo awon woli eke eni eleran ara won ma bere nipa igbala won ma bere nipa orun rere won ma bere nipa awon ohun amuye ti a le ni ki a ba le de orun tabi awon elomiran a ma lo bere lowo awon akonisina awon eleko keko awon ti o je pe akasori bibeli ni won ka won o ni emi olorun eni ti o gba ise igbala ori igi agbelebo ti o gbagbo eni ti o gba isodi mimo ti o gbagbo eni ti o gbagbo nipa ifikun ni emi olorun bawo ni o se le lo si odo iru eni be ki o ma bere nipa ona igbala tabi o se se ari awon elomiran won a lo ma bere ohun ti o se pataki ohun ti o se yebiye bayi won a lo ma bere lowo eni ti ko mo bibeli awon elomiran won a gbe bibeli sile won a tun gbe iwe miran sile iwe esin miran ti ko ba bibeli mu won a gbe sile iwa si lo siwaju eni be wa ma so wi pe lami loye se die ni awon ti a o gbala o dabi eni wi pe iwo paapa o nra iwe irinna lo si orun apadi nigbati o ba nbere iru ibere be lowo eni ti ko nigbala sugbon nihin ni eni yi nbere wi pe olowa iwo nikan sosho ni a le bere lowo re iwo ni o mo awon oruko ti o wa ninu iwe iye iwo ni o mo okan eda kookan iwo ni o mo ibi ti a ti nbo ibi ti a wa nisinsiyi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eniyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala je ki a wo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisoro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma di wa loju si nkan ti orun ohun aye yi o ma di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma je ki adabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wipe se gafa fun mi lati do lati lo ede yi eni to dabi eni wipe an se were lati ma sa se bala se bolo ka kiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wipe opolopo ni won sa ka kiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n fi ile ohun ti ko se pataki ohun ti a mo wipe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wipe oluwa die ali awon ti a o gbala awon ibere miran wa ti o je wipe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o njalankato to nsogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je toluwa awon je ti jesu bi abawo opolopo ti o je wipe bi abanka awon ti n gba awe bi abanka awon ti n gbadura bi abanka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi abaka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi abaka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi abaka opolopo ti o dabi eni wipe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi abaro wipe gbogbo eni tin ka samu lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin momi adura lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin ka bibeli lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin se ise isin lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba orun o je wipe awa paapa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wipe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati on gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wipe ona igbala won ko mo ti o je wipe igbala to to pe ke a bo lowo ese won ko ni melo melo ni awon tin gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do ba le gbalaja si waju olorun ki a ro wipe olusin ni to to ni be ba lori idobale ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun ki lo se bayi bayi be ba gba adura lenu elomiran a ro wipe oni gbakeji awon angeli sugbon sibe sibe ona igbala won ko mo eyi ni o ye ki awa paapa ki a wa si ijo ti o ni ironu eyi ni o fi ye fun awa paapa ki a duro ki a ni suru ki a gba yewo wipe oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo n so ni wipe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wipe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba naa ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala àwọn ohun tí ń dínà ìgbàlà. Ìkẹta, ìpè láti darapọ̀ pẹ̀lú agbo kékeré. Ìpè Ọlọ́run wà lónìí, ó wá sí ọ, ó wá sí mi pẹ̀lú láti darapọ̀ pẹ̀lú àwọn agbo kékeré, àwọn díẹ̀ tí ó ní ìgbàlà. Yẹ kí a bẹ̀rẹ̀ láti ìkíní. Díẹ̀ tí agbàlà, àwọn díẹ̀ tí agbàlà. Yẹ kí a wo Genesis orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún. Genesis orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé, àti pé gbogbo ìrò ọkàn rẹ̀ kìkì bíní lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn dé ọkàn rẹ̀. Olúwa sì wí pé, èmi ó pa ènìyàn tí mo ti dárun kúrò lórí ilẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun tí ń rákò, àti ẹyẹ ojú ọ̀run, nítorí inú mi bàjẹ́ tí mo ti dá wọn. Ṣùgbọ́n Noah rí ojú rere lójú Olúwa. Wọ̀nyí ni ìtàn Noah. Noah ṣe olóòótọ́ àti ẹni tí ó pé lé ọjọ́ ayé rẹ̀. Noah ń bá Ọlọ́run rìn. Yẹ kí a dúró níbẹ̀. Níhìn-ín ni a rí láti ẹsẹ̀ ìkíní, a sọ fún wa wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n pọ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n bí sí i, bí wọ́n sì ti ń bí ọmọ lé ọmọ láti ọdún dé ọdún. Àwọn ènìyàn pọ̀ tó bẹ́ẹ̀ lórí ilẹ̀. A sì sọ wípé a bí àwọn ọmọbìnrin fún wọn. Láti ìgbà yìí ni àwọn ènìyàn a rí wípé wọ́n gbàgbé orúkọ Olúwa. A rí wípé wọ́n gbàgbé àṣẹ Olúwa. A rí wípé wọ́n gbàgbé ìlànà tí Ọlọ́run ti là sílẹ̀ wípé kí a máa ṣe ìgbọràn sí. Ẹsẹ̀ ìkarùn-ún ni ó wá sọ fún wa wípé ìwà búburú dídò, ìwà búburú pọ̀ nínú ayé. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Bí a bá wo ayé ìgbà náà, ó jẹ́ ayé ìkóbìnrin jọ, ó jẹ́ ayé ṣe bí ó ti wùn mí, ó jẹ́ ayé èmi ni mo ní ayé mi, jẹ́ kí n ṣe bí mo ti fẹ́. Ó jẹ́ ayé oríkunkun, ayé àìgbọ́ràn. Èyí ni Ọlọ́run fi rí i wípé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Ó ní láti rí bẹ́ẹ̀. Nígbà tí ọkùnrin bá ń sáré lé àwọn obìnrin, nígbà tí ọkùnrin méjì mẹ́ta bá ń jà lórí omi dankan, nígbà tí obìnrin mẹ́ta mẹ́rin bá ń du ọkùnrin kan náà, ìwà búburú ní láti wà. Nígbà tí ó bá di wípé a fẹ́ ṣe tinú ẹni, nígbà tí ó bá di wípé oríkunkun àìgbọ́ràn ni ó wà nínú ọkàn àyà ẹ̀dá nínú ẹni kọ̀ọ̀kan, a rí wípé ìwà búburú ó ní láti pọ̀. A sì rí pé gbogbo èrò ọkàn ènìyàn kìkì bíní lójoojúmọ́, kì í ṣe ìwà nìkan. Ọkàn wọn, ìrònú wọn, àti ohun tí wọ́n ń lépa, ìfẹ́ inú wọn, àti iṣẹ́ ọwọ́ wọn, gbogbo rẹ̀ jẹ́ búburú níwájú Olúwa. Inú Olúwa sì bàjẹ́ wípé ènìyàn rí bí ó ti rí, àti wípé àwọn ènìyàn tí ó ń rò wípé wọ́n á gbé ìgbésí ayé tí ó mú inú òun dùn nítorí wípé òun ti dá wọn, wọn kò ṣe bẹ́ẹ̀. Wọ́n ń gbé ìgbésí ayé tí kò tẹ́ Ọlọ́run lọ́rùn. Ìgbà yìí gan ni a wá dárúkọ Noah. Ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ní ìfẹ́ tó. Ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ máa bùkún àwọn ènìyàn tó, wípé kì í ṣe púpọ̀ ni ó mọ̀ọ́rẹ́, kì í ṣe púpọ̀ ni ó fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lóòótọ́. Ǹjẹ́ bí ó ti rí nígbà náà, ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ lórí lónìí? Bí a bá wo àárín wa, a ó rí wípé akéré níye. Ìhà ṣe wípé àwọn ènìyàn kò mọ̀ wípé a ń péjọpọ̀ níhìn-ín. Ìhà ṣe wípé wọn kò gbọ́ èdè ẹnu wa káàárọ̀ òjíire. Iha se wipe Yoruba ti an so lenu wipe won ko gbo won gbo ede gbogbo wa ni sugbon ohun ti o wa nibe ni wipe okan won jina si Olorun o se se ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa ba ti n koja iseju meedogun ni won fe serale ti won so wipe eyi ni na to atun bo lose to n bo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi pe ni akoko ti nua yi wipe nua ni kan soso pelu iyawo re ati omo kunrin re meta ati awon iyawo re meta awon wonyi ni o gboran awon wonyi ni o ni iteriba awon wonyi ni o ni irele awon wonyi ni o ni ore ofe awon wonyi ni o ri oju rere lati odo olorun awon wonyi ni won gbe igbese aye iwon tun won si Jesu si so fun wa o oni gege bi o ti ri ni akoko noa oni be na ni yo ri nigba dide omo eniyan wi pe nigba na awon eniyan je awon eniyan mu awon eniyan gbe yawo won fa yawo fun ni won ko si mo titi iku omi fide oni be gege ni yo ri nigba wiwa omo eniyan e je wi pe nigba ti o je die ni o ni igbala ni akoko na ni igba ti o je wipe die ni ori oju olorun ni akoko na wipe ni igba wiwa jesu christi igba ipada bore lekeji wipe die pelu ni ori die ni awon ti agbala oluwa die hali awon ti agbala o ni an fi dahun re han wa ninu bibeli yi je ki a wo peteru kini ori keta ese ogun peteru kini ori keta ese ogun awon ti o se alaigboran nigba kan nigba ti suru olorun duro pe ni saa kan le ojo noa nigba ti won fi nkan oko won fi nkan oko ninu eyi ti agba okan die la nipa omi eyi ni ni eni mejo wo bi awon eniyan ti po to ni igba na sugbon eni mejo ni agbala won kere niye awon wonyi ni o fiye si oro olorun ari eko die eko ninu awon ti an kaye awon eko wo ni a le ri ko ikini ari wi pe awon elomiran won ma so wi pe ona hin rere ona igbala o ti leju pe o dabi eni wi pe ijo ti wa nikan ni agba gbogbo bibeli ni ekun rere o dabi eni wi pe ijo wa nikan ni a ti n fi bibeli sakoso ohun gbogbo a n fi bibeli sakoso bi a o ti jeun bi a o ti woso bi a o ti gbe yawo bi a o ti gbe awon ebi wa bi a o ti gbe iseto ebi wa kale wi pe a n fi bibeli sakoso gbogbo re ise ti a o se ibi ti a ti le sise iru owo ti a le da owo le ati iru ohun ti a le se a n fi bibeli sakoso gbogbo re awon eniyan ma n so wipe bi o ba je awa nikan ni a fe lo si ijoba orun ti a gba bibeli gege bi oro olorun ni ekunrere o dabi eni pe die ni a le gbala be lori ni akoko ti noa awon eniyan mejo ninu awon ogoro eniyan ti won wa le aye ni igba na awon eniyan mejo die le agbala je ki a wo ti akoko noa ninu peteru keji lati ese ikefa ti aso awon ilu sodomu ongomora dieru nigbati o fi efo afobaje da won lebi ti o fi won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni a tun ri opolopo ni awon ti o wa ni sodomu ati gomora bi o ba je oluka bibeli ti o ba si je eni ti o ma n ronu lori ohun ti o ka ti o n se akiyesi ohun gbogbo ni finifini o ri wipe bi a ba soro sodomu ati gomora iwa wo bia iwa nikan jopon iwa ti o je wipe oju kokoro ni o gbile kan oni o gbile kan nigba na ki se be nikan ìwà ìmùtí paráńkọ́, ìwà kẹ́ máa fi obìnrin ba ara ẹni jẹ́, ìwà ṣìná, ìwà àgbèrè, ìwà panṣágà, okun ọwọ́ wọn. Àwọn ilé ijó ní àlàálẹ́, àwọn ilé wọ̀bìà ní ọ̀sán, àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ní àrọ́wọ́tò wà nísinsìnyí. Bí a bá wòó dáradára, a fi àwa tí a jẹ́ olùfọkànsìn, a fi àwa tí a jẹ́ onígbàgbọ́, a fi àwa tí a mọ Ọlọ́run, a fi àwa tí a ń ké lójoojúmọ́ wípé Olúwa nígbà wo ló dé, Olúwa nígbà wo ló wà mú wa lọlé, bí kì í bá ṣe àwa tí a mọ̀ wípé a ń retí Olúwa wa, a ń retí bíbọ̀ Jésù Kristì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní àlàálẹ́ ni wọ́n lọ sílé sinimá, ní àlàálẹ́ ni wọ́n lọ sí ibi ijó, ní àlàálẹ́ ni wọ́n lọ síbi ìmùtí para, ní àlàálẹ́ ni wọ́n lọ sí ibi ẹbọ. Ṣùgbọ́n kéré jẹ àwa ènìyàn ni a mọ̀ wípé nítorí Jésù Kristì ń bọ̀, ó yẹ kí a gbé ìgbésí ayé wa ní ìwọ̀ntúnwọ̀nsì. Bẹ́ẹ̀ lórí ní Sodomu àti Gomorra, ijó ni, ìmùtí ni, ìbọ̀rìṣà ni, ìfẹ́ obìnrin tàbí ìfẹ́ ọkùnrin ba ara wọn jẹ́ ni, kí ọkùnrin kan kí ó ní ìyàwó mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, àbí kí obìnrin kan kí ó máa ti ilé ọkùnrin kan bọ́ sí ilé ọkùnrin mìíràn, kí a máa ka ọkùnrin mẹ́fà, ọkùnrin méje lórí obìnrin kan. Ibi Sodomu àti Gomorra ni irú ìwà bẹ́ẹ̀, ibẹ̀ ló wà, ibẹ̀ ló pọ̀ sí. Ṣùgbọ́n àrùn àwọn ìlú náà láì ní, wọn kò ní àbáyọ, wọn kò ní ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n àgbà Lọ́ọ̀tì àti ọmọbìnrin rẹ̀ méjì àti ìyàwó rẹ̀, ṣùgbọ́n rántí ní ojú ọ̀nà ni ìyàwó tún bojú wẹ̀yìn, tí ó jẹ́ wípé òǹfà tí ó wà nínú ọkàn rẹ̀, tí ó ń fà á sí ayé, tí ó ń fà á sí àwọn ohun ayé yìí, òǹfà yìí a kò tí mú wọn kúrò. Èyí ni ó fi di ọ̀wọ́n iyọ̀ tí a parun pẹ̀lú. Ọlọ́run sì wá ń sọ fún wa wípé àwa pàápàá tí ìgbẹ̀yìn ayé dé bá, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ fún wa. Jẹ́ kí n tún rán ọ létí wípé ọ̀kẹ́ àìmoye ni ó jáde láti ilẹ̀ Egypt tí wọ́n lọ sí ilẹ̀ ìlérí. Àwọn tí ó ti kọjá 20 ọdún láàrin wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ni a rí wípé wọn kò dé ilẹ̀ ìlérí. Olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tí a rí nínú ìwé mímọ́, a rí wípé díẹ̀ ni àwọn tí a gbàlà ní ìgbà ìṣáájú. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó máa wípé májẹ̀mú láéláé ni a ti ń ka àwọn nǹkan wọ̀nyí. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó máa wípé nínú májẹ̀mú tuntun ó dàbí ẹni pé gbogbo nǹkan ni ó yí padà. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọn kí ó rí ẹsẹ̀ kan kà nínú Bíbélì, kí wọn kí ó má sì ka àwọn ẹsẹ̀ tí ó tẹ̀lé. Jẹ́ kí n ka irú ẹsẹ̀ tí àwọn ẹlòmíràn lè máa kà, tí wọ́n máa fi rò wípé gbogbo ènìyàn pátápátá ni a ó gbàlà nígbòó ṣe. Jẹ́ kí a wo Yohánù orí 12 láti ẹsẹ̀ 11. Yohánù orí 12 láti ẹsẹ̀ 11, nítorí pé nípasẹ̀ rẹ̀ lé ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́. Ohun tí a kà yìí, ó jẹ́ bí a bá jẹ́ onígbàgbọ́, ó jẹ́ ohun tó lè wúni lórí. Kí a máa rò wípé nǹkan ti yí padà, kí a máa rò wípé kì í ṣe díẹ̀ ni àwọn tí ó wọ ìjọba ọ̀run, ó ní nítorí tirẹ̀, nítorí Lásàrò tí a jí dìde kúrò nínú òkú, ni a fi rí wípé ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́, tún wo ẹsẹ̀ 11. Nítorí náà àwọn Farisi wí fún ara wọn pé, ẹ kíyèsí bí ẹ kò ti lè borí lé ohunkóhun, ẹ wò ó bí gbogbo ayé ti wọ́tọ̀ ọ́, ẹ wò ó bí gbogbo ayé ti wọ́tọ̀ ọ́. Bí a bá ń ka nǹkan wọ̀nyí, tí a ń gbọ́ wípé gbogbo ayé wọ́tọ̀ ọ́, a lè rò wípé kì í wá ṣe díẹ̀ lé àwọn tí a ó gbàlà. Ṣùgbọ́n rántí o, Jésù ti sọ fún wa, kò fi di wá létí, kò fi bọ́pọ̀ bọyọ̀, ó sọ òtítọ́ tí ó wà nínú ọ̀nà ìgbàlà, ó sọ fún wa, ó ní ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun la ó gbàlà. A ti kà á wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wọ́tọ̀ ọ́ lẹ́yìn, a ti kà á wípé ọ̀pọ̀ nínú àwọn Júù wọn jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́. Ṣùgbọ́n rántí, ṣé wọ́n forí tì í títí dópin? Ṣé wọ́n dúró ti Jésù títí dópin? Ṣé wọ́n dúró ti Jésù títí ọjọ́ ìdájọ́? Wo Ìṣe àwọn Apọ́stélì orí 1, Ìṣe àwọn Apọ́stélì orí 1 ẹsẹ̀ 15. ni ojo won ni ni Peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi iwolari kilode nigbati agbo wi pe opo ijo eniyan won wo to leyin won o foriti titi dopin won o foriti titi dopin nitori pe inu ni binide nitori wi pe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi de ojo na nitori be je ki o ye o wi pe a le ma pe Jesu Jesu lenu a le ma so wi pe oluwa mi ni olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo ba Jesu lo losan ni loru ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori titi didopin awon ti a si ri pe won fori titi dopin die ni awon wonyi o ni a fi wi pe die le awon ti a ogbala e a se wi pe olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wi pe bi o ba je eni bi itinu olorun iwo paapa le gba olorun leri je wi pe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju oluwa lati ma ri igbala olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni ati ri pe olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wi pe die nitori pe awon die wonyi awon ni won so fun olorun wi pe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba olorun lo ni won so wi pe inu ni bi ni le wa ti won so wi pe ohunkohun le sele idanwo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun olorun wi pe ko so ohun to le sele ko so ohun to le de awon oforiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wi pe won ki fi ohun olorun won ki ka si tabi ikilo olorun won ko ye wo igbala ki de nitori wi pe a kan wa si ilesin igbala ki de nitori wi pe a kan mo oruko olowa igbala ki de nitori pe a kan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o n di awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokandini ogota ati ogota nkan wonyi le o so ninu sinagogu bi o ti nko ni ni Capernaum nitori na nigbati opo awon omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Kristi o ko awon eniyan ni ijinle eko ihin rere ijinle eko ti ijoba olorun o duro ninu sinagogu o nlaaye won o nsi bibeli lawe lawe o si je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ni ki won ki o ba le ri ijoba olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo ọpọlọpọ nínú àwọn tí ó tẹ ọkọ létí tí wọn bẹ̀rẹ̀ sí ní wá Jésù káàkiri ni wọn sọ pé Jésù nígbà wo ni ìwọ wá sí ìhín ọpọlọpọ nínú àwọn tí ó fẹ́ fi Jésù jọba tipatipa ọpọlọpọ nínú àwọn tí ó sọ wípé olùgbàlà náà ni èyí ẹni tí a ti retí náà ni èyí tí wọn sátọ Jésù lẹ́yìn nígbà tí Jésù bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run ẹ̀kọ́ ìhìn rere ẹ̀kọ́ ìwà mímọ́ ìjìnlẹ̀ nínú ìhìn rere nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn nígbà náà ni wọn bẹ̀rẹ̀ sí ní wípé ohun tí ó le ọ̀rọ̀ tí ó le lé èyí ta ní lè gbọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn díẹ̀ wà tí wọ́n jó lóòótọ́ tí wọ́n sọ wípé bí ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ ń ṣá mi láàké bí ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ ń gún mi lọ́kọ̀ bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó tilẹ̀ ń wẹ̀ mí ní ọ̀nà tí ó dàbí ẹni wípé ó ń ta mi lára síbẹ̀ síbẹ̀ mi ó máa rọlù Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ síbẹ̀ síbẹ̀ èmi ó máa béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tagbá ìgbéyàwó mi ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tagbá ìkómìrìnjọ mi ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tagbá ìwọṣọ mi ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tagbá àwọn òwò tí mo ń ṣe ó ṣeéṣe kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó sọ nípa ohun kan tàbí nípa ohun mìíràn bí ó tilẹ̀ ń ṣámi láàké bí ó tilẹ̀ ń lù mí bí ó tilẹ̀ dàbí ẹni wípé iná ọ̀rọ̀ Ọlọ́run ó ń jó mi nínú ọkàn mi síbẹ̀ síbẹ̀ mi ó máa tẹra mọ́ èmi ó máa rọ́lu Ọlọ́run láti fún mi lórí ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n ó ṣe ní láàánú kì í ṣe púpọ̀ ni àwọn tí ó ní irú ìpinnu bẹ́ẹ̀ nítorí pé wọ́n sọ pé ọ̀rọ̀ yìí le bẹ́ẹ̀ ni àwọn kan padà wẹ́sẹ̀ ìkẹrìndínláàádọ́rin ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́rin nítorí èyí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn wọn kò sì bá a rìn mọ́ jẹ́ kò ṣe ní láàánú wípé ìmọ́lẹ̀ àtọ̀runwá ọmọ Ọlọ́run ti kára rẹ̀ olùgbàlà ara ayé ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa nígbà tí ó wá sí ayé yìí ǹjẹ́ kò ṣe ní láàánú wípé ọba láàrin àwọn áńgẹ́lì ǹjẹ́ kò ṣe láàánú ọmọ bíbí Ọlọ́run tí ó fẹ́ràn jùlọ ǹjẹ́ kò ṣe láàánú wípé nígbà tí irú ẹni bẹ́ẹ̀ tí ó wá sí ayé yìí nítorí ọ̀rọ̀ ìhìn rere nítorí ẹ̀kọ́ ìhìn rere nítorí ẹ̀kọ́ ìwà mímọ́ tí ó ń kọ́ni ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n padà sẹ́yìn wọn kò sì bá a rìn mọ́ nígbà tí wọ́n sọ wípé wọ́n padà sẹ́yìn wọn kò sì bá a rìn mọ́ kí ni ìtumọ̀ èyí ó jẹ́ wípé wọ́n padà sí sínágọ́gù wọ́n tún lọ bá àwọn farisí àti àwọn sadusí wọ́n sọ wípé ẹ ṣe gáfárà fún wa o a ti lọ bá jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti kọ̀yìn sílẹ̀ a ti rò wípé jésù ní ọ̀nà ìgbàlà àwọn wọ̀nyí tí wọ́n ti sọ wípé ó dàárọ̀ fún àwọn farisí àti fún àwọn sadusí wọ́n tún wá padà sọ wípé a tún ti dé o nítorí wípé a fẹ́ tẹ̀lé jésù kristi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyìí a ti kọ jésù sílẹ̀ èébì tí wọ́n ti pọ̀ jáde látẹnu wọ́n tún kó jẹ ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré ìjọba ọ̀run tí wọ́n sọ wípé àwọn fẹ́ lọ síjọba ọ̀run àwọn fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n nítorí wípé wọ́n gbọ́ ẹ̀kọ́ àtúnṣe wọ́n tún padà sí ìjọ tí wọ́n ti fi sílẹ̀ wọ́n tún padà sí ìbọ̀rìṣà wọ́n tún padà sínú ayé ǹjẹ́ kìí ṣe bẹ́ẹ̀ lórí lónìí nígbà tí àwọn ẹlòmíràn tí wọ́n bá gbọ́ ẹ̀kọ́ nípa ìwọṣọ onígbàgbọ́ nípa ẹ̀kọ́ ti ìgbéyàwó ọkùnrin kan obìnrin kan tí wọ́n gbọ́ ẹ̀kọ́ wípé kí a máa gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì wọ́n á tún padà sínú ayé níbi tí wọ́n ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á tún padà sọ́dọ̀ ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ẹni tí wọ́n ti kọ ìwé sí tẹ́lẹ̀ wípé mo ti bá Jésù lọ nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè kò sí panṣágà mọ́ nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́ mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà wọ́n á tún máa fẹsẹ̀ ralẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ọkùnrin yẹn á tún máa sọ pé kí ló dé Jésù tó sọ pé ó ti di ọkọ rẹ Jésù tó sọ pé o fẹ́ bá lọ o tún tẹ̀lé Jésù mọ́ ni ẹni tí ó ti gba Jésù gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a tún máa sọ pé kì í ṣe bẹ́ẹ̀ sáàṣì ilẹ̀kùn fún mi jẹ́ ká parí ìjà wa ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé Jésù Kristi mọ́ jẹ́ kí a wo Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ 17 bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà eni kan sare to wa o si kunle fun o bi lere we pe oluko ni rere kili emi o se ti emi o fi le jogun iye aini pekun e je ibere daada ti okunrin ibere lowo Jesu Kristi Oluwa wa Jesu Kristi si fi ona han o so fun o ti oni lati se okunrin yi koko so wi pe gbogbo re lo nti se Jesu wa so fun ijinle ife Olorun ijinle ohun amuye lati de ijoba Olorun sugbon ki la ri nipa ti okunrin yi wo ese kokanlelogun ese kokanlelogun nigba na ni Jesu si wo o feran re o si we fun pe ohun kan li oku oku ohun kan li oku oku duro nibe jo je mo we pe ohun kan soso o le dina o le se idena fun ijoba Olorun fun o elomirin a ma so wi pe Olorun kunkan mo okan mi wi pe ohun kan soso loku bi ki ba se pe okunrin ti mo wa ninu ile re yi bi ki ba se wi pe mo je iyawo keji iyawo keta bi ki ba se yen nikan soso Olorun na mo wi pe mo ti kese jari bi ki ba se wi pe ikan soso to ku yi mo si ro wi pe alaanu lo Olorun koni wo eyo kan to ku yi ko so wi pe mi o ni le de ijoba Orun elomiran a ma so wi pe gbogbo ohun ti won so lohun ti se ka gba Jesu gbo ni ka ka bibeli ni ka ja papa ninu ise Olorun ni ikan soso loku wi pe owo ibi oja ti o nwa o mo wi pe ohun ti ohun ta lati je bi onisowo wi pe ko ba ife Olorun mo sugbon ikan na ni eyo kan yi kan soso na mi o ro wi pe eyi le di mi lowo ijoba Olorun gbo Jesu Kristi feran re ife Jesu ni o je ko ki o so otito fun o ni ohun kan li oku oku lo ta ohun kohun ti o ni ki o si fi fun awon talaka iwo o si ni isura le Orun si wa gbe egbelebo re ki iwo ki o si ma to mi leyin ohun ti Jesu n so fun okunrin yi ni wi pe egbe awon oloro ti o wa o je egbe awon agberaga egbe awon oloro ti o wa o je egbe awon aborisa je kin se alaye die fun o awon oloro won ma nfi oro won dipo Olorun won ma ro wi pe owo ni idahun on gbogbo won ma gbekele owo won ma farati owo won ma ro wi pe bi owo ba wa alafia wa won ma ro pe bi owo ba wa wi pe ko si ohunkohun ti won fe laye tabi Olorun ti won o le ni elomiran papa gege bi Simoni o le fe lati ra emi Olorun o le fe lati ra epo ninu ijo o le fe lati ra aga kan ninu ijoba Olorun pelu owo re e ni Jesu fi so fun wi pe o wa ni ibi kan ti o je bi elege inu egbe to wa o je egbe awon agberaga egbe awon alai lo Olorun egbe awon ti o n fi owo ropo Olorun oni nitori be nkan ti o di orisa si olokan sonu kodanu ko fun awon talaka ki o si wa ki o gbe agbelebo re ki o ma to mi leyin nje okunrin ile se nje o wo ijoba Olorun inu re si baje si oro na o si jade lo ni ibinu je nitori ti o li oro popo Jesu si wo yika o wi fun awon mehin re pe yo ti soro to fun awon ti o li oro lati wo ijoba Olorun ma se je ki eyi ki o ya o lerun ti Jesu nso ni wo pe yo ti soro to fun awon ti o gbekele oro won lati wo ijoba Olorun ti o ti ye o nso wi pe yo ti soro to fun awon ti o so oro di Olorun won lati wo ijoba Olorun o nso wi pe yo ti soro to fun awon ti o gbekele oro won ti won ko gbekele Olorun ti won ko gbekele Jesu ti won ko gbekele Kristi Messiah ti o ku fun lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba Olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbekele obi won ti o ro wi pe mi ba gba Olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo sin pe so gbogbo fun mi mo si nfe ma te won Olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba Olorun ohun ti o so ni pe yo ti soro to fun awon ti o gbekele eniyan awon ti o gbekele eleran ara awon ti o fi eleran ase apa ati igbekele won yo ti soro to fun won lati wo ijoba Olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro wepe ipo won ninu aye
1: ipo won ninu ijo wi pe awon fe fi ipo won dipo olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun e ni awon nkan ti Jesus Christ ti o so fun aloni eyi ni nkan ti o nfe ki o ye wa wi pe bi a ba fe ni olorun bi a ba fe je ti olorun a ko gbodo gba ohun kohun laye lati di wa lowo a ko gbodo gba eni keni laye lati di wa lowo itoto ni olorun fe gba gbogbo eniyan sugbon opolopo ni o nfa idena fun ara won opolopo ni o nfa ohun idabo laarin awon ati olorun laarin awon ati igbala olorun ni igbesi aye won won ma nje ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won ati awon igbekele won ti won fi si ori eniyan sinu eda ati ti won fi si ori awon nkan miran won gba awon nkan won yi lati di won lowo awon elomiran o sese ki o je owo o sese ki o je gbajumo o sese ki o je wipe won fe kopa ninu oselu won ta ba si so fun ta ba n kilo fun owo pe eni ti o ba fe se itoselu wipe ipo elege patapata gba lo wa wipe nitori en to ba fe se ti oselu yo wa laarin awon aborisha yo wa laarin awon ti ko lolorun yo wa ni laarin awon ti won fa si fa sohun lati se ohun ti ko to o mo kini awon elomiran nse ti won wa ninu oselu o mo ti won se ni ikoko eni a fin ki awon eniyan ni ilo we pe ki asora nitori pe owo tabi ipo tabi gbajumo tabi iwa oselu elomiran o le je itiju ihinrere itiju agbelebu o le je oni yo di awon elomiran lowo lati le ma wo ijoba olorun nitori pe bi won ba ti wa ti won jade na so pe ah iwon na ti lo da po mo awon to nda tun bi iwon na lo da po mo awon ti ki lo ye ti yerun iwon na lo da po mo awon ti ko mo faari se awon ti ko gbajumo a ki lo de se aini lo wa fun oni abi se idamu okan ni abi se wahala ninu ile lo je ko lo da po mo awon to nso wi pe da tun bi awon oni wa mimo awon to je pe orun nikan na nwo won o gbo taye mo o lo da po pelu won elomiran itiju agbelebo kristi ni ki je ki won ki o le fori ti titi dopin awon elomiran awon oso aye imura ti aye oni ki je ki won ki o le fori ti titi dopin tabi awon molebi awon ebi ton ma so wi pe bo ba fe je tebi nito o gbodo da po mo awon won yi awon miran papa ninu awon ebi wa ti ko mo lorun gbo won a so wi pe ohun eniyan oni ohun olorun wi pe bi baba tabi iya ba so pe ko si ona ninu ona bibeli o je pe ko si ona mi be niyan nitori wi pe ohun eniyan ni ohun olorun won a so wi pe olorun papa ti so pe bo ba gbo to bi e obi e to ni ko borisha obi e to ni ko lo fe eni to ti ni iyawo nle obi e to ni ko lo se ohun ti o da won a ni to ba gbo to bi e won a ninu olorun papa o le dun si e iru awon eni be won ma je ki awon ebi won ki o di won lowo lati le wo ijoba olorun awon elomiran ma nje ki awon ore omuti awon ore boda wa awon ore to je pe nigba to ba dara ni a o ri won nigba ti nkan ba yi pada a o le ri won ma je ki iru awon ore be won ma je kan di won lowo nitori be so fun olorun wi pe o je ti olorun ati wi pe o ni gba ohun kohun tabi enikeni laaye lati di olowo ipe ti a n pe oni sinsin ni ipe lati darapo mo agbo kekere ipe lati darapo mo agbo kekere ye ki a wo Luke ori kejila olorun pe o olorun pe o awon elomiran bi won ba wa si ile isin wa o sese nitori wi pe ibi ti a ti n pejopo won a wo awon aga ijoko wa won a ni aga ijoko awon omo kekeke ni won ko sile fun wa lati ma joko le ma je ki aga ijoko ki o di olowo ijoba olorun awon elomiran won a wo bi a ba n se isin won a wo won a ni awon duru ta ni o dabi awon duru ti awon omo kekeke ti won fi n ko orin kiko ni pe nibi ti awon ti wa won ni awon duro to je wipe won korin a orin ati ohun duro o dunle ma je ki duro tabi ohun ohun apo ba file aye ma je ki nkan woyi ma je ki o di olowo awon elomiran ma so wi pe ah nigba ti awon de si inu ijo deep life ni toto ni won ka bibeli fun wa ni toto ni won ko wa ni oro olorun sugbon awon wo ni mo wa darapo mo yi awon ti o je omo kekeke awon ti o fun wa ni toto ni won ko wa ni oro olorun sugbon awon wo ni mo wa

0: bá ara wọn gbèrò wípé bí àwa bá wípé láti ọ̀run wá ni, òun ó wípé èé ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́. Ṣùgbọ́n bí àwa bá sì wípé láti ọ̀dọ̀ ènìyàn, gbogbo ènìyàn ni yóò sọ wá ní òkúta, nítorí wọ́n gbàgbọ́ pé wòlíì ni Jòhánù. Wọ́n sì dáhùn wípé wọn kò mọ ibi tí ó ti wá. Jésù sì wí fún wọn pé, ǹjẹ́ èmi kì yóò wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí? Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí pa òwe yìí fún àwọn ènìyàn pé ọkùnrin kan gbin ọgbà àjàrà kan, ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn àgbẹ̀, ó sì lọ sí àjò fún ìgbà pípẹ́. Nígbà tí ó sì di àkókò, ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan sí àwọn àgbẹ̀ náà kí wọn kí ó lè fún un nínú èso ọgbà àjàrà náà. Ṣùgbọ́n àwọn àgbẹ̀ lù ú, wọ́n sì rán padà lọ́wọ́ òfo, ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn, wọ́n sì lù ú pẹ̀lú, wọ́n sì jẹ́ níyà, wọ́n sì rán padà lọ́wọ́ òfo, ó sì tún rán ẹ̀kẹta, wọ́n sì ṣá a lọ́gbẹ́ pẹ̀lú, wọ́n sì tì í jáde. Nígbà náà ni olúwa ọgbà àjàrà wípé èwo ni èmi ó ṣe, èmi ó ran ọmọ mi àyànfẹ́ lọ, bóyá nígbà tí wọ́n bá rí wọn ó ṣojú ṣáájú fún un. Ṣùgbọ́n nígbà tí àwọn àgbẹ̀ náà rí, wọ́n bá ara wọn gbèrò pé èyí ni àrólé rẹ̀, ẹ wá ẹ jẹ́ kí a pa á kí ogun rẹ̀ kí ó lè jẹ́ tiwa. Bẹ́ẹ̀ ni wọ́n sì tì í jáde sẹ́yìn ọgbà àjàrà, wọ́n sì pa á. Ǹjẹ́ kí ni olúwa ọgbà àjàrà náà yóò ṣe sí wọn? Yóò wá, yóò sì pa àwọn àgbẹ̀ wọn nírun, yóò sì fi ọgbà àjàrà náà fún àwọn ẹlòmíràn. Nígbà tí wọ́n sì gbọ́, wọ́n ní kí a má rí. Nígbà tí ó sì wò wọ́n, ó ní èwo wa ni èyí tí a ti kọ̀ wípé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, òun náà ni a sọ di pàtàkì igunlé. Ẹnikẹ́ni tí ó bá ṣubú lu òkúta náà yóò fọ́, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣubú lu yóò lọ lúlú. Àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà àti mú un ní wákàtí náà, ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí tí wọ́n mọ̀ pé ó pa òwe yìí mọ́ wọn. Wọ́n sì ń ṣọ́, wọ́n sì rán àwọn amí tí wọ́n jẹ ẹlẹ̀tàn fi ara wọn pé lóòótọ́ ènìyàn, kí wọn kí ó lè gbá ọ̀rọ̀ rẹ̀ mú, kí wọn kí ó lè fi ilé agbára àti àṣẹ baálẹ̀. Wọ́n sì bí wípé olùkọ́ni, àwa mọ̀ pé ìwọ máa sọ̀rọ̀ fún ni, ìwọ sì máa kọ́ni bí ó ti tọ́. Bẹ́ẹ̀ ni ìwọ kì í ṣojú ṣáájú ẹnìkan, ṣùgbọ́n ìwọ ń kọ́ni lé ọ̀nà Ọlọ́run lé òtítọ́. Ó tọ́ fún wa láti máa san owó òde fún késárì tàbí kò tọ́. Ṣùgbọ́n ó kíyèsí àríkèrèké wọn, ó sì wí fún wọn pé èé ṣe tí ẹ̀yin fi ń dán mi wò, ẹ fi owó idẹ kan hàn mí. Àwòrán àti àkọlé ti ta ní wà níbẹ̀, wọ́n sì dá a lóhùn pé ti késárì ni. Ó sì wí fún wọn pé ǹjẹ́ ẹ fi ohun tí ṣe ti késárì fún késárì àti ohun tí ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Wọn kò sì lè gbá ọ̀rọ̀ rẹ̀ mú níwájú àwọn ènìyàn. Ẹnu sì yà wọ́n sí ìdáhùn rẹ̀, wọ́n sì pa ẹnu wọn mọ́. Àwọn Sadusí kan sì tọ̀ ọ́ wá, àwọn tí wọ́n ń wí pé àjíǹde òkú kò sí. Wọ́n sì bí wípé olùkọ́ni, Mósè kọ̀wé fún wa pé bí arákùnrin ẹnìkan bá kú ní àìlọ́mọ tí ó ní aya, kí arákùnrin rẹ̀ kí ó ṣú aya rẹ̀ lópó, kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀. Ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà, èkíní gbé ìyàwó, ó sì kúlé àìlọ́mọ, èkejì sì ṣú lópó, òun sì kúlé àìlọ́mọ, ẹ̀kẹta sì ṣú lópó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn méjèèje pẹ̀lú, wọn kò sì fi ọmọ sílẹ̀, wọ́n sì kú. Níkẹyìn gbogbo wọn, obìnrin náà kú pẹ̀lú. Ǹjẹ́ lé àjíǹde òkú, aya títa ni yóò àṣe nínú wọn, nítorí àwọn méjèèje ni ó ṣàní ní aya. Jésù sì dáhùn, ó wí fún wọn pé àwọn ọmọ ayé yìí a máa gbéyàwó, wọn a sì máa fa ìyàwó fún ni. Ṣùgbọ́n àwọn tí a kàyẹ láti jogún ayé náà àti àjíǹde kúrò nínú òkú, wọn kì í gbéyàwó, wọn kì í sì fa ìyàwó fún ni, nítorí wọn kò lè kú mọ́, nítorí tí wọ́n bá àwọn áńgẹ́lì dọ́gba. Àwọn ọmọ Ọlọ́run sì ni wọ́n, nítorí wọ́n di àwọn ọmọ àjíǹde. Ní ti pé à ń jí àwọn òkú dìde, Mósè ti kara rẹ̀ sì ti fihàn ní ìgbẹ́, nígbà tí ó pe Olúwa ní Ọlọ́run Ábráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Bẹ́ẹ̀ ni òun kì í ṣe Ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alàyè, nítorí gbogbo wọn wà láàyè fún un. Nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé dá lóhùn wípé olùkọ́ni, ìwọ wí rere. Wọn kò sì jẹ́ bí léèrè ọ̀rọ̀ kan mọ́, ó sì wí fún wọn pé èé ṣe tí wọ́n fi ń wí pé ọmọ Dáfídì ni Kristi. Dáfídì ti kara rẹ̀ sì wí nínú ìwé Sáàmù pé Olúwa wí fún Olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ̀ di àpótí ìtìsẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí Dáfídì bá pè é ní Olúwa, òun a sì ti ṣe jẹ́ ọmọ rẹ̀. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní etí gbogbo ènìyàn pé ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé tí wọ́n fẹ́ láti máa rìn ní aṣọ gígùn, tí wọ́n sì fẹ́ ìkínilé ọjà àti ibùjókòó ọlá nínú sínágógù àti ipò ọlá ní ibi àsè, àwọn tí ó jẹ ilé àwọn opórun tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn. Àwọn wọ̀nyí ni yóò jẹ̀bi pọ̀ jù. Ìrere ti Lúùkù orí 11. Nígbà tí ó sì gbé ojú sókè, ó rí àwọn Ọlọ́run fi ẹ̀bùn wọn sínú àpótí ìṣúra. Ó sì rí tálákà opó kan pẹ̀lú, ó ń sọ owó ìdẹ wẹ́wẹ́ méjì síbẹ̀. Ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, tálákà opó yìí fi sí ju gbogbo wọn lọ, nítorí gbogbo àwọn wọ̀nyí fi sínú ẹ̀bùn Ọlọ́run láti ọ̀pọ̀lọpọ̀ ìní wọn. Ṣùgbọ́n òun nínú àìní rẹ̀, ó sọ gbogbo ohun ìní rẹ̀ tí ó ní sínú rẹ̀. Bí àwọn kan sì ti ń sọ̀rọ̀ ti tẹ́ḿpìlì bí a ti fi òkúta dáradára àti ẹ̀bùn ṣe ní ọ̀ṣọ́, ó ní ohun tí ẹ̀yìn ń wò wọ̀nyí, ọjọ́ ń bọ̀ ní èyí tí a kì yóò fi òkúta kan sílẹ̀ lórí èkejì tí a kì yóò wo lulẹ̀. Wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ pípé olùkọ́ni, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ, àti àmì kí ni yóò wà nígbà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ. Ó sì wí pé ẹ máa kíyèsára kí a má bàa mú yín ṣìnà, nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi tí yóò máa wí pé èmi ni Kristi, àkókò ìgbà náà sì kù sí dẹ̀dẹ̀, ẹ má ṣe tọ̀ wọ́n lẹ́yìn. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá gbúrò ogun àti ìdágìrì, ẹ má ṣe foyà nítorí nǹkan wọ̀nyí kò lè ṣe àìkọ́ṣẹ. Ṣùgbọ́n òpin náà kì í ṣe lójú kan náà. Nígbà náà ni ó wí fún wọn pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri, àti ìyàn àti àjàkálẹ̀ àrùn, ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá. Ṣùgbọ́n ṣáájú gbogbo nǹkan wọ̀nyí, wọn ó nawọ́ mọ yín, wọn sì ṣe inú níbíni sí yín, wọn ó fi yín lé àwọn onísínágógù lọ́wọ́ àti sínú túbú, wọn ó mú yín lọ sọ́dọ̀ àwọn ọba àti àwọn ìjòyè nítorí orúkọ mi, yóò sì padà di ẹ̀rí fún yín. Nítorí náà ẹ pinnu rẹ̀ lé ọkàn yín pé ẹ kì yóò ronú ṣáájú bí ẹ ó ti dáhùn, nítorí tí èmi ó fún yín ní ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. A ó sì fi yín hàn láti ọ̀dọ̀ àwọn òbí yín wá àti àwọn arákùnrin àti àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ wá, wọn ó sì mú kí a pa nínú yín. A ó sì kórira yín lọ́dọ̀ gbogbo ènìyàn nítorí orúkọ mi, ṣùgbọ́n irun orí yín kan kì yóò ṣègbé, nínú sùúrù yín ni ẹ̀yin ó jèrè ọkàn yín. Nígbà tí ẹ̀yin bá sì rí tí a fi ogun yí Jerusalemu ká, ẹ mọ̀ nígbà náà pé ìsọdahoro rẹ̀ kù sí dẹ̀dẹ̀. Nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Judea kí ó sá lọ sórí òkè, àti àwọn tí ń bẹ láàrin rẹ̀ kí wọ́n jáde kúrò, kí àwọn tí ó sì ń bẹ ní ìgbèríko kí ó má ṣe wọ inú rẹ̀ lọ, nítorí ọjọ́ ẹ̀sán ni ọjọ́ wọn ni kí a lè mú ohun gbogbo tí a ti kọ̀wé rẹ̀ ṣe. Ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ìjọ wọn ni, nítorí tí ìpọ́njú pípọ̀ yìí ó wà lórí àti ìbínú sí àwọn ènìyàn wọ̀nyí, wọn ó sì ti ojú idà ṣubú, a ó sì dì wọ́n ní ìgbèkùn lọ sí orílẹ̀-èdè gbogbo. Jerusalemu yóò sì di ìtẹ̀mọ́lẹ̀ ní ẹsẹ̀ àwọn kèfèrí títí àkókò àwọn kèfèrí yóò fi kún. Àmì yóò sì wà ní oòrùn àti ní òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé, ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpayà àti ariwo. Àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé, nítorí àwọn agbára ọ̀run ni a ó mì tìtì. Nígbà náà ni wọ́n sì rí ọmọ ènìyàn tí yóò máa ti ojú ọ̀run bọ̀ tí ohun ti agbára àti ògo ńlá. Ṣùgbọ́n nígbà tí nǹkan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí í ṣe, ǹjẹ́ kí ẹ wo òkè, kí ẹ sì gbé orí yín sókè, nítorí ìdáǹdè yín kù sí dẹ̀dẹ̀. Ó sì pa òwe kan fún wọn pé ẹ kíyèsí igi ọ̀pọ̀tọ́ àti sí gbogbo igi. Nígbà tí wọ́n bá rúwé, ẹ̀yin rí i, ẹ sì mọ̀ fún ara yín pé ìgbẹ̀rún kù fẹ́ẹ́fẹ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin. Nígbà tí ẹ̀yin bá rí nǹkan wọ̀nyí tí ń ṣe, kí ẹ̀yin kí ó mọ̀ pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, ìran yìí kì yóò ré kọjá títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ. Ọ̀run ayé yóò ré kọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá. Ṣùgbọ́n ẹ máa kíyèsí ara yín kí ọkàn yín kí ó má ṣe kún fún wọ̀bìà àti fún ọtí àmupara àti fún àníyàn ayé yìí tí ọjọ́ náà yóò sì fi débá yín lójijì bí ìkẹkùn, nítorí bẹ́ẹ̀ ni yóò débá gbogbo àwọn tí ń gbé orí gbogbo ilẹ̀ ayé. Ǹjẹ́ kí ẹ máa ṣọ́nà, kí ẹ sì máa gbàdúrà nígbà gbogbo, kí ẹ bà lè la gbogbo nǹkan wọ̀nyí tí ń bọ̀ wá iṣẹ́, kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn. Lọ́sàn-án a sì máa kọ́ni ní tẹ́ḿpìlì, lóru a sì máa jáde lọ ìwọ̀ lórí òkè tí à ń pè ní òkè Olífì. Gbogbo ènìyàn sì ń tọ̀ wá ní tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀ láti gbọ́rọ̀ rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Àtúnwálé ẹ̀kan sí lónìí bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé kò tí gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeéṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀. Ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19, láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò, kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀, nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis orí 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12, àwọn ọkùnrin náà sì wí fún Lot pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú, mú wọn jáde kúrò níhìn yìí, nítorí àwa ó run ibí yìí nítorí tí ìgbé wọn ń di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin tí wọ́n gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó, ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ilé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì, Olúwa ṣàṣàánú fún, wọ́n sì mú u jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà, ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán, lè ó wípé sa àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sa àsálà lọ sí orí òkè, kí ìwọ kí ó má ba ṣègbé. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní Sodomu àti Gomorra. Àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí, wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú Olúwa. Ní orí 13 ti Genesis, ẹsẹ 12 àti ẹsẹ 13 ni a ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí Lọ́ọ̀tì ìbátan Ábráhámù tí ó dé ìlú tí a ń pè ní Sodomu, ó sì ṣeéṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, èyí tí ó yà ọ́ ya Ábráhámù ọ̀rẹ́ Ọlọ́run, èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere, ó ṣeéṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri, ó sì ṣeéṣe kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere, tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa, tí àwa náà ò sì lè gbọ́ tiwọn, bí ìkùnsínú díẹ̀ bá wà ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya o ya awon eniyan mi mo awon ore olorun awon eni igbala sugbon ohun ti o ya loti ya ore olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo loti sin fe ibi ti oyin o ti je oga ara re ti o se eni ti yo le ba wi ti o si le ni ohun ni pupo ti o se eni ti o ka lowo ko wepe eyi kini o de ti o fi se yi ni eyi ni loti fi sa kuro ni odo abrahamu an so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani. Ibi ti o ye omo Olorun lati joko. Ile Kenani. Nibi ti Olorun fun ara re ti o nsesho lori re. Nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re. Abrahamu joko si ile Kenani. Loti si joko ni ilu agbegbe ni. O si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti wepe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon yoruba man so fun ape bi abana ika kan se elomiran merin toku o wa ni odo wa onowo se wa ki a to ma buloti we pe loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore koriko sun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wi pe egbe eye o ne yento bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wi pe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wi pe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile Abrahamu o dabi awon ti o ti mo ona Olorun ye ki n so fun o awon ti o se be saaju awon ni Olorun so fun ani iwe woli Isaiah ti o n so ni ori ikejidini ogota arun ejo ori ikeji dini ogota ke rara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le Jakobu ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti o se ododo ti ko si fi ilana Olorun won sile won bere ilana ododo won ni lowo mi won a si ma se inu didun ati sumo Olorun awon wonyi ni won ma lo si ile isin awon na bi awa ti n ka bibeli ni won ka bibeli bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńká tó tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́ bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde o nso ni ese ikeji we pe won wa mi lojojumo ibi kibi ti aba tin ka bibeli ti a tin daruko olorun ti a tin ko orin si olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wipe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe iwa bi olorun won mo bi ati gbadura won mo bi ati kasamu won mo bi ati ka baba wa tin beli orun bi won ba dide lati ka baba tin beli orun a dabi aye to aye ko ton gbadura won le so jade sugbon ko ni itumo ni okan ati le enu won o nso wipe won dabi orile ede tin se ododo awon iran lot niye o ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se nu didun ati sumo olorun won ti le fi han papa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa niya ti iwo ko si mo oluwa nda won lohun we pe kiyesi le ojo awe yin eyin se afẹ se won na mo pe afẹ kuro lowo e o sese ki o je ti golu oso ti aye o sese ki o je ti atike o sese ki o je ti imutipara o si sese ki o je ti yiye eyin oku pada afeni esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan nse ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise yin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah tin ba gba awe ojo meta lori mama olu aha o npa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afiki mati wo awe ijakadi segun lori mama olu awon ta nso niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoje ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi siseyun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja bi bo ti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won won ma ja ile onile ti won ba ti fi bo ti e bo ti n bo ti e tan ki o to to ojo keji ni won ja ti e na bi o ti n bu ese elomiran ni won bu ti e o wa n so fun awi pe se iru awe bayi ni mo yan awe eti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati panshaga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokanlelogun kasa ma gba lo baba si tin siwo adura laran siga lan fi kan ran kan ton so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja mo sise ise isegun sugbon nsin o ye kin tun je die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni ose yi o ma fi di ose to n bo mo tun wo se niyan se iru awon ti a mu ibere adura wa lo ba awon ti won ti di ti won ti di ara sodomo ati gomara awon ti idajo olorun ti o ro dede lori won o ni awe iru eyi ni mo ayan bi ojo ti eniyan je okan re ni iya lati te ori re ba bi koriko odo ati lati te aso ofo ati eru labe re iwo ha pe yi ni awe ati ojo itewogba fun oluwa awon wonyi ni olorun so wipe won je elesin sugbon won ki se olufokansin won ma n pe oluwa li enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba n fe ri oju oluwa bi o ba n fe je ti olorun awon iru nkan wonyi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa wonyi ranti ohun ti an so we pe loti tele o ti mo ona olorun yo dara be leseese man ro we pe yo dara bi o ba tun de ojo keji bo ti je a so pe well yo tun dara na sugbon o nboro fun ju be lo be na ni ori fun loti an so fun ani Ezekieli ori iketa le ni ogbon Ezekieli ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re nsoro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wepe wa emi be o si gbo oro ti o ti odo oluwa jade wa eyi so wepe awon na ma nfe lati lo si eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wepe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma n gbo awon wonyi ni a n pe ni agbo magba bi o ba so fun won wipe ko ese sile won gbo sugbon won o ni se o n so wipe sugbon won ki se won nitori enu won ni won fi n fi ife pupo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se lot o n fe lati sin oluwa o n fe lati je ti olorun o si ma n gbero ninu okan re lati se deede sugbon enu ni won fi n fi ife pupo han o sese ki o ma so fun Abrahamu nigba ti o fe kuro wepe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi n fe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abrahamu loju wepe bi mo ti n lo yi ma ro wepe mo ti sonu o ma si ro wepe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wepe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je ki n wa ibi ti emi paapaa ti o fi se ibojoko sugbon bo lori nibi ti Olorun o dari e si o lo si odo awon ara Sodomu won wa n so fun wa wepe ni ese ikeji le ni ogbon si kiyesi iwo je orin ti o dun pupo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro olorun to won jade won ni je bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun pupo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o nsoro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to nsoro kori jesu kori eni to nku ese lo kori eni ti dariji ni kori eni to nfuni ni igbala olugbala kori eyi ni sugbon wa wo eni to nsoro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi loti sugbon nigba ti olorun fe pa sodomu ati gomara run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona oluwa mo lati se ododo ati idajo ki oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun olorun gba eri Abrahamu je wi pe mo mo Abrahamu wi pe ilana olorun ilana otito ilana ododo ona igbala ti olorun ti pese sile koni fi di awon omo re leti ati awon ara ile re se olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se eko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti Abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje olorun le gba eri re je wi pe ohun mo gege bi Abrahamu be aba nso wi pe Abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wi pe nitori ti igbe sodomu ohun gomara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese àwọn ará ilé rẹ nítorí pé ó ń pàpọ̀jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́ kí ló ṣe nípa ẹ̀. Ìlú rẹ, ìletò rẹ, tàbí abúlé tí o ti wá, ṣé ìpànìyàn, ṣé kò sí lọ́wọ́ wọn, ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá, ṣé kò wà ní ìlú rẹ, ṣé ìjà àti asọ̀, ṣé kò wà ní ìlú rẹ, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀, ó sì ń pàpọ̀ jù. Yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà. Bí ó bá jẹ́ ń gbé ní Moṣin tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà, ibikíbi tí ó wù kí ó wà, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ ní ibi tí ó ń gbé, igbe wọn ń pàpọ̀ jù. Nítorí bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé ó mọ̀ wípé o kì í ṣe ara wọn àbí ara wọn ni ọ́. Ṣé àwọn tí ó ń jalè lé òru, ṣé ìwọ ni ó ń ṣọ̀nà? Bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀, ìwọ ni ó ń ṣílẹ̀kùn? Tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀? Ṣé ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn, kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n, kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé? Ọlọ́run mọ̀ ọ́, ó sì mọ àdírẹ́sì ilé rẹ, oúnjẹ tàbí aṣọ tàbí ilé. Tí o bá fi irú owó bẹ́ẹ̀ rà, ìwọ náà mọ ohun tó ń gbẹ̀yìn rẹ̀. Ó ń sọ fún aníhìn wípé Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún Ábrahàmù wípé ìdájọ́ ń bọ̀ lórí Sódómù òun Gomorra. Èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ó mọ̀. Ẹsẹ̀ 22. Àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò ní ibẹ̀, wọ́n sì lọ sí Sódómù. Ṣùgbọ́n Ábrahàmù dúró síbẹ̀ níwájú Olúwa. Kí ló ń fẹ́ ṣe? Ó ń fẹ́ gbàdúrà. Nítorí ó rántí wípé Lọ́ọ̀tì wà ní ìlú Sódómù. Ábrahàmù sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì wípé ìwọ ò harun olódodo pẹ̀lú ènìyàn búburú. Bóyá 50 olódodo yóò wà ní ìlú náà, ìwọ kì yóò ha dá ibẹ̀ náà sí, nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀. Ó darí tí ìwọ ó fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú, tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú. Ó darí onídàájọ́ gbogbo ayé rántí o, Ọlọ́run ni onídàájọ́ ìlú Nàìjíríà. Onídàájọ́ gbogbo ayé ni òun, onídàájọ́ orílẹ̀-èdè yìí, òun sì ni onídàájọ́ ìlú rẹ tàbí ìletò rẹ, òun ni onídàájọ́ agboolé rẹ, òun sì ni onídàájọ́ olùdájọ́ rẹ. Bí o bá fi mímọ̀ ṣe àìmọ̀, tí o bá sọ wípé àlùfáà òkúnkún rí mi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi àti àwọn èèyàn, wọn òkúnkún mọ ohun tí mo ń ṣe. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, rántí wípé ìdájọ́ ń bọ̀, nítorí onídàájọ́ gbogbo ayé kì yóò ṣe àṣìṣe. Bí iná gbígbóná ìbínú Ọlọ́run bí ó bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe, àfi bí o bá ronúpìwàdà. Onídàájọ́ gbogbo ayé kì ó ha ṣe èyí tí ó tọ́. Olúwa sì wípé bí mo bá rí 50 olódodo ní ìlú Sódómù, ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn? Ábrahàmù tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé 10 ní ẹsẹ̀ 22. Ó sì wípé, jọ kí inú kí ó má ṣe bí Olúwa, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wímọ. Bóyá a ó rí 10 níbẹ̀, Oun si wepe emi ki o run ni tori mewa. Oluwa si bati re lo. Loju kana bi o ti ba Abrahamu soro tan. Abrahamu si pada lo si ibu joko re. Es ori ikokan dini ogun. Awon angeli meji si wa si Sodomu ni ashale. Lo ti si joko li enu bode Sodomu. Kise po unka bibeli o. Kise po unsha asharu lori oro Olorun. Kise wipe o nso fun awon elomiran lati gba Olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibo joko ni enubode bi Lot si ti ri won o dide lati pade won o si doju bole ya ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wipe idajo de wepe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wepe awon okunrin na se we fun Lot pe iwo ni enikan ni pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe lese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo Lot ti be si ni se won be si ni wa oko ni Sodomu iwo na si mo wipe bi awon omo re bi won ba ni aya tabi oko ni Sodomu ati Gomora bi won ba fe lese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe lese o se se ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣugbọn won so fun wipe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obirin ati ohunkohun ti iwo ni ni ilu eyi n so nipa awon omo odo re pelu awon to n sise pelu re awon osise re nko se won je ti Olorun abi won je elese mo won jade kuro nihin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju Oluwa Oluwa si ran wa lati run Lot si jade eyi ni ohun ti o yo Lot nitori pe lese kese ti awon angeli won yi ti won so fun lese kese ni o gbagbo ibi ki bi ti Olorun ba ti ri igbagbo o ma ye si bi o ti le je wipe Lot ti se buruku tele tele o si ti dapo pelu awon alaigbagbo pelu awon elese ti Sodomu o Gomora nigba ti a so fun wipe idajo de o gbagbo lai si igbagbo ko seni ti o le ri Oluwa bi o ba je wipe Lot se iye meji tabi alaigbagbo o si gun ejika wipe orun ma wo ki n se oro enikan oro enikan ni bi inu ba n dun gbogbo awon eniyan eyi to n dun o eyi ni o je wahala ti re bi ina ba jo gbogbo ile ti o wa ni ilu Eko ile ti re ti o jo ohun ni wahala ti re bi ebi ba n pa gbogbo eniyan eyi ko so pe igba to je gbogbo eniyan ni ebi n pa wipe ebi ti o si n pa o ni ko se nkan kan fun o bi wahala ba de ba o wa gbagbe wipe wahala de ba elomiran tori be bi Lot ba so wipe orun wo ki se oro enikan a wo le lori a si ku sinu ese a la oju re ni orun apadi sugbon eyi ni Lot se bi a tin so fun wipe idajo de be ni o gbagbo bi o si ti gbagbo ni o si so fun awon ana re okunrin nje iwo ti gbagbo be nigba ti o ti bere si ni wa nje igbagbo yi o ti mu si se Je o ti so fun awon elomiran wi pe o ba Jesu gbo o se gbagbo wi pe o ti ku ese re lo wi pe o ti fi ese re sowo si idajo je kin ka fun ni bi ti a ko be ninu majemo titun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni Olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori karun ese kerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun Olorun we pe o ti je elese o si ko gbogbo awon ese won yi sile o si ran awon ese won yi si iwaju ite idajo Olorun ti a si da Jesu lejo nitori ti re to si ru ese re itumo yi ni wipe o ti fi ese re saaju a si ti da awon ese won yi lejo ati dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re a si ti so wipe nitori be a ki yo da o lejo mo sugbon wo ese apa kan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re a han gbangba eni ti o lo ba aladugo re ti o so wipe jo mo ti se si o mo ti je elese yala wipe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele gba eru re pada ese re ahan gbangba bi ese re ti han gbangba se awon ti o se ati se Olorun ti o se be ni a fi awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wi pe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o tin de bi o tin pa oju re de ni iku be ni awon ese won yi ti o ntele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti lot ni lese kese ti o gbo nipa idajo Olorun be ni o gbagbo ni o si so fun Olorun wi pe bo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wi pe edide idajo nbo wo ese ikerinla sugbon eyi ni Genesis ori ikokandinogun ese ikerinla sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo bi oni bi mo se n ba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o nso fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu o jo eletan loju e ti o ba si je wi pe emi ti mo nso oro yin rere fun o ti mo nso fun wi pe idajo nbo Jesu Kristi si nbo gege bi oro re bi o ba je wi pe mi o jo eletan loju e ewo lo nse ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan won yi ka si eletan be ni awon angeli won yi ni won sa lot ni ire wi pe dide mu aya re mu awon omobirin re mejeji ti o wa nihin won je merin lot aya re ati awon omo re meji eyi ni awon ti Olorun ri ni gbogbo ilu Sodomu o je mo we pe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je we pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye Noah eni melo ni Olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin wa su otito àwọn oníwàásù oníyàwó méjì àwa tí àwọn oníwàásù tí a ní òrùka rẹ lọwọ wa o mọ wípé àwa náà oníṣẹ ọlọrun ni wà kò rí bẹẹ nítorí pé ọjọ ń bọ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọkalẹ yóò sì máa jó àwọn ènìyàn bí wọn bá ti ń jó ní ayé bẹẹ ni ẹmí wọn ni ó ń lọ sí ọrùn àpáàdì nínú iná àjó òkú jùmọ̀ángẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gòmọ́rà nínú ọ̀sẹ̀ sódómù àti gòmọ́rà ǹjẹ́ jésù kristo olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mo sì ti mú ọ jáde kúrò nínú ọ̀sẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ kúrò nínú asọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú ó sì wípé sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ mi ò mọ èyí tí o fẹ́ dà ọ̀wọ́n iyọ̀ ni àbí o fẹ́ sá àsáyè àti àsálà o fẹ́ sá wọ inú ìjọba ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àǹfààní wà fún ọ lónìí láti sọ fún ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́ ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ nì wọ́n ń tẹ̀lé ọ wọ́n lẹ̀ mọ́ ọ wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́ ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run lónìí kí ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí kí ó wò ó mọ́ jésù lára kí ó jẹ́ kí jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ o fẹ́ jẹ́ àgàbàgebè mọ́ o fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin ọlọ́run o ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ o ní àǹfààní lónìí láti ké pe olúwa láti sọ fún ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ ìjì ìgbẹ̀sán ń bọ̀ bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀ nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé níbo ni ó wà ní apá òsì ni àbí ní apá ọ̀tún ẹ̀dìdì kí ẹ jẹ́ kí a gbàdúrà mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí jésù kristi kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ a ó dáríjì ọ a ó ṣàánú fún ọ jésù kristi yóò fi ẹ̀jẹ̀ rẹ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ṣùgbọ́n rántí o bí o bá bojú wẹ̀yìn bí o bá sá padà bí o bá di apẹ̀yìndà rántí aya lọ́ọ̀tì rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe bojú wo ẹ̀yìn má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ sàsálà fún ẹ̀mí rẹ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ọlọ́run rí ọ bí o kàn ń wá tí ó ń gbé bíbélì tí ó ń gbàdúrà tí ó ń gbà àwẹ̀ ṣùgbọ́n tí o wà nínú àgbèrè àti panṣágà ọlọ́run rí ọ bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá jẹ́ kí jésù kí ó gba ọkàn rẹ là ọlọ́run rí ọ ìdájọ́ sì ń bọ̀ sàsálà fún ẹ̀mí rẹ kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí ìjì ìgbẹ̀sán ń bọ̀ sórí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé
4: ma se boju wo yin kuro ni Sodomu ati Gomora ko ni egbe awon omuti ati egbe awon elegan sa sala fun emi re

nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sàásàlà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn rẹ là. Yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ. Ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sàásàlà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. Kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn, bí àwọn tí ó wà nínú ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ, èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé oyé oyé wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayé ráyé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí. Tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀ nígbà tí owó tí o lè ti jí, nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan ń bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọ́n ti jí tí kí o lè wúlò fún wọn. Àkókò ń bọ̀ nígbà tí ohunkóhun tí ẹnikẹ́ni tí o ní nínú ayé tí kí o wúlò, tí o kìkí gbajúmọ̀ ohun ìní tí kí o lè jẹ nǹkan kan. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní ilé tí ọmọ tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà, tí ó sì ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ ti ilé ìsinmi tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro, ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè, ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́wọ́ lọ́wọ́ ẹlòmíràn. Pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ Ọlọ́run tí yóò balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́. Ǹjẹ́ a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ, tí wọ́n ń wo Jésù, tí wọ́n gbàgbọ́ wípé

0: àti fi Jésù rúbọ fún wọn àti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọn a sì ti bẹ ẹ̀ṣẹ́ wọn wò lára Jésù Kristi. Àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́ àwọn tí wọ́n wọ ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ́ wọn lọ ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú ìwọ tí ó fẹ́ wa ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a ba lè gbà wá là mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ nítorí ètùtù Jésù Kristi nítorí ẹ̀jẹ̀ Jésù Kristi nítorí ìlérí rẹ tí kìí yẹ dáríji gbogbo àwọn tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ́ ní orúkọ Jésù a sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà tí ó ti di ìṣe àwọn tí ó ti jẹ ara àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá àwọn tí kò ṣe é fi sílẹ̀ àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa bàbá ọmọ àti ẹ̀mí agbára rẹ ti wọ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ ti jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ ti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn báwo mú o kúrò ní orúkọ Jésù gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀ tí ó yọ̀ nínú ìbàjẹ́ lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́ tí wọ́n ń wo ojú rẹ fún ìdáláre fún ìgbàlà àti fún ìdáríjì ṣàánú fún wọn a dúpẹ́ lọ́wọ́ rẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ kí o sì sọ wá di olódodo kí ìgbàlà rẹ kí o jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ a dúpẹ́ pé o ti gbọ́ o a ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó ń tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde nínú ilé níbi ọjà lóde níbi iṣẹ́ níbi kíbi tí a ń lọ tàbí nínú ọkọ̀ yẹ kí a lè jẹ olódodo ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀ tàbí tí wọ́n jáfara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá ó ti di àṣerége a ń bẹ̀ wípé kí a gara kí ó má ṣe dá wa kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀sọ́mọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀sọ́mọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè kàwá kún àwọn àyànfẹ́ kí a lè bá ọjọba kí a lè máa bá ọ gbé a dúpẹ́ pé o ti gbọ́ tiwa ǹjẹ́ bí a sì ti ń jáde lọ tí a ń sọ fún àwọn ẹlòmíràn tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ bàbá a ń bẹ̀ ó mọ àwọn aládùúgbò wa àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́ ó mọ wọn àwọn ará ilé wa àwọn ọmọ wa àwọn aya wa tàbí àwọn ọkọ wa àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn bí a ti ń sọ fún ọ jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tó ń ṣe wálé àǹfààní yìí jẹ́ kí ó jẹ́ tí wọ́n pẹ̀lú a dúpẹ́ pé o ti gbọ́ tiwa máa bá wa lọ o máa ṣàánú fún wa máa dáàbò bò wá jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí jẹ́ kí a já wọn sílẹ̀ wọ aláìsànsàn jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ dáàbò bò wá títí dé ilé wa ní orúkọ Jésù Kristì Olúwa wa
1: ìrere ti Lúùkù orí 22 àjọ ọdún àìwúkàrà tí a ń pè ní ìrékọjásíkù fẹ́fẹ́ àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wọ ọ̀nà bí wọn ìbá ti ṣe pa á nítorí tí wọ́n ń bẹ̀rù àwọn ènìyàn. Sátani sì wọ inú Júdásì tí à ń pè ní Iskariotu, ọ̀kan nínú àwọn méjìlá. Ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n, ó lọ láti bá àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ mọ̀ pọ̀ bí òun ìbá ti fi ilé wọn lọ́wọ́. Wọ́n sì yọ̀, wọ́n sì bá a dá májẹ̀mú àti fún un ní owó. Ó sì gbà, ó sì ń wá àkókò tí ó wọ̀ láti fi ilé wọn lọ́wọ́ láìsí ariwo. Ọjọ́ àìwú kàrà pé nígbà tí wọn kò lè ṣe àìṣe bọ ère kọjá, ó sì rán Pétérù òun Jòhánù wípé ẹ lọ pèsè ère kọjá fún wa kí àwa kí ó jẹ. Wọ́n sì wí fún un pé níbo ni ìwọ ń fẹ́ kí a pèsè sílẹ̀. Ó sì wí fún wọn pé kíyèsí nígbà tí ẹ̀yin bá ń wọ ìlú lọ, ọkùnrin kan tí ó ru ìsàn omi yóò pàdé eyín, ẹ bá a lọ sí ilé tí ó bá wọ̀. Kí ẹ sì wí fún baálé ilé náà pé olùkọ́ni wí fún ọ pé níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà níbi tí èmi ó gbé jẹ ère kọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi. Òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín tí a ṣe lọ́ṣọ̀ọ́, níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀. Wọ́n sì lọ, wọ́n sì bá a gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, wọ́n sì pèsè ère kọjá sílẹ̀. Nígbà tí àkókò sì tó, ó jókòó àti àwọn àpọ́stélì pẹ̀lú rẹ̀, ó sì wí fún wọn pé tinútinú lèmi fẹ́ fi bá yín jẹ ère kọjá yìí kí èmi kí ó tó jìyà, nítorí mo wí fún yín, èmi kì yóò jẹ nínú rẹ̀ mọ́ títí a fi mú ṣẹ ní ìjọba Ọlọ́run. Ó sì gba ago, nígbà tí ó sì ti dúpẹ́, ó wí pé gba èyí kí ẹ sì pin láàrin ara yín, nítorí mo wí fún yín, èmi kì yóò mú nínú èso àjàrà mọ́ títí ìjọba Ọlọ́run yóò fi dé. Ó sì mú àkàrà, nígbà tí ó sì ti dúpẹ́, ó bù ú, ó sì fi fún wọn. Ó wí pé èyí ni ara mi tí a fi fún yín, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn oúnjẹ alẹ́, ó sì mú ago, ó wí pé ago yìí ni májẹ̀mú tuntun ní ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ kíyèsí, ọwọ́ ẹni tí ó fi mí hàn wà pẹ̀lú mi lórí tábìlì. Ọmọ ènìyàn ń lọ nítòótọ́ bí a ti pinnu rẹ̀, ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà nípasẹ̀ ẹni tí agbé ti fi hàn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í béèrè láàrin ara wọn, ta ni nínú wọn tí yóò ṣe nǹkan yìí. Ìjà kan sì ń bẹ láàrin wọn ní ti ẹni tí a kà sí olórí nínú wọn. Ó sì wí fún wọn pé àwọn ọba kèfèrí a máa fẹ́ lá lórí wọn, a sì máa pe àwọn aláṣẹ wọn ní olóore. Ṣùgbọ́n ẹ̀yin kì yóò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀ jù nínú yín kí ó jẹ́ bí àbúrò, ẹni tí ó sì ṣe olórí bí ẹni tí ń ṣe ìránṣẹ́. Nítorí ta ni ó pọ̀ jù, ẹni tí ó jókòó ti oúnjẹ tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́? Ẹni tí ó jókòó ti oúnjẹ akọ, ṣùgbọ́n èmi ń bẹ láàrin yín bí ẹni tí ń ṣe ìránṣẹ́. Ẹ̀yin ni àwọn tí ó ti dúró tì mí nínú ìdánwò mi, mo sì yan ìjọba fún yín gẹ́gẹ́ bí bàbá mi ti yàn fún mi, kí ẹ̀yin kí ó lè máa jẹ, kí ẹ̀yin kí ó sì lè máa mu lórí tábìlì mi ní ìjọba mi, kí ẹ̀yin kí ó lè jókòó lórí ìtẹ́, àti kí ẹ̀yin kí ó lè máa ṣe ìdájọ́ fún àwọn ẹ̀yà Ísírẹ́lì méjìlá. Olúwa sì wí pé, Simoni, Simoni, ṣáwo, Sátani fẹ́ láti ní ọ kí ó lè kú ọ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ, àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Ó sì wí fún un pé, Olúwa, mo múra tán láti bá ọ lọ sínú túbú àti sí ikú. Ó sì wí pé, mo wí fún ọ, Pétérù, àkùkọ kì yóò kọ lónìí tí ìwọ fi sẹ́mi ní ẹ̀rìn mẹ́ta pé ìwọ kò mọ̀ mí. Ó sì wí fún wọn pé, nígbà tí mo rán yín lọ láì ní àsùnwọ̀n àti àpò àti bàtà, ọ̀dá ohun kan dá yín bí? Wọ́n sì wí pé, rárá o. Nígbà náà ni ó wí fún wọn pé, ṣùgbọ́n ní ìsinsìnyí, ẹni tí ó bá ní àsùnwọ̀n kí ó mu àti àpò pẹ̀lú, ẹni tí kò bá sì ní idà kí ó ta aṣọ rẹ̀ kí ó sì fi rà kan. Nítorí mo wí fún yín, èyí tí a ti kọ̀wé rẹ̀ kò lè ṣe kí ó má ṣe lára mi, a sì kà á mọ́ àwọn arúfin, nítorí ohun wọn ni nípa ti èmi, ó ní òpin. Wọ́n sì wí pé, Olúwa, ṣáwo, idà méjì ń bẹ ní yìí. Ó sì wí fún wọn pé, ó tó, ó sì jáde, ó sì lọ bí ìṣe rẹ̀ sí òkè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn. Nígbà tí ó wà níbẹ̀, ó wí fún wọn pé, ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹ̀wò. Ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìsọ̀kò kan, ó sì kúnlẹ̀, ó sì ń gbàdúrà wípé, Bàbá, bí ìwọ bá fẹ́, gbágo yìí lọ́wọ́ mi, ṣùgbọ́n ìfẹ́ ti èmi kọ́ bí kò ṣe tìrẹ ni kí a ṣe. Áńgẹ́lì kan sì yọ sí i láti ọ̀run wá, ó ń gbà á ní ìyànjú, yóò sì ti wà ní ìwàyà ìjà, ó ń gbàdúrà sí i kíkankíkan. Oògùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá, ó ń kán sílẹ̀. Nígbà tí ó sì dìde kúrò ní ibi àdúrà, tí ó sì to àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn fún ìbànújẹ́. Ó sì wí fún wọn pé, kí ni ẹ̀yin ń sùn sí? Ẹ dìde, ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹ̀wò. Bí ó sì ti ń sọ lọ́wọ́, kíyèsí, ọ̀pọ̀ ènìyàn àti ẹni tí à ń pè ní Júdásì, ọ̀kan nínú àwọn méjìlá, ó ṣáájú wọn, ó súnmọ́ Jésù láti fi ẹnu kò ó ní ẹnu. Jésù sì wí fún pé, Júdásì, ìwọ fi ìfẹnukonu fi ọmọ ènìyàn hàn. Nígbà tí àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ rí bí yóò ti já sí, wọ́n bi pé, Olúwa, kí àwa kí ó fi idà ṣá wọn. Ọ̀kan nínú wọn sì fi idà ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù. Ṣùgbọ́n Jésù dáhùn wípé, ẹ jọ̀wọ́ rẹ̀ báyìí ná, ó sì fi ọwọ́ tọ ní etí, ó sì wò ó sàn. Jésù sì wí fún àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbààgbà tí wọ́n jáde tọ̀ wá pé, ẹ̀yin ajáde wá ti ẹ̀yin ti idà àti ọgọ bí ẹni tọ lọ́ṣà wá. nigba ti emi wa pelu yin lojojumo ni temple eyin ko na owo mu mi sugbon akoko ti yin ni eyi ati agbara okunkun won si gba mu won si fa lo won si mu wa si ile olori alufa sugbon peteru to leyin ile okere nigba ti won si ti dana laarin gbangan ti won si joko po peteru joko laarin won omobirin kan si ri bi o ti joko ni bi imole ina na o si tejumo o ni eleyi na wa pelu re o si se o wi pe obirin yi emi ko mo ko pe leyin na elomiran si re o ni iwo pelu wa ninu won sugbon peteru wi pe okunrin yi emi ko o si to iwon wakati kan elomiran gidigidi tenumo wi pe ni tooto eleyi na wa pelu re nitori ara galili ni se sugbon peteru wi pe okunrin yi emi ko mo nti iwo nwi loju kan na bi o ti nwi li enu akukoko oluwa si yi pada o wo peteru peteru si ranti oro oluwa bi o ti wi fun pe ki akuko ki o to ko iwo semi ni erin meta peteru si bo si ode o sokun kikoro awon okunrin ti won mu jesu si fi ise eleya won lu nigba ti won si di loju won lu ni waju won bi pe sotele tani lu oni ati nkan pupo miran ni won fi oro odi so si nigba ti ile si mo awon agba awon eniyan ati awon olori alufa ati awon akowe pejo won si fa wa si ajo won won wi pe bi iwo ba se kristi na so fun wa o si wi fun won pe bi mo ba wi fun yin eyin ki yo gbagbo bi mo ba si bi yin lere pelu eyin ki yo da mi lohun be ni eyin ki yo jowo mi lowo lo sugbon lati isisin yi lo yo mo eniyan yo joko ni owo otun agbara olorun gbogbo won si wi pe iwo ase omo olorun bi o si wi fun won pe eyin wi pe emi ni won si wi pe kini awa nfe eleri mo si awa ti kara wa sa ti gbo ni enu ara re
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
3: Olorun alaanu adupe lowo yin. O je aye okan wa lati wa se waju yin. Nitori pe a mo pe nigba ti a ba wa, e o so okun adi imole. A mo pe nigba ti a ba wa, aisan yo pora. A mo wi pe nigba ti a ba wa, gbogbo osi, gbogbo ise yo dopin ni igbese aye wa. A mo pe nigba ti a ba wa e o tan imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa a mo pe nigba ti a ba wa si iwaju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni idande kuro ninu awon nkan won yi to nda wa loro a mo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbadura wa a nbebe we pe bi ati wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si nbere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gbo adura wa e o so okunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni mo so nipa igbagbo o ye ki a mo wi pe a ti ma n soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma n gba bi a ba wo Heberu ori kọkànlá ẹsẹ ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi ọwọ wa ko ba ti tẹ ohun ti a n fẹ ṣùgbọ́n tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wí pé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọkànbalẹ̀ nínú ọkàn wa wípé ọlọ́run kì yóò jẹ́ wa kulẹ̀ àti wípé ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà titun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ kò tí ì rí kí o fi ojú ara rí i ṣùgbọ́n o ní ìdánilójú ẹ̀mí ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí ìyípadà rere ní ti iṣẹ́ ìyípadà rere ní ti ìgbéga yóò dé ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú a ko ti ri igbega tabi yi pada ti a nbere loju koju sugbon a ni idani loju ninu okan wa bale we pe olorun ti se papa bi a ko ti le ti ifoju ri emi olorun sin ba emi wa jeri we pe olorun ti gbo adura wa inu wa be si ridun bi a ko ti foju ri bi a ko ti le ti ri sibe sibe ani inu didun nitori pe a mo we pe olorun ti se eyi ni a pe ni igbagbo o so ninu ese ikeje we pe nitori ninu re li awon alagba ni eri rere bi aban so awon alagba ke se awon ti won lewo lori a mo we pe awon ti won lewo lori wa ti won ko ni igbagbo ninu olorun a so nipa awon alagba awon baba wa ninu igbagbo gege bi abrahamu ti o je wi pe bi ileri ti olorun se fun bi owo re ko ti le ti te sibe sibe o nyo wo apere yi ninu romu ori kerin romu ori kerin ninu lati ese iketa dilogun gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo olorun ti kara re ti o so okudi aye ti o si pe a ohun won ni ti ko si bi eni pe won ti wa je ki o ye wi pe ni akoko yi abrahamu ko ti bi omo ileri sugbon ati se ileri fun a sin so fun a wi pe bi o ti le je wi pe ko ti ifoju ri olorun pe ohun won ni ti ko si bi eni pe won ti wa ijeri si ninu okan re yi idani loju ti o ninu okan re yi eyi ni a npe ni igbagbo wese keji ni logun nigbati ireti ko si eni ti o gbagbo ni ireti ki o le di baba orilede popo gege bi eyi ti a ti wi pe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi agbagbo siye meji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o n fi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o n ba ti leri ohun si le se eyi ni a pe ni igbagbo wipe bi a ko ti le ti ifoju ri sugbon a ti gbadura debi wipe emi olorun ba emi wa jeri o si je ki o da wa loju wipe ohun ti a n beere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti a be si ninu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idaniloju ati ifokanbale wipe ma dupe lowo olorun ohun to n beere olorun ti se ma yin olorun logo nitori wipe ohun to n beere olorun ti fi ifo bi o ti le je wipe o ko ti ri nigbati o ba be si ni yin olorun logo nigbati o ba be si dupe nigbati o ba be si bu ola fun olorun nigbati o ba be si ki olorun nigbati o ba be si so nipa agbara nla olorun bi o ti le je pe o ti o ko ti fi oju ri nkan wonye yi ni a npe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese kefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o fi ara bale wa eni o so fun a wi pe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wi pe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wu olorun bi a ba ni igbagbo a ma to olorun wa ni igbagbogbo bi a ba ni igbagbo wipe a ma ke pe olorun a ma gbadura bi a ba ni igbagbo a ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa sile aigbagbo je ohun ti o ma n pani aigbagbo je ohun ti o ma n je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma n so nipa ohun ti o dara aigbagbo ma n so nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma n so ni o ma n fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yi o so osi ati ise wa yo so di ayo igbagbo yo mu akuro ninu okunkun yo mu asinu imole igbagbo yo yi atubotan aye wa yo yi pada igbagbo yo mu akuro ninu ona to lo si orun apadi yo mu asi ona ti o lo si orun rere ni eda keji igbagbo yo so ayo di ibanuje igbagbo yo ya wa nipa kuro lodo olorun kuro lod kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye igbagbo ti dagba soke ati igbagbo ti fese mule ninu olorun ati ninu oro re igbagbo yi yo ni ohun ti nba olorun so eni a pin so ni asale yi nipa ohun igbagbo tabi ke akoko wi pe oro ti igbagbo ma nso lati enu re jade ohun igbagbo tabi oro ti igbagbo ma nso ke atoku igbagbo yo ma soro bi ati ewa ni ibi to je wi pe o dabi eni pe aye fe pin fun wa igbagbo yo si ma soro ba kan na bi o ba wo ise awon aposteli ori keje ese ikarun din logota ise awon aposteli ori keje ese ikarun din logota sugbon ohun ko fun emi mimo o tejumo orun o si ri ogo olorun ati jesu nduro le owo otun olorun ohun si we pe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun nigba na li won kigbe le ohun rara won si di eti won won si fi okan kan rolu won si wo seyin ode ilu won so le okuta awon eleri si fi aso won lele le ese omokunrin kan ti a npe ni Saulu sugbon won so Stefanu le okuta o si ke pe Oluwa wi pe Jesu Oluwa gba emi mi bi o ba wo ibi ti a ka yi daradara o ri wi pe nipa igbagbo ni Stefanu ni o fi soro ohun ti a n gbo lenu re ni ohun igbagbo wo wi pe o kun fun emi mimo nigba ti a feyan Stefanu ohun yi ni arika nipa re wi pe o kun fun igbagbo o kun fun ogbon olorun o si kun fun emi mimo pelu nihin ni a n se nu ni bi ni si nihin le a n so le okuta o ni wo mo ri Jesu nduro le owo otun olorun ri wi pe Jesu ko so nkohun nisinsinyi sugbon o duro le owo otun olorun bawo ni Stefanu se mo wi pe kii se wi pe Jesu nduro gege bi onidajo kii se wi pe Jesu nduro gege bi eni ti o fe da lebi wi pe boya Stefanu ti so ohun kan ti ko dun mo olorun ninu ohun kan ti o fa inu ni bini tabi si so lokota ti won so lokota bawo ni o se mo we pe Jesu nduro gege bi alagbawi gege bi olugbala gege bi oluso agutan gege bi eni ti o fe pe ohun lo sile gege bi eni ti o fe ki ohun kaabo si ijoba olorun ohun ti o fi mo ni we pe o ni igbagbo ninu olorun emi olorun ba emi re jeri we pe ohun je ti olorun ati wi pe Jesu papa o je olurapada ati oludande ohun eyi ni a n so nipa igbagbo wi pe ni oju eku eni ti o ba ni igbagbo oro enu re yio je oro igbagbo eni ti o ba ni igbagbo bi o tile n ku lo yio ma wi pe mo n lo sile yio ma wi pe a ti pese ade ogo sile fun mi yio ma wi pe mo mo wi pe ninu ile baba mi opolopo ebugbe nibe iba ma se be emi iba ti so fun yin ati wi pe emi lo ipese aye sile fun yin wi pe nigba ti mo ba si setan emi o pada wa lati mu yin lo si odo ara mi eni ti o ba ni igbagbo titi di oju iku ni o ma wi pe mo n lo si ilu orun mo n lo si ibi rere eni ti o ba ni igbagbo bi o tile wa ni enu bode orun bayi yo ma wi pe mo fe wole nitori wi pe mo ni oruko ninu iwe iye eyi ni a fi mo awon ti o ni igbagbo ninu aye ohun yo ma soro igbagbo ni oju iku oro enu won yo ma je oro igbagbo wo ma ni ireti ati idakoro idaniloju ninu oro ati ileri olorun sugbon eni ti o ba ni aigbagbo yo ma damu yo ma si emeji gere ti o ba ti ni inu ni bini tabi ajalu tabi edun okankan o ma gbo lati enu re be ni wepe olorun ko fe mi beni wo pe ko so ti mo le se to le se daadaa beni wo pe olorun ki gbadura mi beni pe mi o mo kini mo se beni pe boya mi o ti e pelu awon ayan pe beni wo pe mi o kun ko mo boya olorun o ti e pe ki ma si ohun mi o kun ko mo boya mo kan wa si ilesi lasan mi o kun ko mo boya gbogbo e ti mo nse o je otu bante ni waju olorun eni ti ko ni igbagbo lati oro enu re ni o ma ri wipe ohun ti o nso jade lenu o je oro aigbagbo ki o si mo wipe ohun ti a nso jade lenu o no fi wa han yala aje eni ti o gbagbo tabi aje alaigbagbo ohun ti o jale lati enu wa yala oro igbagbo tabi oro aigbagbo eyi ni yo ma fi han yala a o ni ibukun tabi a o ni idajo kin to ma so siwaju si gege bi igbagbo ti ma nsoro gege bi igbagbo ti ma nkorin gege bi igbagbo ti ma njeri gege bi igbagbo ti ma ni idakoro ati idaniloju kin to so siwaju si ohun ti igbagbo ma nse ohun ti oro igbagbo ma nso je kin koko so fun ohun ti aigbagbo ma nso lati inu okan awon ti ko ni igbagbo wo Ezekieli ori ketadin logoji Ezekieli ori ketadin logoji ese kokanla nigba na le o so fun mi pe omo eniyan egungun wonyi ni gbogbo ile Israeli wo won wi pe egungun wa gbe ireti wa si pin ni ti awa ati ke wa kuro Olorun ni ero rere nipa awon eniyan wonyi o so fun Ezekieli wi pe oun fe dabira pelu awon omo Israeli oun fe ki awon egungun won ti o ti gbe ti o wa ni aponifoji awon egungun ti a ti ya nipa kuro ninu awon egungun miran oun fe se ikojopo oun fe fun ni iye oun fe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla sugbon bi o ti le je wipe Olorun ni ireti ti o dara ipinu ti o dara ilana ti o dara ti eto ti o dara nipa awon eniyan wonyi sibe sibe ni won so wipe ko si ireti fun won ni won so wipe ko dabi eni pe awon ale ni igbala ni won so wipe ko dabi eni wipe egungun ti o ti gbe wipe o tun le ni iye e je oro aigbagbo lenu awon ti o je wipe bi Olorun ti le ni ohun ti o dara ti o nso nipa won ohun ti o dara ti o npete ti o npero nipa won sibe sibe aigbagbo a ma di won loju aigbagbo a ma se inu won aigbagbo ki je ki won ki o le mo ohun iye biye ohun rere ti Olorun pese nipa won je ki o yi o we pe Olorun je alaanu Olorun je eni ti o ni ife Olorun ronu nipa re ohun ti o so nipa re ninu Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ki a si iwe ki a si bibeli wa kia kia Jeremiah ori kokandinlogbon lati ese kokanla nitori emi mo ero ti mo ro si yin le Oluwa wi ani ero alaafia ki si se fun ibi tabi fun yin ti lati fun yin ni igba ikehin ati ireti awon ti ko ni igbagbo boya omo ngbona boya omo saisan boya oko lo si bi ise ko tete de boya iyawo lo soja ko tete de boya awon ebi won ni ariwisi die si boya o dabi eni wipe ounje ko to ninu ile ti o dabi eni wipe awon omo won o le je ajeyo iru awon eniyan be ti won ko ni igbagbo e ti won ba fi ma wipe ojo ola yo dara wipe ola yo mu ibukun waju ti oni wipe nigba ti o ba di owuro imole yo tan ati wipe nigba ti oru yi ba koja wipe itanshan ogun olorun yo farahan e ti won ba fi ni reti wipe mo mo wipe olorun ronu nipa mi mo mo wipe olorun pe olorun se opolopo eto nipa mi won ma wipe Olorun ki gbadura mi mi o mo kini mo se boya ese baba boya ese iya boya ese baba boya ese koko boya ese to farahan boya ese ti a mo mi o kun ko mo kini mo se mo ti gbadura mo ti gba awe mo ti wa si dipa ko si bi ton lo ti mi o ba won lo ipago mo debe bi won so wipe ninu ekun ni ijo tun wo mo debe bi won so pe gbagada ni gbo akatun korisi mo ti debe bi won so wi pe alimo so tabi ninu ni ipaja ni ibi ti won tin se ni ayobo ni katun lo ko si bi ton nikan lo ti mi o lo sugbon wo bi mo ti ri bi gbogbo bi ti mo ti de adura ti mo ti gba awe ti mo ti gba bibeli ti mo ti kan bon so pe ipade ojule wa ba mi nbe bon bi won so pe ninu ekun ni wa ba mi nbe ko si nkan ti mi o ti se tan sugbon bi nkan ti na lo si se ri omo o si alaafia o si gbogbo ara lokun fun aisan bi won ti eni ka wa si ile iwosan e sibe sibe ko sowo ti ma san mo fe ri oluso agutan o pe ti mo tin gbianju awon ti mo ni mo ko iwe ebe adura ti bi won ka ebe adura awon elomi kun o je ka te mi o mo kini mo se o boya olorun ti yan omo mi wo pe mi o ni ni igbala boya olorun ti yan omo mi pe ko ni si idunnu ni gbogbo ojo aye mi sibe sibe won ko mo we pe olorun ro ero rere ero alaafia nipa won awon wonyi je awon tin soro aigbagbo o ti a se so yi fun wa ni wo pe ke a le yi ohun wa pada ke a le yi oro enu wa pada ke a le ma so oro igbagbo ki se oro aigbagbo ke a le ma wi pe ojo ola yo dara ke a le ma wi pe bi ekan pede ale kan a mo wi pe ayo nbo ni oworo ke a le ma wi pe mo mo pe oludande mi olurapada mi mo mo ko nbe mo mo we pe olorun yo gbo temi mo mo we pe bo tile je pe nkan dojuru fun mi nisisiyi bo tile je pe ko si kobo lowo mi loni mo mo we pe lola igba itura ati igba ipese yo de ba mi mo mo we pe bo tile je pe mo rin ninu okunkun ati ninu aponi poji ojiji ku sibe sibe mo mo we pe oluwa ni oluso agutan mi eyi ni oro igbagbo kudara ke ma ba oro aigbagbo lenu wa nitori pe oro aigbagbo ki je ki adura gba oro aigbagbo ki mu ireti wa oro aigbagbo ki mu ni lokan le oro aigbagbo ki si ni lori oro aigbagbo ki je ki awon elomiran papa ki won fe tele olorun oro aigbagbo ki je ki a le ni ibukun lodo olorun sugbon ye ki a mo we pe olorun ro ero rere nipa wa wo mi nihi mo fe ki o mo we pe olorun feran re mo fe ki o mo we pe olorun ro ero alaafia nipa re mo fe ki o mo we pe jesu papa ni owo otun olorun nisisin yi o ngbadura fun o se o gbagbo be bi o ba gbagbo be e se ti a fi sunkun asun dekun bi a ba gbagbo be e se ti a fi se meji ninu adura bi a ba gbagbo be we pe olorun se ero nipa ti wa e se ti a fi se bi eni ti ko nireti o ye ki a le ni ireti ninu olorun o ye ki a le mo we pe olorun ti gbadura olorun alaanu olorun olori ofe olorun ti se ileri ti si ti ileri na leyin olorun ti ki se ke o ni ato wa yo si gbo adura wa mo ni yo si gbo adura wa bi a ba gbagbo be o ye ki a ma soro igbagbo latenu wa je ki n tun fi apere miran han o eni ti o ni aigbagbo ninu okan re o si fi aigbagbo re han nipa oro ti o so jade lati enu re mo fe ki o wo lati inu iwe samueli kini ori keta samueli kini ori keta wo lati ese ike edogun samueli dubole titi di oworo o si si ileko ile olowa samueli si beru lati ro ifihan na fun eli nigba naa ni eli pe samueli o si we pe samueli omo mi oun si dan we pe emi ni o si we pe kini ohun na ti oluwa so fun o emi be o ma se pa mo fun mi ki olorun ki o se be si o ati ju be lo pelu bi iwo ba pa ohun kan mo fun mi ninu gbogbo ohun ti o so fun o samueli si ro gbogbo oro na fun ko se pa ohun kan mo fun o si wo pe oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je eni tin ka bibeli ti o ti ka itan ti mo ka po yi ti o ti ka tele tele o ri wi pe olorun so fun samueli wi pe inu mi ko dun si eli nitori wi pe ko boju to awon omo re ko si ba won wi ninu awon ohun ti won se ti ko dara ati pe o dabi eni wepe eli bo ola fun awon omo re ju ati bo ola fun olorun kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samueli tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samueli sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀. Èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní ogójì ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní í ṣe, Olúwa ní í ṣe, ohunkóhun tó bá dáa lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí, bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́ dáadáa náà ni, nítorí wípé Ọlọ́run ni ohun tó bá fẹ́ ṣe, kò sí ẹni tí ó lè yí lọ́kàn padà. Èyí ni à ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́. Sọ fún mi, bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀, nígbà tí Jona tí ó sọ pé ní ogójì ọjọ́ a ó pa Nínépè run, a ó bì í wó, a ó wo olulẹ̀, kí ọba Nínépè kí ó sọ pé Olúwa ni ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe, àbá pa Nínépè run ní àkókò náà. Ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí wípé wọ́n ronú pọ̀dà, wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu. Ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn bóyá ó láàlàá tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa, ò gbàdúrà tó, ò rìn bí ó ṣe yẹ níwájú mi, nítorí bẹ́ẹ̀ ṣọ́ra kí ìbínú Ọlọ́run kí ó má bàa jálù ọ́, ìtì bá fìdí láàárọ̀ kùtùkùtù kí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run dáríjì mi o, Ọlọ́run ṣàánú fún mi o, Ọlọ́run má ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́rùn o, Ọlọ́run ṣàánú fún mi o, màá ní ìtara o, màá ka Bíbélì, màá máa gbàdúrà, màá máa wá ojú rẹ̀, ohunkóhun tó bá fẹ́ kí n ṣe màá ṣe, má jẹ́ kí ìdájọ́ Ọlọ́run má jẹ́ kí ó ṣubúlù mi o. Èyí tí ìbá fi ṣe bẹ́ẹ̀ dáadáa náà ni, nítorí pé gbogbo nǹkan tí mo lè ṣe mo ti gbìyànjú tó, nítorí pé bí mo bá fi ara mi ṣe àpèjúwe lágbájá mo sàn ju lágbájá lọ. Bí Ọlọ́run bá sì sọ wípé gbogbo èyí tí mo ṣe náà kò tí ì tó, wípé ìdájọ́ tàbí àìsàn tàbí nǹkan mi ló ń bọ̀, Olúwa ni jẹ́ kí ó ṣe gẹ́gẹ́ bí ó bá ti dára lójú rẹ̀, nítorí mi ò mọ kíni kí n tún ṣe. Tàbí ẹlòmíràn bóyá ó jẹ́ apẹ̀yìndà, bóyá ó ní ìkọsẹ̀ díẹ̀, bóyá ẹ̀ṣẹ̀ ló wá láì múra sílẹ̀ láì rò tẹ́lẹ̀, ó sì ṣubú nípa ìkíyèsára, a sì dá dúró kúrò nínú iṣẹ́ Ọlọ́run wípé arákùnrin tàbí arábìnrin èyí tó ṣe yìí ò dá, nítorí bẹ́ẹ̀ lọ gbàdúrà wá ojú Ọlọ́run kí o fi ara sílẹ̀ ní àkókò díẹ̀ sínú àdúrà kí a bá lè pé ọ́ padà. Èyí tí ìbá fi gbàdúrà á ní ṣọ́ọ̀ṣì ò fẹ́ mi, wọn ò fẹ́ kí n wúlò nínú ilé ìsìn, wọn kàn fẹ́ sọ fún mi pé kí n má wá sí Deeper Life ni. Mo mọ nǹkan tán ní lọ́kàn, mo mọ̀ pé wọn ò fẹ́ kí n wà, wọn ò fẹ́ kí tèmi dà, wọn fẹ́ kí n lọ sínú ìjọ mìíràn. Mo sì fẹ́ràn Deeper Life yìí o, mo fẹ́ràn gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àṣìṣe díẹ̀ tí mo ní wọ́n ní kí n máa lọ, wọn Ọlọ́run pápá ò fẹ́ mi. Bóyá èmi ni mo ń ṣe wàhálà tí mo kàn tira mi mọ́ Ọlọ́run lọ́rùn, bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ìjọba ọ̀run, bóyá ó ti ní àwọn tó ti yàn tó jẹ́ pé àwọn ló fẹ́ mú lọ sọ́run, bóyá mo kàn ń ṣe wàhálà lásán ni. Èyí tí ìbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ohun díẹ̀ kékeré tí a sọ fún pé kí ó lọ gbàdúrà, èyí tí ìbá lọ gbàdúrà a máa bọ́hùn, a máa sọ pé Ọlọ́run ò lè gbàdúrà ọ̀hún mọ́. Èyí ni Eli ń ṣe tí ó wípé Olúwa ni jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Ohun tí mo ń sọ fún ọ ni wípé bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ó dájú wípé òkùnkùn yóò di ìmọ́lẹ̀, bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu àìsàn yóò kúrò nínú ara rẹ, àìsàn yóò kúrò nínú ẹbí rẹ. Bí o bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ó dájú wípé bí ó tilẹ̀ dàbí ẹni pé ó ń sunkún lónìí ó rẹ́rìn lọ́la. Wo Genesis 30 láti ẹsẹ̀ ìkíní, nígbà tí Rákẹ́lì rí i pé òun kò bímọ fún Jákọ́bù, Rákẹ́lì ṣe ìlara arábìnrin rẹ̀, ó sì wí fún Jákọ́bù pé fún mi lé ọmọ, bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú. Ṣé o rí ohun tí mo kà yìí? Ṣé ọ̀rọ̀ ìgbàgbọ́ nìyí tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́? Ó ti lọ́kọ fún ìgbà díẹ̀, ó sì rí i pé ẹ̀gbọ́n òun ti lọ́kọ pẹ̀lú fún ìgbà díẹ̀, ẹ̀gbọ́n bímọ, àbúrò kò bímọ, ó wá ń jowú, ó wá ń sọ pé kí ni mo ṣe? Ṣé bí inú ilé kan náà láti jáde? Èwo ni mo ṣe? kini arabinrin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re Jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba nwa si ilesin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi nba bimo bi nba loyun losu yi ma fi olorun sile ma fi beri sile gbogbo ti mo tin gbadura ti mo nwa si church lemo lemo ti mo nwa ni igba gbogbo bi o ba se pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma kon fi church na sile ma fi beli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ke a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo ko o se temi e ti aba fi ni oro igbagbo lenu a nso fun olorun we pe bi nba bimo okunkun se okunkun dabe ni pe o dara ki nku ma se soro be e je oro aigbagbo ṣugbọn je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi aba ni igbagbo a o ri wo pe igbagbo yi o ma korin didun ni ogonjo oro se oran ti sila o paul bi won tin korin be ni a ri wo pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le korin orin igbagbo ni akoko ti wa ala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe gbogbo ide re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o sese ke ma fojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ilekun won sile ni loruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni wi pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o ti le je wi pe awon igana jericho won duro sibe igbagbo a ma yi odi jericho ka lekini bi odi jericho ba wo a tun yi ka lekeji bi odi jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo koni sori tinu ni ojo kerin a tun yi odi jericho ka ni ojo karun a tun yi odi jericho ka ni ojo kefa yo tun yi odi jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o ti le ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi jericho ka ni ojo keje mo so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si oluwa mo so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le da bi eni wi pe iku nkanlekun sibe sibe eni ti o ni igbagbo yi o ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idani loju wa wi pe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wi pe golati je ota to lagbara ju dafidi lo sugbon igbagbo lo nsoro lati enu dafidi wo pe ohun o segun igbagbo ni ma so lati enu wa wi pe bo ti ohun ko ri a o segun mo mo wi pe lasale yi isegun yo je ti wa mo mo wi pe a o segun loruko jesu igbagbo lo ma nsoro oro imuni lokan le oro ireti oro idakoro bi o tile je pe gbo nkan to yi waka lo le mu okan eniyan poruru igbagbo ni o ma je ki ayo ayo wi pe a mo wi pe oro ojo ajinde nbo nigbati oru iku ti o ba koja nitori be a o se ni igbagbo ninu olorun a o se je ki igbagbo wa ki o ma soro si olorun wi pe a mo wi pe bi a tile ni aisan bi a tile ni ajalu bi a tile ni ohunkohun ti o n deru ba wa wi pe a ki yo ko yiye ni a o ye wo orin dafidi ikeji dini ogofa Oni Dafidi ikeji dini ogofa okan ejo. Oni Dafidi okan ejo. Bi aba wo Oni Dafidi yi ni ori ikeji dini ogofa ti a wo lati ese ikedogun oni ohun ayo ati ti igbala nbe ninu ago awon olododo owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara emi ki yoku bi ko se yiye ki emi ki o le ma rohin ise oluwa bi abaje onigbagbo ni toto iru oro yi ni o wa ni enu wa bi atile ni aisan o sese ninu ile ewosan ki awon dokita oyinbo ki won so ye pe aisan yo dabi eni wi pe o ti wo ago ara o ti wo inu eje o ti wo inu egungun o dabi eni wi pe ko si ireti eni ti o ba ni igbagbo ye pe dokita mo je ti olorun ara mi ti ku ni taye ni o je ti olorun nitori be mo ti e mo wi pe nkan sise si po fun mi nitori pe ise olorun si wa awon ti mo fe soro igbala fun won si wa nitori be mi o ti ku emi ki yo ku iku kiku kan bi ko se yiye ki emi ki o le ma royin ise oluwa eyi ni a so nipa igbagbo eni ti o ba ni igbagbo bi atile ndero ba ninu ile ewosan bi atile ndero ba laarin ebi bi atile ndero ba ninu ala bi atile ndero ba lati odo awon ota yo ma wi pe rara ko si ku nitori pe emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wo pe gbogbo orun apadi ni won do ti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni pe ore ara ati awon ojulumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo ini won run lojo kan sosho ago ara re papa o dabi eni pe orisirisi aisan ni o wa si ago ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo jobu ori kokan dilogun lati ese kini nigba na ni jobu dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o n ba ninu je ni ese ikeje kiyesi emi ki gbe pe owo nla owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke beni ko si idajo ese ikesan o si bo ogo mi o si si ade kuro li ori mi okunrin yi o n so nipa awon ajalu ti o deba o n so nipa awon ohun ti o ti padanu re ni ese ikokanla o si tinabo ibinu re si mi o si kami si o si kami si bi okan ninu awon ota re ese ikerinla awon ajo bi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi awon ara inu ile mi ati awon omobirin iranse mi kami si ajeji emi ja si ajeji eniyan li oju won mo pe iranse mi on ko da mi lohun mo fi enu mi be emi si su aya mi o ati orun mi si su awon omo inu iya mi ani awon omode si fi mi sesin mo dide won si soro egan si mi ese ikokandilogun gbogbo awon ore idi gbogbo awon ore dimopo mi ore dimopo mi korira mi awon olufe mi si keyida si mi wo okunrin yi ti o ni iru opolopo ajalu yi o si so we pe wo awon nkan ti o de ba mi ore kan mi sile awon ara ile kan mi sile opolopo awon ojulomo won ko yin si mi mo padanu dukia mo padanu nkan pupo awon ti o sin soro si mi won so oro ti o ba mi ninu je se koni ireti mo se koni igbagbo ninu olorun mo se ko gbagbo pe nkan yo yi pada wo eri ti o nje lati ese ke dogbon ati emi emi mo pe oludande mi nbe laye ah oni ni to to mo ti padanu nkan pupo oni sugbon mo mo pe oludande mi nbe laye ni to to omo ti ku sugbon oludande mi nbe laye ni to to awon ore awon ara won ti komi sile sugbon mo mo we pe oludande mi nbe laye ati pe ohun bi eni ikeyin ni yo dide kuro lori erupo ele ati lehin igba ti awara mi ti ati ke kuro bi iru eyi ati lai ni eran ara mi li emi o ri olorun eni ti emi o ri fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe o ni ireti ninu olorun o mo wi pe oludande ohun wi pe o nbe wi pe ni toto ni o ti ni awon isoro ni toto ni o ti ni awon idamu sugbon sibe sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je ti re se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun e se ti o fi n bohun e se ti o fi n rahun e se ti o fi n sori tinu e se ti o fi n soro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shedraki Meshaki ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Danieli se igbagbo re ko le ma ke pe Oluwa se igbagbo re ko le ma so nipa iye nigba ti awon ti o wa ni arowoto e ti won so nipa iku se iwo na o le dide ki o so wi pe emi mo pe oludande mi nbe bi o ba mo pe Jesu si wa laaye bi o ba mo pe Olorun wa wa laaye bi o ba mo pe ileri Olorun ki ta se bi o ba mo pe Olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so wi pe emi mo pe olugbala mi nbe oludande mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wi pe gbogbo ileri ti o ti se fun mi wi pe won o je temi o ye ki a gbadura si Olorun bi o ba ti ni igbala ma se sori tinu ke pe Oluwa bi o ba je apaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu ke pe Oluwa bi o ba ti n gbadura fun isori mo pon ojo pepe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o ke pe Oluwa bi o ba ti wa agbara emi Olorun lati sise fun Olorun bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu Olorun ma se sori tinu dide ki o ke pe Oluwa bi aisan ba wa ni agbo ara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o ke pe Oluwa wi pe emi mo wi pe oludande mi nbe emi mo wi pe alagbawi mi nbe emi wi pe odo agutan Olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wi pe anu Olorun ore ofe Olorun emi mo wi pe oju rere Olorun o nbe sibe emi mo wi pe ireti wa ninu Olorun ati awon ileri re ki ye wi pe emi o gbadura emi o ke pe Oluwa mo si mo wi pe Olorun yo gbo ide ki o ke pe Oluwa ba Olorun so ye ki Olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu Olorun kepe Oluwa o daju wi pe yo dahun adura re yo gba okan re la yo wo osan yo da osile yo si pese fun o ni kikun ninu oro ojo re
1: orí ìkẹtàlé ní ogún gbogbo ìjọ ènìyàn sì dìde wọn sì fà á lọ sí ọdọ pilato wọn sì bẹrẹ sí fi sùn wípé àwárí ọkùnrin yìí ó ń yí orílẹèdè wa lé ọkàn padà ó sì ń dá wọn lẹkùn láti san owó òde fún kẹsàrì on wipe on ti kara on ni Kristi oba. Pilato si bi ile re wipe iwa ni oba awon Ju, o si da lohun wipe iwo wi. Pilato si wi fun awon olori alufa ati fun ijo eniyan pe emi ko ri ese lowo okunrin yi. Won si tubo tenu mo pe o nru awon eniyan soke, o nko ni ka gbogbo Judea, o bere lati Galilee.

0: ó sì rán padà tọ Pilatu lọ. Pilatu rán Herodu di ọ̀rẹ́ ara wọn ní ijọ́ náà, nítorí láti ijọ́, ọ̀tá ara wọn ni wọ́n ti ń ṣe rí, nígbàtí Pilatu sì ti pe àwọn olórí àlùfáà àti àwọn olórí àti àwọn ènìyàn jọ. Ó sọ fún wọn pé, ẹ̀yin mú ọkùnrin yìí tọ̀ mí wá bí ẹni tí ó ń pa àwọn ènìyàn ní ọkàndà. Sì kíyèsí, èmi wádìí ẹjọ́ rẹ̀ níwájú yín, èmi kò sì rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí ní gbogbo nǹkan wọ̀nyí tí ẹ̀yin fi sùn sí. Àti Herodu pẹ̀lú, ó ṣàrán padà tọ̀ wá wá, sì kíyèsí, ohun kan tí ó yẹ sí ikú, a kò ṣe sí ti ọwọ́ rẹ̀ wá, ǹjẹ́ èmi ò ná, èmi ò sì jọwọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Ṣùgbọ́n kò lè ṣe àìdá ọkàn sílẹ̀ fún wọn nígbà àjọ ìré kọjá. Wọ́n sì kígbe sókè lọ́wọ́ kan náà wípé mú ọkùnrin yìí kúrò kí ó sì dá Bárábà sílẹ̀ fún wa, ẹni tí a sọ sínú túbú nítorí ọ̀tẹ̀ kan tí a ṣe ní ìlú àti nítorí ìpànìyàn. Pilatu sì tún bá wọn sọ̀rọ̀ nítorí ó fẹ́ dá Jésù sílẹ̀. Ṣùgbọ́n wọ́n kígbe wípé kàn má àgbélébú, kàn má àgbélébú. Ó sì wí fún wọn ní ẹ̀rín kẹta pé èéṣe, ó burú kí ni ọkùnrin yìí ṣe, èmi kò rí ọ̀ràn ikú lára rẹ̀, nítorí náà èmi ò ná, èmi a sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Wọ́n tilẹ̀ kiri mọ́ igbe ńlá, wọ́n fẹ́ kí a kàn má àgbélébú. Ohun tí wọn àti ti àwọn olórí àlùfáà borí tirẹ̀. Pilatu sì fi àṣẹ sí pé kí ó rí bí wọ́n ti ń fẹ́, ó sì dá ẹni tí wọ́n ń fẹ́ sílẹ̀ fún wọn, ẹni tí a ti torí ọ̀tẹ̀ àti ìpànìyàn sọ sínú túbú, ṣùgbọ́n ó fi Jésù lé wọn lọ́wọ́. Bí wọ́n sì ti ń fà á lọ, wọ́n mú ọkùnrin kan Simoni ará Kirene tí ó ń ti ìgbèríko bọ̀, òun ni wọ́n sì gbé àgbélébù náà lé kí ó máa rù ú bọ̀ tẹ̀lé Jésù. Ìjọ ènìyàn púpọ̀ ni ó ń tọ̀ ọ́ lẹ́yìn àti àwọn obìnrin tí ń pohùn réré ẹkún tí wọ́n sì ń ṣe ìdárò rẹ̀. Ṣùgbọ́n Jésù yíjú padà sí wọn, ó sì wípé, ẹ̀yin ọmọbìnrin Jerusalemu, ẹ má sọkún fún mi, ṣùgbọ́n ẹ sọkún fún ara yín àti fún àwọn ọmọ yín. Nítorí kíyèsí, ọjọ́ ń bọ̀ ní èyí tí ẹ̀yin ó wípé ìbùkún ni fún àgàn àti fún inú tí kò bímọ rí àti fún ọmú tí kò fún ni mo rí. Nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wí fún àwọn òkè ńlá pé wólùwá àti fún àwọn òkè kéékèèké pé bò wá mọ́lẹ̀, nítorí bí wọ́n bá ń ṣe nǹkan wọ̀nyí sára igi tútù, kí ni a ó ṣe sára gbígbẹ. Wọ́n sì fa àwọn méjì lọ pẹ̀lú àwọn arúfin láti pa pẹ̀lú rẹ̀. Nígbà tí wọ́n sì débi tí à ń pè ní agbárí, níbẹ̀ ni wọ́n gbé kàn mọ́ àgbélébú àti àwọn arúfin náà, ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti ọ̀kan ní ọwọ́ òsì. Jésù sì wípé, Bàbá, dáríjì wọ́n, nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Wọ́n sì pin aṣọ rẹ̀ láàrin ara wọn, wọ́n di ìbò rẹ̀. Àwọn ènìyàn sì dúró ń wòran àti àwọn ìjòyè pẹ̀lú wọn. Wọ́n ń yọ ṣùtì sí i wípé ó gba àwọn ẹlòmíràn là kí ó gba ara rẹ̀ là bí bá ṣe Kristi àyànfẹ́ Ọlọ́run àti àwọn ọmọ ogun pẹ̀lú ń fi ṣe ẹlẹ́yà. Wọ́n tọ̀ ọ́ wá, wọ́n fi ọtí kíkan fún un. Wọ́n sì ń wípé bí ìwọ bá ṣe ọba àwọn Júù, gba ara rẹ̀ là. Wọ́n sì kọ̀wé àkọlé sí ìgbèrí rẹ̀ ní èdè Eléni àti ti Látìnì àti ti Ébérù, èyí ni ọba àwọn Júù. Àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kọ́ ń fi ṣe ẹlẹ́yà wípé bí ìwọ bá ṣe Kristi, gba ara rẹ̀ àti àwa là. Ṣùgbọ́n èyí èkejì dáhùn, ó ń bá a wípé ìwọ kò bẹ̀rù Ọlọ́run tí ìwọ wà nínú ẹ̀bi kan náà. Ní tiwa, wọ́n jàre nítorí èrè ohun tí a ṣe ni àwa ń jẹ. Ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan. Ó sì wípé, Jésù, rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ. Jésù sì wí fún un pé, lóòótọ́ ni mo wí fún ọ, lónìí ni ìwọ wà pẹ̀lú mi ní Paradísè. Ó sì tó ìwọ̀n wákàtí kẹfà ọjọ́, òkùnkùn sì ṣubú gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án ọjọ́. Oòrùn sì ṣú òkun, aṣọ ìkélé ti tẹ́ḿpìlì sì ya ní agbede méjì. Nígbà tí Jésù sì kígbe ní ohùn rara, ó ní, Bàbá, ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Nígbà tí ó sì wí èyí tán, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Nígbà tí Balógun Ọ̀run rí ohun tí ó ṣe, ó yin Ọlọ́run lógo wípé dájúdájú olódodo ni ọkùnrin yìí. Gbogbo ìjọ ènìyàn tí ó péjọ sí ìran yìí, nígbà tí wọ́n ń wo ohun tí ń ṣe, wọ́n á lu ara wọn ní òkan àyà, wọ́n á sì padà. Àti gbogbo àwọn ojúlùmọ̀ rẹ̀ àti àwọn obìnrin tí ń tọ̀ lẹ́yìn láti Galili wá, wọ́n dúró ní òkèrè, wọ́n ń wo nǹkan wọ̀nyí. Sì kíyèsí, ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù, ìgbìmọ̀, ènìyàn rere àti olóòótọ́, òun kò bá wọn ní ohun ní ìmọ̀ àti ìṣe wọn, ará Arimatíà, ìlú àwọn Júù kan, ẹni tí òun pẹ̀lú ń retí ìjọba Ọlọ́run. Ọkùnrin yìí tọ Pilatu lọ, ó sì tọrọ òkú Jésù. Nígbà tí ó sì sọ ọ́ kalẹ̀, ó sì fi aṣọ àlàdí, ó sì tẹ sínú ibojì tí a gbẹ́ nínú òkúta, níbi tí a kò tí ì tẹ ẹnikẹ́ni sí rí. Ó sì ṣe ọjọ́ ìpalẹ̀mọ́, ọjọ́ ìsinmi sì kù sí dẹ̀dẹ̀. Àti àwọn obìnrin tí wọ́n bá a ti Galili wá, tí wọ́n sì tẹ̀lé, wọ́n kíyèsí ibojì náà, àti bí a ti tẹ òkú rẹ̀ sí. Nígbà tí wọ́n sì padà, wọ́n pèsè ohun olóòórùn dídùn, òróró ìkunra àti tùràrí tútù, wọ́n sì sinmi ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí òfin.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Rere ti Lúkù, orí ìkẹrìnléní ogún. Ní ìjọ́ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù òwúrọ̀, wọ́n wá sí ibojì, wọ́n mú tùràrí wá tí wọ́n ti pèsè sílẹ̀ àti àwọn mìíràn kan pẹ̀lú wọn. Wọ́n sì bá àti yí òkúta kúrò ní ẹnu ibojì. Nígbà tí wọ́n wọ inú rẹ̀, wọn kò sì rí òkú Jésù Olúwa

0: jẹ́ bí wọ́n ti ń ṣe ránranrun kiri ní àìbẹ̀. Kíyèsí, àwọn ọkùnrin méjì aláṣọ dídán dúró tì wọ́n. Nígbà tí ẹ̀rú bà wọ́n tí wọ́n sì dojú bolẹ̀, àwọn áńgẹ́lì náà bí wọ́n pé èéṣe tí ẹ̀yin fi ń wà láàyè láàrin àwọn òkú. Kò sí níyìn yìí, ṣùgbọ́n ó jíǹde. Ẹ rántí bí ó ti wí fún yín nígbà tí ó wà ní Galili, pé a kò lè ṣàì má fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́, a ó sì kàn án mọ́ àgbélébú. Ní ijọ́ kẹta yóò sì jíǹde. Wọ́n sì rántí ọ̀rọ̀ rẹ̀, wọ́n sì padà ti ibojì wá, wọ́n sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún àwọn mọ́kànlá àti fún gbogbo àwọn ìyókù, Maria Magdalene àti Joanna àti Maria ìyá Jacobu àti àwọn òmíràn pẹ̀lú wọn sì ni, tí wọ́n ròyìn nǹkan wọ̀nyí fún àwọn apostẹ́lì. Ọ̀rọ̀ wọ̀nyí sì dàbí ìsọkúsọ lójú wọn, wọn kò sì gbà wọ́n gbọ́. Nígbà náà ni Pétérù dìde, ó súré lọ sí ibojì. Nígbà tí ó sì bẹ̀rẹ̀, ó rí aṣọ àlà ní ọ̀tọ̀ fún ara wọn, ó sì padà lọ ilé rẹ̀, ẹnu yà á sí ohun tí ó ṣe. Sì kíyèsí, àwọn méjì nínú wọn ń lọ ní ìjọ náà sí ìletò kan tí a ń pè ní Emmausi, tí ó jìnà sí Jerusalemu níwọ̀n 100 fúlọ́ǹgì. Wọ́n bá ara wọn sọ̀rọ̀ gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣẹlẹ̀. Ó sì ṣe, nígbà tí wọ́n bá ara wọn sọ, tí wọ́n sì ń bá ara wọn jíròrò, Jésù ti kara rẹ̀ súnmọ́ wọn, ó sì ń bá wọn rìn lọ. Ṣùgbọ́n a rú wọn ní ojú kí wọn kí ó má ṣe lè mọ̀ ọ́n. Ó sì bí wọn pé ọ̀rọ̀ kí ni ẹ̀yin bá ara yín sọ bí ẹ̀yin ti ń rìn. Wọ́n sì dúró jẹ́, wọ́n fajúro. Ọ̀kan nínú wọn tí à ń pè ní Cleopas sì dáhùn wí fún un pé àlejò ṣáà ni ìwọ ní Jerusalemu tí ìwọ kò sì mọ ohun tí ó ṣe níbẹ̀ ní ọjọ́ wọ̀nyí. Ó sì bí wọn pé kí ni. Wọ́n sì wí fún un pé ní ti Jésù ti Nasareti, ẹni tí í ṣe wòlíì tí ó pọ̀ ní iṣẹ́ àti ní ọ̀rọ̀ níwájú Ọlọ́run àti gbogbo ènìyàn, àti bí àwọn olórí àlùfáà àti àwọn alàgbà wa ti fi lé wọn lọ́wọ́ láti dá lẹ́bi ikú, àti bí wọ́n ti kàn án mọ́ àgbélébú. Bẹ́ẹ̀ ni òun lé àwa ní ìrètí pé òun ni ìbá dá Ísírẹ́lì ní ìdè, àti pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí òní ni ó di ọjọ́ kẹta tí nǹkan wọ̀nyí ti ṣẹ. Àwọn obìnrin kan pẹ̀lú ní ẹgbẹ́ wa tí wọ́n lọ sí ibojì ní kùtùkùtù sì dá wa níjì. Nígbà tí wọn kò sì rí òkú rẹ̀, wọ́n wá wí pé àwọn rí ìran àwọn áńgẹ́lì tí wọ́n wí pé ó wà láàyè, àti àwọn kan tí wọ́n wà pẹ̀lú wa lọ sí ibojì. Wọ́n sì rí i gẹ́gẹ́ bí àwọn obìnrin ti wí, ṣùgbọ́n ohun ti kara rẹ̀ ni wọn kò rí. Ó sì wí fún wọn pé ẹ̀yin tí òye kò yé, tí ó sì yigbì ní àyà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́, kò wá yẹ kí Kristi kí ó jìyà nǹkan wọ̀nyí kí ó sì wọ inú ògo rẹ̀ lọ. Ó sì bẹ̀rẹ̀ láti Mósè àti gbogbo àwọn wòlíì wá, ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀. Wọ́n sì súnmọ́ ìletò tí wọ́n ń lọ, ó sì ṣe bí ẹni pé yóò lọ sí iwájú. Wọ́n sì rọ̀ ọ́ wí pé bá wa dúró, nítorí ó di ọjọ́ alẹ́, ọjọ́ sì kọjá tán. Ó sì wọlé lọ, ó bá wọn dúró, ó sì ṣe bí ó ti bá wọn jókòó ti oúnjẹ, ó mú àkàrà, ó súre sí i, ó sì bù ú, ó sì fi fún wọn. Ojú wọn sì là, wọ́n sì mọ̀ ọ́n, ó sì nù mọ́ wọn lé ojú. Wọ́n sì bá ara wọn sọ pé ọkàn wa kò á gbiná nínú wa nígbà tí ó ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà, àti nígbà tí ó ń túmọ̀ ìwé mímọ́ fún wa. Wọ́n sì dìde ní wákàtí kan náà, wọ́n padà lọ sí Jerusalemu, wọ́n sì bá àwọn mọ́kànlá péjọ, àti àwọn tí ń bẹ lọ́dọ̀ wọn, wọ́n wí pé Olúwa jíǹde ní tòótọ́, ó sì ti fi ara hàn fún Simoni. Wọ́n sì ròyìn nǹkan tí ó ṣe ní ọ̀nà, àti bí ó ti di mímọ̀ fún wọn ní bíbu àkàrà. Bí wọ́n sì ti ń sọ nǹkan wọ̀nyí, Jésù ti kara rẹ̀ dúró ní àárín wọn, ó sì wí fún wọn pé àlàáfíà fún yín. Ṣùgbọ́n àyà fò wọ́n, wọ́n sì dìjì, wọ́n ṣe bí àwọn rí iwin. Ó sì wí fún wọn pé èéṣe tí ara yín kò lélẹ̀, èéṣì ti ṣe tí ìròkurò fi ń sọ nínú ọkàn yín. Ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi pé èmi ti kara mi ni. Ẹ dì mí mú kí ẹ wò ó, nítorí tí iwin kò lé ẹran òun egungun lára, bí ẹ̀yin ti rí i tí mo ní. Nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán, ó fi ọwọ́ òun ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n. Nígbà tí wọn kò sì tí ì gbàgbọ́ fún ayọ̀ àti fún ìyanu, ó wí fún wọn pé ẹ̀yin ní ohunkóhun jíjẹ níyìn yìí. Wọ́n sì fún un lé ẹja bíbù àti afárá oyin díẹ̀, ó sì gbà á, ó jẹ ẹ́ lójú wọn. Ó sì wí fún wọn pé ìwọ̀nyí ni ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí èmi ti wà pẹ̀lú yín, pé a kò lè ṣe aláìmú ohun gbogbo ṣẹ tí a ti kọ nínú òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú sáàmù nípasẹ̀ mi. Nígbà náà ni ó ṣí wọn ní iyè kí ìwé mímọ́ kí ó lè yé wọn. Ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú, àti kí a wàásù ìrònú pìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerusalemu lọ. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Sì kíyèsí, mo rán ìlérí bàbá mi sí yín, ṣùgbọ́n ẹ jókòó ní ìlú Jerusalemu títí a ó fi agbára wọ̀nyí láti òkè ọ̀run wá. Ó sì mú wọn jáde lọ títí wọ́n fẹ́rẹ̀ dé Bẹ́tánì. Nígbà tí ó sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó súre fún wọn. Ó sì ṣe bí ó ti ń súre fún wọn, a yà á kúrò lọ́dọ̀ wọn, a sì gbé e lọ sí ọ̀run. Wọ́n sì forí balẹ̀ fún un, wọ́n sì padà lọ sí Jerusalemu pẹ̀lú ayọ̀ púpọ̀. Wọ́n sì wà ní tẹ́ḿpìlì nígbà gbogbo, wọ́n bu ìyìn, wọ́n sì ń fi ìbùkún fún Ọlọ́run. Àmì. Èyí ni òpin ìhìnrere ti Lúùkù.
1: Yóò bi ara rẹ̀ léèrè wípé

bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì, tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó ń sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù, gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídìí rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni, àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ, pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò, ìwọ náà gbé Bíbélì, òde, Ọlọ́run wá ní tani, èwo ló ń ṣe níhìn-ín, ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa, àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́, Jésù wà ń bí, ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba, Jésù tó fẹ́ràn ọmọdé, tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé, tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ́ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù, èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jùúlẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀, gbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè, ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde, Jésù Kristì ta bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ẹ̀, ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣe ìkórè, ìgbéraga, ìgbèsè, wọ́n la ń ṣe bàsá, ìgbèsè, àfẹ́sìnkú, ìgbèsè, àbímọ, ìgbèsè, láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́, onígbà tó wá láti fi ara hàn níwájú mi, tẹ́lẹ̀ ó bèèrè yìí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun, kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? Ó ní